0: bóyá.
1: Afẹ́fẹ́ ti ń gbèrè lọ gbèrè òkun mọ́ gbèrè lọ gbèrè òkun mọ́ mọ́ gbé bọ̀ mọ́ lórí ètò yìí. Ẹ̀fú ìfùlẹ̀lẹ̀ ti ń gbèrè lọ gbèrè ọ̀sà mọ́ gbé lọ ọbẹ̀ mọ́ mọ́ gbé bọ̀ lórí ètò lọ́wọ́ orí. Torí àgbẹ̀ báyìí ló láró àlùkò ló lo sùn lékèlékè lónìí ìkẹfún. Ohun gbogbo tá a ṣe lórí ètò fún tòní ẹjọ́.

ẹ̀yin tẹ́ ẹ bá mọ mọ́tò wà iléeṣẹ́ kan tó gbádùn ètò yìí tán ní á fún àwọn èèyàn lẹ́bùn mo máa ń fún wa gbogbo ìgbà àǹfààní tá a rí ibi orí gbé wa

tree. Bí a láti park omi àbí láti tẹ̀lé mọ́tò jáde pẹ̀lú owó gọbọi ni wọ́n san. Ìbá sọ fún yín pé mi mo ní ilé iṣẹ́ pure water nísìnyí kí lẹ rò.

0: mo da bi ti jejo ta pare eto tan ti phone ku awon ori won ori mi pe leyin eto hello ma mi lowo ori o mama ewo le n ba mi so ko ye mi ni seyin ni ah etan odun melo ma mi etu eni odun melo bi 40 plus eh se di oji odo ah yawo le ti o mo gbe odo enikan abi ki le ni mo ro opo ni yin awan ko na ma won le opo ni emi o pe yin funra mi se gbo momo ma pe yin funra mi sugbon ti mo nwo ye ni pe bo ba se se to ba je odo boya en to le sise bi odun kan bi odun meji pe boya yo yato die ju ko wa je se mo en te ti wa nle oko bi kan tele mo adugbo adugbo bo le tin pe mi mama Yana
1: Kuola
0: la pata Abapan e kusiwala bo ba se pe ba ko eji won si 40 ose tori pe gbogbo nkan laye iwo si nbe abi ki so pe gbin nbe ninu oro sugbon nu egbin na lo la ngbe ori Facebook la gelu 96.7 ti kun je lo sori eto toni bayi mori oladele Sunday mu iwa won kimi mama ti o je opo yi ti won bi mi le re pe kin jo kin ran won lowo ma pe number won ise tabi igbiyanju te ba le se elomi be fun 50,000 ye taja ah ah no sin simi won ti ati gbala dide fun igbala elomiran mumbo lori Facebook la gelu 96.7 fm la daily Sunday mo iwa won ki wa kaabo suru eto lati gbare mu ogbere oloba Adesola Rufai won ki wa pe aku eto lati arapaja Nathaniel Akangbe awon na ki wa Otunba Olugbenga Emmanuel Ajala baba Abeji se baba Abeji n ko ye mi o tori okun o le ma lo gbe odo elumi o se driver ni abibo Alaja eni afẹ Adebayo awon ki wa ni Adeyeye Julius won ki wa lati oke rorun l'academy e se ori mi tete la kori olola ma kon to kadugbo si yen na mi dun mi tete la keda Lawrence Olukunmi Adeleke JP lati banki olodo Bami Dele Afolabi Adegbola Eku eto la won na nso won sa dugbo won o ti n ye mi bo lọsẹ to koja eje n soju opo le eyin wo le gbo eto yi lọsẹ to koja gan ba ti lori ofe ati gbe onise se wa iyo osan agbe afa wa ati tun gbe wo li wa ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ lọ́sẹ̀ tó kọjá mo fẹ́ bí ń béèrè méjì àwọn kan pè mí láàrín ọ̀sẹ̀ ẹ̀ló mr d ọ̀sun ẹ̀ ṣe máa ń ṣe lóṣooṣù ó mọ̀ jẹ́ ọdọọdún bẹ́ẹ̀ ti ṣe yẹn. Mo wá dúró mo wá wòye. Ìdí mo wá fẹ́ rè ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́sẹ̀ tó kọjá ẹ gbọ́ sí ká sọ di oṣooṣù. Ká mọ̀ gbé oníṣẹ̀ṣe wá ní gbogbo Sunday tó bá gbẹ̀yìn oṣù. Wòlíì kan ìbílẹ̀ kan àti àáfàá kan. Ojú wo lẹ fi wo ti jẹjọ́? 09123708675 Ìpè mẹ́ta péré ni màá gbà lé lórí. Kí n tó wá lọ tí mo gbé wá fún tòní. Ẹ̀rù ń bà mí o fún tí mo gbé wá lónìí.
1: Omi wọ yóò rí kẹrẹrẹ.
0: Ṣùgbọ́n mo gbàgbọ́ pé yín gangan lẹ lè tò torí pé a kì í sá afẹ́fẹ́ lọ́gbẹ́ kó lápàá. A kì í sá omi lọ́gbẹ́ kó lápàá. Ẹ̀dá ò ní sági ẹ̀gẹ́ kó mọ́ sóde. 09123708675 Ṣé ẹ gbọ́ ètò ọ̀sẹ̀ tó kọjá? Hello.
2: Hello, sir.
0: Yes, sir.
2: Lọ́wọ́ orí mi.
0: Orí wo gbè wá o.
2: Ìgbọ́ ní ìjẹjọba ẹ̀sìn mo láìkí fógámù mi. A ti fẹ́ kẹ́ máa ṣe lóṣooṣù.
0: Ẹ sì fẹ́. Ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. Ẹ ṣe bàbá. Ẹ̀jẹ̀ tún gbà pé kejì. Hello.
3: Hello, lọ́wọ́ orí o.
0: Orí wa ó gbè wá o bàbá mi.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
3: Sẹ́ni ọjọ́ náà, ìní káàdì, mo sì mọ̀ fẹ́ béèrè lọ́wọ́ ìyẹn bàbá oníṣẹ̀ṣe yẹn. Mo fẹ́ béèrè lọ́wọ́ wọn bí ọ̀rọ̀ ilé ayé mi ṣe rí pẹ́pẹ́ àwọn obìnrin. Ìbí ilé nílé ìyàwó kankan. Ó dẹ̀ ń lómi ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi.
0: Ẹ fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lóṣù ni àbí á padà sórí ọdọọdún àti gbé wọn wá bí ọdún kẹta rè.
3: Bóyá kẹ́kẹ́ máa gbé wọn wá ni o. Ó sì nà lè máa dọ́gbọ́n máa là yẹn lóye. Iye déyàn bá mọ̀ wọ́n tún máa sọ fún yàn.
0: Ó ti yé mi, ó ti yé mi. 09123708675 Hello.
4: Hello, sir. Ẹ káàárọ̀, sir.
0: Ọmọ kú àjìmọ́ mi.
4: Yes, sir. Ẹ jẹ́ kó ọdún ìjẹjọ́ o.
0: Ẹ wo.
4: Èmi ni ìyá Adéròńkẹ́ o.
0: Mo gbọ́ ìmọ̀.
4: Bẹ́ẹ̀ náwó tí olúwọ́ wà pẹ̀lú yẹra.
0: Mo mọ̀ ṣe ìbínú pó kéré.
4: Bàbá mi, díẹ̀ tó nínú mi nǹkan ní nǹkan.
0: Bí n bá ní jù bá lọ ìgbà ṣe o.
4: Inú mi dùn o, mo appreciate o. Ẹ ṣe sá olúwo wà pẹ̀lú mi.
0: Ẹ ṣe máa ma dẹ̀wò kẹ́ ẹ ṣe
4: o. Yóò máa ju yín ṣe o lórúkọ Jésù.
0: Ẹnìkan.
4: Ẹ má bínú pé mo disturb yín jẹ́ yẹn o. Mo gbọ́ programu yẹn, mo gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ni mo gbọ́. Ẹ máa gbé wọn wá lóṣooṣù.
0: Lóṣooṣù.
4: Ẹ máa gbé wọn wá lóṣooṣù. Ọlọ́wà ràn yín lọ́wọ́ ẹ ra gbà. Ẹ máa bí tó bọ̀.
0: Àwọn tọ́lọ́run ó lò yóò lò. Ẹnìkan ò tí ì gba tiẹ̀ láti jẹjọ́. Àwọn méjì péré ló pè tí wọ́n send account number tán dẹ̀ ti gbà á. Olóòótọ́ lè mọ́ ju bélénjá náà lọ. Nígbà wọn tá a gbé wá yẹn ètò ìnáwó náà pọ̀ fún. Ṣùgbọ́n àdúpẹ́.

ṣiṣẹ́ lé lórí bí ó ṣe máa jẹ́ lóṣooṣù. Kódà tí ò ní jẹ́ irú àwọn irúfẹ́ àwọn èèyàn kan náà. Bí wòlíì kan bá ti wá lọ oṣù yìí, wòlíì mi là á gbé wá lóṣù mi tó bá tẹ̀lé. Bá ti fún wọn lẹ́ẹ̀mejì méjì. Tó bá tún dún ọ̀sẹ̀ mi oṣù mi, a tún gbé wòlíì mi wá. Ṣùgbọ́n ètò ìnáwó ìpọ̀ hòtẹ́ẹ̀lì lè tura wọn ń sùn. Bí o bá ti gbé yóò sun wá, òní ní yóò sun, ó sùn pẹ̀lú. Kán sùn pẹ̀lú pásítọ̀ tàbí kán sùn pẹ̀lú àáfàá. Àáfàá àti pásítọ̀ àwọn ti ẹ̀sùn papọ̀. Wọ̀n rúùmù méjì ló lọ. Ṣùgbọ́n ọba tó níṣẹ́ yóò fún wa ṣe. Ẹ jẹ́ kí èèyàn mi aláàánú mi, ẹnjiníà Kúnlé Ismail. Àwọn tí ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Àwọn náà ti ń gbọ́ báyìí pé yóò máa ná wa lówó. Mo kíyàn ẹnjiníà Kúnlé Ismail láti Chicago ní United States of America. Olórí mi aláàánú mi. Mo ní bàbá ó pè wọlé, wọn ó kòkú pè wọlé. Èèyàn mi ni wọ́n, ẹ̀jẹ̀ mi ni wọ́n. Ẹjẹ́ kan ṣì kẹlẹ̀. Ẹ jẹ́ ń lọ sórí ètò tòní gàmbá ẹ̀. Kí la fẹ́ gbéyàwó lónìí? Olódùmarè ìwọ ni o. Mo kíyàn o. Èèyàn mi, ẹ̀jẹ̀ mi, àbí kí n pé bàbá mi. Gbogbo ẹ̀yin tí ẹ ránṣẹ́ sí àwọn ọmọ tí ń bẹ nílé ẹ̀kọ́ tán wọlé, àkìyín, ẹ ṣe o, iná ò ní tọwọ́ yín. Bákan náà mò ń kí bàbá mi Solad Ọládẹ́jọ láti Canada ní Toronto. Soladam wà bàbá àgbàlagbà. Bàbá ẹ ṣe ẹkú gbogbo gbà. Bó ni a ti ṣe? Ètò tòní ó mà lágbára díẹ̀. Ẹ̀gbọ́n ń tó ń pè ní egbò àdáàjìnná. Egbò àdáàjìnná. Bóyá kí n bẹ̀ láti bẹ̀rùn. Kí ni wọ́n ń pè l'égbò àdáàjìnná gan? Egbò àdáàjìnná mò ń bọ̀.

0: la ye ba wa se a le da se eyin te lo sa e ba wa se a to sa gba loju eyin tolorun ba mi ko le aye lowo e dakun e ba wa da se to to ni ni mo fi nbe yin pe ori mi gbe mi bo ti gbologun aru ori mi gbe mi bo ti gbolomo ogede ori mi gbe mi bo ti gbe omo loja rere egbo ada ajina egbo ada ajina ko nikan ti mo fe gbeyawo ati ijakule egbo kina npe ni ijakule kini won npe ni egbo ada ajina e ba ndasi alagere oju ogirigidi o aye yin oloyinbo ape ni promise and faith adari wu alagere oju je nsoju opo le kini ijakule kini egbo ada ajina kini o aye yin aye do ori lo ni se yanju ni ko wa n ba ka bori ba gbe ni le da to le rogbon da ori ni gbe ni ka to sori ire atari lo se le ni ni fe ni ti ori ma han le mo DJ Spider bori ba sori ike bo sise die yo lowo ni nla bori ba sori ola yo rinan yo kore bi eda ba yan ori idamu iru won ni se wahala ijakule ogirigidi egbo ada ajina ayedo biripo ewo wa e ma gbagbe pe ki iku to paya akoko omo to bi ti to gi so o e je nsoju opo le hello
1: hello sir
0: yes ma
1: oruko mi ni olanre waju ase lasoyo
0: oya mama e ba nda si papapa
1: ebo ada ajina ebo ti o ba muyan se awon aye kun ba lowo se na ni won pe le gba ada
0: e o yo todun melo ta fi mo ko ti de gba ada ajina
1: ah nba ti ego ba muyan to ba nti ndo bi o su mere pa ti o su to se yo odun kan
0: Se ijakule nko mama
1: ijakule awon aye na ni mo fi woyan
0: aye na ni mama se gbogbo e ni aye ni se ori ki je lomi ikule nigba ti o ba ye nkan to ye ko se fori e ori enikan kose telo fun ogun odun boya n gbo mi bayi ogun odun lo fi kose telo leyin ogun odun ko lu nkan kan yo nbe won wa lo bere won only say so ohun egbo leyin ogun odun won ni ke se se re leyin ogun odun to ti ran so ikan ran so bi man sin ni ko ri kankan tu jo nbe won wa ni ki se se re pe ki lo de ti o bere si laaro ojo e wo mo nbo hello
2: hello lowo ori o
0: ori mi gbe mi bo ti gbologun aru ori mi gbe mi bo ti gbologun owo fa ri oba ni dade ori abi ama ni fun won lo mo ori eyan ni gbere pade eyan
2: ajo ni jo ojo ni
0: Ase ma mi.
2: Ile ọsun bi ẹgbẹ to fun ni ọgbọmọ la ni.
0: Egbo
2: ada ajina.
0: Mama e wa la awon to wa n jejo.
2: Bẹẹni.
0: O ya mo n gbọ yin.
2: Egbo ada ajina. Egbo to lagbara pupọ. Eyan ba ni egbo ada ajina. Egbo ka ba ti tọju laarin oṣu marun mefa. Ti o sun awon ti gbogbo ada ajina. Ọ̀nà méjì ló wá fi ń sí. Ìlú ìmọ̀ ń ṣẹlẹ̀ nípa ìṣára. Ní èèyàn bá ní ìtọ̀ ṣúgà. Tí olóyìnbó ń pè ní dábẹ́tì. Tí egbò bá mu, kó ṣe é sí kó mọ̀ jẹ náà. ọ̀nà kejì ni pé àwọn ayé ó tó fún ayé o
0: ayé mojúbà o
2: ayé àwọn òfegbò àdá àjẹmọ́ kan yẹn ìgbìyànjú rẹ̀ sí wà gan-an ìgbìyànjú rẹ̀ wà lábẹ́ àwọn tó nílé ayé tí ó ti sàn ìmú nítọ̀ òun ó kọ́kọ́ mọ̀ bóyá òun nítọ̀ ṣúgbà tàbí kò ní ẹni
0: kó mọ rò pé gbọ́n ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní pé ṣé gbogbo ẹ̀ wá lógun ayé ni ara a máa fà á àjogún bá ń bẹ o.
2: Àjogún bá wà àjogún bá wà àìsàn ara wà ìfẹ́ ayé wà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lè ní ó ti gbà sí àyẹ̀wò kó tó mọ̀ kí ni yóò ṣe.
0: Màmá ìjákulẹ̀ wa ń kọ́ nígbà yẹn lo 21 years nílẹ̀ òkèrè tí ò sì níwe ègbèlù títí ń tìlú kan bọ́ọ̀lù kan.
2: Ìfẹ́ ayé nù ó tó fún ànàmọ́nà yé ọ̀nà àgbàlagbà pa sí àti ayé ẹ̀mọ́ náà ni ó.
0: Ayé bẹ́ẹ̀ bá dọ̀rẹ́ ẹ̀mọ́ ẹ̀ nà mí o ẹ bá dodo ẹ mọ̀ ẹ̀gbẹ́ mi lọ o ẹ mọ̀ nà mí tọmọ táyà o ẹ jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ́ o.
2: Ẹni tí ó bẹ̀rù ayé ti rẹ̀ ló fò ẹni tí ó bẹ̀rù ayé ti rẹ̀ ló fò
0: ayé
2: ó ṣe wádìí ara rẹ̀ gan-an àkọ́kọ́ ó lè jẹ́ ọmọ májẹ̀mú ó jẹ́ pé májẹ̀mú ń bẹ lórí rẹ̀ ó wá kọ́ni ti májẹ̀mú rẹ̀ tí ò ṣe ẹ̀ẹ̀kejì ni pé ó lè jẹ́ sí ọwọ́ ayé ẹlòmíì fún wa tí ẹlẹ́dà rẹ̀ bá ń bínú tí ò fún ẹlẹ́dà rẹ̀ níjẹ ìlú gbogbo tó bá ń ṣe lè mọ̀ ṣe déédéé ó jẹ́ pé kò síbi tó léwu tí wọ́n bá ń gba gbogbo èèyàn ṣiṣẹ́ wọn ò ní í jà tó bá lè kò lè bá
0: oríṣi
2: ọ̀nà mẹ́ta yìí
0: ṣe
2: lọ́mọdé àríjà yìí
0: ṣe o
2: ìwé ẹgbẹ́ tó fún mi ni
0: ṣe o ṣe o. Ẹ̀kọ́ là ń kọ́ ọ̀nà àbáyọ àti ìgbìyànjú la sì ń wá. Hello. Ẹ mọ̀ kó àjìn. Àjò ní jìn wá sọ́fìn. Bàbá ó yẹ bá ń dá sí.
3: Egbò àdá àjínà. Ó wá ayé mọ́ wà níbẹ̀ ló ṣe pọ̀ jù. Ló pọ̀ jù nítorí pé kẹ́ni ṣé máa ní pé egbò kan wà kó sàn ó ti lọ́wọ́ ayé mú.
0: Ṣé ara ò lè fà ni wọn ni ara rẹ̀ bó bá lápá kí í tètè sàn.
3: Ara máa ń fà bẹ̀ tó ti lọ́wọ́ ayé mú nítara fi ń fà kò sí nǹkan tá ń jẹ bẹ̀t kò pọ̀ sí bù kọ́mọ̀ jìnnà bó ṣe jẹ́ nìyí.
0: Ṣé o bàbá mi ṣé o.

0: ọgọlọpọ ìgbìyànjú ń bọ̀ o ẹ jẹ́ ń gbà pé bíi méjì sí mẹ́ta ti hello.
1: ẹ kú àjò
0: níjọ wá sọ fún mọ́ mi yes ma.
1: mo fi pe ọjọ́ o bẹ́ẹ̀ ni mi àti sẹ́yìn.
0: Mama kí ni mo ṣe.
1: Èmi ni bàbá yẹn nípa fífún fún lówó.
0: Ẹ ṣe mama. Mama.
1: Ẹ ṣe mo dúpẹ́ náà.
0: Ẹ̀yin ni 15,000 ni mo fún yín àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbọ́ ètò oúnjẹ jọ.
1: Mi gbọ́.
0: Mo ti sọ̀rọ̀ yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tán ni a fún yín lówó 17,000 gan lówó yín. Ṣùgbọ́n ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yin lẹ́lẹ́ mú gààrí. Kì í ṣe bàbá ó ń kẹrosínì kan. Ẹ̀yin lẹ́lẹ́ mú gààrí. Pé ilẹ̀ mo sùn inú ń ta yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Yóò ṣẹun tí mo sọ̀rọ̀ yín jẹjọ. Pé 17,000 lówó yín.
1: Ẹ ṣe mo dúpẹ́ o.
0: Pé ṣùgbọ́n 15,000 lẹ ti gbà.
1: Bẹ́ẹ̀ni.
0: 2,000 yín bẹ lọ́wọ́ mi rẹ bá lórí ọ̀fẹ́ yọjú sí mi o.
1: Gbogbo ẹni tẹ ṣẹwọ́ sí mi, iná ò ní tan lọ́wọ́ yín o.
0: Àmì.
1: Ẹni sọmọ ọ̀nà, ẹni ṣe wò dáná.
0: Àmì.
1: Mo dúpẹ́ lọ́wọ́ yín bọ̀dá Káyọ̀dé, ẹni ṣìṣe o.
0: Àmì o.
1: Mo dúpẹ́ ló bá dúpẹ́ fún yín o. Ẹni fọmọṣẹ́ ránṣẹ́ o.
0: Àmì.
1: Ẹ rí ogun ìjákulẹ̀. Ẹ lo mí.
0: Ẹ dúró mọ̀mọ́. Mọ̀mọ́.
1: Nà.
0: Mo fẹ́ bí ń béèrè mẹ́rin. Mo fẹ́ bí ní béèrè mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni.
0: Béèyàn bá ń kawó láyé. Ẹ ti kàtẹ́ o èlò orí tó pọ̀ jù.
1: O control supermarket bàbá mi.
0: Ẹ control di supermarket rí.
1: Èmi mo sì ní.
0: Ìrọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ sì ní.
1: Bẹ́ẹ̀ni, ọkọ̀ mẹ́rin mo lò rí.
0: Ẹ dúró. Ẹ ti lo mọ́tò mẹ́rin rí.
1: Pẹ̀lú ọ̀pọ̀lọ.
0: Mélòó wá ló kù báyìí?
1: Kò sí
0: kankan mọ́. Ẹ lo mọ́tò mẹ́rin rí. Kò sí kankan mọ́.
1: Bó bá sì rí ni àwọn tó mọ̀ ní tí n bá wà ń lọ wọn ní ṣe. Torí wọ́n ní irọ́ ni mò ń pa wọn ní. Torí ọmọ láìsí tí mo ti lò tẹ́lẹ̀ wọn ní bìlíìfù ni.
0: Irọ́ ìgbà tẹ́ ẹ yọjú sí mi lọ́fíìsì. Mo sọ statement gan pé kìí ṣe yín. Mo ní ẹ jókòó báyìí. Mo ní ẹ jọ bẹ́ẹ̀ ṣe wá jókòó tì mí kìí ṣe yín kílẹ̀ yín bá wá. Ẹ wá lẹ́yìn ni mo ní pẹ̀lú bẹ́yìn ìgbàgbọ́ tẹ́lẹ̀ o. Mo retí pẹ́lú mi ò pè mí. Mọ̀mọ́ supamákẹ́ẹ̀tì kí wá ló mú lọlẹ̀. Wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀ dá lówó díẹ̀ díẹ̀ lẹ̀ dá tó sí. Tẹ́ ẹ bá fálù ọjà tí ń bẹ nínú supamákẹ́ẹ̀tì yẹn nígbà yẹn yóò tó èlò. Yóò tó 5,000,000 naira nígbà náà tó wó ní yìí. Ó ti tọ́dún mélòó báyìí tí supermarket di tán.
1: Yóò tó
0: 15 years. Ẹ ti lo mọ́tò mẹ́rin rí.

0: 15,000.
1: Irọ́, mo ní 17,000 ní owó wọn. Pé 15 láti ìgbà ń bẹ̀.
0: Mo gbọ́.
1: Ṣùgbọ́n bàbá ń kẹrosín ló kọ́kọ́ pè. Mo ní nọ́mbà bàbá ń kẹrosín lọ́wọ́, bọ̀ mo ti kọ tí yín náà lẹ̀ máa pè yín. Ṣé nọ́mbà ilẹ̀ fi ṣe?
0: Ndéṣe. 7595.
1: 08035 ló bẹ̀rẹ̀ rẹ̀.
0: Nípa fi egbò àdá àjẹná tẹ́
1: sọ. Bẹ́ẹ̀ni bàbá mi.
0: Gbogbo náà kọ́ tọ̀dọ̀ èèyàn wá tàbí ọlọ́run.
1: Bàbá láti olúpọ̀nà.
0: Ẹnikẹ́ni tó
1: fi olúpọ̀nà sí.
0: Tọ́ bá légbò lára kò ní san. Tọ́ bá sì ń wọjúlé, ọ̀tọ̀ ni tí wọ́n máa wí fún. Wọ́n lè pa gbúrú bàbá ẹ̀kan ni, ìyá bàbá ẹ̀kan ni.
1: Ẹ bàbá, ṣùgbọ́n kí ni wọ́n tún ń pè ní ata? Wọ́n bá náà da ata lu
0: yẹn. Ata yẹn, àwọn èèyàn wa ìbílẹ̀ ni wọ́n máa ń fi sọ̀yàn. Wọ́n máa ń fi yẹn sọ̀yàn ni. Kódà wọ́n yọ bí ìgbìgà ní kí ṣe ohun ìṣe gbàdá ìṣẹ́nà. Wọ́n á ní ẹ sọ lata. Nínú apó ni wọ́n máa ti mú bá ìlú kátàrí bàbá bá torí pé lé ọdún fanlé tiwa lólúpọ̀nà ní bí tí wọ́n bá ní sọ̀yàn lata. Wọ́n lẹ̀ ní kíni ni. Bí egbò ni ó dẹ̀ jẹ́ tí wọ́n yọ bí ìgbìgà ń gbà bẹ́ẹ̀ tí wọ́n bá tọ́ bá kọrin tí ó ti dà sí ìṣe. Ṣùgbọ́n ìgbà àjá àjẹná ẹ bá wá lé gbàdá àjẹná tó bá sọ fún yín. Sẹ̀rùn pé gbà mo ní pè ní lójú púpọ̀ gbà mí lè rí yàn bà mí tẹ fóònù. Kódà mo lọ jí ìyàwó mi ní inú yàrá kan mi.
1: Bẹ́ẹ̀ni
0: kan náà ìyàwó mi ní yàrá kan mi. So èmi náà màá fún ní kankan sí owó ìtọ́jú egbò àdíyẹn tí ọba nítọ̀ ṣùgbà. Ẹ̀yin náà lẹ fún wa nígbà tí wọ́n tó bàǹdì kí wọ́n bàǹdì àwọn èèyàn tó ń gbìyànjú ìlàgé ní tí wọ́n fún wa yàn jù
1: lásán ìtọ́kẹ́. Egbò àdá àjìná. Mo tẹ̀ ti kọ nọ́mbà yín lẹ̀ ó yẹ ní lọ́wọ́.
0: Nọ́mbà mi ló láti jẹ́ 7595.
1: Àlékọ́ gbogbo nọ́mbà yẹn ti ń gbọ́ wa. Ó dàbí ọkọ mi. Mo ti kọ́ lẹ̀ bàbá olúpọ̀nà. Ẹ̀ṣẹ́. Ẹ̀yin tẹ̀ ń pè nọ́mbà mi, ẹ má pè nọ́mbà tèmi o. Ẹ dákun, iṣẹ́ tí mò ń ṣe yìí. Kọjá kẹ́yìn kọ náà, bẹ́ẹ̀ yẹn kọ nọ́mbà mi. Tó pè mo lè mọ́ gbé. Ìsìnìfẹ́ kó wa máa rí mi bíi pé a pè kò gbé. Ń bọ̀.
2: Olókun àsọ̀rọ̀ dayọ̀, ẹlẹ́rìí pín, àtọ́rí ẹni tí ó sùn.
1: Bàbá ta àmọ́ tòní, tá a bá tọ̀.
2: Ẹni rẹ̀.
1: Yóò padà dẹrun onídìí.
2: Ọmọ ìkànnì ọwọ́ ọ̀jẹ̀kùn wọ́ra dé eegun.
1: Mọ́mọ́ fẹ́ kéèyàn ó fún wa ní nǹkan ká ti tan mọ́lẹ̀ sí.
2: Ọmọ ọlọ́ba.
1: Wọ́n ní ọwọ́ ayé ń bẹ, wọ́n ní afẹ́fẹ́ ayé ń bẹ.
2: Ifá ara ikọ̀ àwùsí o, ifá pẹ̀lẹ́ ara ìdúró mi àwísẹ̀.
1: Mi ò mọ̀ yàtọ̀ láàrin méjèèjì ọlọ́mọ́jẹ́ àmọ́ o.
2: Ẹ ti mọ wọlé ayé, ó kí bàbá.
1: Kéèyàn ti lo mọ́tò mẹ́rin rí.
2: Àbọ̀rú bọyẹ̀ nílé ifá o.
1: Ó ti ní supamákẹ́ẹ̀tì tó lé ní 5 million. 5 million ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn.
2: Ẹ̀fà.
1: Yóò fẹ́ tó 50 million sẹ́yìn.
2: Ọba Babaláwo ò mọ lára.
1: Mọ́tò mẹ́rin ìgbà yẹn bí ìgbà téèyàn jẹ́ gómìnà ni.
2: Hello.
1: Hello. Ó ti rí.
2: Ọ̀dọ̀wọ́ ẹ̀yìn bàbá wa òye.
1: Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti mẹ́nu bà lórí ètò eré. A ti sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ojú oorun.
2: Bàjẹ́ o.
1: Ti sọ̀rọ̀ nípa ìpákẹ́.
2: Ọ̀dọ̀wọ́.
1: Jàǹkárí wọ̀.

0: Hello.
1: Hello, Mr. Adiozo.
0: Present, sir.
1: I'm a quito.
0: Hello, no little.
1: Hello, my bunny too.
0: Amen.
1: I'm on bad on you, girl. That's the airport, you.
0: Hello.
1: Hey, it's a good one, you also told lawyer. Ẹgbẹ́ máa ṣe lóṣooṣù àárín ọgbọ́n gidi kọ́mẹ̀ ọkàn mi dẹ̀ tún balẹ̀. Ẹlẹ́kejì nípa àdá àjẹná tí egbò bá mú yàn téèyàn bá nítọ́ ṣúgà kò ní tètè ṣe o.
0: Ẹlẹ́kejì
1: kò ní san kò ní lọ bọ̀rọ̀. Ẹlẹ́kejì ayé dẹ̀ tó máa ń yé sí lórí pé wọ́n máa ń fi ìgbà dáàjì náà ṣe yàn tọ́jọ́ pé yóò wò títí àti tí wọ́n bá kó aláwo orí rẹ̀. Nítorí àjálù ọlọ́run ní já arúgbó àjálù o. Nọmba wà orí amọ́fà o.
0: Ìjákulẹ̀
1: sọ́rí orí amọ́fà o. Nígbà bá di pé iṣẹ́ káfíńtà lèèyàn yàn láàyò tí wọ́n lọ ṣiṣẹ́ orin tí bá ń lọ ṣiṣẹ́ orin tàbí ọ̀lọ́ béèrè lọ́wọ́ orí ni gbogbo ẹ̀ ọ̀lọ́ béèrè lọ́wọ́ orí. Mo sì jẹ́ nìyẹn o, ẹ máa bí tó bọ̀ ọlọ́run máa bá yín tó.
0: 0912300-8675 nọ́mbà tó wọ bí inú nọmba tó wọ bí tí wọn fi ń pè wá o nìyẹn. Hello.
2: Ṣé evangelist.
0: Present, sir.
2: Samuel Ibidoye.
0: Bàbá ẹ̀yin rédíò yín lẹ̀.
2: Ọlọ́run ajẹ́ káyé rẹ̀ dá.
0: Àmì.
2: Mo ní ayé ẹ̀ máa dá lórúkọ Jésù.
0: Àmì.
2: I love you.
0: Hello.
2: Mo wà láàyè. Ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀gbọ́ àdá àjẹmọ́ kìíní kan ilé ayé ogun ni o. Ọlọ́run jẹ́ àrí wàhálà ẹ̀ nǹkan burúkú pátápátá ni. Àwọn tó ń ṣe àwọn ìka ẹ̀dá ẹlòmíì náà fọwọ́ fà á pé kó fẹ́ nu kọ́ kó fẹ́ àbí kó ṣe nǹkan tó yẹ kó ṣe. Wọ́n wá fi àdánwò yẹ kan bí kan na nǹkan sójú ẹ̀ kó ojú ẹ̀ máa wà mí gbogbo àgbẹ̀ àdá àjẹmọ́. Àbí ẹ̀dì rí àgbàdo tí wọ́n sun rí tí wọ́n lọ gbìn tó hù bó ṣe rí nìyẹn. Àwọn tó ń ṣe iṣẹ́ burúkú tán fi ń ṣe nìyẹn. Àgbàdo tán ti sun tán fi ṣe tán bá fi àgbàdo tán ti sun tán bá lọ gbìn tí wọ́n máa ṣá hù sí nǹkan tí ó jẹ́ tó máa ń rọrùn láti san nìyẹn. Gẹ́gẹ́ bí nǹkan tí ọkùnrin náà sọ nípa téèyàn bá ní ìtọ̀ ṣúgà ń rọrùn àbí téèyàn tó ní ègbò àdá aṣọ kó torí ọmọ practice pé mo bá obìnrin sùn ibi tí wàhálà ti máa dé nìyẹn. Sọ ọlọ́run bí àríjọ ọmọ aráyé o. Samuel ìbí tó yẹ wòlíì tó ń kílẹ̀ wà.
0: ṣé bàbá mi.
2: Mo dàsán. God bless you.
0: Hello.
3: Hello. Arúgbó Ìsáka tó aláàánú sí pàtíwò.
0: À ń gbọ́ yín bàbá.
3: Ẹ kú iṣẹ́ ẹ kú ètò. Ẹ yà máa jẹ o. Ìgbà dáa jiná tí àwọn èèyàn sọ̀rọ̀ yẹn tójú ìgbò yẹn bá ti fún tó àwọn ìjọba gbàgbọ́ pé kò lè pamá. Ìgbà kò sí ní tágbára ọlọ́run ọ̀ka o. Ọlọ́run ẹ̀ lọ́wọ́ ẹ kú ètò tó alámísí kíláàsì wò.
4: Lọ́wọ́ afẹ́fẹ́ lé o, èmi ọ̀rẹ́ ni tí ó ràgànràgàn bí ọya ní òde Èkó.
0: Àwọn èèyàn ti ń text message mi pẹ̀lú ìgbìyànjú rẹ̀. Ẹ mọ̀ pé tí bá ń ṣe èèyàn ò gbọ́n mọ́ dá a bá ti gbọ́n mọ́ àti bọ́ ọjọ́ tẹ̀dá bá ti mọ̀ pé ogun kan ń ja òun jọ ẹ̀ ló bọ́ nínú ogun.
4: Dákun mọ́ gbàǹjà nítorí ọ̀yádọ́ọ̀lù òrìṣà mẹ́rìndínlógún lọ́yà bá lọ́dọ̀ kò so gbogbo
0: bẹ́ẹ̀ ni
4: ìjúlé lọ
0: òrìṣà mẹ́rìndínlógún lọ́yà.

0: Hello.
1: Hello.
0: Nathaniel Akangbe láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
1: Baba, nice to meet you.
0: Kò lè mọ̀ páyé ń bẹ. Ẹni tí ọ̀rá mi wò rí o.
1: Kò lè mọ̀
0: páyé ara gbé nílé ayé.
1: Ara gbé nílé ayé. Olágbára. Hello, sir.
0: Yóò bá ṣíṣe lẹ́. Yes, sir, mo gbọ́ yín.
1: Mo wà pẹ̀lú yín, gbogbo ayé ló ń gbọ́ yín.
0: Bẹ́ẹ̀ bá rí diabetes, wọ́n ń rí wò. Tí wọ́n bá ti wá rí wò, ó ti lọ́wọ́ nǹkan mi nù.
1: Bẹ́ẹ̀ bá ní diabetes, wọ́n rí wò. Bẹ́ẹ̀ yóò bá ti wá rí wò, ó ti lọ́wọ́ nǹkan mi nù. Bàbá, egbò àdá àjìnà ń kọ́.
0: Egbò àdá àjìnà, egbò tó bá mọ̀ láàrin ọdún kan, tí wọ́n ṣe lógòlógò sí, tí wọ́n rí wò, ó ti dégbò àdá àjìnà.
1: Bàbá
0: ayé a sì mọ, ayé a sì mọ fi ṣèyàn náà.
1: Ayé a máa fi
0: ṣèyàn. Ẹ̀sìn ara sì máa fà.
1: Ẹgbọ́nsẹ̀ ìjákulẹ̀ wà.
0: Ìjákulẹ̀ wà, ẹlẹ́mìíràn bára rẹ̀ ní primary school tó ti lọ láàrin bí 30 ọdún. Ara ìjákulẹ̀ náà ni. Ó wà dáadáa o.
1: Bàbá, ṣé ayé wà? Ṣáyé wà?
0: Ayé wà.
1: Ẹnìkan ní ayé
0: ń bẹ.
1: Ẹnìkan ní ayé ń bẹ. Ẹnìkan ní ọwọ́ ayé. Ẹnìkan ní afẹ́fẹ́ ayé. Ẹnìkan tó ní ayé fẹ́lẹ́.
0: Ẹyin fún wọn òpúrọ̀ gbogbo àwọn tó wí bẹ́ẹ̀. Ojú ọ̀nà wọn wà. Ayé fẹ́lẹ́ lóòótọ́.
1: Ojú ọ̀nà wọn wà.
0: Àti ibi tí atẹ́gùn gẹ́gẹ́ bí èmi ti máa sọ, ibi tí atẹ́gùn ọ̀bá ti fẹ́ lọ́wọ́ ayé ò le dé, tí wọn bá sì rìn lórí ilẹ̀ ń bẹ̀.
1: Bàbá, kó tó di pé màá kò lábala ẹ̀. Kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀sìn tá à ń sìn àti ayé? Èlòmí ò ní pásítọ̀ lòun. Olúwa ò, èlòmí ò ní babaláwo lòun. Èlòmí ò ní mùsùlùmí lòun. Só ní ṣe pẹ̀lú ayé pẹ̀lú ẹ̀sìn.
0: Ká tó dáyé ẹ̀sìn àbáláyé gangan ló kọ́kọ́ wà. Kẹ́sìn kìrìsìtẹ́nì ò tó dé àti ẹ̀sìn ìgbàgbọ́. Gbogbo inú ilé kọ̀ọ̀kan ló sì ní òrìṣà tiwọn. Kò sí inú ilé ọ̀hún tí ò sí láyé yìí. Kò sí inú ilé tẹ̀
1: ní. Ṣé òrìṣà ń bẹ lamẹ́ríkà náà ni?
0: Àmọ́ náà lórìṣà ń bí wọ́n ṣe é. Wọ́n láwọn akéde àwọn akéyẹ tí wọ́n gbé kalẹ̀ tán bí irin kankan. Kò sí ibi tí ò sí all over the world.
1: Ẹ ṣe o.
0: Ẹ ṣe pọpọ pé tó.
1: Inú wa dùn láti gbó
0: orí wa ó gbé wa o.
1: Àṣẹ bàbá
0: mi. Ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ wa o.
1: Àṣẹ bàbá mi.
0: Àbúrò ọlọ́wọ́ dàjú lórí wa o.
1: Àṣẹ bàbá mi.
0: Èèyàn mọ́ sùn lọ, kéèyàn múra sádùúà. Gbogbo tó bá ti fẹ́ẹ́ ṣe láyé kó máa lọ ṣàyẹ̀wò. Ayé ìsáré tá a kàn jókòó tẹ́tẹ́rẹ́ o. Ẹnìkan ló ti lo olótùlù mọ́tò mẹ́rin rí tí ò sí kankan ń bẹ̀ wọn. Àwọn kéèyàn wá láyé ò sí.
1: Bàbá, ìgbà tó yọjú sí mi, obìnrin ni. Ẹ̀yin tó kì gan lé ní mẹ́wàá, mo ní mọ̀mí ẹ̀jókòó. Ó gbajúmọ̀ bí ìsàlẹ̀ ẹlẹ́ta ni.
0: Nígbà mo sì gbọ́ ẹkún gbọ̀n mí lamẹ́ríkà tí mo wà rí. Ayé ìmọ̀ burú.
1: Mọ́tò mẹ́rin ló ti lò rí.
0: Mọ́tò ó tún gbé
1: lẹ́ta. Abẹ́ ẹ̀gbọ́n tó sọ.
0: Kẹ́nìkan wá láyé ò sí.
1: Tó bá dákọ léṣẹ́ rẹ̀ lágbègbè tó ti pè yẹn. Àṣẹ bí Bólúwa jí ló wá. Wọ́n kíni lọ́tún lóṣù ọ́fíìsì mi Bólúwa jí ló wà. Ẹ̀rù bè mí gan, mo ní mọ̀mí ẹ̀ wo ẹ má káàntì wà kí n sọ̀wọ́ yín. Ẹ máa lọ.
0: Ẹkún gbọ̀n mí gbà mo gbọ́.
1: Ẹ já lọ bí ó ń POS kí n bá yín ṣe sí. Owó ká ẹ mọ̀ tún máa fowó gbowó. Kó tó débi ń POS èèyàn bíi mẹ́wàá ti kí. Ẹ kújọ́ mẹ́ta o, níbo lẹ́ wà lọ látijọ́ yìí? Níbo lẹ́ wà lọ látijọ́ yìí? Ẹ rí pé ẹni tó ti pàṣẹ owó rí ni. Ó sì hàn lára ẹ̀, owó hàn lára ẹ̀. Ṣùgbọ́n bàtà ẹsẹ̀ àtàsọlẹ̀ fi mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì ti lọ.
0: Lórúkọ Jésù yóò tuntun owó ń pàṣẹ.
1: Àmì.
0: Ogun kò ní lelelele láyé yìí kọ́lọ́run ó má ṣe.
1: Ṣàmùgbé ńgbà tó tiẹ̀ wá. Owó tí wọ́n fi ní mu gàrí ló wá gbà. Ọwọ́ bó ṣe lówó gbà gan-an. Pè mí láti ìgbà náà kó tó mọ̀ pé orí rédíò ní ìsìn. Mo ti sọ̀rọ̀ ẹ̀ ń jẹjọ́ pé owó rẹ̀ kan wà ńlẹ̀ o. Ẹ ṣe o.
0: Ọlọ́wọ́ tó dá ìgbà padà lórúkọ Jésù.
1: Àmì.
0: Ẹ ṣe púpọ̀ ẹ̀kọ́ ètò.
1: Ẹ ṣe o. Ẹ ṣe gan-an.
0: Ẹ lọ́wọ́ ṣe.
1: Thank you, sir. Ṣe rí iṣẹ́. Olodumare iwo ni ye ma jada. Oya
2: o nbo

0: gbẹyin te wa nile okiri pata mo kiyan
1: momo ori bale
2: iye mada
0: oladi pa monsuru mo kiyan o ese o
2: awo yo momo ori bale
1: agbegbe ara
0: alaji abdurasak lati america baba dada ese o fun gbogbo gba eyin te esun eyin te n gbo eto yi te wa lorilede nigeria na ese ah ba mi pastor ibidapo obe baba ese a jo n gbadun ara wa na ni engineer kunle ismail ese o oladele ba mi oladele lati america solat oladejo lati canada ni toronto ese o gbogbo yin pata ni mo ki lodumare yo je karaye wa
1: lakaye mo ti wa lugbo ogun mo se ba wa jala kaye mo ti wa o
0: hello
3: aku se o
0: aku aji
3: olorun afun yin se
0: amita
3: so aye won ni aye ko si aye wa gege bi ma yin so lati america bi abalaye la koko ni to ti pe awa gba esin awo esin ine olo lagbara ju tin oba le gba dada to de beru olorun o be so eleyi ana lo sele emi ni chairman bible society auxiliary mi bi bai a lo se anniversary
0: ni zone ti bo
3: so bi won se la le loru ana to di awon aye a ma ṣe fun mọyan lóru àti gbọ́nṣe àbí kí náà pé waps wọ́n ṣe wá sí yàrá tán lè ṣe fun níbí ni wọ́n ṣe fun nítorí pé mo lọ ṣiṣẹ́ ọlọ́run wọ́n ṣe fun wọ́n tún máa ṣe bí àwọn waps ẹ mọ̀ kọ́tọ́ pé waps wọ́n ṣe ṣe ni wọ́n ṣe fẹ́ wọ́n yọ̀rá mi wọ́n ti wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o kì í ṣe ti mo gbàdúrà ní àkọ́kọ́ tó kọ́kọ́ wá mo gbàdúrà òkè sílè ni mo lọ́bẹ̀ mo gbàdúrà pẹ̀lú tamborí mo ṣe gbogbo ẹ̀wọ̀n ọlọ ọtọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo lo ìbálẹ̀ mo fi lé wọn lọ ìbálẹ̀ nítorí pé nínú isaiah 14:23 orí ìbálẹ̀ jẹ́ ohun tó lágbára ìbálẹ̀ pẹ̀lú open isaiah 23 nínú isaiah 14:23 wà rí nǹkan tí wọ́n pe ìbálẹ̀ nbẹ̀ so nígbà tí wọ́n ṣe fún wọn mi èpè ni mo ṣe fún wọn ó ní kò ní dáa fún mi torí pé wọ́n ti yọ mí lẹ́nu fún bí ọdún kan tẹ́lẹ̀tẹ́lẹ̀
0: ẹ̀yìnà tí rí já wọn rí
3: to the glory of God ọlọ́run lé wọn lọ alẹ́ tí mo sùn sí mo expect wọn mi ò rí wọn mọ́ tí ọlọ́run ṣiṣẹ́ gùn fún mi nìyẹn so nǹkan tí mo sọ ni pé
0: ṣé wọ́n ń dún ni ṣé kì í ṣe fun ní dún sáwọn náà ń dún wọ́n ti lọ fẹ́ bí wọ́n béèrè méjì kan bó ni kí n ṣe sàtìkò yìí ẹja sí ní pápápá.
2: mo ti wà lùgbọ́
1: ọlọ́kàyé mo ti wà ogún
0: mọ́ ẹ̀wọ́
1: ajá
0: ogún ibi tí mò ń lọ
2: ẹja lákàyé
0: lónìí pọ̀ mo rọ gbogbo àwọn tó ti jẹ́jẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà wọ́n rí tí àwọn ọmọ wà nílé ẹ̀kọ́
2: mo ti wà lùgbọ́
1: mo bá rẹ lé ogún ogún lẹ̀ já
0: àwọn òbí kan ń bẹ mo ti rí mẹ́sẹ̀gì tó ti lé ní mẹ́wàá bá ẹ̀lú mr adéọ̀sùn ẹ̀lú báwo wá ni.
1: kò tó yà kí sinisini agbẹ̀dẹ mi kì.
0: ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀.
1: pa mi pẹlẹ.
0: ti ẹ̀rọ ti jọ́ta wa lórí rédíò tẹ́nìkan pè pé màá fún wúmà yẹn ní ₦500,000.
1: mo ṣe kele.
0: àti mú wa ṣeré ni.
2: ó mọ̀ ṣe bá wa jà o.
0: wúmà yẹn bá bẹ̀rẹ̀ sí í pè wá ẹ dákun mr adéọ̀sùn àti ìdí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn lè bí gbẹ̀ngà ọláìwọ̀ lọ́wọ́ yàtọ̀.
1: ọjì ọ̀dọ̀ wọn gógó.
0: kò sán dòní.
1: wọ́rọ̀wọ́rọ́wọ́ bí alágbẹ̀dẹ ọba rọwọ́.
0: èmi sì rèé màá rò ó gbẹ́gbẹ́ bá ti parí ètò tán báyìí àríjẹ àrímú wọn wọn mọ wọn pèpèpèpè.
1: ohun ṣe ti mú mi nírin.
0: èló lákọ́dà mi ń gbà tí ń ná bàálù.
1: jẹ èso.
0: ó wù mí bẹ́ẹ̀ bá gbàdúrà fún mi bọ́lọ́ ń bá bùkún mi mọ̀ fún yín lówó oúnjẹ.
1: òjẹ́ wo.
0: ìmọ̀ múnú ẹ̀yìn àgbààgbà dán ìmọ̀ ṣe bí ọmọ tí í ṣe fun ya re eh ni mo se be tori pe
1: walugbo
0: lori eto loni ma fun agbagba meta
2: aye mo ti wa ogun
0: bi mo ti so ni bere eto
2: ogun mo se ba wa jala
0: agbagba meta yen mo fi ni kan ma lo sori Facebook lagelu 96.7 FM koko mama kan to sumo nbe ko wa fi phone number re be
1: e mo ti wa ogun ma se ba wa ja o
0: ori Facebook la gelu ma ti mo ma ti so awon mete ta tin ba mu
1: ogun le ja kele bi ara ja mo ma sunkun peji
0: sugbon ko ma je bi to jina ju
1: lagbede omo yawu ko to yagun sini sini
0: mama no won dun awon meta pere
1: pa mi pele be kin kuran
0: meta la pa meta la la tanta we jin to gbe
1: yawu ko to
0: en ti o ba ti po ni sahara ko le po lore
2: aye mo ti wa ogun mo se
0: ti nbe lowo re afon tori awon kan ni
2: wajala
0: eyan melo lo munu re dun lose eyan melo lo munu re dun losu
1: baba mi sagada laro
0: eyan melo ni tara re sin lohun tabi ni wo gan tara won sin lohun
1: mo rowo rowo rowo bi alagbede oba rowo
0: se mo tan yin
1: na fina bi alagbede oba fina
0: eni tin furugbin tin fonka ki sawun
1: wa ni ro se ti mo
0: tabi ki se pe boya ko man tin se
1: ni je esu oso gberi ko fe yin do
0: ai laun kani aka kọlọn yi le ri re pade yan ni o de paro ọlọrun ọba mi mọ bi tin sise re gbianju nto oneun won fọ tori awon kan ni ran ti pe bi n pa awon kan o eyin si n jeun e tun do n je nu
1: ah oluri bari ba ya mi abe ni mo ma ri ba o
0: en jeun won seku e tun da re sinu aso telo mi le wo ti o fi ma soge eyin tun da nu etun ko sun ah ayo mo balance hello
3: olorun ma buku fun e loruko jesu
0: amen
3: in kwere shiri oku le ko shiri shiri si se to awada en to ba je je o jo won to ro ko mu eje se lo ni wa so mi karun o ro n pa do da o ma je je ju ko je je ko ma mu se
0: ire o ma se je agbo
3: awon ede muslimu awon le se islam
0: wa ni aluka
3: wa ni aluka wa ni o ni eru olohun ni
0: eh
3: eh ti gba ti mo n sise ti mo ni oko do ko fun gba kan ko do pe kada bi abo be mo ma n fun awon lo gede basta ta di gen du ba wa si le gbere gbere be ewe du ni e fon ni koko gbogbo en mo fun le gege bi olohun jo olohun wa okay o no wa san fun mi bayi oro to lo gba san ni ni mo se lo ibere aye mi nigba ewe mi o rona ka ka ko bu si mi lowo mi o rona ni so su tu mo ju o no n san o fun mi ni award e ba ko du ko si owo san o fun aye mi mi ni mi o rai igba le bu wa wa bayi igba ro le
0: ase baba
3: mi olorun je ki rora gbadun gere de were ade osu o mo kan ti mo so yi so be loj ma wo do yan ni you can do that onu asa fun e
0: amen jesus
3: e ru awon aje tabi awon ta ni pe ki to se pe mo to ki ma toro wo pe e lo re e bo re o e fun mi ni ti je o olo pa bi le olo se no ko se ro nu kan ta lo bi
0: ah o ti re hello
4: e ku aje
0: ajo ni jin wa so fun
4: e pele sir
0: yes sir
4: then where ke fi number yin si tati in mo akoko ti yen le ri lola
0: ah onla yen ago otun la sure dada la ago meji la si ago meta nijo tuesday
4: ago
0: tuesday eh ni boluaji ola ola ago kan si meta ni ma wa boluaji lola
4: okay
0: ago kan o san si ago meta eh l'office mi leyin police station boluaji ni
4: eh leyin police station
0: eh boluaji ile gaga to wa nbe number 9 ni mo wa
4: oga
0: eh ago kan si meta ni lola tori ni aro o ti e ti da aro e loni monday ago kan si meta ni ma wa nbe mi ede da duo lopo ogba amon lo ni se se lodo mama ni woli ti o du ti mi atafa
4: ko si wa
0: la ago kan si meta ni loni mama mura eto so bu mo ti ma se lago merin koja si marun mama se so bu mo na ni Tuesday lago merin koja si marun mama tin karo yin ago merin ton se gbo baba office mi ni mo ma wa tori pe eyan gbodo la dada ko ma ba ara rin nu
2: egun awo so asiri ba o
1: ah oluri bari ba aya mi abe ni mo ma ri ba o
0: aje ma ku la bala bi die die
1: e mo ma ri ba o
0: egun gbogbo e lo
1: so asiri ba o
2: oluri bari ba olo mo ma ma ri
0: eyin ta wa lori Facebook lagilu fm 96.7 e ba share to yi dada
2: egun
0: ba ti si are to
1: eh oloja eye
0: en so lati bere to pe ma mu en ba ti are ju
1: e ba wole re
0: sugbon bo ba ni arugbo to le ran lowo
2: akinde ala
0: to si n gbe bi ti o jina
2: akinde o
0: tin ta fa fun won na to kere gbogbo en to ba ti ni nkan to fi le munu aru

0: ni toju agba gbogbo wa la dagba ta dogbo
1: aloja eye aloja
0: ojo eyan ba ti bere si bimo ni o mo pe ise abi amole
1: oh
0: won ba ni mu de when there's a day for one month and was school team one very well primary one yes
2: one
0: lọ́wọ́ ọba mi yóò bùkún fún yín yóò bùkún fún yín ẹ̀ẹ́dẹ̀ ní ṣíṣe ẹ̀ẹ́ ní tọrọ jẹ kò sí tí bá sí fẹ́ǹsì tí bá lọ́wọ́ bá rí nkankan lá ló la kọ́dà mi ń gbà
2: tí a bí sọ́jẹ́
0: tí iná bá lù
2: ọmọ kékeré tí a bí sọ́jẹ́
0: ó ǹjẹ́ bá fún wa náà là á fa àwọn èèyàn mẹ́mi náà láìkí sàárà àti oore ṣíṣe
1: o
0: ọlọ́run ọba ní sì ń sọ yẹn lẹ́sàn
1: ọ̀pẹ ni ọmọ
0: àmọ́ tá à ń se ti ń kó wa ayọ̀
1: ẹ̀kẹ́rẹ́ tí a bí sọ́jẹ́ o ọmọ
0: ẹ jẹ́ máa múra àti máa lọ.

0: ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan a ti sọ̀rọ̀ ìbálòpọ̀ ojú oorun oúnjẹ ojú oorun ẹlẹ́gbẹ́ orí bíbọ àlákàlà ọkọ ọ̀run nǹkan ọmọkùnrin tí o gbé.
1: Egun sọ̀ngbẹ́ tọ́ lo ní ti
0: kó. Ẹ worú ń tí bàbá pásítọ̀ tí wọ́n sọ ń jẹjọ́ tá a fi sàmì ẹ̀yẹ ọdún kẹta tí ètò lọ́wọ́ orí ti wà. Ga tí nǹkan ọ̀sìn kan bá ṣe ká fọṣẹ kó o kóńtọ̀ ń lò ó wọ́n ní bó ti wù kò rí yóò dúpẹ́ àìsí ìdàgbà tí ń tá àbá mọ̀ nǹkan sọ fún wa náà ni ẹ̀gbọ́n ṣé ò wà tó pẹ́ bá a bá lè gbìyànjú ẹ̀ èèyàn gbìyànjú ni ìgbìyànjú wọn pè é àwọn èèyàn sì ti ń pè mí tán ti ń dúpẹ́ ń pa rẹ̀.

on a 080 34 867571. Lọ́jọ́ Tuesday, àwọn àlejò àgbààgbà mẹ́ta tí mo mọ̀ ń gbà wòlíì àti onísẹ̀sẹ̀ wọn wà lọ́fíìsì mi ní Bolúwàjí. Ẹ̀yin police station Bolúwàjí gangan ni. Títì tó yà lẹ́gbẹ̀ rẹ̀ ẹ́ ti rí ilé gàgàrà. Tán fi sọ ọ́fíìsì tí ọ́fíìsì pọ̀ ń bẹ̀ yẹn. Number 9 ni mo wà. Ẹlẹ́lọ́ ọ́fíìsì Káyọ̀dé Adéọ̀sùn gangan. Atọ́kùn ètò lọ́wọ́ orí. Ní ìkànnì ti Lágelú 96.7 FM. Ago kan ni màá wà ń bẹ̀ láàárọ̀ lọ́sàn-án tòní.

lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́yìn tó lè wa ọkọ̀ ilé iṣẹ́ ọkọ̀ ilé iṣẹ́ omi ni o ẹni kan pè mí tàbí wọ́n lè ṣiṣẹ́ ní pẹ̀lú ọkọ̀ bóyá ó fẹ́ lọ já omi ó fẹ́ lọ ṣùgbọ́n kó jẹ́ àwọn tí bá ń gbé agbègbè tí ò jìnà sí olùǹde gangan junction olùǹde bẹ́ẹ̀ bá ti débẹ̀ pé nọ́mbà mi tàbí kẹ́ pé nọ́mbà yìí kejì 0 ẹgbọ́n nọ́mbà yẹn 080

0: ojo si ton ro lo wa le ana ti bi wa gume wa me wa koja ti mi wo na gba lale ana ojo lo pa nwole
1: eyin eyan mi se ko to pe ni
0: be se nwole ni ga ma pe
1: lapalabo
0: ani be o to pe wa kiyin lokun e kiyin lo be
1: baba mi mo
0: onise owo onise owo
1: ati saye
0: onise osu osise oba
1: pe wa
0: oyin pata mo ki
1: ojumo ti mo olorun ayo ba
0: awon osise feyin ti nko o
1: ase oro re la tele olorun ododo ka
0: ta adupe
1: tori pe won lo
0: e da gun se lanfani ati 30 si gomina wa lale ana lani ago mejo
1: oluwa la wa jade
0: abi se mo get se mejo ya ba ago mefa o te mo time mo
1: ka to de la
0: da bi o gbe ara bi go bi mefa ni sa go bi mejo eh won ni wakati meji ngomina lo
1: sami o to je ke
0: se pe wa ba gbo wa soro o mo ni to wa yan ni amon kankan kan
1: e po ma fe
0: eri ndi won kan semi lo selu ati mo bi awon information kan ti pe won ni da wa lo
1: pa n pe aye oni
0: ati mo ra webe si won la mo kankan to ye ki won o ja mo won ni so awa de pe oselu ba n bo bayi
1: eh ara e ba wa yo
0: gba yen ni apo awon alase to mo lori ofi ati soro nani si je ka ka oro won kun gba mi ntore wa ri pe bi igba to je pe aba eje mu kene ke yo kan oro gomina oro de so po o a ma wo bi a ma jade ni koda la ri osu mefa nisin a ma wo nu oro a ma jade ni e mo la ma si a ma wo nu oro a ma mu che ki won
1: wa ba wa lo
0: akoni ni won
1: ope fo olorun wa egbe
0: won awon na ma so mu wa pe ibito idibo ti n bo lule de wa Nigeria ese laarin egbe oselu APC ati egbe alatako kankan won laarin egbe oselu APC ati omo lede wa Nigeria ni
1: araye ba wa yo ka po pe po lorun
0: mo sele yo kan temi okan mu ngbe kon ni won laaro yo ni fere ati jogi ni o ka ma gba time wa o e wo ro ni sakula road mi ma boya gomina ri se bonye ya mi le bo DJ Spider e won pada seyin inu oro ta ti nbe won fun lati bi odun meji oju be lo ti won fi gbogbo wa gun lagidi ti won warun ki ti won ni ko si ntojo balase ba ti so gbolo kan jade obo tanu ko tun gbodo pada mo ko le ko je oro ti won ba ti so ti da senle chemaye awon eyan toro le yen kan se gomina understand the owo ti won ti da lori pe da ku won fe ni ba gomina ni ibajoko papo se won mo owo ti won ti da se gomina mo owo ti won ti da lori pa se wode la ara won se gomina mo ye owo ti won ti da ndi ole de won din akara gomina njoyi won gbe e ba fi gbogbo eyin le mo to de ba yin de bi ndi ka o mi ba ti gbagbe ara webe ti won ke jo e da kun 75 na ti to lapa bi abi 75 na ti to lapa bi eni to bere re bu se munu e ti mu titi gan gan fun re e ti mu ni normal standard to ye ke mu aye nbe laarin titi yen ni normal standard internationally to ye ke mu sugbon setback awon to bere rin ajo 75 lapa bi 75 lapa bi pa gomina bere ti won ni 500 here 500 here the 1000 hawa be hey gomina deni kakalungu koda se gba pe gomina tun papa lo pe ohun bo wa ba won si pade o e di ka le won ja ka o se gba pe ìpàdé yẹn náà ò mú èso dání bó ṣe governor understand àwọn tí paya ha tí gómìnà bá yọ̀ǹda tí a bá yọ̀ǹda ṣe okay tí a bá yọ̀ǹda out of that 500 tí gómìnà bá mú 75 tí a agree sí ti gbogbo wa ń sọ nísìn láti bẹ̀rẹ̀ láti mú 75 yẹn nísìn omi ìpè lápá bí gómìnà ti yọ̀ǹda about 325 meters lápá bí gómìnà ti finifúdọ̀ yọ̀ǹda about 325 meters ta ni wọn ò filẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọn ò filẹ̀ ẹ dákun àwọn létí ẹ ti wá wo yẹn kọ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn elóni gómìnà lóhun ti filẹ̀ náà ṣe 60 àbí 60 àbí 100 how many billion mélòó ni tí wọn làwọn ó pè sáwọn tí wọn wá pàpà yọ̀ǹda alẹ́ wọn at the end of the day ní ìsìn kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ilé tí gómìnà ti wó ṣé wọn ò tún sọ compensation lórí ilé tí wọn dìdí wó tí wọn wá yọ̀ǹda rẹ̀ padà ní ìsìn pé àwọn ò débẹ̀ mọ́ gómìnà làwọn ó gé sẹ́ẹ̀tì rẹ̀ ṣé wọn ó jẹ́ gé sẹ́ẹ̀tì gbogbo ayé orí. Aláṣẹ lọ́ran gbogbo yín lọ́wọ́ o nǹkan ti ṣe mo ti kú yọ ọgbọ̀n lẹ́dẹ̀ orin sani gan ni wọ́n lò fún gómìnà yẹn bá ń gbọ́ èmi kọ́ o pẹ́ẹ́rẹ́ akin yẹmi ló kọ́tẹ́ mi jẹ́ ti mo kori mu temi nu gbera nle leto eja se daada lawujo awon ti an gbo pe won bo won bo ipa ya lo pelomi awon kan ti ti wa kun lori pe ha gbo ti mo faro kojo mi no le jiyan loke pe ọlọ́njẹ́ mi náà lórí ọ̀fẹ́ àti nílé lórí tó ti múdi lọlẹ̀ tó ti sùn tí ò dìde mọ́ ní gómìnà ọ̀dá ẹ̀mí padà màmá wí fún yín ẹnìkan ní kì í sí àbámọ̀ kò sí ipò téèyàn lè wà tẹ́dà kì í kábàámọ̀ tẹ́mi dì mú náà rọ̀ wọn ni wọ́n fẹ́ sì fẹ́ lè sọ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ gbà mí gbọ́ gómìnà náà bá ń gbọ́ fẹ́ gbogbo wákàtí méjì tí wọ́n lò lórí rédíò lánàá orin tó dálé lẹ́nu aláṣẹ fẹ́ rí sẹ́ndì decision rẹ̀ mọ́ kì í ṣe nǹkan tá a kàn lè gbé jáde lórí press release ìtàláṣẹ́ ò fi wá sọ pé òun fẹ́ ṣe broadcast fẹ́lò ọlọ́mọdé àgbọ́ fẹ́lò wọn láíláí. ẹ̀yin ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ò mú kí yín ẹ̀ kò jùmọ̀ o wọ́n fi stylishly wọ́n ẹ̀bẹ̀ gbogbo wa ká má bínú ohun tásìkò òṣèlú mọ́ ọmọ wa nù ọ̀jọ̀gbọ́n kan ní wọ́n ń bèèrè lọ́wọ́ mi lálẹ́ àná o ní how sincere is the governor as regards the 75 year the gómìnà pàpà wà padà sí how sincere. lẹ́yìn aráàlú bá wá ṣùgbà gómìnà tí mo mọ̀ pé aráàlú ò padà lẹ́yìn wọn èròǹgbà wọn bá tó wá jọ 4.3.0 tí wọn ò ní padà sórí nǹkan bá bọ̀ tẹ́lẹ̀ ṣé é ṣe pé wọn mọ máa ń di gómìnà mo kàn ń ẹ máa gbékalẹ ọrọ ní o
2: ọwọ rori ṣá
0: yíyí ọrọ wò ní o ẹsùn biribiri ẹbùnmi iwájú lọlọkọ ń wà mí lọ ni ẹyìn lọlọkọ ń wà mí lọ wọn mọ.
2: ẹlẹ́rìí
0: uneasy lies the head that wears the crown. mo pity gómìnà lánàá.
2: ẹnìkan kì í bá ṣẹkẹ́ṣẹkẹ́ pàdé lẹ́sẹ̀ kéṣeṣe.
0: sílẹ̀. Ọkẹyin ló kọ gbimọ aláṣẹ. Ọkẹyin ló kọ gbimọ olùṣàkóso. Ìkànnì ti lágelu 96.7 FM. Òkè ga jòkè. Ilé funfun bala fẹ́lẹ̀ lẹ́lẹ̀ Ìbàdàn.
2: Wọ́n ṣe sùn wọ́n lọ kìí. Ẹyẹ agbèbaró.
0: Ọkẹyin ló kọ lóòótọ́ ètò yìí. Ṣínà Aláyọ̀ Ògúnède. Ọfọ máa lè sọ fà.

0: ilẹ̀ ta fẹ́ wá release patapata n ta n gbọ́ tẹ́lẹ̀ ni pé wọ́n ti ta lẹ́hun à ń tọ́ra nkọ́ sáà pacify àwọn pé ẹni sùúrù ẹja dìbò tán ẹni tí ẹ mọ tẹ́ ń pè ní mo máa ń sọ kíní ga fún yín pé ọ̀tọ̀ ni òṣèlú politics ọ̀tọ̀ ni tá à ń pè ní politics ọ̀tọ̀ ni tá à ń pè ní politinking. Adeola Adesanya kìí ẹ kojúmọ́ ọ̀rọ̀ tí gómìnà sọ pọ̀ tẹ̀mí rí mú bẹ́nu bẹ́ẹ̀ bá ń gbègbèsẹ̀ kan bá a bá ń wí pé ẹni sùúrù báàlú bá ń pariwo ẹja mọ́ lísìn orí ìgbà tá a bá nílò aráàlú náà ni o gómìnà ti nílò aráàlú wọ́n wá rí pé ọ̀rọ̀ onísàkúlárò òdù yẹn lórí ọ̀rọ̀ ní 500 mítà yẹ 500 mítà yẹ àdúgbò yẹn ọ̀ wá lọlẹ̀ ó tún wá ń pelé kéèsì kí ló mú gómìnà jókòó tí a fi ronú pé ọ̀dà ṣé ní táì ń wínú mo ti gbọ́ yín lágbọ̀ọ́yé wá àti gómìnà ò ṣe yẹn earlier than yesterday.
1: Bàbá kíkẹ́ lékelèké bàjẹ́ ṣe ló tún dára.
0: Abe Olaide Omotosho. Morning sir, watching you from Lagos State. Iwe waju ni wa mi lo ni abeyin. Alaji siku ayi de ba risa ko lo dele fe ni o lo. Oni awa lo lo gbon lagbara ni. Eyin da wa yan si bete lagbara. Oselu Nigeria beru Ọlọrun Ọba ngo ma iwaju ni wa mi lo ni eyin ni ngo ma bo ni ba se do to ki gomina o ti gbo nigba ta nbebe bo ni ba se do to nigba ta awon eyan sokun lotun sokun losi why now ọ̀dà ibẹ̀ ni pé stylishly ìdí gómìnà ò sọ pé gbogbo yín mọ̀ bẹ̀ ẹ̀dàkọ̀ ẹ̀ mọ̀ bínú.

0: Osho. Only they need people's vote now.
1: Ada yin da di gba leyin.
0: Ki yen ku orire o. Ni gbeyin gbeyin. La la yin wa la yin oja sasan. Gomina lase ipinle Oyo. Won ni igbe yin ariwo yin lati bi odun meji o de ti gbo awon. Laaro ni bi le se mo na la won be si ni gazette gbo en to si ye ke ri toro ko bo si le kan gba e gba so mi go mi na mo ka won yen go ti lewo kan gba ha oba ara e ja wo a step aside mi e bo yin ijo ni ijo kini o lo aba labi amanu mi dope je jesu o tele abosodo baba we pafras lati be baba wa tamata se ana tele ati be wo yara ro makiyemi emi npada bo okiyin e kojuma gbera nle na le to lagelu ni won pe bi 96.7 fm olagbara mo ki gomina o e ku se ilu lagbara olorun e ti be layo e si sokale la yo ata lafia o lagbara bi ase bi wa kan ni runu si
2: Lagilu FM 96.7
3: Soro ba ti jade asentele ni
4: Soro ba mi fa keye soro ka gbo Soro
5: Abiyamo lo se yi kiran lowo Olorun bere ninu ile re o Aba mi oni boje asasida Aba mi o kakokoki Ache aba mi to so wa de eyan ni waju awo eniyan o gbe wa lekete to so wa di ayo re to to Aba mi ri nu lo de olumara kan binu re badu lati ri ose tutu pariwo go go go go go
6: Go!
5: Inu mi dun o. Aso fakeye mane baba labi amale mi je. Ose tutu ose ayo. Ose tutu ose igbega. Ose tutu ose aseyori. Ose tutu ose owo. Oro ma lo tu mu mi lokan lose tutu yi. Mo ba bere adu ose tutu lori awon ta le eyan. Lori awon ton dagbe ton daso. Lori awon eniyan ti wa ro wi pe won leje sugba awon eniyan wa ti koyin si won. Lori awon ti bukata ti wo lorun. Lori awon ti eru to wa lori wa go je ka won ge oroju to ara won mo omo yi lojo ojo si to subu so omo idi to fi pe nle beyen oni pe o leyan to ma fa soke oni pe o leyan to ma bo sare kadara oni wa tu fonten so wi pe egberi fun ere to jo ni kan lo wa to ba tubu ko seri to ma gbe dide ose yi olorun fe yan olore kan ti o ose yi olorun fe so aye re po pelu olore kan dabi ose yi o fe ma dagbe o fe ma dasan mo eru to wo olorun yi olorun fe so odide ko te wo re mo fe gbadura fun wa to mo re aye wa to mo re so mo olore latori lo ibi to mo re ti jubu oya yo dide ibi to ko re ti jubu olu agbe dide ibi ta ya re ti jubu olu agbe dide odi ku wa nikan olore alarun pataki yo re lowo aso aye re mo awon ti o ma bere pe kilo fe lo se yi aso aye wa to mo re mo olore kilo kan lo se yi iran lowo to kojo gbo ori ro ya gba lo se yi baba to janu joseph yo se anu re baba to connect joseph lati nu tubu yo connect e lo se yi gbanigbanigbani ti gbani lagbata yo gba lo se yi o ola bata ni modo se wa jo olorun lo se yi eyan bi eyan yo gbe odide lo se yi angeli yo parada yo di eniyan yo re idile yin lowo lo se yi temi eleye ni bi eni yo yo se owo re aye yo ti pe se omo re gboluwaga iwo to mo ro ni dele eni ti o fe yin denu o aduro tabi olubo ko ni gbowo lowo re lo se yi o aye oni ti oko re ni tikuti lo se yi o aye oni fi wahala omo ti ogbon gbon lo se yi o se yi omo re oni ri gba tu eyo omo re oni je lakala kade lo lodi lo se yi iran lowo olorun ko dide se o lati se oni wa ani ki je ti olorun yo bu ko lo se yi e ma poya ayo lo ma ja si lo se yi e mo kan le ran lowo dide si o daniel jade ninu agba kinu aye re jade si gbangba rere joseph jade ninu kanga gbigbe ani aye re jade si bi ran lowo o ni fi kan yi kan lose yi o wa je eyan tomo tomo a fe fe yeye ko ni gbowo lowo dadi wa lose yi o oluwa yo pa nu po le ajo eye re awoda leni o adura re yo gba lori ise e lose yi adura re yo ti gba lori awon mo re o a o ni jiri lose yi aye o ni mode abajo edile yin lose yi ogu ki bori olorun ogu ode ki bori omo olorun ogu ni bori re adini lowo mu to di owo re mu lati ose kan loruko je yo je ya yo je we ya lose yi wa ba olorun pade ninu anu re lose yi eni ti ajo se kekere ko ni ran ni se de toru toru o ni wa owo ti lose yi o o ni rare tomo tomo lose yi o mi ata o se bojo ni jiya lose yi apari soke yo pa soke lose yi aye ma polongo ti to bi olorun lara re lose yi leyin owo yi lokan loruko je wa gbe yi wa gbe ye lose yi oluwa yo faye gba won mara ni bi giga oluwa ma bo tete se lose yi ki yeye to de ma gba moran lowo awon alaje yori loruko je yo dara fun lose yi o ni pe leyin odi lasan omo logo re oni sagbe jeun lose yi lose yi oni rago o je lo lobo ko ni jele si lose yi o ma ru ayo re to gbera lose yi o bale layo lose yi o da oni sare asan lose yi oni ji sigbesi a fi ni su ko ni fejo re su olore lose yi oni di edun arinle eni ma je gbengbe atile ku gbengbe ma de gbiyanju re lade lose yi o eni koko re ye lo mo lowo a ma se lose yi ogun ayaba ko ni janu le re lose yi oni fi ailowo lowo ba wi lose yi o igbiyanju re ma do wo lose yi ona bayo lati do olore yo la fo lose yi ailowo lowo ko ni yeye iwa tomo re lose yi a fi olona olorun da olo latomo tomo lose yi inu owo lo ti ma mo wo lose yi o mami omo re ma ri ise yen gba o ayo ni fi gbe ki gbe bomi fun olose yi o omo ologo re oni ri paju lose yi ma kiyi sara oni ko sewa wara wara bi ere bi awada ire re ma de lose yi o omo ba ni sa ire ma wa wa lose yi o da mi loju ogo omo re ma dide lose yi o abola le re yo ro wo saye re lose yi akore de re yo kore wale lose yi o akuko la re yo ko lose yi o alade wura yo fi wura to wo ke olose yi omo re oni di fine bara lose yi o ohun tó bá dọwọ́ ló yá lọ ṣe rere ogun ọmọ rẹ ò ní di àpimọ́wọ̀ Genesis 31 verse 1 ní ọ̀sẹ̀ yá yóò ní gbé ogun ọmọ rẹ lọ Esame chapter 4 verse 21 ogun ò ní fi ọmọ rẹ sílẹ̀ lọ́sẹ̀ yìí o Jeremiah chapter 2 verse 11 wọ́n ní pààrọ̀ ogun ọmọ rẹ lọ́sẹ̀ yìí Psalm 78 verse 61 ogun ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ ẹlẹ́nì ní lọ́sẹ̀ yìí Psalm 58 verse 8 ogun ọmọ rẹ ò ní sùfọ́fọ́ lọ́sẹ̀ yìí Psalm 4 verse 2 ogun ìwà àtọ́mọ rẹ kò ní di ìtìjú Psalm chapter 3 verse 23 ogun ọmọ rẹ máa gbèrú sí lọ́sẹ̀ yìí níwọ̀n ìgbà tójú bá sì mọ wà á rí ta jẹ́ṣe lọ́sẹ̀ yìí wà á gbẹ́jọ owó wà á rówó ná lọ́sẹ̀ yìí o ní tọrọ lò lọ́sẹ̀ yìí o wà á rí ìbùkún ọlọ́run lọ́sẹ̀ yìí o wà á fi rọrùn sáyé rẹ lọ́sẹ̀ yìí ọkọ rẹ máa rìn rẹ lọ́sẹ̀ yìí o ní fi iṣẹ́ rẹ dààmú rẹ lọ́sẹ̀ yìí o owó tó ń kó pamọ́ yẹn lórúkọ jésù ò ní fi wà ẹ̀sán ọ̀dẹ̀dẹ̀ rẹ dọ̀dẹ̀dẹ̀ ọ̀la ọ̀dẹ̀dẹ̀ rẹ tún dọ̀dẹ̀dẹ̀ ọ̀la àgbàlá yín máa kún fowó ìrànlọ́wọ́ dìde sí ọ kò dẹ̀ ní kùwọ́ nìkan o olóore yóò ràn yín lọ́wọ́ jésù olúwa ẹnjìnìá wọ ẹ̀rí ká ti wà nílẹ̀ ó le jù nígbà tí wọ́n gan gba o lanu yìí sókè tátátá jẹ́ kí àwọn aráalé gbọ́.
2: Mo wà nínú ilé mi rent yàrá kan èmi àtàwọn ọmọ mi bàbá máa ń gbàdúrà kan á ní gba kọ́kọ́rọ́ ilé ọmọ á kọ́lé fún ẹ ọmọ á ra mọ́tò fún ẹ nígbà tí bàbá bá ti ń gbàdúrà yẹn lórí TikTok inú ilé mi rent tí mo wà yẹn èmi náà bàbá ní ó yá máa gbà má máa ṣàmí àmì àmì ṣe láwọn tẹ́nàntì tá a jọ ń gbélé yẹn wọ́n á máa gbọ́ ariwo mi ń ta ẹ wo ariwo tẹ́ ń gbàdé ẹ̀dẹ̀ ń gbàdúrà ẹ̀dẹ̀ ń ṣàmì ariwo dẹ̀ ń déta mo ní èmi tèmi yé.
6: ariwo àmì rẹ ó máa padà díẹ̀ rí.
2: ṣùgbọ́n kí n má fa ọ̀rọ̀ mi gùn mo dẹ̀ ti wà nù lé mi.
6: ẹ ti kó lọ lé.
2: mo ti kó lọ lé mi.
7: hallelujah.
2: Palo self contained.
7: Room and palo self
2: contained. Lẹ́yìn 3-bedroom flat níwájú. Tó bá dẹ̀ tún máa pè mí wá ní tẹ bá délé ìyá AC.
6: AC.
2: Ìyá sólà.
7: Sólà ilé yìí ní AC ó ní
6: sólà.
7: Yéé.
6: Ìgbà yìí o.
7: Yes sir.
6: Mi mẹ ni tó bá dìde láyé ẹ.
7: Èmi rẹ̀.
6: Mi mẹ ni tó bá jẹun ọmọ.
7: Èmi rẹ̀.
6: Ó yá lọ sọrí rẹ tọmọtọmọ.
7: Ìyá ó ní AC.
6: Ìyá sólà.
2: Ọlọ́run alábíamọ bàbá yẹn ń ṣiṣẹ́ ara.
7: Lọ ṣe.
6: Lẹ́ni tó ń lo yàrá kan tẹ́lẹ̀. mi ya ma ifowo gbalẹ lo yara to wa yen lori ile yi obirin birin bi te lo so pe nti ko lo le yen o oda iwo atomare oya e ko lo le tutu
5: baba mama gbogbo eniyan lo mo wipe a lo pastors conference leni ojo meta yi olorun se nipa ti mo dori oke ohun mo ni afani lati kokoro musadi wa fun awon mo olorun o de ye ki ti pin lati gba ti mo ti de ṣùgbọ́n máa nídìí tí ọlọ́run fi jẹ́ kó jẹ́ ọ̀la ni mo fẹ́ pin tó bá ti gbà lọ́fẹ̀ẹ́ ní ọ̀la lọ fi sínú òróró tó bá ní nínú ilé tó bá dẹ̀ ń bọ̀ ní ọ̀la yẹn wá pẹ̀lú ìgbàgbọ́ tó yanrantí bíbélì wípé tó bá ní gbàgbọ́ bí oró mustard tó bá ní kí òkè kò sí ó dẹ̀ máa sí sọ fún gbogbo ènìyàn tó bá mọ̀ wípé program ọ̀la prophetic ni ìyẹn wípé afẹ́ ṣiṣẹ́ wòlíì pọ̀nbélé afẹ́ wọnú àdúrà lọ bí wọ́n ṣe wọnú àdúrà lọ ní òkè pentecost bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà torí pé ní jọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹ ti mọ bá a ṣe ń ṣe gbogbo ènìyàn máa dá ọrẹ láti sílẹ̀ kọ̀sẹ̀ tuntun lónìí bá ṣe ń dá lórí dádì mọ́mí ládà lórí àwọn ọmọ bí ọlọ́run bá ṣe bùkú ọtọ́ ni o nítorí iyekíye ni lábẹ́ iyekíye àǹfààní ti sílẹ̀ fún gbogbo ènìyàn lẹ́kọ́ ayò ó ṣí fún ọlọ́sẹ̀ yìí ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
8: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
5: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
9: Lagilu FM 96.7

0: June 2026, 12th of October, ọjọ́ Monday. Gbogbo ẹni tó ń lọ síbi ọjà rẹ̀ láàárọ̀, gbogbo ẹni tó ń jí lọ bí iṣẹ́ láàárọ̀, gbogbo ẹni tó ń lọ bí òwò wọn, gbogbo ẹni tí ilẹ̀ mọ́ bá láyé, ẹ jẹ́ àjọ yin ológun àjọbọ̀, ẹ jẹ́ àjọ fi ẹ̀mí ìmoore hàn. Atútiwọ́ ọ̀sẹ̀ tuntun ni o, ṣé kò wá yẹ ká tún dúpẹ́ ẹni tó mú wa rí àkókò yìí. Bàbá, èmi a máa sọ fún àwọn èèyàn pé Olúwa dá. Bẹ́ẹ̀ ni, tó o bá mọ rírì ẹ̀, wà á mọ̀ pé Olúwa dá. Bẹ́ẹ̀ ni, ó kún fún agbára, ó kún fún agbára, ó kún fún agbára. A fẹ́ ká Alleluia méje sí ọba Áńgẹ́lì àti èèyàn. Ẹ jẹ́ àjọké Alleluia méje. 1, 2, go!
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: pe 55 e mi awon woni e poruko jesu e pri e mema e mi age e mi kuru dile wa agbara to ba ge e mi kuru awu age e mi kuru owo age bi obologo kuru eye mi te ba ge bi obologo kuru eye agbara te ba dom e mi obologo legbodu e kula isi atuse e mi age e mi ani kuru e kula isi atu o ya dua
1: orgo je
0: Amen. Iranṣẹ́ Ọlọ́run àgbà wo bi wọ́n sọ nǹkan kan fún wa wọ́n ní ẹ̀yẹ ọmọ tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan tó nítumọ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbàdúà fún ẹ̀mí láti dúró jẹ́ àwa béèrè

darapọ̀ nínú ìpàdé tá à ń bá lọ lórí WhatsApp group. Bàbá okun fún agbára o, gbogbo ohun tó bá lè ṣe tó lè fi darapọ̀ ni ó ṣe o. Bàbá mi ló ràn mí, ohun tó kún fún agbára ni. Wá gbogbo ọ̀nà kí wọn náà darapọ̀, ẹ̀yin tẹ́ ẹ ní fóònù, èyí tẹ́ ẹ lè fi ṣe WhatsApp. Bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá ní sórí ọ̀fẹ́ nìyẹn, wà á kàn send message sí number tí mo fẹ́ pè.

0: kéékèèké gàjòkè.
1: Olúwàgbà ọ̀pẹ wa. Aláàánú wa olóore ọ̀fẹ́ jùlọ. Bàbá ńlá bàbá ńlá bàbá gbogbo bàbá ògoli forúkọ rẹ̀. Olúwàgbà ọ̀pẹ wa. Olúwàgbà ọ̀pẹ wa. Monday mi Látúndé yìí. Olúwa kẹrẹkẹrẹkẹrẹ. Oṣù yìí tó ń lọ nìyẹn. Kátó wí kátó fọ̀. Ọdún yìí ń lọ sópin nìyẹn. Oṣù kẹwàá la wà yìí o. Ọlọ́run ti gbàdúrà ẹ̀dá. Bá ayé wa pàdé. Ìyá kó dání na kábàlì. Bá iṣẹ́ wa pàdé. Bá ilé wa pàdé. Lúwa ní kí n sọ̀rọ̀ ìjáde. Bá ìgbéyàwó wa pàdé. Ìgbà tó ní na kábàlì. Bá ọmọ wa pàdé. A máa jáde lọ́sẹ̀. Ẹ̀mí máa darapọ̀ mọ́ wa. Alágbẹ́sẹ̀ darapọ̀ mọ́ wa. A ní rìn sẹ́nu ikú. Ọfà ibi òní bà wá. Ọwọ́ ìka òní tó wà. A ní rìn sínú àhámọ́. Ẹ gbọ́ gbogbo ani máa wọ mọ́tò lẹ́ni. A ní ṣìrìn. Ọkọ̀ wọ òní dànù. Ibi òní bá wa. Ìdààmú òní wọlé tọ̀ wá. Ogun wa ṣẹ́. Ìdè wa já. Ara àánú gbà. Àrìrè gbà. Àròwó gbà. Bísà yà bọ̀ sí. Ìrìnàjò yà yọrí sábẹ̀. A ó ríran lọ́wọ́. Bẹ́ẹ̀ ló máa rí o. Kò ní tà sí. Jésù Kristì Olúwa wa. Àmì. Àmì. Àyànfẹ́ o. Lọ gbómi yẹn síbi rẹ́díò. Gbé síbi rédíò báyìí lọ gbómi ẹyẹ síbẹ̀. Owó tí mo máa ní kò fi sí bóyá owó yẹn ló ṣe lè fi tó dẹ̀ lè pààrọ̀ ẹ lẹ́nu. Àmọ́ tó bá ti lè pààrọ̀ owó yẹn owó tí o tó ń lò tẹ́lẹ̀ wa lọ dápọ̀ mọ owó ọjà àgbà náà ní wọnú ọjà ẹ mọ́. Ṣòro mi yẹn tó bá ti gbé lẹ́nu fi owó sí. Ṣòro owó tó fi sí bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sínú omi ẹjẹ́ kò pọ̀ dáadáa. Tó bá lánàá ní tiẹ̀ kò fi sí. Tọ́jú owó yẹn tí gbàtà bá pa ilé mi àtúmọ̀ béèrè pé kí lẹ́ni ká ti ṣobi kí lẹ́ni ká ti ṣowó ẹni bá ti béèrè ṣábàmí sọ fún bẹ́ẹ̀. Wá gbọ́ àyànfẹ́ ẹ̀mí ọlọ́run bá mi sọ ọ̀rọ̀ kan kí n má bàgbà gbé mo ní kí n sáré sọ. Ẹ lọ gẹ́ẹ̀tì àgbọn tó ní omi nínú. Ẹ lọ gẹ́ẹ̀tì àgbọn tó ní omi nínú. Ẹ lọ gẹ́ẹ̀tì ẹ̀. Ó ní iṣẹ́ tó lágbára kan tí a fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ń gbọ́ àdúrà o. Ọba tó fìgbà kankan tó wá sílẹ̀. Alágbára Ísírẹ́lì. Àìkú àìsá ìpapòdà. Ọba tó ní gbogbo agbára. Ó ṣe o. Tẹ́ntẹ́ yẹn ní agbára. Àwọn tó wá wọ́n gbádùn àdúrà. Wọ́n gbádùn àsọtẹ́lẹ̀. Wọ́n gbádùn ọwọ́ Ọlọ́run. Débi pé gbogbo àwọn tó wà lágbègbè Ìbàdàn ọjọ́ Friday ni mo fàdún sí fún counseling. Wọ́n á dẹ̀ mú àgbẹ̀yẹ dání wa. Ṣùgbọ́n tó bá ń gbọ́ mi lágbègbè Ìbàdàn máa múra olúwo lọ́jọ́ Friday dání o. Olúwo aago mẹ́sàn-án ló ti máa dé counseling máa wà. Àárọ̀ Friday ni o. Láago mẹ́sàn-án láàárọ̀. Àárọ̀ ni o. In fact a ṣe program àárọ̀ tán Friday tó kọjá làwọn kan tó wá rú ọdẹ lálẹ́. So àárọ̀ ni àárọ̀ ni lágbà ọba tó láyé àti ọ̀run. Ọjọ́ Tuesday láfẹ́n wa la máa wà. Ó máa ní agbára ní láfẹ́n wa ìyẹn ní Tuesday. Monday ni three bus stop ní Alishiba. Alishiba lójú main road tó lọ sí ìyànà pájà lọ sí Abẹ́kúta road ní orí main road Abẹ́kúta yẹn ni. Kó tó débi ilé epo matrix yẹn ni o. Direct opposite YK college yẹn gangan. Wá ti YK lódìkejì. All is glory ọ̀rìn àtàwọ́ta sí yẹn. Ibẹ̀ ni lágbo ọba tó láyé àtọ̀. Ení Monday nìyẹn o. Ení Monday nìyẹn o lágbo ọba tó láyé àtọ̀. Àmọ́ ní ọjọ́ Wednesday ìjókòó community ọ̀rìn yẹn ni under Sabobri. So gbẹ̀yìn tẹ̀wá ní Korodu. Gbogbo ẹni tẹ́wà ní mọ̀wé Bafo. Gbogbo ẹni tẹ́wà ló gèrè. Ẹ máa rí mi ní Wednesday yìí bẹ̀. Tẹ́ bá ti mix Wednesday yìí mo sọ́lẹ̀ kan Ìbàdàn lẹ́ máa wá o. Ẹgbẹ́ ọba tó láyé àtọ̀. Ha Ọlọ́run máa rìn o. Alágbà Ísírẹ́lì máa rìn o. Aleluya ilé ṣe máa jẹ́wọ́ agbára o. Ní ìṣòro ten. Ìṣòro abàmì yẹn. Àwọn èèyàn gbàdúrà. Àwọn gan mọ̀ pé wọ́n gbàdúrà pé. Iná ko iná. Àwọn èèyàn dẹ́ inú wọn ti ń dùn. Àwọn èèyàn ti ń sọ pé Ọlọ́run gan ó ti dá wọn lóhùn. Ṣẹ́rí kéèyàn gbàdúrà débì kan. Kó yẹ̀dẹ̀ máa àwọn tó dẹ̀ gbàdúrà máa sọ pé no. This time around àwọn sure pé àdúrà àwọn ti gbà. Ṣẹ́rí ìgbàgbọ́ kan nìyẹn. Wọ́n wo òfin pé no. Kò yẹ káwọn gbàdúrà tó eléyìí. Kí ẹ̀rí má dẹ̀ fara wọn. Àgbàdúrà yẹn lóòótọ́. Ọwọ́ Ọlọ́run dẹ̀ rìn pẹ̀lú àdúrà. Mo ń gbọ́ kàyátá ìkàtá ni àìkà bó ní àsàdá kan ní àìkà léà. Gbogbo ẹni tó wá pátápátá ọ̀pẹ máa fara wọn. Ọpẹ ńlá máa fara wọn. Ìyanu ńlá máa fara wọn. Ìyanu ńlá máa fara wọn. Ìyanu ńlá máa fara wọn. In the name of Jesus. Ṣé bó ti gbóòmì ẹnikẹ́ni ta ló ṣe sọ? Orúkọ mi náà ni wòlíì. Hi-O Ajílóore Àtàmátàsí. Uli IO Ajilori Atamatasi.
0: Yes sir.
1: Tileche onse Christ Artillery Crusaders. Mm. CAC Atamatasi.
0: Yes sir.
1: Tolorun ba gbe ibujoko agbara anu re. Mm. Ah kale si Oluwo to wa lona to gete gbeda. Ibe na lati se showroom oju Sunday o. Olorun rin gan. Agbara re rin.
0: Yes sir.
1: Ase re rin. Owo agbara re ko se dun tori pe o proof are pe o nbe leyin
0: wa.
1: Ha mo gbodua. Gbo eyin te wa. Ki ose yi to jale.
0: Yes sir.
1: E pe fu erin.
0: Amen.
1: Assurance Olorun fun mi ni pe ko se ni to wa. Awon eyan ti wa looto. Won ti gbadura looto. Awon eyan ti bolon soro. Onikaluku ti pada si station o. Sugbon won ti mo fe assure won ni pe ko si gbogbo eyin te wa yen. Gbogbo ata wa nbe. Ko se yi to jale. A ma ni erin.
0: Amen.
1: Dandan le ri eleyi o. Nipa gba to be na. Ori iyanu ma sele. Ta de ma yin Olorun ni. In the mighty name of Jesus. Ope ma para won. In Jesus mighty name.
0: Amen.
1: Ha e je ka lo dupe lo baba ti be leyin. E je ko wa soke gbogbo
0: yin.
1: O fe yin baba yen. O fe gbe baba yen.
0: Yes sir.
1: O fe fope furuko mo. Wa gbe owo yen soke. Wa kan ki ogo ogo ogo so ba won ba o ya o. Jesu Oluwa wa.
0: Amen.
1: O ya teri re ba.
0: Yes sir.
1: O le moroku re dani. O wa ma wo iwaju to. O ni Jesu omo Olorun.
0: Jesu omo Olorun.
1: Alagbawi
0: mi.
1: Abanise.
0: Abanise.
1: Abanise yori.
0: Abanise yori.
1: Olorun oro.
0: Olorun oro.
1: Oro to da oro.
0: Oro
1: ti sise oro.
0: Oro ti sise oro.
1: Oro ti je oro.
0: Oro ti
1: ran oro nise.
0: Oro
1: to npase fun oro. Ni oro re o. Ni ose yi.
0: Lati
1: fi sona bayo
0: fun mi.
1: Lati fi down sadura
0: mi.
1: Ati mi ato ma taya.
0: Ka
1: wa na le ni erin.
0: Be
1: lo ma ri o. Jesu Oluwa wa.
0: Amen.
1: Kuya ku le sere mejeji.
0: Yes sir.
1: Kule to papata kule to papata o ya do owo re mejeji
0: dile
1: so to ba ti wa kan ma furu bale ni bi pe mimo
0: mimo
1: mimo so lalaun mi iwe isaye ori ekefa eh lo mu lati se kini lo wa di ba ma ngeli se nse ade ori won ti won furu bale fo ba won ba
0: to
1: den ke mimo mimo the same thing o mo so
0: ni
1: we ni ma ori kesin e ri mo se ngo soke lati yin olohun
0: be
1: ni iwe ifiwon
0: yes sir
1: ori ekerin lati ese kejo won ke mimo mimo so ba won ba o ya wa furu re bale ba wa ke mimo mimo so ran amugun ya o
0: mimo mimo so ran amugun
1: ayan fe o
0: yes sir
1: bi ji ba ja biji ba ja gidigidi
0: yes sir
1: iji ma ndaka
0: ah
1: ki lo ma nsele leyin iji
0: yes sir
1: bayi ni mo so itura ko de ba wa itura ko de ba wa
0: amen
1: lati bi ose kan seyin o le si meji
0: da
1: soro lori iji
0: be ni sir
1: mo so fe pe after fe to showo odi o ni a n pe ni iji wa sele ye pe ogun to nje eyan ni ero tele to da eyan gidigidi o na pe ni
0: iji
1: aye o na so pe ah eni e logun iji nja ija yo ni ja
0: amen
1: ko ni ja omo wa ko ni ja ile wa
0: amen
1: in the name of Jesus
0: amen
1: sele ti iji yan ba nja lowo nkan ma ndojuru ni
0: mami
1: ewo bi o da ni gbadura fun yin iji to doju gbogbo nkan rumo yin lowo dadi eyin na e sha iji to doju gbogbo nkan rumo lowo le iji yan dakeje
0: amen
1: iji yan dakeje
0: amen
1: iji yan dakeje
0: amen
1: sele bi iji ba wo inu igbeyawo sa lilura oni to lilura oko oni gbo ti yawo ye iyawo oni gbo ti oko ye nitori wipe iji ti wonu igbeyawo yen iji ma wonu igbeyawo lati daru ni iji ma wonu igbeyawo lati baje ni ibi mo wa wonu igbeyawo lati ma je ni eso ire e mo pe aromo bi iji kan so iji aromo bi ma wonu igbeyawo ngba mi so iji ni to sowo iji yen ko ni ja wa
0: amen
1: wa gbo sa iji ma nje odi ile se sa
0: a
1: de close down amoye olowo lo amoye ile se la
0: adaworo
1: to ani ni Nigeria ngba kan awon to nse moto awon to nto moto awon to nse nkan kan tanta awon da
0: iji ja won
1: bi ya iji economy ile de ni o bi iji ogun eni to da kale ni iji sa ja won ile se close down iji oni ja wa
0: amen
1: ile sa won ni close down
0: amen
1: iji oni ja wa
0: amen
1: ile sa mo won ni close down
0: amen
1: ijo ni ja wa
0: amen
1: bi awo ni sojuru
0: amen
1: ijo ni ja wa
0: amen
1: ona wo ni da ru
0: amen
1: in the mighty name of
0: Jesus
1: eran pipe ti ji banjo mama ro giri
0: ah
1: sugbon bi ti mo so le lo yin ni pe bi ji ba da ketan bi iji ba da ketan
0: ah
1: bi iji ba da ketan
0: yes sir
1: awon kankan kankan
0: ah
1: la ma nse akiyesi nibe
0: yes sir
1: mo gbodua iji aye wa ma da kero
0: amen
1: iji aye wa ma da kero
0: amen
1: iji aye wa ma da kero
0: amen
1: bi iji ba dake ohun akoko to ma sakisi ni alaafia
0: alaafia
1: oluwa ni ki gbadura fun idile yi o iji to ja koja yen alaafia de bayi
0: amen
1: be ni sir iji to ja koja yen mo tu so alaafia wole de bayi
0: amen
1: loruko baba omo ati emi mimo o ya alaafia wole de bayi
0: amen
1: inu we johanu orikadogun ese iketa di logbon john chapter 15 verse 27 o ni alaafia ni mo fi sile fun yin alaafia ni mo fi fun yin ki se gege bi aye tin fi fun ni ni emi fi fun yin e ma se je ki okan yin daru e ma se je ki o wa riri mommy ati daddy se ri bi iji ba ti ja ti olorun ba ti pa iji lenu mo ton ohun to ma sele ni alaafia gbogbo to ba ndide si aye eyan si ise eyan si ni ajo eyan e ri pe alaafia ni aran mi si eyin kan ti ogun ti ja koda wo bi aran mi si eyin kan ti ise e ti daru tele e wo bi mommy aran mi si awon kan ti idamu ti ba omo won aran mi si awon kan to ti ni soro lori omo aran mi si awon kan ti irajo won ti dojuru awon ti ireti ti pin awon ti omo bi ti won fe ya si won awon tan ti sare to ti re won awon ti are ti mu won nitori owo iji to sodi mo so jade iji yan pa enu mo iji yan pa enu mo so lori pe leyin iji iji ba ti mo wodro ohun to ku ni alaafia oni mo se ba so ninu ile yi iji ti ja looto oluwa ni ki lo kede pe iji yan pa enu mo ikankan le ma sakesi nisin alaafia ma bere si joba olo bi je pe oluwa so pe leni ka gbadura fun alaafia ti mu ki kan yi pada si rere alaafia gbo mi ni ile yi alaafia ti mu ki kan pada si rere ni kia kia ni alaafia ti mu kire wa bayan ni kia kia e ri pe ti rayo ti ba sele nilu ti won yan gbagbagba lotun losi kini to ma sele e ri wi pe awon eyan ma sare ti leku oloja oni raye lo eta oja eni fe rajo oni raye ra oja e wa wo sa gbogbo iko isowo activity a close down e ro ni moto ma sare gbe moto e titi apafo nitori pe rogbodiyan sele amun ti rogbodiyan ba ti koja ti gbogbo a tu pada bo sipo that is oluwa ni kin lo kede iwo to ba gbagbo ni ko ja jogbogbo wa ke okay lo je ki alaafia re ku joba alaafia ti fo pin si ye eniyan oluwa jojo joba o ye ja so da bi olorun ati lelu da olorun atamata si je alaafia re je ku joba ninu ile yi ninu ile wa yi ninu ira jo wa yi oluwa je ki alaafia joba oluwa je ki alaafia joba alaafia ti fa ire lowo alaafia ti fa alaafia ti fa ibuku ti fa lowo oluwa je ki alaafia re ku joba alaafia jo wa jo wa poduwa jesu oluwa wa je ki sare fi afiku kan fun wa san
2: yes sir
1: ikankan to ma sele
2: yes sir
1: ti mo tun fikun fi wa ti emi oni wipe nigbati alaafia ba ti de e ri pe awon yo wa ko jajade oluwa ni ki so gbogbo en ti ji ti ja ti business yin ti doju oluwa lo ma ko jade ba ko oro mi sile oruko mi ni wole ajiro ra tomato si gbogbo eyin te je gbese kan ti ji gbese ti ja ni won igba ti ji yen ti lo ba kaka ka ji gbese awon yo ma yawo lowo wa mo to ba sele ni mo mi awo bi ma mo ko ti soji
2: yes sir
1: oluwa de ni ki lo kede ayi pada ile ma yi pada that's why I say everybody lo prepare gbogbo awon bi to je prayer center so akakiri kakiri awon ojo ta nlo bibi kokan lo ro agbon ko wa sibi to ba so meju for example to ba je pe sango ota lo wa ojo monday ni eni niyan lo prepare fun ti ojo monday 33 bus stop ni Alishiba area ona ifo ona abekuta ifo ni oju me road yen in fact to ba ti ba le bi 33 bus stop is glory all na tabata won lo doju ko YK college YK college ko to de bi ile ko tan pe ni matrix yen o ma lagbara lo mura leni ojo tuesday gbagba to la ya tonu yen ola yen ola yi oni ti abekuta ni shabi o to alegbe ile ja yesu ni la fe wa ni abekuta e ba mi so gbogbo awon eyan ma wa nbe lola life and direct wa lanfani ati ri mi o fe ri mi fun counseling o fe ri mi pe ke mi mo ko dari re awon igbese to ye ko gbe e ma gbagbo e ma mu agbon yen dani ki le ma se se agbon yen ju agbon sile ile ki ese ma gba lo ma gba bo agbon yen gan lo ma wa pada mu wa a fe gbe igbese wo bi emi mo lo fe tu awon yen sile o fe pa iji elenu mo e wo sa iji kan kin de ja o do mi nu agbon yen so go and prepare yourself emi mo fe dan kan wo e gbo ba to le ya to wa pariwo iji kin ja ko do mi nu agbon yen iji to nja bi o ya dake je kire mi wole wa o ya so da olorun ati lẹnu gbagba olorun atamata si iji to nja mi o ya dake dake je ba kire bere si wa dake je ba bibu kun bere si wa dake je kino lo bere si wa dake je ko bere si wa ma ba lo iji to nja wa o ya pa enu mo iji to nja wa o ya pa enu mo iji to nja wa o ya pa enu mo iji lori ise wa iji lori oko wa iji lori ijoju wa o ya pa enu mo ba o ya dake je o ya dake je o ya dake je o ya dake je Iji onija wa.
2: Amen.
1: Mo ni bi mo se fe ko gbadura yi.
2: Eh.
1: Se ni eyin iji. Ni eyin iji. Awon to kan ma sele nibe o.
2: Ah.
1: Oni a fe fi sise si.
2: Yes sir.
1: Iparoro ma nwa.
2: Iparoro.
1: Everywhere still.
2: Eh.
1: Peace.
2: Dakeje.
1: Dakeje. Igba ti Samuel 7 so nipa e. Oni o so iji di idakeroro.
2: Kabiyesi.
1: Be ni ru omi oduro je. A ma sise lori e lola sa.
2: Yes sir.
1: ma tu continue loro ilona o mo mu kiji pa na mo iwo iji pa nu mo iji de pa nu mo eh se le bi ti mo lo ri eni to so fun iji pe ko pa nu
3: yes sir
1: ti enu fi ya awon eyan ninu we Matthew chapter 8 verse 26 ati Mark chapter 4 verse 39 to pa se tawon yin wa wo pe iru eda wo ni o lo ran mi si o ni ko gba o ni aye ninu aye re Cherry of Ropa, by Jesu, suddenly Jesu. Cherry, I want you one miracle. One way, Yanu, she won't want your Lord Yanu. So, and to Batin, why Yanu? So, what Lord Yanu, you and the bear Yanu Koloa, or to one uncle in magic. Magic, you there can last. It don't last a last. Can last. I want to buy your Lord Loa. Oh, my God. Only a wa, and it is she said, yo, she shut out your two women. Only a jagamiro,
3: and
1: I was only to buy what it may be. Nigba to ba yo da re fun wa ri wi pe iyanu yo sele e wo kini kan
3: sa
1: ipe ke ogun kan ja oko ni kan to npe ni pe te ogun asedanu ni
3: e
1: ke ogun teyan se wa la lori asan o lo ja ninu welu kori kan sugbon nigba to nfo awo to gbogbo orun lo ti fi sise ti ori eje yo kan mu so won pada sile bi alai ni enikan te we siwaju lo ni monday a de njade lo a ni pada le bi alai ni sharun to buruju ni ki ba le le jade ki ya le jade ka de pada wale lowo ofun ka pada wale bi alai ka pada wale bi oloshi ka pada wale bi alai ri ba ti se ogun buruku ni sa ogun to ni agbara ni so peteru na ti se wahala lati gbogbo orun boju o wa ti ireti ti pe o wa mu eko si wa si bi ebute o wa so oko mole o nfo awon re lowo awon net e lo fo jesu wa do de pe jo je ki wa sun ninu oko after all ti so oko mole ma wa so ki ma lo jesu ni rara wa wa ti oko ye pada sinu ibu o wa ku bo se fe ti oko pada sinu ibu ti o no wa ni sibe ase jesu o fe ki peteru wa nibe asonu ti jesu fe lo
3: mo
1: bi mommy ati daddy wa pabi nitoto nigba to wa asu bi jesu se nwa asu igbagbo peteru nga asu bi jesu se nwa asu ireti re nga asu bi jesu se nwa asu okan re o ti gba okan re mo bi mommy gbara ti oko e wa temi ba ti gbagbo to ba ti di christi christi iyanu ma sele mo se fopo ma ni ki se mi mo se ki se agbara mi ki se ti tobi mi anu lo ti ba mi se o baba so ini akoko yen jesu ati wa gba akoso so okan peteru jesu ti gbo
3: kabiyesi
1: nigbati jesu pari wasu o wa ni o ya ti oko re sinu ibu awon eyan ma nso pe oko iyan boat emi ma nso pe okan iyan mind ye yeba okay okan peteru jesu ti gba
3: o ti gba
1: so un ti jesu so fun lo abajo to fi so ni chapter 5 verse 5 iwe luku ni o ni ati fo gbo oru sise
3: sugba
1: ari nkan kan
3: amo
1: ni tori oro re
3: un
1: lo ti oko sibu yen ni pe oro yen ti wonu okan peteru aha mommy afi toro yen ba wonu okan yin daddy afi toro yen ba wonu okan wa pe ni oruko jesu ni gbogbo ku ma wo le ati pe ki wa temi ki a je ki jesu ko wonu aye wa ko gba akoso aye wa emi ma so wi pe to ba so pe afi aye wa fu ki se oro enu lasin lati okan wa oni pe a fe ki jesu se akoso aye wa a fe gbe igbe aye jesu a fe gbe ilana jesu awa na fe da bi jesu oni mo fe da bi jesu ninu ewa pele ibi ti mo lo ni
3: kabiyesi
1: iwa temi ki se ninu aran ka tija born again ni mi no a born church yen kan le a born adugbo yen kan le a born agbole yen kan le a da gbogbo eru emi ati jo ni now awon to faye won fun jesu yen peteru wa jo kan pataki ki lo wa sele si gbara ti jesu gba okan re to lu okan re tan baba pe jesu lu okan re olorun si lu okan re lo jesu lu lo wa ni ko ti oko sibu oni ko lo ju awon nigba ti oju o wa ku opolopo eja opolopo eja
3: iyen
1: ni opolopo owo ni
3: iyen
1: ni opolopo ebu opolopo aseyori opolopo ola opolopo ola mommy e wo bi eyin na lo kan daddy awa lo kan ta ma ko ire nla ta ma ri bukun nla tori jesu
3: yo
1: gba okan wa
3: you
1: take possession of our mind and the spirit in the name of Jesus wa ke jesu gba okan mi
3: gba
1: aye mi ka tu pas atu pas le ko sele ki atu se rede o ya so da do ajo Olorun ati leju da Olorun ati ma tasu wa gba ko so kan Jesu gba ko so kan gba ko so kan gba ko so kan gba ko so kan gba ko so aye mi gba ko so ile mi
3: je ki lo mi
1: je ki lo mi Jesu Oluwa wa
3: amen
1: imagine
3: yes sir
1: gbara to ti gba okan re
3: gbara to ti gba
1: oni ko ti oko sibu iyan bere si ku akujopo peteru wa fi ife won
3: yes sir
1: won lo ni lati pe awon oko awon apeje egbe yoko ta won na se align ni ta won na ori ba ti se tabi won ri se won ri se dada ko wo bi won se wu wa tele o tun fi ife pe won
3: ah
1: oh ohun ti Jesu fe gangan
3: yes sir
1: wa wo pete ru oluwa nbi
3: yes sir
1: ma gbe koja level emi o so e di apeje
3: emi
1: daddy ati mommy
3: yes sir
1: ko siji kan to ba de won ise to ba so mo logun
3: odun be ni sir
1: ise to ba so mo logbo
3: eh
1: ti o ba ipa omo o dodo ko deyin leyin o ko sogun tan pasu
3: yes sir
1: ti o le tan
3: be ni sir
1: ogun aye wa ma tan
3: amen
1: ogun le wa ma tan
3: amen
1: ogun se wa ma tan
3: amen
1: in the name of Jesus mommy ati daddy
3: yes sir
1: condition to sele iji ni o
3: yes sir
1: amon leyin iji
3: yes sir
1: alafia ma joba alafia ma joba
3: amen
1: in the name of Jesus
3: amen
1: alafia ma joba
3: amen
1: in the mighty name of
3: Jesus
1: mo fe fun gbogbo eyan ni assignment
3: yes sir
1: ka to lo gba eri awon eyan Psalm 56
3: yes sir
1: verse 3
3: yes sir
1: o nigba ti eru ba nba mi emi o gbekele o iwo na so be so pe nigba ti eru ba nba mi
3: nigba ti eru ba nba mi
1: emi o gbekele o
3: emi o gbekele o
1: nigba ti eru ba nba mi
3: nigba ti eru ba nba mi
1: emi o gbekele o
3: emi o gbekele o
1: o fi gbadura ni Psalm 56 verse 3 o lo fe fi gbadura
3: yes sir
1: fi gba so mi yen ko lo fi we lo won si sobo
3: yes sir
1: pelu isoro ta ni isoro yen to
3: amen
1: je n tu ko fun nigba ti eru ba nba mi
3: yes sir
1: emi o gbekele o o ya so be
3: nigba ti eru ba nba mi emi o gbekele o
1: mo so tele
3: yes sir
1: agbekele o ni yes sir
3: amen
1: gbogbo tun be wa ti mi isegunde lori
3: amen
1: a ma ri ona abaye
3: amen
1: ide yen ja
3: amen
1: in the name of Jesus
3: amen
1: e je ki a lo gboro awon ti ijija sugbon ti won gbekele
4: olo akoko yin ohun ti olorun ato won se ti ka lori ko mi sukuma lo bayi ni ara bo ni orúkọ ní àtòlùtọ́lọ́ àtọmọ́tẹ̀ ṣe
5: nǹkan tọ́lọ́wọ̀ ṣe fún ni pé àti bí ìjẹta ìyàwó mi ilẹ̀ ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ́ ọmọ mi lójúkùú síbẹ̀ mo lè jáde inú ẹsẹ̀ ìlú fẹ́ pa mí but ní pọ́ńtàmù ẹ̀ta máa ń gbọ́ yẹn ìyàwó mi ló máa ń pè wọ́n tó bá ti ń pè rẹ̀ máa ń gbà lọ́wọ́ ẹ̀ so ìgbà tá a dé bíbá ilé ìgbà tí máa dé bàgó méje mo ti lé bí wọn ti ṣílẹ̀kùn so kò sówó lọ́ mi ìgbà tí máa dé ẹsẹ̀ mo fi hàn láti àyè gbà mí débi tó mo ṣàfihàn program ìbàyàn pọ̀ gbàgbọ́yà but ìyàwó mi ló wá ro owó tó wá ra omi ẹni wọn kó ń bọ̀ ó kàn pé nípé níbo ni mo àmọ́ ní mo wà ń bíbà mo kàn lóhun pẹ̀lú omi omi bọ́ ṣe dé yẹn omi tóun rà lọ́wọ́ ọmọ ń bíbà yìí ó wá mu wá gbé ètò kù fún bó ṣe gbé fún ìgbà yìí wọn á ní wọn sọ pé kẹ́ni ó ní kí n mú ẹ̀ mo mú báyìí mo jókòó ní bọ́tí bí mo ṣe mú yẹn báyìí ìṣòro dà pé àrùn náà ń ṣe ló yọ kúrò ní ẹsẹ̀ mi.
6: ó dàbí ìgbà tí a
5: lọ rí ìṣe ló yọ
6: níwájú ọlọ́run àti
5: mi láìka láì mo fi àlọ́ bímọ dọ̀ mo fi àná bímọ mo fi kúrò ánì búra ó yọ lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbé àwọn ọmọ mi bá dìde ní ṣe mo jókòó tí mò ń gbà bọ́tí ìgbà àti kí ní yẹn tí mo mú tó yọ lọ́sẹ̀ gbà òní mo dẹ̀fí lè lọ tí mò ń lọ tí mò ń bọ̀ tí mo fi ń gbà lójú ẹsẹ̀ ẹ̀kọ́ tí ó ti àtàbá.
6: hallelujah ogun tó ti ṣẹ̀yẹn kò tún béèrè mọ́ láti èní ẹdí òmìnira bíbélì sọ pé òun ni tí ọmọ bá sọ di òmìnira ó di òmìnira tó tọ́ lórúkọ ẹtí di òmìnira kò tún ṣe yín mọ́ jésù olúwa wa.
1: Bí alágbá ẹsẹ̀ rí ṣe ṣe yẹ ọba àwọn ọba aléwì lè ṣe àlèṣe lẹ́yìn ẹ jẹ́ ká lọ ṣe wòmí sọ̀rọ̀
3: sí.
1: Ọlọ́run àtàmátà ti ṣe ṣe nìyẹn.
3: Bẹ́ẹ̀ni
1: o. Orúkọ bàbá ọmọ àtẹnu.
3: Ó ṣe bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀. Ìjọ oníjà wa
3: mọ. Amen.
1: Oníjà ilé wa mọ.
3: Amen.
1: Oníjà iṣẹ́ wa mọ.
3: Amen.
1: Oníjà ọ̀nà wa mọ.
3: Amen.
1: Oníjà ìrìnàjò wa
3: mọ. Amen.
1: Ẹ jẹ́ lọ ṣe wòmí sọ̀rọ̀ sí. Máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́tà sí wòmí sàn máa sàn gbà mí là máa là. Àti àṣẹjáde ní orúkọ Jésù Kristi ti Nasareti nínú àìsàn tí ọ̀tá fìdí ọmọ rẹ̀ ó yá gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìtúsílẹ̀ gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn bíbélì kọ́ pé nípa ìní àlàájá àti obìnrin rẹ̀ ó ní amú aláàdá tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tó fi jọ yìí àìsàn pírọ́pẹ̀sọ yìí àìsàn dàbẹ́tìsì yìí àìsàn kẹ́sà yìí àìsàn kíní pọ́blẹ̀mù àìsàn lífà pọ́blẹ̀mù yìí lórúkọ yìí ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ dominira gbà ìwòsàn dominira lórí ojú tó ń lu ẹsẹ̀ yìí sóòkì yìí ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ Jésù olúwa wa mo rá àṣẹjáde ní orúkọ Jésù bẹ́ẹ̀ wo sọ̀fẹ́ bá bẹ́ẹ̀ wo sọ̀fẹ́ bá bẹ́ẹ̀ wo sọ̀fẹ́ bá wà lẹ́rì ìyá ìdílé sọ̀rẹ́fẹ́ ìjọba ìdílé mà yáda kábà má rí akẹ́sà bẹ́ẹ̀ kádàlíà ó yá Jésù lẹ́sẹ̀ yẹn lórúkọ Jésù ẹsẹ̀ ó yá rè ìdílé ju ẹsẹ̀ yẹn dáadáa ó yá fi kámà mú kẹ́kẹ́ máa rìn bọ̀ báyẹn máa rìn bọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù ó yá gbẹ́ ìwòsàn bẹ́ẹ̀ ìwọ gan náà lẹ́rí kan báyìí o mo fẹ́ gbẹ ẹ̀rí tiẹ̀ báyìí mo fẹ́ gbẹ ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀rí èmi yìí o gbogbo ènìyàn ló máa rúbọ lẹ́nìí ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹ gbọ́ ilẹ̀kùn oore ṣí lójú in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ sanra rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́n àti àwọn tó lúwa ní tó bá lè lo 8800 bí èdè ìdìbò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé egbo eyan meji akoko yen je fun eni account number ka wo eni meji akoko na account number to fi ore rubo re si atore didi ati majamu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 10 2 4 24 double 7 77 50 80 80 UBA UBA bole kan si 10 2 4 24 double 7 77 50 80 80 Christ atile atamata se lo ma ba pade be oni ye awon to gbagbo lati agbara fun lati je omo olorun atan to buruko bi megbo wo bi to ba gbagbo o ri ogun olorun bi je se iso ninu we joanu ori okankala ni e egbo oni ti re ba gba olorun gbo a fi di re mule ni amọ to ba gba wori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sore ko gbe mi olowo kan ikan ninu ni eyin meji akoko yen eyin lo fi mo pe olorun ni

kodi ni awon eyan ile toto ogorun niye ile to je pe won ti de awati pelu awon ipere ile to je pe won to bi 15 ile ti won ti pade ku ojiji latari oko ju omi ile ti oyi dande sinu omi ile to nbe ni Djibouti ege bi oro ile to je pe ajo ti agbaye ile to ri si igbokegbodo awon eyan ti a mo si IOM International Organization for Immigration ti won fi lede latari awon ti won gbianju lati ta koso lati ku lati de Ethiopia bo si awon orilede Bumi na lo je pe ori omi ohun na ni won ti yi ti oko oju omi to si yi dande ni ba lo so di mo pe o to awon eyan ile toto bi ogorin niye ile to je pe ori koyo latari awon oko oju omi ohun ile to yi dande ni ba na lo je pe ajo ti IOM na ti wa ko akosile bayi bi pe lati osu kewa ojo kewa lati osu kesan ojo kewa oduta wa yi ipoti to awon eyan toto to nlo lati apa ti Ethiopia lo si Djibouti to se pe won to bi 1,000 niye eleyi ti won lo ti won bo lakotan iroyin ti ere idaraya agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ó ń kópa nínú ọkọ̀ agbábọ́ọ̀lù ti benden insurance nígbà kọrí tó yẹ kó tún kópa nínú ọkọ̀ agbábọ́ọ̀lù ti kastina united ọ̀nà ló ti bọ́ sí orílẹ̀-èdè ti saudi arabia báyìí nígbà tí ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti aria club eléyìí ti ń bẹ̀ lórílẹ̀-èdè ti saudi arabia collins náà ni ó ti fakọyọ nínú líìgì ti orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí ó ṣe mi àmì ayò 12 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó tóbi 31 ilé tí ó ti kópa àtàmọ́tà sí ọ̀hún náà ni ó fakọyọ nínú líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ti aria club òun náà ni wọ́n ti ṣetán báyìí láti gbé orílẹ̀-èdè ti saudi arabia. Wọ́n ní àpapọ̀ ròyìn ta àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanòjọ̀kan ròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagiluefm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagiluefm 96.7 tún dé ọ̀la owó lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill Martini Salau ló ti ń ròyìn kété tí bá ti kúrò lórí ìròyìn òun náà ni gbìrànlẹ̀ yóò mọ gòrò ẹgbẹ́gbẹ́ pẹ̀lú akin yẹmi ẹ mọ́ kúrò ń bẹ́ẹ̀ o ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ kú ojúmọ́ o níbẹ̀ yẹn, mo kí yín láàárọ̀ yìí lórúkọ Jésù, ẹ ò ní jẹ̀bi o. Mo wá gẹ́gẹ́ bí agbẹnusọ Ọlọ́run, iṣẹ́ tá a rán mi náà ni mo wá jẹ́ fún yín. A rán mi láti wá súre fún gbogbo èèyàn fún ọ̀sẹ̀ tuntun. Ọmọdé tó ń gbò mí, àgbàlagbà tó ń gbò mí, ọkùnrin àtobìnrin tó ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa láti ìṣẹ́jú yìí lọ, àánú ńlá ó yá kó jáde sí yín báyìí. Mo bá ẹni tó ní ayé àti ọ̀run sọ̀rọ̀, gbogbo ẹni tó ń sàmí lónìí, mo béèrè fún àánú ńlá ó yá kó jáde sí yín lónìí. Ìrànlọ́wọ́ tó kọjá ọgbọ́n àti ìmọ̀ yín, ojúrere Ọlọ́run tó kọjá ọgbọ́n àti ìmọ̀ yín, mo béèrè fún ojúrere lónìí lórúkọ Jésù, ó yá kó dàpọ̀ mọ́ ayé yín. Lónìí bí ilẹ̀ ṣe mọ́, mo dúró mi ò dádúró, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀, mo sọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi tàṣẹ. Mo wá ní orúkọ Olúwa, àkọ́ wípé ìbùkún ni fún ọkùnrin náà tó wá ní orúkọ Olúwa. Mo ké pe Ọlọ́run lónìí, gbogbo àṣìṣe àbí ẹ̀ṣẹ̀ títí èmi tàbí títí ẹ̀yìn èèyàn yìí tó lè mú kí èsì àdúrà wa kó mọ̀ yádé lórúkọ Jésù, ẹ̀gẹ́ Jésù ó yá kó wẹ̀ dànù láàrin. Màmá mo gbàdúà lónìí, gbogbo àṣìṣe èyí tí sàtánì lè gbé sókè bí o ṣe fẹ́ mọ̀ sàmí àdúrà yìí, gbogbo àṣìṣe èyí tí òkùnkùn lè nà sókè wípé

0: ẹ̀jẹ̀ Jésù ní ìgbà mọ́kànlélógójì ní ìgbà mọ́kànlélógójì lórúkọ Jésù ẹ̀jẹ̀ náà ó yá kó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù gbogbo ohun tí sàtánì náà sókè nípa tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe nà sókè lákòókò ti Jóòbù gbogbo ohun tí sàtánì náà sókè nípa tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe nà sókè látòkò ti Jósùà mo gbàdúà gbogbo ohun tó nà sókè lákòókò ti Mósè tẹni tó bá sàmì lórúkọ Jésù ìwé ìkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù ó yá kó wẹ̀ dànù láàárọ̀ yìí mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ náà tàsẹ̀tàsẹ̀ mo wọ yàrá ibi tá a nú wà lọ mọ́mì tó ń sàmì mo lọ bèrè àánú lórí àṣìṣe rẹ tàná dádì tó ń sàmì mo lọ bèrè àánú lórí àṣìṣe tọmọ rẹ ènìyàn ní máa ń dáni lẹ́bi ọlọ́run ní máa ń dáni láre ènìyàn ní máa ń ro ẹjọ́ ọlọ́run ní máa ń ro àánú gbogbo ẹni tó sàmì lónìí mo bèrè fáánú lórí yín ó yà ẹ lọ rà àánú gbà gbogbo ẹni tó ń sàmì lónìí mo bèrè fáánú lórí yín lórúkọ Jésù ó yà ẹ lọ rà àánú gbà ẹ rà àánú gbà ẹ rà àánú gbà ẹ rà àánú gbà ẹ rà àánú gbà áńgẹ́lì àánú ìwọ̀dà áńgẹ́lì olúwa ìwọ̀dà áńgẹ́lì ojúrere ìwọ̀dà áńgẹ́lì ìrànlọ́wọ́ níbo ló wà mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ náà jáde pẹ̀lú agbára agbára ọlọ́run Ábúráhámù agbára ọlọ́run Ísákì agbára ọlọ́run Jákọ́bù mo pè ọ́ lónìí o mo bèrè fún àánú fún ìdílé tí wọ́n ti ń sàmì mo bèrè fún àánú fún bàbá yìí ó yá àánú tíran yín kan ò rí gbà rí ó yá bẹ́ ẹ bá sàmì ó yá ẹ gba àánú náà ó yá ẹ gba àánú náà a kọ́ wípé àánú máa ń ṣògo lórí ìdájọ́ tí ẹjọ́ bá le tán àánú máa ń ṣògo lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹjọ́ gbogbo ẹ̀yin tí ayé dálẹ̀ bí ẹgbọ́n ọ̀rọ̀ olúwa gbogbo ẹjọ́ tá a gbélé ọ lórí lórúkọ Jésù ẹjọ́ náà lónìí ayérayé yí dànù láàárọ̀ yìí lórúkọ Jésù ayérayé yí dànù láàárọ̀ yìí mo bá ayé yín sọ̀rọ̀ lónìí níbi tí a ti dá ọ lẹ́bi níbi tí a ti dá ọ lẹ́bi níbi tí a ti dá ọ lẹ́bi a dá Dánìẹ́lì lẹ́bi agbedenu okẹ̀nẹ́hún níbi táyé ti dá ọ lẹ́bi mo pe ẹni tó dá ayé àti ẹ̀kún rẹ̀ àánú Júdàdà àánú Júdàdà àánú Júdàdà àánú Júdàdà ó yá kó dá ọ láre láàárọ̀ yìí ẹ̀yin ni mò ń bá wí o àánú Júdàdà àánú Júdàdà ẹni tó dá Dáfídì láre nínú gbogbo àṣìṣe rẹ̀ àánú Júdàdà ẹni tí òwò ti ìkólòlò Mósè ṣùgbọ́n tó dá láre àánú Júdàdà ẹni tí òwò ti Jósùà wípé ó jẹ́ ọmọ kékeré láwùjọ àánú Júdàdà mo bi àánú lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tó ń sàmí àánú kó jáde sí ọ̀la rẹ̀ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Christ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Christ tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apàtẹ́rẹ́ pé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road tẹ́ ẹ bá ti dé Iwo Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apàtẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa àánú rẹ ló ń sọ̀rọ̀ lórí ayé mi o ẹ̀kọ́ nìyẹn àánú rẹ ló ń sọ̀rọ̀ lórí ayé mi o òkè wo la rán mi légun láìsè pé wọ́n gbé ọjà wo la fọ́jú lè ta tó wo máa pé àwẹ̀ mi kọ́ èèmọ̀ ìṣàgbára mi àánú rẹ̀ ló ń sọ̀rọ̀ lórí ayé mi o ó yẹ àánú jáde sí ọba yìí anu jade si oba yi e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba e lo ra anugba mo bere fa anu te le getan mo bere fa anu to koja ogbon to koja ojo ori anu yen o ya ko jade si oba gba anu re gba anu re gba anu re gba anu re gba anu re gba anu re ilekun anu o ya ko si fun oba ilekun anu o ya ko si fun oba eni to ran mi oruko re ni nje emi ni ti nje mi ni o ran mi si oloni loruko jesu o ya lo ri anu gba mami o ya lo ri ran lowo Oya e lo ri ran lowo e yo ri ran lowo e gbo lose yi ni owo to tin reti tipe to ye ko ti de lose yi ko su yi to koja lo oya gba owo re mama yo sa oya gba owo re eni kan o sa mi eleyi gba owo re iwo mama to nronu ba ye seri oluwa ni so fun o laipe yi 20 million o fi se da mewa 50 million office damewa lona to lero office damewa anu to jogbe ori o ya ko jade si o iran lowo to jogbe ori o ya ko jade si o ogo olorun o ya ko sijibo o ya ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba ra anugba iwo angeli anu kilo nduro se baba tin sami ni lo re iwa angeli anu kilo nduro se mama tin sami ni lo re iwa angeli anu kilo nduro se mo ba o soro loni o loruko jesu o ya dari re si won sinu aye baba o ya dari re si won sinu aye mama o ya dari re si won iran lowo oju koju o ya ko jade si o anu ojiji o ya ko jade si o gba iyanu re o bayi yanu re o bayi yanu re o eyin wo le sami e ni se da duro e so pe oke ya mama e so be pe oke ya daddy e so be pe oke ya e so pe mo ma goke aye oni ri memu en tin le pa mi mo ma bori won en tin ba meja o ma sese en tin le pa mi oni to mi anything rojo mi nibi o ma ku lojiji anything mi o se ti mi oro ti o ma mi to nse dajo mi to nse dajo mi lai gbo tenu mi eyin orun elu legba anything ba mi ja ti mi o de mari to de binu si mi ti mi o de se eyin orun e ja legba latoni lo ta lo fe pa mi Kosu ito pari eni to nwa mi kosu ito pari olorun o kose ito pari e ba mu bale ta lo fe mu mi kose ito pari oluwa o kile oni o to su e ba mu bale ta ni le pa mi lojo oni ni seju yi angeli oluwa e mu ku lona ire mi ma bo anu mi ma bo angeli mi ya mi lenu angeli mi ran mi lowo latoni lo anu wa mi ri oju rere wa mi ri ose yi mure wa fun mi ose yi ma anu wa fun mi ose yi je n ri yanu angeli oluwa o je n roju re be lo ma ri jesu oluwa wa amen enikan sami o roju olorun Pastor,
1: yes sir.
0: Ose yi tun tin lo. Eyin omo Olorun ni iso oru loni. Ojojuma ni mo ma nse oru awon angeli. Ago meta abo loganjo ori ni 3:30 to 5:30 lori Facebook leti join me ni No More War Prayer Mountain lori Facebook lori TikTok. Eyin e join lori oni oni agbara iwo to ba le gbadura mo join o awon adua a de ma so message on to lo wa this one so message lori radio bayi sugba mo gbodun oluwa loruko jesu aye re ma gba iyanu iran lowo ma dide iran lowo ma dide eni ta ran si o ma jise eni ta ran si o ma jise eni ta ran si o ma jise ose yi ma mure wa fun ose yi o ma ra anugba ose yi o ma ra anugba gbogbo eni to ni o ma dide niseju won o ma dide e te owo yin siwaju e wo ila tin be lowo yin e so pe oruko oluwa ile eso agbara olododo sawo be o si riye e so pe latoni lo angeli mi dari resi mi latoni lo angeli ran lowo dari resi mi be ni yo si jesu oluwa wa
1: amen
0: gbogbo eyin te wa ni ibadan nejo toze aro toze everybody ko mo man to adua lowo ankachi fe yokokan oluwa ni ka fi gbadua fun toze meje man to yokokan ah o ma lagbara sa everybody e mo lowo oruko oluwa si nsise agbara re oye pada ma je mo re se nsise o everybody la aro ojo toze ago meje si agogo mewa abo ni challenge ni ibadan iwo na wa join wa to ba ti de malete ni ibadan ni o wo ma to to nlo si to ba di je challenge wo ma to to nlo si malete so kale nbe ko wa gbadua wa ya na adua yo dara fun o gbogbo eyin te wa ni jebu ode won ma se prayer yin ni every Friday morning e lo join won nbe ni Chipitek yen ni ijari lagbara olohun yo de dara fun yin every Friday one so ru ma wa ni challenge ni bi bayi ati lawon branches wa loruko Jesu orun wa ran yin lowo eyin ran si olorun o eyin ran si olorun soldier of Christ aro yi ma ni loni monday ma ni egbe ransin ke ma bo si ori oke no mo wo ni apatere e sa ti mo ba ti ma nse ta ba ti gbadu atan a wa jo je nkan to lohun fun ara gbara a jo je papo a keko a gbadua a de ni amoran la a jo bere lowo ara wa loruko Jesu yo dara fun a egbe ra bayi e ja pade nu adua loruko Jesu oro yin adayo e re ti yin se o ti sebe Jesu oluwa wa
1: amen amen amen fire fire fire no more war

ẹnì kọ̀ọ̀kan káàbọ̀ sí ọjọ́ ajé tòní mo kí káàbọ̀ sí ìkànnì yìí ní tí wọ́n gbọ́ ọlọ́run yà kó má jẹ́ máa ti múṣẹ ẹ̀jẹ̀ ká gbàdúrà ní orúkọ jésù bàbá wa àti ọlọ́run wa agbórúkọ ńgá tó pẹ́ ní ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé mo gbàdúrà bí àwọn ẹ̀yẹn bí wọ́n ṣe ń fojú sọ́nà sí ìkórè ìkẹyìn ọdún lórúkọ jésù sẹ́ni kọ̀ọ̀kan wọn ọ̀làjà ń ra àánú gbà mo gbàdúrà pé lára àwọn tí ó kórè tí ó sì jẹ́rìí ńlá ẹnì kọ̀ọ̀kan wa kí ọdún December tó dé lórúkọ jésù àkọrúkọ ẹ mọ wọn láti ṣẹjọ lórúkọ jésù tó jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ní abẹ́ ẹ̀kọ́ yìí à ń gbọ́ràn lórí ìkórè ìkẹyìn ti àwọn aṣẹ́gun ìkórè ìkẹyìn ti àwọn aṣẹ́gun tá a bá sọ nípa ìkórè ti ìkẹyìn àwọn aṣẹ́gun a rí pé bẹ́ẹ̀lì sọ fún àwọn aṣẹ́gun kì í déédéé di aṣẹ́gun tí ò bá jẹ́ pé wọ́n jẹ́ àwọn aṣẹ́gun ìwé jóòbù ó sọ fún ní orí kẹlá ó ní èèyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni ó ló sì kú fún ìpọ́njú ìyẹn pé ọlọ́jọ́ díẹ̀ ni ẹni ó tún wá sọ nígbà pé ìjà kò wà fún ẹ láti jà ní abẹ́ ọ̀run a rí pé àwọn aṣẹ́gun tó ń jà tó ń jà pẹ̀lú ọlọ́run wọn wọ́n ń jà fún ìjọba ọlọ́run wọ́n gbàgbọ́ nítorí ìjọba ọlọ́run wọn gbàgbọ́ nítorí mọ́tò ayé tí wọ́n fi sílẹ̀ wọn gbàgbọ́ nítorí ilé tí wọ́n fi sílẹ̀ wọn gbàgbọ́ nítorí aya tí wọ́n fi sílẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ó dó lórí ẹ̀jẹ̀ Jésù Kristì èyí tí wọ́n gbàgbọ́ pé yóò máa lọ sí ìjọba ọlọ́run ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀lé nǹkan lẹ́yìn orúkọ orúkọ ńlá yẹn ni wọ́n gbàgbọ́ Jésù sì rí o ò ní ọ̀nà sí ìjọba ọlọ́run jẹ́ pé lónìí a rí àwọn aṣẹ́gun lóríṣiríṣi tí wọ́n ti jànú bíbélì a rí bàbá wa Noah ó jànú bíbélì a rí Jákọ́bù ó jànú bíbélì a rí bàbá wa Abraham ó jànú bíbélì gbogbo àwọn ẹ̀ wọ́n jàjà aṣẹ́gun ẹ̀rí àsìkò àkọsílẹ̀ fún wọn ló jẹ́ pé a wá rí pàtàkì nípa ti Jákọ́bù yìí nígbà tá a rí i pé ogún lè jáde ńlé iná lè débi tá à ń pè ní Bathsheba bíbélì sọ fún gbà tí Saul sì sọ pé àkókò kù ti dé a rí pé ó sáré aṣẹ́gun sáré jáde dànjà lójú ogun ayé Genesis 20:10 Jákọ́bù sì jáde kúrò láti Bathsheba lọ ó sì lọ sí Harani ṣùgbọ́n ogun lè dé Harani bàbá yẹn ti dá Harani rí ogun náà ló lè dé bẹ́ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n a rí pé ogun tún lè báyìí a rí pé genetical cause lónìí gbogbo ẹ̀gún tó ń lé ọ́kítakìrà bọ́n ṣe lọ sópin tí ò fẹ́ kọ́ kórè ìwọ náà ti wà Harani báyìí o ọlọ́run mẹ́ta lọ́kàn mọ́ ó dá sọ́rọ̀ ayé ẹ ọmọ yẹn mẹ́ta lọ́kàn mọ́ gbà ọ́ gbogbo ọ̀nà tó ti dí kó bẹ̀ sí ńlá fún ọ báyìí Jákọ́bù ń wọ́nà ó sá kàbàkàbà ó tún gba ìlàrun lọ 29 ó ní Jákọ́bù sì mọ́ ọ̀nà rẹ̀ pọ̀n ó tún lọ gbọ́nà ìlàrun lọ lọ pàdé Lábánì ogun Ísáù ó lè ó tún pàdé Lábánì ogun Lábánì ìyẹn tún lágbára for almost 40 years ló fi ṣerú ayé ẹ sì ń jó lọ bí àbẹ́là ṣùgbọ́n ọlọ́run padà kò lẹ́yìn ẹ nígbẹ̀ngbẹ̀yìn gbàtà dé Genesis 33 a rí ohun tí ọlọ́run ṣe níbẹ̀ ọlọ́run wa da láre wọn náà lónìí wà á kórè mọ́ bẹ̀rù mọ́ sà ojú ogun lè lè lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run tó pè ọ́ ó wà lẹ́yìn ẹ ọlọ́run tó fàyè ẹ fún àtọ́ bá ti fàyè ẹ fún lókùn ló jẹ́ pé láìjẹ́ pọ́ lè ṣẹ́gun bí Jákọ́bù fàyè ẹ fún ọlọ́run torí pé láìjẹ́ pọ́ fàyè ẹ fún ọlọ́run kí irú ọlọ́run wà nínú ẹ àti ṣẹ́gun yóò le o ogun òṣèlú lè padà o ìwé kíní Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án sọ pé ẹni tí a fi ń pati ọlọ́run mọ̀ parẹ́ mọ́ nítorí pé irú ọlọ́run wà nínú rẹ̀ bá ìgbàgbọ́ dé àkóríta tí èso ìgbàlà fi wà nù ẹ̀ tá lè mọ sùn èso síwájú àti síwájú bí ẹ máa ṣe ń bomi rin ló jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa lónìí ọ gbọ́dọ̀ mọ̀ pé ìkíní kò ẹ̀ṣẹ̀ sílẹ̀ èkejì ọwọ́ ìmúra lájẹ́ pé kò súnmọ́ ọlọ́run pátá bọ́ bá ti ronú ẹ̀ṣẹ̀ rẹ tọ́jú ẹ̀ṣẹ̀ tó kọ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ohun tó kára ni pé lọ fún ìgbésẹ̀ tójú kan ìdánilójú ìgbàlà ipò ní ìdánilójú pọ̀ nígbàlà torí jí máa jà lọ́nà tó yọrí sí ògo ìjẹ́ ajá o jí pé oríṣiríṣi àwọn bàbá wa àti ìlà kọjá wọn náà dẹ tẹ kọjá o lóríṣiríṣi àwa rí pé ara àjì tó jẹ Abrahamu wọn ní Sarah ìyàwó rẹ nígbà tá a dé Genesis 25 ìjì kan nìyẹn ìjì yẹn tún ṣe wàrà ó tún jà lọ Jákọ́bù Rákẹ́lì náà tún kọjá lọ ṣùgbọ́n ọlọ́run ò fi wọ́n sílẹ̀ jẹ́ pé nígbà tí irú ọlọ́run bá ti wà nínú ẹ you are not disappointed because you know your God if anything happens in the rain God is God in the sun God is God at all times your God is God ìgbàgbọ́ àwọn aṣẹ́gun yàtọ̀ fún táwọn èèyàn lásán ìgbàgbọ́ àwọn aṣẹ́gun wọ́n gbàgbọ́ pé lẹ́yìn ayé yìí kórè ńlá wà fún wọn wọn náà lónìí bò lọ ṣe múra sí ọ̀nà ogun yìí ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀ má jẹ́ kẹ́rù bọ̀ nígbà ìgbẹ̀yìn Jákọ́bù ẹni tó ti jagunjagun nígbà tó sì yá kí ló ṣẹlẹ̀ ó dé ibì kan ogun padà lẹ́yìn ẹ̀ Genesis 32:16 oníṣáà ó sì padà ní ọjọ́ náà ogun padà lẹ́yìn ẹ̀ lónìí mológun ọ̀tá padà lẹ́yìn ẹ̀ lónìí àwọn sáà tó ń lépa ẹ̀mí ẹ̀ ń padà lẹ́yìn ẹ̀ lónìí wọ́n náà lọ́rọ́ àánú gba Jákọ́bù wárí ó bẹ̀ sí ni lọ sí Sukutu ẹni ìkórè dé ó kọ́lé fún ara rẹ̀ ó sì kó tún pàgọ́ fún àwọn ẹran rẹ̀ ló jẹ́ pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wáyé bí wọ́n bá ṣe ń sọ pé Jákọ́bù sì wà ní àlàáfíà
nilu shekemu wona bakana loni alafia debo bai ko se gbianju ikore alafia ikore likiko ikore gbogbo nkan won la pe jacob ri nigba to duo ti wona ba le duo dadaju ikore wa fun je pe to ba ma le gba ikore yi owo jo kan lo awon

0: kó gbàgbọ́ pé Ọlọ́run kìí padà lẹ́yìn èèyàn, èèyàn ló ń padà. Ìwọ ló ń gbàgbọ́ pé tí wọ́n fi ní padà kọ́ máa padà sí ẹsẹ̀ bí àárọ̀ tó ti gbé bẹ̀rẹ̀. A wo ìgbé ayé àwọn tí kìí padà, a rí pé èrè wà fún wọn. Nígbà táwọn gbé ayé Pétérù, ẹjọ́ pé ńgbà tó dáa ní kó padà, tó sì mú òfo, wà á mọ̀ pé ó dáa kí àǹparí ìrìnàjò pẹ̀lú Jésù yẹn lójú. Brothers, gbé ayé tó padà díẹ̀, a wo Pétérù ní John chapter 21, ó padà díẹ̀. Ṣùgbọ́n kí ni tẹ̀ bá parí sí báyìí pé Jésù olórí ọ̀fẹ́ wá, ó ní verse 5, nítorí Jésù fún wọn pé ẹ̀yin ọmọdé, nígbà tán dé ti bẹ́rẹ̀ tán lọ ń pẹja, yẹ rí nǹkan mú. Àmọ́ náà orí nǹkan kan mú rárá o, wá wọ̀n pé ẹ lè mú mi kó inú ọ̀rọ̀ ayé yín. Bíjì bá jà yín ò ní kẹ́ sá, mo ti wà ń bẹ̀. Ṣé bẹ́ẹ̀ rí gbà tí jíjà lójú omi jọ sí, mo pàṣẹ fún ìjì, mo dákẹ́ rọrọ. Verse 6, ó sì fún wọn pé ẹ sọ àwọn yín sí apá ọ̀tún. Ohun tí wọ́n wá lọ ìkórè, wọ́n sì kórè ńlá, wọ́n kórè ńlá àwọn wọn yá. Jẹ́ fún wọn náà nínú ayé bí ẹnikẹ́ni tó bá tọ̀ wọ́n nígbà tún bí. Ó ṣèlérí fún wa, ṣùgbọ́n àwọn òpè sí ayé àwọn tí ó kórè yẹn, tó jẹ́ pọ̀ bọ́ọ̀ dapọ̀ mọ́ àwọn tí ń gbégbé ayé, tí ó lè kórè nínú ayé tó kórè níjọba Ọlọ́run. Tá a bá wo ìgbé ayé àwọn tó kórè ayé àti ìjọba Ọlọ́run, ó dúró lórí èso gbàlà. Kórè wà fún ọ o, gẹ́gẹ́ bí aṣẹ́gun, kórè wà fún ọ nínú ayé, ìkórè tó wà fún ọ níjọba Ọlọ́run. Ìkórè ẹgbẹ̀rún ọdún, ó wà fún ọ lónìí, fún ọ náà bá dàpọ̀ pọ̀ jẹ́ tó jẹ́ pé àti gbé àdúrà kalẹ̀, àdúrà lọ́jọ́ méje, Monday méje, Wednesday méje, Friday ọ̀pẹ méje. Èyí tó jẹ́ pé lónìí, wọ́n náà wà dàpọ̀ mọ́ nírọ̀lẹ́ nínú ìsọjí yẹn. Ìsọjí mo fẹ́ kórè ńlá ti kẹ̀yìn ọdún. Bọ́ ṣe wá báyìí tọ́ fáyà fún Jésù Kristì, ọ̀dọ́ ìpínlẹ̀ Jésù. Wọ́n náà kéré ńlá ní ayé wá sí oníjọba Ọlọ́run tí ń bọ̀. Èmi ni mo wá sí pásítọ̀ Ṣẹ́gun Fábílà tó ń jọ Christ Center ní Sọ̀rọ̀ Church of God. Tèmi lágbo sí 08023521991 tàbí 08134600454. You are blessed.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí. Ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà. Fún ìmọ̀ràn, ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà, ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
2: And third Wednesday, only say Alamali Court program. Awọn eka ajo wa gbogbo. Nbe ni omi edio, apata ajawele, lagbele alaga oni tipa. Odo ona elewe ni White House. Ekotado, nile Adegbite, Alafara, nile Bolude. Gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God. Opposite Samuel Village Station, Eyin Grama Molete, Nibadan. Akoko eto wa lori radio Lagele FM 96.7 ni gbogbo ọjọ Monday ni 6:50 a.m. si ago 7. E ma ba wa pa.

0: ṣẹ́gun ọdẹkùn lady great sass lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágìlú 96.7 fm torí pò ṣe dáadáa gan.
1: àràsán wọn ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker
2: lágìlú fm.
3: Why?

0: kama akira wa ku dada wo gbogbo bi te tin lanfani lati ma gba ikani ikani lajelu re lajelu 96.7 fm oke gajo ke lo fala fala le ni le ibadan oya iro match mpfs show akoko ninu ose tutu re ta ba so nipa iro match mpfs show eleti iro match pelu ajo sepo gti ti won se agbe kale re ni o nibi ta ti ba nlo fani lati gba sira wa la bo se nlo ninu league lede wa nigeria bawo ni nkan se lo lopin ose ninu league lede wa nigeria bawo ni suse ku bawo ni obe se be alali amzat loruko temi the top striker o ma tudu gbogbon kesi iyen laaro yi eni gogan lojo kejila iyen ninu osu gawa odun 2026 idije iro match mpfl opolopo nkan na lo lanfani lati waye nbe o baba nso nipa idije iro match mpfl iyen lopin ose yi ejo nbere lati nu iko ti benden insurance iko benden insurance ejo nbere lati be yen bo ni nkan se lo ninu iko ti benden insurance okay se fe gbo e mo pe lose to koja mo gba si yin lara ipe iko benden benden insurance won je ko di mimo wipe asole awon asole awon ta ba so nipa Joshua baba awon wa awon ori be la won osun be la won owo awon omo bi to lo awon omo bi to gba lo e ba ri ba mo layo lati gba si la gbe asole iko ti benden insurance yen o ti farahan o farahan lopin ose yi iyen nilu eko nigba ti ko benden insurance ti won re koju iko ti iko iko ti sporting lagos nilu eko ile itura won sadede la sole yi ta ba so nipa baba joshua lo ba yoju lojo saturday niyan ba gba oju ere a mo ri yin be la bi ni o leyin igba ti asole yi to nje ko di mimo wipe se fe gbo n to sele gege ohun o ti mo bo ohun o se salaye sugbon e sa ti e kokko gba mi towo sese na e mo gbagbe pe lose to koja lose to koja gege oni ko yi ni won fi sita yi pe awon ori asole won looto awon la won fun lanfani o lati je yi pe ko lo fun ara re nisimi ko si te itoju ara re latari ifarapa to ni ogbonjo osu kejo odun eleyi ti awa yi gangan sugba lati igba na to ye ko ti pada de leyin bi ose bi meji awon ofoju kan lede kukuru Joshua baba ti farahan nilu Eko nigba to lo ba awon akegbe re ni buba igbarade iko benden insurance wa ni to ijiya to ba to si awon yanju re labele sugba bi nkan se ri niyan lapa be yen o ya lati be pagbagba idije iro match mpfl bawo ni nkan se lo lopin ose land up re o iko 3s agbako mode won tun sagbako lodo iko ti kun kalivade tori pe kun kalivade o fi ilu oweri se ibujoko won mo gba ransom 2 goals lowo iko 3s o ami ayo meji sodo oni kun kalivade lati ipinle imo love is a you love you got 3 years lopin ose o ninu idije iro match mpfl o wa jo yipe iko shooting stars the oluyale warriors ipo keta de logun jo ni won tun ti pada abe o ninu ifi gagbaga mejo won ni ami mejo 8 matches 8 goal 8 points let o tumo si pe bam basi ni won se ikan oju kan won pe dogba ndogba ni o e ba riba len to tumo si pe lowo yi bo ba tin dojo friday ti nbo yi gangan owo oro leni fi gagbaga won bo si won ma gba lejo ikan ranchers base lati lu kaduna ni won jo ma gbe pere kikana o ya papapa lati be yin asidego àwọn fi gbagbẹ́gẹ́ lẹ́yìn tó kù ikọ̀ rangers international ìyẹn láti ìlú ẹnugun ọ lọ o ọ tẹkọ̀ létí rangers tẹkọ̀ létí ọ̀rẹ́ bàbára fc ìyẹn nílùú kano ọ̀rọ̀ dìbàkẹ́bàkẹ́ lóòótọ́ ṣùgbẹ́ nígbẹ̀yìn gbẹ̀yìn ìfàyìn òkèchukwu lọ́kọ́ fún ranger nígbà àkọ́kọ́ ní ìṣẹ́jú 38 minutes kó tó rí pé joseph atule ó dàgbàdà fi kọ bàrá ẹ̀ sì gbé ẹ̀ máa bá wa nílé máa fọwọ́ lọ̀ wá mú fẹ́fẹ́ gbọ́ nígbà tó di 56 minutes pẹ̀lú goliwo mi gbà yẹn penalty aliu sugau ó tún gbá penalty mi ìwọlé ìyẹn fún ikọ̀ ti bàrá fc ní 68 minutes lọ́ba ẹjẹ́ àmì ayò méjì sẹ́yọ kan ṣùgbẹ́ chidi ebere nwobodo ó fi àmì kan ó fi dá padà ní 90 minutes gẹ́gẹ́ fi ikọ̀ rangers o lọ́ba ẹjẹ́ goal méjì méjì rangers wọ́n sì maintain number one wọn lórí àkàbà ó yá láti bẹ̀ plateau united kí ni kano pillars gbà lọ́wọ́ yín wọ́n láwọn bá ikọ̀ 3s gbẹ̀sán ni o wípé ikọ̀ 3s ti ń ṣe lángbálángbá ní pápá àṣẹrẹ ẹlẹ́kẹsà lámì kojú kano pillars wọ́n ní inú bí àwọn ọ̀rọ̀ ọ̀hún dùn àwọn pé kano ẹ wá ń sapá gangan ní ilé olúyọ̀lé ọ̀dà ìlú jóòsì lẹwà yìí o ẹ mọ̀ rò pé bẹ́ẹ̀ lórí o eré ni kano pé paul samson lọ́kọ́ sísọ lójú góòlù nígbà tí ìfigagbága bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta kò pẹ́ kò jìnnà ẹ kú dayọ̀ òjò ó fi ẹlẹ́ẹ̀kejì sí lábala àkọ́kọ́ náà ni o wọ́n bẹ̀rẹ̀ abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbòdì ìṣẹ́jú 82nd minute samuel ayanride agbábọ́ọ̀lù ikọ̀ 3s lijo ni sẹ́ẹ̀rántí tìbínú tìbínú lè múgù ẹlẹ́ẹ̀kẹta wá lọ́ba ìdí àmì ayò mẹ́ta sódò ànígbò ànígbà ni kánò ń wí nígbòdì 90 minutes nero silas ó fi ẹlẹ́ẹ̀kẹrin sí pẹ̀lú penalty lọ́ba ìjẹ́ góò mẹ́rin sódò tí ikọ̀ plateau united tó fi pakálẹ̀ ọ̀pá kánò ó lẹ̀bi ẹran ìyẹn kánò pillars nílùú èkó pápá àṣẹrẹ mọ bọ́lájí johnson arena tó wà ní oníkan ó ẹ o torí pé àárín ìṣẹ́jú 18 àyá ìyẹn 18 seconds ó ní kọ bendan insurance ló ti kọjú oyè sporting lagos pé ọmọ ṣeré ń bì í àmọ̀ bá eré wà ìyẹn láti ìpínlẹ̀ láti ìlú benin ṣùgbọ́n sporting lagos ó jẹ́ oyè wọn wípé èkó náà ń pe bí o èkó ò sì ní bàjẹ́ láéláé wọ́n dá padà victor samuel lọ́dágbò ọ̀hún padà ní ìṣẹ́jú 14 minutes kó tó wá sí pé gavard ọ̀lanìyàn ọ̀fọ̀balẹ̀ ní ìṣẹ́jú 22 22nd minute bàbá ẹ̀jẹ̀ wípé sporting lagos jáwé olúborí o góò méjì sẹ́yọ kan ní ẹ́fíìsì àjùlọ fún bendan insurance ó fi ẹyọ kẹgbà méjì ìkòròdú sírì ó tẹ̀síwájú pẹ̀lú unbeaten rẹ̀ o pẹ̀lú bó ṣe na kwara united ó ti kọ́ fìyà jẹ wọn lọ́jọ́ sátidé torí pé góò méjì sódò ní ìkòròdú fi bá kwara wé oye bàrìbà zambari bòbò nasarawa united àwọn náà ṣe dáadáa bó ti ẹ̀jẹ̀ yí pé ikọ̀ doma united wọ́n kọ́ ń ṣe doma united wọ́n kọ́ ń ṣe kọ́ńtá-kọ́ńtá wọ́n ń ṣe kọ́ńtá dígbọ́n ṣùgbọ́n góò méjì sódò ní nasarawa fi bá wọn wí wọ́rí wolves ojú oyè inter lagos yí pé a lè mọ́ ṣe dáadáa lókè ìta o ṣùgbọ́n nílùú wọ́rí ti alápá bí nílùú wọ́rí ń bì í téèyàn bá bẹ́ wọ́rí ọbẹ̀ o wọ́n pa yín tàálẹ̀ góò mẹ́ta sẹ́yọ kan ní a fi gbọ́sẹ̀ wọn wò ranchers wiz yòrò ojútùú ọ̀rọ̀ o nílùú kaduna nígbà tí kọ niger tornadoes tọba alálejò odo ni fígágbága ọ̀hún parí sí láàrin àwọn méjèèjì ẹwẹ̀ ikọ̀ abia warriors ó dúró lé tìkanra pé inú ń bí òun sí ikọ̀ rivers united wọ́n lọ́mọ òjìyà yìí ni òun ó sì ba unbeaten wọn jẹ́ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú abia warriors ìyẹn lọ́gbìn ọ̀sẹ̀ yìí odo náà lọ́mọ padà parí sí o lẹ́yìn tó mú rivers united sì máa jókòó sí ipò kejì lórí àkàbà tábìlì casino united ọlọ́run lọ́mọ tí èyí ń bá international gbà lọ́wọ́ rẹ̀ àfi bíi màálù ọ̀pá wọn lẹ̀bi ẹran ni o lúlú ò tó wíwọ́ fún ipò èyí ń bá international láti lu àbá tẹ́fẹ́ gbọ́ góò mẹ́rin sí méjì ló fi pa èyí ń bàálẹ̀ o ọwọ́ jẹ́ wípé gbogbo ìfigagbága tó wáyé lópin ọ̀sẹ̀ yìí àpapọ̀ góò tó wáyé ọjẹ́ 27 goals ni o ni ifigagbaga mewa be latojo jimo di saturday di sunday iko egbe agbobolu meje mojawe olubori nigbati meta ti won ta omi oda o bawo aro wa ri bayi bo ni tabili se ri nigba toro ti ri bo se lo n ori bo ni tabili a se ri bi tabili se ri re o nipo akoko lori oke tente tabili Rangers International ti lu enugun ipo kini na won wa o ami metadilogun 17 points ni a fi wa loke tente Rivers United wa nipo keji 16 points loni Plateau United ipo keta pelu 14 points Barau FC o ti bo si ipo elekerin 13 points loni ohun ati Doma United 13-13 ni ṣugbọn o ni go nle ju Doma lo lowo osale tabili Nisale pepe Inter Lagos awa nbe o tin ra baja ami meji pe lo ni 2 points ni o eyin ba international ti lo aba o ni ami meje 7 points lo fi wa nipo kokandinlogun 19th position e ri kun calivert o pa shooting le o fi shooting o fi gbe ategun soke die si kuro lati isale to wa o ba si ipo elekeji ni logun 18th position pelu ami mejo 8 points o minus 7 loni ni o je ko wa ni sale shooting tori shooting na ta nwi na ami mejo shooting ni o to wi wa ni 17th position minus 4 o n lo nkan ni ni ko je bo se lo n oje lapa be ta ba so nipa hero match NPFL week 8 bi nkan se lo ni e lapa be yen sugba o bo won se wa mi awon si Chukwe Meka Obioma Latinu kwa Abia Warriors lo leke tabili Go mefa lo tigba wole Suki Vilu Rabiu Lati kwa Ranchers Biz ni lo kaduna Mawa ni pokeji Pelu go manu 5 goals Lili wanu sadike Lati kwa Doma United Mawa ni poketa Go manu lo nani o Binka seri niye Babanso ni bayi DJ MPFL Hero Match MPFL Ose leke John Ile ti Hero Match to si onigbawo re pelu ajosepo GTI bi nkan se ri niyan ere gbogbo tun di ojo Wednesday nigba ta tun ma gba sin la bo ni nkan se nlo ninu idije Hero Match NPFL ile ti Hero Match so nigbawo pelu GTI e ja loju oja ba ba de ka ti owo waju e ku kale
1: Goal lovers and football diehards, this is for you. The biggest drama in Nigerian football has a home. Catch the Euromatch NPFL show, your front row tickets to raw local league action, fierce rivalry, tactical breakdowns, and exclusive player updates. Join us every Monday, Wednesday, and Friday, right here on your favorite radio station as we break down all the NPFL actions, not leaving out the social media banters that come with it. The Euromatch NPFL show, our league, our passion, our pride.
2: Lagilu FM 96.7.
3: Your Nescafe is not just a drink, it's your

0: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹyà. Trinity Care Foundation, àjọ tó ń ró àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ́dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, Ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ̀rọ̀ níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
1: Ọlọ́run àti Amátàsé o, ó ṣe bẹ́bẹ́.
2: Ọlọ́run àti Amátàsé o, alágbára.
3: Ọ̀pọ̀ ẹni tó ń fi ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun wòlíì kan ń bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun. Gbogbo ọjọ́ Friday, láago mẹ́jọ òwúrọ̀ 8 AM làwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́ pé yìí. Lẹ́yìn àdúrà, láyé wọn náà wọn kánsẹ́lì máa ń wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Ọgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run máa tú àṣírí ogun ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn tá a rán wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akunrin àti obìnrin tó ti dín òfò márìn. Ẹ̀yin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ dání kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 AM. Wòlíì obìnrin jí o. Àti wòlíì ọkùnrin IO. Ajílúri àtàmátàsé. Bí Jésù gbé kalẹ̀ ń dá o. Ìsíyèsí àtàmátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn Ìbàdàn. Friday ọ̀sẹ̀ yìí. Àṣírí ogun ayé rẹ̀ máa tú. Ọ̀nà àbáyọ máa ń là.
4: Kàràlẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí tẹ́sí ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
5: Káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì lágẹlú náà ni lágẹlú 96.7 FM. Òkè gájòkè ilé funfun Bálábé lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òye ajẹ́ kẹ́mọ̀ lẹ̀tọ̀. Ìròyìn eré ìdárayá ilé tó dùn ti gbẹgbẹ kẹsì. Wọ́n bá ipá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ̀kúkú lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ó yẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì lágẹlú 96.7 FM. Come on, fam family. Yeah. Lori Facebook. Lori TikTok. At Top Striker 100. At Top Striker 100. Lori TikTok. Oh, yeah, back. But let's be here. Sorry, top at him, the Lola. But why you told you the Warriors, yo? Up shooting. All stars. Top at him, the Lola, Losa, Ola. Lago meji la losan ola ni ikani splash 105.5 FM lagbara lowo olohun bi ogo tin je tolohun a ma gbalejo en to je executive chairman fi ko 3SC gangan executive chairman fi ko 3SC gangan ta ba so nipa chief Taiwo Lekan Salami alanfani ati gba won lelojo sori gbogbo tin sele pelu ko 3SC eje ajo dola o ba ti dosan ola ehi eg gbọ́ gbogbo bí nǹkan ṣe ń lọ. Àwọn àbẹ̀rẹ̀ yín ẹ lọ fọkàn balẹ̀. Mi ò tari ìbéèrè sí wọn. A jọ fọ̀rọ̀ jomi toró ọ̀rọ̀. Wọ́n sì láǹfààní àti sí ojú òpó lẹ̀. Káwọn èèyàn ó béèrè náà ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà kọ́ làwa ó ṣe lè béèrè. Ó ṣeéṣe kọjá pé àwọn àbéèrè mi ń bẹ táwa ò mọ̀. Kẹ́yìn sì mọ̀ ju àwa lọ. Bá ti ń di lọ́sàn ọ̀la, láago méjìlá lọ́sàn ọ̀la, ìkànnì Splash 105.5 FM. Executive Chairman, ikọ̀ 3SC di Olúyọlé Warriors. Olóyè Taiwo Lekan Salami yóò mọ wà lórí ìjókòó. A sì mọ bí wọ́n léèrè kí gẹ́gẹ́ ni tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ikọ̀ 3SC. And then kí ni ọ̀nà àbáyọ? Kí ni ọ̀nà àbáyọ? Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ má ti ìkánjú ẹ lọ fọkàn balẹ̀ bọ́ bá ti dọ̀sán ọ̀la. A gbà síra wa láà dáadáa. Bí nǹkan ṣe èyí dá ìwà ńlẹ́ náà láǹfààní àti dáṣe lọ́sàn ọ̀la. Ẹ má fọ̀. Ó yẹ pápá káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀ we go again. Láàárọ̀ yìí àwọn èèyàn méje kan ó tún gbọpẹ́ as usual. Ẹ má gbàgbé pé nú oṣù tá a wà yìí ẹ̀mbà ẹ̀mbà ìní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé. A to celebrate 11th anniversary. Ìyẹn fún ikọ̀ fún ti ìkànnì Lágelo 96.7 FM. Ọdún mọ́kànlá tá a pé nínú oṣù yìí ni. Tọ́ba ti 1 October 28. Ààyè kò tó fún yẹn lọ́tọ̀ ìyẹn ọ̀tọ̀. The same thing máa happen Friday rẹ̀ náà o. Ṣé mọ̀ pé double decker nìyún ọ̀jẹ̀ lọ́sẹ̀ yẹn. Ṣùgbọ́n lọ́sẹ̀ tá a wà yìí. Lọ́jọ́ Jimọ̀ 1,000,000 tún ti wà ńlẹ̀ fẹ́nìkan. Half a million ti wà ńlẹ̀ fẹ́nìkan. Ìyẹn lọ́jọ́ Friday. But from today, owó yẹn tún ti gara. Èèyàn méje mi ò tún gbọpẹ́ láàárọ̀ yìí. Bá a bá mu láti 50-50, bọ́ sórí 100, bọ́ sórí 150, a bọ́ sórí ti 200,000 naira. A wà pàjú ẹ̀dẹ́ sí 250,000 naira. Ìyẹn láàárọ̀ yìí. Star 347 star 1004 star 2 as. Ó máa gbé ẹ̀dẹ́ bẹ́ẹ̀. Má fọ́ o. Gọ́ra rẹ mọ́ rìlẹ́ǹtì mọ́ wara ro. Má dagun la. Ọkàn wọn náà láàárọ̀ yìí nù. Bọ́ọ̀bá wura rẹ̀ ràn ni o. Ọkàn wọn náà láàárọ̀ yìí. Bọ́ọ̀bá wura rẹ̀ ràn. Ìwọ lọ́kàn torí mo rí pé ọ̀tàn green lọ́dọ̀ rẹ. Ṣùgbọ́n wá kù sọ́wọ́ rẹ kó o gbé ìgbésẹ̀ akin. Ó yá gbágbàgbà. Gbọ́ mi dáadáa. Mr. B Entertainment. Mr. T Entertainment. Mr. B Entertainment. Again rẹ. Again rẹ. Ó tún gbèdé o. Alhaji Tọ́pẹ́ Nautica. Ọmọ ìyá ayé Authority 1. Ọmọ ìyá ayé. Ó lọ fún àgẹ. Ọmọ ìyá ayé tó ń fún wọn lálùjọ. Tọ́pẹ́ Nautica náà ń pè bẹ́ẹ̀. Welcome back from Canada. Canadian. Welcome back from Canada. Tọ́pẹ́ Nautica. Tọ́pẹ́ ti ń dọjọ́ Wednesday. Hey! Mr. B Entertainment. Ni Mr. B Lange. Wọ́n wà ní Kọ́ládà ìsí iwájú Kọ́ládà ìsí House. Ní ìta ògbórí ẹ̀fọn. Ìyẹn ìta ògbórí ẹ̀fọn. Ìyẹn nílẹ̀ Ìbàdàn ti Alápá Abí. Níbẹ̀ ni àlùjọ tó ṣe ń gbàkẹ́ kùrẹ́rẹ́. Ọmọ ìyá ayé ọmọ fin lálùjọ. Tọ́pẹ́ Nautica. Ṣé ẹ rí lọ́jọ́ yẹn? Alhaji tírí Àlàmú. Ìbá Oyinda tírí ilé dànù o. Òun náà máa wà ń bẹ̀. In conjunction pẹ̀lú Tọ́pẹ́ Nautica yóò ti lọ le jù. Àlùgbò àlùjọ tó gara tó yányán ni o. Aago mẹ́fà àrọ̀lẹ́ ni ó ti bẹ̀rẹ̀. Àjọ wà ń bẹ̀ ni lọ́jọ́ Wẹ́ẹ̀sì lọ́túnla. Ó yẹ pápá láti bẹ̀ yẹn àsìdégo. St. Cyprian Super League bó ní nǹkan tún ṣe lọ lápá ibẹ̀ yẹn ẹ mọ̀ pé ó ti dín. Ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó wáyé lánàá bó wọ́n ṣe fi nǹkan ṣera wọn. Wẹ́ odò odò lọ wáyé láàrin Elite àti Akínrẹ̀mí FC. Adéwọyìn na advance goal kan dondo. Goal kọ̀ọ̀kan ni ó mú yẹ̀sì àti ewé ń jẹ́ gbà wọlé ara wọn. Ali FC ọ̀nà active goal kan dondo sódò. Ọlọ́run lọ́mọ tí Mighty FC ṣe. Golden FC lọ paálẹ̀ bí ẹran. Goal mẹ́ta sódò ni o. Abiola na Umbro goal méjì sódò. Bákan náà lọ́mọ sórí. Adémọ́lá ó fìyà jẹ Arena Warriors. Goal méjì sódò nìyẹn náà bá dé. Ó yá láti ibẹ̀ yẹn. Ìbàdàn South West Super League. Ìbàdàn South West Super League. Bó ló ṣe wáyé lọ́dọ̀ tiẹ̀ o. Lánàá náà lọ wáyé o. Odo Odo ni Born Legend àti Jaguar FCA ni àjọgbá. Takom FC Okpa Robot Bombers Okpa le bi eran go marun si meji ni o Very Pop Cola ohun ati Diamond Legend oko kan won gba wole ara wo Ghost Time Ona Rising Stars go kan sodo ni o Teenage FC Okpa alaji ki le bi eran go meta sodo ni o Okeado United Ona Crystal United go kan dondo sodo Yonsa Grow Ona Starlight go kan dondo sodo ni o go merin merin lo waye laarin Bloom FC ati Jaguar FC B o se je niyan o Ibadan Super League Ibadan Southwest Super League todun 2020 ose le kejila 12 ya lati be yen papapa let's go there a loju oja bi a loju oja a loju oja je nki ore mi dada olojo bi ana niyan ba ba nso nipa Alaji Musibaudin Ademola Lawa FCA Ebariba Aku ewu ojo bi ana o Happy 58th birthday Happy 58th birthday Lana ni Happy belated birthday o Igbodun odun kan nu owo Ola ati alaafia to po repete Ko pe laye ko ogbo daada ko ton ko fowo paruko ferigi jobi Agbara lowo Olorun gbogbo eleyi to ku to lo ninu igbesi aye re o ni lonu nira Osto jobi 58 o tun fi benzi to le kinkin to garatan ile aye o tun fi osto jobi re oni je eje koni mu eje epo ni omo mu lagbara lowo Olorun bo se ma je niyan o Alaji Musibaudin Ademola Lawa igba odun odun kan o ya papapa aroju oja kade ebariba fini junior e a ti se kini n to sele gege baka na ewo ni ogede tawon olorufe ko man city ti an kodani ni papa sere lana nigba awon koju ko liverpool e ja loju oja kade kin tu gbe yin debe e ku kale

0: Àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa. Gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì. Ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí. Kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed
1: Hope. Tinubu fẹ́ pé olóṣùṣù
2: àsìkò ti tó ẹjẹ́ àjọjú ẹjẹ́ àjọyọ̀ ṣẹbí yóò bá bọ̀ wọ́n ní bọ́dún bá dìde ní kárùn-ún àjọ̀dún ìdírù takojọpọ̀ ẹbí ọ̀dọ́ ọlọ́jà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábí olórí wa Adétúnjì Abídèmí aka Sikọ́ àti igbákejì wọn Comrade Ọlájire Nurudeen Ọláwálé láti ìlú Sẹ́yìn tó fi ń pètò lórí tẹlẹmù síbi ayẹyẹ àjọ̀dún alákọ̀ọ́kọ́ rú ẹ̀ èyí tí yóò wáyé ní 22nd of October ọdún tá a wà yìí ní gbọ̀ngàn ńlá Ogunlesi Multipurpose Hall àdójúkọ ilé ìwòsàn ńlá UCH Nìbàdàn tí bàbá wa Olúbàdàn ó máa gba gbogbo ládéládé àtọrun lẹ̀kẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lálejò lọ́jọ́ ọjọ́ náà tálá Ajì Táyé Àkàdé Adébísí Kọ́rẹ́nsì òní gbẹ̀yìn láti máa sọ̀lù sí wa ní bàràdì Comrade Razak Kabir tẹ́jálága àgbìmọ̀ ayẹyẹ ọjọ́ náà nání kájọ péjú sayẹyẹ àjọ̀dún alákọ̀ọ́kọ́ rú ẹ̀ kí gbẹ́gbẹ́ ó lè dùn kó lè kán sí ìlọsíwájú ọjà àjùmọ̀ṣe gbogbo wa.
3: Complete Skills Acquisition Training Center SAT gbọ̀ngàn ìkọ́ṣẹ́ owó tó láàmìlaka pẹ̀lú àfojúsùn láti jẹ́ kó onírúurú àwọn èèyàn níṣẹ́ lọ́wọ́ gbogbo wa la ṣáti mọ̀ pé iṣẹ́ kan ò ṣe é dúró tì mọ́ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún ọ láti kọ́ṣẹ́ owó bíi fashion and designing electrical installations welding and iron fabrication livestock farming computer and phone repairs photography and video productions leather works and catering àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ kàtọ́ kíkọ́ àwọn iṣẹ́ owó wọ̀nyí wà lóde wọn bó bá ṣe fẹ́ sí ẹ sì lè kọ́ṣẹ́ owó pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ogún péré tẹ́sì mọ́ dojúdojú yàrá ìkẹ́kọ̀ọ́ tó gbààyè pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ni ló wà lọ́dọ̀ tiwa bákan náà láǹfààní wà fáwọn ilé ẹ̀kọ́ ilé ìjọsìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọlájọ tó fi mú àwọn olóṣèlú tó fẹ́ rú àwọn èèyàn wọn lágbára ẹ darapọ̀ mọ́ wa fún àṣeyọrí tí ò lẹ́gbẹ́ register with just 20,000 naira at SAT and be randomly skilled fún àlàyé tàbí ìwádìí ẹ kàn sí Complete Skill Acquisition Training Center SAT ní Onkujo Building Onkujo Bus Stop Ajaketa Mokola Ibadan telephone 0904-000-8080 SAT eradicate poverty and ensure crime-free society.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy.
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: From story to glory, why am I just super dead? They be talking about Shalom, they will listen with authority. Well, you're the family, I'm part of Shalom, I'm the one who's ready. You're the man, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, Shalom, gbogbo ẹ̀yà tí èdè òyà lákọjọ Wednesday 24th to Friday 24th October lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́ débi tí wọ́n lé àgbáyé ni Prophet Lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718 Jésù retí rẹ ìwọ ni ìyanu kan.
10: Glory Prince.
11: Betway ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398 9788978 or visit Glory Prints Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy Dubai Ibadan. Glory Prints e janfani edinwo lori printing to quality.
5: Glory Prints, put your message on display.
7: Your Nescafe is not just a drink, it's your

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ire gbá, oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíbọ́ ṣaláìgbọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nú oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ gbáwé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún.

0: Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Dìbò rẹ fún sẹni tó Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣáájú elétí ìgbóhùngbárògé ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀. Ẹ dìbò yín fún sẹnitọ́ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
1: Ìní Abiodun Ali ni ẹjẹ́ àjọ dìbò mú kókó bíbà.
2: Ìlera lọ́rọ̀.
3: Karaoke pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bí àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alárẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: Ignite with PEG monthly powerful program. Olorun oníṣẹ́ pé ọ sínú àgbà yanu ìpàdé àdúrà tí ń wáyé lẹ́ẹ̀kan lóṣù. Every third Sunday of the month by 3 PM to 7 PM. Sunday yìí ni ó tún wáyé o. Aago mẹ́ta ọ̀sán sí méje ìrọ̀lẹ́. Ignite your destiny with powerful ministers of God. Pastor Kọ́láwọlé Joseph and Prophetess Elizabeth Grace ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́jọ́ náà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Olorun àtolórí ẹ̀mí. Ibi tí ó ti wáyé ni Covenant and Prophetic Ground, Florem Event Center, behind Tasca Filling Station, Akala Express Road, Ibadan, by 3 PM. Láǹfààní láti rí ìránṣẹ́ Ọlọ́run fún ìtọ́ni àti ìgbaniníyànjú 101. Come expect miracles of God, healing, restoration, prophetic direction, breakthrough, and lots more. Àìsàn ọjọ́ tó ti pẹ́, àìrí jẹ́ àìrímu, àìrílò, lẹ́yìn àjọ yìí yóò sì dìtàn. Nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè fún ìtọ́ni àti ìbéèrè 081-35-94-1440. Lẹ́ẹ̀kan sí 081-35-94-1440. Jésù ni Olúwa.
5: Your Nescafe is not just a drink, it's your

0: Ajadeogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First.
1: Jìyà mi, kó dí mọ̀ mi tò ní mọ́ ni mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
3: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
5: Ọ̀rẹ́, àfàìmọ̀ kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kara ó máa tà mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ará ó máa yún mi, bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
6: Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣẹ́wọ̀n ògùn nípa BNC Capsule ni egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ.

0: dídá ti dé.
1: Bẹ́ẹ̀ni, òun lè ti gbọ́ yẹn o. Tunnel of Fame Limited, TOF. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, ó ní yọ́mí èèyàn. Oríire ńlá jẹ́ bá gbogbo olórin gospel, juju, fuji, hip hop, tàbí ẹ̀yin fẹ́ ṣe soundtrack, jingle production, live performance, podcast. Ewa bùnkún session lọ́dọ̀ wa lówó tí ò ga. Ó yẹ tẹ̀lé mi ká lọ sí Tunnel of Fame Limited níbi tí wọ́n fi irinṣẹ́ ìgbàlódé porin pọ̀. Kójú òkú lánàá kékeré tí aráyé. Bẹ́ẹ̀ lè sì tún lè ṣàbẹ̀wò sí TOF Iye Baba Shop níbi tí àti ìbáni gẹrun lọ́nà tó ṣàrà ọ̀tọ̀. A wà ní Lamade Shina Junction, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ lè pè sórí 0906-625-0854. Bẹ́ẹ̀ lè sì tún lè búùkù fún session àti tẹ́ ẹ bá fẹ́ ṣerun lórí TOF Media app. Tunnel of Fame Limited, TOF. Débẹ̀ lónìí, kò ṣe rí ọ̀rọ̀ wò.
2: Lagilu FM 96.7. Ẹ̀dọ̀ kí ìròyìn.
3: A kí yín káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn ń tẹ̀ síwájú Lagelu FM 96.7 ní Fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn náà lẹ ti ń tẹ́tí gbọ́ wa. Ó yẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ wájú ń bẹ̀. Nínú ìwé ìròyìn The Nation, ó ní Ààrẹ Bọ́lá Tinubu ló ti fi ìdùnnú ẹ̀ hàn lórí bí àpẹẹrẹ ṣe ń fojú hàn pé iye owó tí aráàlú ná lérí ìgbòkègbodò ọkọ̀ ó dín níwọ̀n ìdá 77% nínú ọgọ́rùn-ún 67%. Bẹ́ẹ̀ ló jẹ́jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n padà rí ìtura yìí o, torí pé ìjọba àwọn ò sinmi. Bẹ́ẹ̀ ó ní ò káàárẹ̀ lórí àtijẹ́kára ó dẹ̀ tó lórí tẹlẹ̀mù. Ààrẹ ẹni tí ó jẹ́ pé òun gangan fúnra ẹ̀ ló fèsì sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ẹ̀rí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní àwọn jẹ àǹfààní ètò ìrànwọ́ tí ìjọba ilẹ̀ Nàìjíríà ṣe lórí ìgbòkègbodò ọkọ̀, tí ààrẹ sì ṣe lálàyé wípé irú ìdẹ̀kùn eléyìí tí àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà ti ń ṣe lápẹẹrẹ wípé àwọn ń rí lásìkò yìí, ó pé àfojúsùn ìjọba òun náà ni o láti rí pé ara dẹ̀ wọ́n ti ìnira eléyìí tí ọṣẹyọ látara yíyọ tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹntiró ti ń dé bá wọn, tí ó fi jẹ́ wípé àdínkù tó lágbára yóò dé bá o. Bẹ́ẹ̀ ló pé gbogbo tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ìrìnà eléyìí tí owó rẹ̀ ò fani lápòyà òní yóò padà dé pé sùúrù òní kí àwọn èèyàn kí wọn ó ṣe fún ìṣàkóso àwọn o. Nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde lójú òpó ìkànsí rẹ ni X tọ́jẹ́ ti ààrẹ ilẹ̀ yìí gangan, eléyìí tó ní àmì ìdánimọ̀ at official ABAT ni ààrẹ Tinubu ló ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún tó gùn gbọ̀nà. Àmọ́ tá ayọ̀ kékeré ń bẹ̀ ni ó ti ṣe lálàyé o wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fi oríṣiríṣi fọ́nrán aláwòrán léde tí kò wá wọn sì ń sọ̀rọ̀ lórí bí ó ṣe jẹ́ wípé sísàmúlò afẹ́fẹ́ CNG ìyẹn afẹ́fẹ́ gáàsì tí wọ́n fi ń wa ọkọ̀ tó sì jẹ́ pé owó rẹ̀ ó kéré jọjọ, àti àwọn ọkọ̀ eléyìí tó jẹ́ pé iná mọ̀nàmọ́ná òní wọ́n ń lò, òní eléyìí ti mú kí ìgbòkègbodò àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà kó dínkù, tó sì tún wá jẹ́jẹ́ o wípé irú àǹfààní tí àwọn tí wọ́n ń jẹ yìí tí wọ́n ń jẹ tí wọ́n sì ń sọ nípa ẹ̀ tí kò wá àwọn ti rí yìí òní kò ní pẹ́ tí ó fi dé ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn náà ń retí kí irú ìpèsè nǹkan atura ní ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ kó dé bá wọn o. Ó ṣe lálàyé wípé ìkan tí ó ti ẹ̀ wú òun lórí jù ó ní ti ẹnìkan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Blessing, ẹni tó pe ìrìn àjò òun láti Masaka sí agbègbè kan tí wọ́n pè ní Bega ní ibùjókòó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà FCT tó pe 500 naira òní wá ná òun báyìí, tó sì jẹ́ pé 500 naira ń lò máa ná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyún 500 naira ní ná báyìí yàtọ̀ sí 1,500 naira eléyìí tí ìmọ̀ ná tẹ́lẹ̀, èyí tó ṣe àfihàn rẹ̀ wípé àdínkù 1,000 naira ń lò dé bá ìgbòkègbodò rẹ̀, tàbí ká pé àdínkù tó rí ó ní ìwọ̀n ìdá 77% nínú ọgọ́rùn-ún 67% lórí ìgbòkègbodò rẹ̀, eléyìí tí mọ̀ ṣe ààrẹ kò ṣàìsọ́ di mímọ̀ wípé kí gbogbo ọmọ Nàìjíríà ki won mo reti idekun ni eka irinna
0: to ijoba apapo orilede wa nigeria ni won ti ni oti otan alejo lo o lo ra won orilede nigeria to ngbe ni orilede south africa eleyi ti won koju awon ogun to mu emi dani pelu bo si je pe lojobo thursday ose to koja lo ni won tun ko awon orilede nigeria ti be ni south africa ti be to n to bi 111 111 ti won ni won na wa won soke se ti setan te fe pada si orilede wa nigeria won la won ti setan be ba ti setan o ya balu re ki kaluku yen mo ko sinu re won ni won se meni je se beji kaluku ko sinu re o won ni eleyi ti won tun wa se ko de yi awon orilede nigeria to se pada si orilede wa nigeria lati south africa to lo bi 111 lo mu ki gbogbo awon ti won ti ko lati south africa wa so lede nigeria di egberun meji o le ni metadini ogoji 2037 won ni awon omo orilede nigeria ti won sese de yi nenu won lati ri okunrin merin le ni ogoji 44 obirin meta le ni ogun 23 awon omo kekeke awon na lo bi merin le ni ogoji 44 won ni gbogbo won patapata ni won bale bage si papako ko furufu orilede wa nigeria o ti awon ajo eleyi to ri si oro awon omo orilede nigeria ni la okere nitcom ti won lanfani lati ki won kaabo ko gba won lalejo ajo to ri si ifokun si fifi eyan sowo se ko lati mo lo mo bo eyun fayawo iyan naptip bakan na ni awon ajo to ri si isele pajawiri nema atawon ajo mi to ni un se pelu ijoba papo orilede wa nigeria loro awon to wa ni le okere eni ti wa se agbenuso fun alakoso fun oro ile okere oluwa femi adeniyi to salaye oro ni olulu lewa ilu abuja fun ikoniroyin ni ojo isimi sunday lana o se lalaye bi pe pupo ninu awon eyan ohun ni won mo so pe awon ti setan lati pada si orilede wa nigeria tori pe ara ni won pupo won si wa wo pe bi oke ohun o ba da mo o di dandan awon sa pada wa sile lo mu orilede wa nigeria ko bere si ni fi oko furufu sowo lati lo re ma bere bi pe so ti won ti setan o lati ma pada won ni won si tin gbe won wa lati ojo kewo osu kefa odun 2026 ta wa ninu re yi ti won ti wole ketiketi wa si orilede yi lati south africa nibi ti won ti won ni won lara won ni awon to siku won si nso fun won pe baba ti setan orilede nigeria na ti setan o lati ko yi pada wa so orilede wa nigeria ki won le bo kuro lowo inira

ṣe alábàápín nínú ìsọdọ̀tun àtòkèwá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù, 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́, 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdojúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́ lọ́hùn ó kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Footy Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Footy Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
1: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọn lọ sí ń bọ̀ tó fòrà dání.
2: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
1: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ní òdì títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà ajá kátara ṣàṣà kámú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA Gboyè Àtà lábíà àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
3: The Kingdom of God Gospel Mission International present 72 hours with God. Wakati mejileladorin pelu Olorun. Ta pakori re ni Jesu. Iwo mo Davidi, saanu fun mi. Agbara nbe do ni dola o. Ninu oruko Jesu, emi kemi ni kafibu. Kara ye poruko re fun dawon ohun gbogbo. Ikida ko pe ni bi adura lagbapo. Ni the Kingdom of God Gospel Mission International Campground. Oba Moro Town, along Iwo Ogbomoso Road ni pile Osun. Bi afefe laanu nfe. Kikide ni ba fe nu bere la fifun. Eyan ba ti ra anu gba ona to ti di osi. Agan ojo pipe o deni tin bi. Oloyin ojo pipe Badande wa fenu ara re pe on laluyo kile re ojo pipo di mimuse ojo kerinla ojo kedogun ojo kerinlogun ojo ketadinlogun osu kewa ni ipade adua 14 to 17 October 2026 igbala ibukun irapada jijan igba lowo ogun esu pelu iwasu to ninanu lamo ba pade oko fesu wa ni MRS filling station Tejako Academy Olorun Esan filling station Yana Church Mbadan ati ni Taska filling station Olodo Ibadan pade awon eni amiruro Olorun bi Prophet Dr. J.O. Afolabi Babo Koto Jesu Asolade Meje Emmanuel Prophet Matthew Raimi Prophet Ezekiel Salau Oluwa nlo nibe debe Oluwa sanu fun
4: Adari to lafojusun ati mo nipa isakoso lo le mu dagbasoke ba Nigeria eyi lo si farahan nipa idagbasoke ailelegbe to tin de ba Nigeria labe isakoso are Bola Tinubu bo tin gbese owo ile eko nefon fawon akeko ile eko giga be lo nfun won ni 20,000 naira o safikun owo osu awon omo ogun le yi bo si so Nigeria Army Division de mejila keto abote tubo mu yanyan si bitibiti owo ni won si ntari si joba ipinle ati bile ka fefe ijoba rere le fe si teru to mo are Tinubu ti boro lopa ipinle debi to pere Tinubu tun tepele mo ipese oko to nlo afefe gas CNG ise akose opokuna to nsolu malu ogbeye pelu gbogbo omo Nigeria eja pawopo dibo fun Tinubu le kan si ko le mo le ipile rere to ti fi lole Engineer Dr. Sanusi, Okolomo Odua, JDS Patron, ati Mogaji Ipinsola Sunday Paul, JDS Coordinator Nipinle Oyo, Lumpulungu. JDS, the face of humanity.
5: On Lagilu FM 96.7.

0: tún káàárọ̀ láàárọ̀ tòní o gbogbo ẹ̀yìn èèyàn wa gbogbo olùgbọ́ wa níkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè a kì í jákèjádò àgbáyé níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ẹ káàbọ̀ sórí ètò ojú ọjà ìkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pè bí táwa wà yìí ètò yẹn tó dẹ̀ jẹ́ ojú ọjà òun gan ló ń bá ọjà aṣọ̀rẹ́ ní gbogbo ọjọ́ ajé báyìí eléyìí tá a máa ń wá sórí ètò ọ̀hún a máa ń lọ sójú ọjà ń tiwa ní o àwọn òmọ̀kọjá ká máa ná ọjà kiri torí pé ó ti jẹ́ṣẹ́ tiwa àwa gan lójoojúmọ́ o ni wọ́n ń ná ọjà níkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba adébáyọ̀ muritala akande mfr lórúkọ àwọn alágàlagà tó wà níkànnì ibi tá a wà yìí àti títí láyọ̀ akínṣọlá ń lọ́lọ́ọ̀tú ètò fọláṣadé àjàlá ń lórúkọ tèmi tí mò ń jẹ́ òní ongan ni ọjọ́ kejìlá nínú oṣù kẹwàá ọdún eléyìí tá a wà ńbẹ̀ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ọba ó ti ń tẹ̀lé wa ó ń sì wá lọ lẹ́nu ọjà wa ó ń sì wá lọ lẹ́nu iṣẹ́ wa ó ń sì wá lọ lẹ́nu okòwò wa ó ń sin àwọn ọmọ ilé ẹ̀kọ́ lọ sílé ẹ̀kọ́ lójoojúmọ́ àwa sì gbàgbọ́ pé àní rí bàjẹ́ ńbẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun báwo ni gbogbo nǹkan tolúayé adébàmọ́wọ́ gbọ̀sọ́ aláyànde mo kí ẹ àwọn èèyàn wa nìyẹn tá a jọ ń ṣe gbogbo kinní yẹn tó fi jọ ń dúró dáadáa torí pé ẹnìkan kì í já wa dé ọ̀pọ̀ èèyàn tẹ́ ẹ rí ń olóúnjẹjẹ mọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba báwo ni gbogbo ẹ̀yin ọlọ́jà ṣe é síbẹ̀ sí níta ọjà yín wẹ́rẹ́wẹ́rẹ́ àwa mọ̀ pé ọlọ́run ọba yóò ṣe dáadáa fún wa lọ́jọ́ tòní o fọláṣadé àjàlá ó ń kí yín o mo kí gbogbo wa pátá ó yá gẹ́gẹ́ bí ìṣe wa láì dára dúró tọrọ àgbọ́dọ̀ dára dúró lọ́tẹ̀ yìí a ti wọnú oṣù bàbàbà kì í dẹ̀ ń ṣe oṣù yìí la wọ́bẹ̀ oṣù tó kọjá ó láti wọ́bẹ̀ lọ ohun tó dẹ̀ dáa ló máa bà sí ọ̀nà ọ̀dọ̀ wa a ní ohun láti ṣe ó yá ní pápá tolú ayé adébàmọ́wọ́ jẹ́ ká tún ṣe gẹ́gẹ́ bí ìṣe wa ká fi orin rọra yẹ̀ wò wẹ́rẹ́wẹ́rẹ́ á wá padà wá sínú ọjà gan a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí o eléyìí tó jẹ́ pé àwọn ọmọ yín wọ́n lọ sí inú àwọn ọgbà ọgbà ọgbà eléyìí tó jẹ́ ọgbà ilé ẹ̀kọ́ wọn gbogbo tí wọ́n sì máa kọ́ ẹ̀kọ́ èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn máa gbé bẹ́ẹ̀ ni láwọn hostels lóríṣiríṣi gbogbo ẹ̀ pátá a kí gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run ọmọ yóò ṣoríire wa bá wa ni láṣẹ ìdùmàrè ọyá tolú mọ̀ jà dára dúró torí pé ọjà wọn tó jẹ́ tàwọn ọmọ yìí la lọ lọ́tẹ̀ yìí ọyá jẹ́ ká lọ jẹ́ ká padà á wàá bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀síwájú lórí ètò eléyìí tá a pè ní ojú ọjà fún tòní a mọ rírì yín pẹ́ wà ń bẹ̀ pẹ̀lú wa.
1: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.

0: 96.7.
1: Sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofin lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan gbagada ni lekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko se kede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele nbadan
2: oran re ojo wa si ma ta ni wete wete
0: Lagelu FM 96.7.
3: Emi iya afin Olubayo alias iya Biola ti mo je asoju gbogbo elepo pupa apinle Oyo emi pelu Fola Sade Ajala oju oja ni awai bo fe ke ma ba mi gbo eto oju oja e ma gbo o
4: oju oja apamowo atajiri oja
5: pada o yin yan wa latoju oja lohun se mo pe ngba ta danu duro lekan a lo oju oja ni ade tun ti de pada lati ti wonu oju oja se wa ri awon oja kan wa to je pe anilo lati ma salaye awon bo se lo lawon oja wa gbogbo awon oja kan wa to je pe oja ajo marun marun ni iru oja wakajaye ohun ti e oja ajo marun marun ohun lo ja wakajaye oja mi na bi oja ajankata ojo marun marun ni won na ojo ohun se wa ri oja ti Adelabu Adegoke ni orita challenge ni ilu Ibadan ojojojumo na loja ye tori iya laje Adelabu Alaja Ganiat owa ade oluwa toyin oloje kamo fun anfani eyin oja gbogbo eleyi ti e ti wa mo bo ti se nlo oya alele e kan si wa lori eto eleyi ta pe loju oja be yo ma lo be ni yo si ma se kini yo ma se dada iya oluwa toyin owa ade ate je koro ko di mo fun a wi pe loja de labu o ah kile yan wa wa de be ti o wa ri olorun ba ko saanu wa awa mo pe eto oro aje wa yo ma gbera lojojumo ni lase edumare alo soja o alo soja na iru oja wo la wa lo aki gbogbo eyin obi le kan si eyin ti e tin foju sona wi pe kawon mo yin se rere kan e ka e wa ma jeun won lagbara lowo olorun oba yo ri be fun gbogbo wa pata alo soja ni onigba ta gburo gbo pe awon ti won je akeko kan wa to je pe lawon ile eko won eleyi ti won gba won si gege bi akeko papa julo ni awon ile eko ti university to je awon ile eko giga giga ni akoko eleyi ti won ba ti kokko wole gege bi olodun akoko na ninu ile eko ohun leyi ti won gba won si le tawon gan ni le ti won gba won mo si se wa ri opopolopo awon ile eko yi ni won pe awon o fa aye gba gas ngba won o iyun afefe dana gas fawon omo lati ma fi dana sugbon ko omo yo ra stove yo wa gbe wa sile eko yo wa ma fi dana nje re bo ba fe dana in ta won le se niyan tori pe afefe dana gas opolopo awon omo yi ni lo je pe won ja fara kan lo mo jari ko se daada mi idigan re ta fi wa topase oja kan lo oja eleyi ti won pe ni oja stove ta fi ma dana tele tele ko to di wi pe gas o gba joba ama lobe olaja yen ma salaye fun wa kina wa so tolu mo to wo mi ranke mi so nibe
4: oju oja apamowo atajiri oja
3: magelu 96.7 fm ke gajoke won la wa yi ati won oja gege bi eto te ti mo bi eni mo wo oju oja baba wa ton taja ba fe na yen ati ba won ni so won si salaye ara won ele baba wa kojumo
6: e karo ma
3: ki lo ruko yi
6: ruko mi ni pastor Bamidele Samuel
3: inu oja bola wa yi
6: ogun pa center
3: ki le nta
6: nta stove ati mop
3: stove
6: ati mop
3: sawon yen se ton ra stove ni
6: awon yan ra o tori won ma n compulsory fun awon higher institution lati ma ra fun apere awon UI won kin je ki awon mo to ba sese wole
3: awon keko won to se wole sinu ogba to fe ma gbe nu ogba
6: won je kon ra gas tori pe o ti sose fun won nigba kan ri so nitori na stove na gba won laye lati mara so lododun no ma ra
3: lododun ẹ̀yin ọmọ kawó lọ́dọọdún nìyẹn bẹ́ẹ̀ yẹn o.
6: Ó kàn jẹ́ pé kò pọ̀ náà rẹ̀ rẹpẹtẹ tí wọ́n máa ń rà ṣùgbọ́n díẹ̀díẹ̀díẹ̀ náà tó ń rà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Ẹ̀yin ọmọ adúrò ọmọ tí wọ́n gbé inú ọgbà ẹ wá pé kò pọ̀ rẹpẹtẹ.
6: Kì í ṣe gbogbo àwọn ọmọ tó ń gbé inú ọgbà o, torí àwọn tó bá ti wọlé lọ́dún yìí nìkan ló máa ń sábà rà. Àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ àfi tí sófù wọn bá bàjẹ́ náà tó máa padà wá rà mí.
3: Ìyẹn làwọn máa lò lọ́n ti wọn.
6: Torí pé sófù kì í ṣe ọjà tó jẹ́ pé téèyàn bá rà lónìí ó máa bàjẹ́ lọ́la, èèyàn lè lo fọ́dún méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ. Ẹlòmíì inú wọn gan pàápàá tán bá rà, tán bá tún fẹ́ kúrò níléèwé wá fún àwọn àbúrò wọn tàbí kán mú lọlé.
3: Lọ́wọ́lọ́wọ́ báyìí bò wá ni ẹja bẹ́ẹ̀ látòrí onígun mẹ́rin stóòfù fọkọ̀dà, èlò ló bá dé báyìí.
6: Tó bá jẹ́ pé dọ́bù ìyẹn tó ní bọ́nà méjì àti agbóhù méjì nínú àwọn méjèèjì yẹn kọ̀m̀plìtì ẹ̀ bó ṣe wá 15,500, ṣùgbọ́n tó bá jẹ́ pé NR nìkan ìyẹn ni 11,000.
3: Èwo ni NR?
6: NR ni ráńdù kékeré tó jẹ́ mídíọ̀mù sí nílá.
3: Ẹ wá jẹ́ ká padà sórí nílá yẹn jálẹ̀ rẹ̀ lójú dọ́sìn ni lèmi ń sọ o, èlò ló bá dé.
6: 15,500 ni dọ́bù, tó bá wá jẹ́ síngù 12,000 ìyẹn ni pé kéèyàn kàn rà kó gbé délé kó dá kerosene sí kó dẹ̀ bẹ̀rẹ̀ sí lò 12,000 kò bá lẹ́jọ́ nínú.
3: Four corner náà tún ni 12,000.
6: Four corner.
3: Torí pé kò sí àwọn nǹkan méjì méjì tí èbó dá mọ, kò sí inú ẹ̀.
6: Bẹ́ẹ̀ni, kò sí méjì méjì tí èbó.
3: Ó ló ṣe jẹ́ síngù
6: yẹn. Ó ló fi jẹ́ síngù. So a wá jẹ́ agbóhù kan, bọ́nà náà kan, lẹ máa bá ń bẹ̀.
3: Ṣé àwọn èròjà rẹ̀ tó?
6: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n kò ní pé méjì méjì mọ́.
6: Kò ní pé méjì méjì.
3: 15,500 ní báyìí.
6: Ní èyí tó bá pé méjì méjì.
3: Tó jẹ́ dọ́bùlẹ̀.
6: Tó jẹ́ dọ́bùlẹ̀.
3: Mo ń sọ. Èyí ká sọ pé bẹ́ẹ̀ mi ṣe dúró ìjálẹ̀ nǹkan ló lẹ́ẹ̀ta.
6: 15,500 náà ni ìdíye lọ́jà, iye tá a bá ń tajà la máa pín.
3: Èmi náà ọjà la wà, ṣèbí èèyàn lè ná ọjà.
6: Wọ́n lè ná ọjà ṣùgbọ́n èmi kàn bìlíìfù nù pé kéèyàn sọ ibi tó bá ń lọ.
3: Ní àsán láàrin.
6: Ajé ni mo ní
3: pẹ̀lú. Àkàbọ̀ máa ń fi àsìkò ṣòfò gan.
6: Ká kókó sọ gani afiji báyìí ló ṣe jẹ́.
3: Kékeré yẹn lẹ wá pè ní.
6: 11,000
3: naira. 11,500 àbí 11,000 tẹ wá pé kékeré yẹn. Òun náà sá ni dín kankan àbí.
6: Kò dín kankan o, iye tó jẹ́ nìyẹn.
3: Ó jẹ tán yanyan.
6: Iye tààtà ni 11,000.
3: Àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú àwọn stóòfù yìí kì í ṣe nǹkan tó wọ́n ń lọ títì, kí ló dé?
6: Tó ṣokùnfà ni pé àwọn tó ń kó wọlé ò fi bẹ́ẹ̀ kó wọlé mọ́ torí pé kò yá lọ́jà mọ́. Àwọn kankan ló kàn ń kó fi kọjá wọlé.
3: Àmọ́ bàbá stóòfù lẹ́yìn lédè tí ẹ sì tún fi ń tà torí ló kún ṣọ́ọ̀bù yín rẹ̀.
6: Bàbá stóòfù náà máa ń pè mí náà nínú ọjà, gbogbo èèyàn ló mọ̀ mí sí bàbá stóòfù torí pé wọ́n mọ̀ pé nígbà tó ń lọ tó ń ya dáadáa a máa ń já truck. Yes, tó dẹ̀ jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan a ti ta tán.
3: Tí ó lọ lẹ̀ gan.
6: So wọn ò dédé pè wá ní bàbá stóòfù. Àwọn pè wá ní bàbá stóòfù nítorí pé wọ́n rí pé ọ̀jìnì ni wá nínú ẹ̀. A kì í ṣọmọdé ńbẹ̀. A dẹ̀ mọ àpadé àti àlùdé ibẹ̀, àmọ́bi tó ti ń wọlé, àmọ́bi tó ti ń jáde. Bí ẹ ṣe rí stóòfù yẹn, wọn ò ṣe ní Nàìjíríà o, China ló ṣe.
3: Irọ́ ni.
6: China ló ṣe. China ló ṣe fún wa.
3: Wà á sẹ́ ìta wà á ṣe ń bí.
6: Kò sí kankan tá a ṣe ń bí o. Gbogbo àwọn àgbélẹ̀rọ tá a ṣe, àwọn kan máa ṣiṣẹ́ fún gbàjẹ́ náà ni.
3: Kì í tọ́jọ́.
6: Bó ṣe jẹ́ nìyẹn.
3: Ó ní agbára o. Nǹkan sọ pé bí ọdún bíi márùn-ún mẹ́fà bíi mẹ́wàá sẹ́yìn báyìí, irú fọ́kọ̀nà yẹn bí èlò ní gbà.
6: Fọ́kọ̀nà yẹn nígbà yẹn. Ayé gbà kan a máa ti ta fọ́kọ̀nà yẹn ní 2,500 àti ta ní 3,500 àti ta ní 4,500. Gbà òtún yá òtún di 5,500 àti bẹ́ẹ̀
3: bẹ́ẹ̀. Ó ṣàwọn gbéra sókè tí ẹ̀ ń wàlé rárá.
6: Ìdẹ̀ wálẹ̀ nítorí ó kàn jẹ́ kí n láìkí ọjà yẹn dáadáa, kò ju pé kì í ṣọjà tó jẹ́ pé tẹ́ ẹ bá rà lọ́la ó máa jáwó. Kì í jáwó.
3: Yóò tún wá máa gbé owó sórí tiẹ̀ ni.
6: Tẹ́ ẹ bá ti
3: rí. Ó máa ń lé sí náà níbi ilẹ̀.
6: Bó ṣe ń wọlé bí ẹkọ́nọ́mì ṣe ń ga sí, bẹ́ẹ̀ náà lòun náà ga sí torí pé importation ni.
3: Ṣùgbọ́n àwọn ọjà míì náà wà tó yẹ pé wọ́n ń kówọ̀ lù tó yẹ pé a sì máa lọlẹ̀ ń gbà.
6: Ó lè máa lọlẹ̀ ṣùgbọ́n eléyìí àwọn tó ń kó wọlé ò kọ́ mọ̀. Àwọn tó bá ń ta tiles tó ń ta àwọn kan tó wúwo Pama ti ko awon kan to wu yen tan. Mo wa fi stove, mo wa fi level container won.
3: Loke.
6: Loke. Mo se n ko wole ni ya. Bo se je ni.
3: Je pe nkan la ni yen be o.
6: Be ni.
3: Aba lodo odun ko sa le mo lo.
6: Mata. Odo odun o nlo. O nlo. Adupe lowo Olorun fun yen.
3: Olorun ba seun. Olorun ba seun. Bo wa ni ibe mi dije re si. E so le kan na lo to pe olodun meta wa nkan kan ti won a gbe yan ba fe iru omo ni is mean iru omo mi ni se to je akeko to wole eko to si je pe inu ile eko to wo ile gbe to wa ninu ile eko yen won pe won fe rigas a fi stove to si je wi pe eto eko re to fe se bi olodun marun olodun meje ni bo ni yo se se be
6: yo pada rara stove na ni tori pe ko so gbon ta le
3: oni gbe
6: to ba ti ra le kan to ba mo lo o ma lo o ma gbe pari
3: Ronnie,
6: o ma gbe pare to ba ti mo nlo ti o je ko nje ma ru si awon ewo eniyan to ba ti nse
3: je bi resi ni si o ru si
6: to ba ti
3: o mi re ru si
6: elomi abo mi sinu resi a wa ru to ba ti ru sinu gas yen ami kan stove yen to ba ti ru si gbogbo awon kini yen ko de nu tun clean e nigba to ba se nje tan ko ni raye fun cleaning so awa ma rust to ba ti dogun o ma waje
3: dogun re gan lo nje ko ba
6: ti o ba si dogun ko si n to nse
3: se won ma ta won ki ko party re mi na bi ru party oko nisin se won ki ko party re mi wa to ye pe to ba dogun iyan ti e si le paro boya ori e ni o boya ase enu e ni soko le ri be
6: o ma n wa be iyan ma ra ase ati agbowo nkan meje to n ba je enu e ni ko si nkan
3: meje won wa na te ye ba fe ra
6: o wa available o wa
3: si ko ni je ko didi stove le yen o gbe pe o didi ara re gangan o si le da ko je pe awon ase yen ita titinu e lo fe mo ja nkan kan
6: so to ba ti yen ba ti yo lenu o need ko wa si onu oja lati wa paro re ara agbowo tabi ase so ikonu mejeji to ba ti baje nbe ara to ba ti ra o pare
3: iru agbowo kekere un be lo ni bayi
6: agbowo kekere won o se etare won se un ni eja
3: se party eya re
6: sugbon ti oun ba ti baje àwọn tó bá ta fún wọn wá kàn yọnu òdìdí fún wọn ni
3: láti tún yẹn ta
6: so ẹlòmíràn ní ti kékeré yẹn tó bá ti bàjẹ́ ó bẹ́tà kó tún rà mí padà ó ṣe rí ni
3: kó tún rà mí padà
6: ṣùgbọ́n tó bá jẹ́ four corner ìyẹn agolo ìyẹn lè lò ó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ò bá ti máa gbé síbi tí wọ́n ti ń wọ lọ
3: wọ́bọ̀
6: torí tí o bá ti jo o ma ma ṣiṣẹ́ ẹ lọ ni nǹkan inú ẹ yẹn ló máa nílò láti pààrọ̀ tá bá dẹ̀ ti pààrọ̀ ẹ ó parí àṣẹ inú ẹ 2-5 agbowo náà 2-5.
3: ó túmọ̀ sí pé wíwọ́ lọ wíwọ́ bọ̀ lẹ́ẹ̀lẹ́ lásán gan ó ń ba ìdí stove ọ̀hún jẹ́
6: bẹ́ẹ̀ni ó máa ń bàjẹ́ so àmọ̀ràn fún àwọn tó bá rà ni pé ìdíkíbi tó bá máa gbélé kan tẹ aṣọ sórí ibi tán bá gbélé yẹn ìwà sí tábìlì ìwà sí lẹ́lẹ̀
3: tàbí pálí kan
6: tàbí pálí kan gbélé
3: bóyá gi kékeré kan tó pẹ̀lẹ́bẹ̀ wọ́n kàn rà gbélé
6: ṣe ní ìṣe size stove yẹn kan lẹ̀ gbélé ẹ̀tàn kò lè bàjẹ́ títí
3: kai anidamu lagba lọwọ amọ iru stove ni isero to n ta kọpọ mọ eyin naa te n ta naa lẹmọ gbadun rẹ lori awọn eyan ta mọ wọnu ọja sáwọn amọ mu naa ni agbo wa
6: ninu ọja ibayi taba ni ka ka ni mini meja wa ta n ta aju meji si mẹta lọ
3: mọ
6: meji si mẹta
3: tori pe gaasi ni yoo fẹ bori rẹ baabi
6: gaasi ni gbogbo aye yi si gaasi yẹn lo n lọ
3: o jẹ káwọn èèyàn máa bèrè stove mọ.
6: bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn tó wá ń bèrè rẹ̀ ni àwọn ọmọléèwé tàbí àwọn ìyá àgbáyé ìjọhún tó ń sọ pé ẹ̀rọ gáàsì ń bà wọ́n.
3: ẹlòmíì tí ò gbóòórùn ẹlòmíì lòun ò gbóòórùn o kò fẹ́ lo gáàsì.
6: Àwọn yẹn nìkan ló ń ra stove lọ́wọ́ wa.
3: lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ máa tà.
6: àmì mà.
3: kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí.
6: Bámidélé Samuel.
3: nínú ọjà Bulawa.
6: Ogunpa Center.
3: ilẹ̀ yín wá ń tà.
6: Monta stove.
3: lágbára lọ́wọ́ Ọlọ́run ọjà yóò ní tú.
6: àmì.
7: ètò táwa pè ní ojú ọjà yẹn ó sì ń tẹ̀síwájú ẹ ṣeun fẹ́ ń gbọ́ wa.
4: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
5: tá a bó ṣe lọ nínú ọjà àbí tá a lọ nìyẹn bàbá stóòfù pé tọ ọjà òun kìí ṣe pé ó ń ṣe bẹ́ẹ̀ tà mọ́ bíi ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe mọ̀ wípé afẹ́fẹ́ ìdáná gáàsì tó ń kálukú ti fi ń dáná kódà to fi ma won alagara ni eh o ma won onimeme ni eh o ma won elegbo ni ah elegbo mo le se to fi mo gbogbo awon olonje patapata o na ni won tin lo gas nisin o lo je ki awon eyan ma ma fi oju si ona stove ohun mo opolopo awon eyan gan to ti e ni gan eh ile ikeru si won ni won lo ko sita mo sister sugbon awon omo akeko ti won ni lo re bayi a lo be o won si soye to je won wa je ko ye wa wi pe won se lorilede Nigeria iyen lo je nkan to si dun iru awa yi lojojumo ojo aye pe dakun ojo wo na ni o wa kan wa lorilede wa Nigeria ta wa na o mo pese nkan labele lawon nkan bayi to se mulo ti emi re o si gun ti o tojo daada o ni bere ti iru awa yi n bere ati awon eyan mi na ti won tun je owoye lawujo awa wa nfi asiko yi so fun eyin te je omo kekeke te je odo te sese n dide le bayi pe gbogbo awon abala bi ti ati ri awon eyan to le ma gbianju iru eyi eyin le fi imo ti ke fi ma sagbe kale re ojo kan te eyan ba ga na ko ni o kanrun ngba te ba se bere si ni samulo re die die ngba to ba ya orilede ti wa Nigeria na yo kuku bo soju e adupe lowo Olorun o mi pe Olorun te wa siwaju o sugba awon abala bi kan ta si to ti nilo idagbasoke to lagbara Olorun oba la nreti ko ro wa lowo atawon mu nilu na ti oni fe je ko tu koju be na lo lori eto ile ita pe ni oju oja losan toni te ba wa feran re dada nise oni ke tele wa lose to nbo lagbara lowo Olorun oba ba go mesan ba si koja gere bayi na ni nikan ni lagelu 96.7 FM oke gajoke titi wa digba mi te tun ma gbo mi emi folashade ajalabo nki wa wi pe aku ise loni o lagbara lowo Olorun oba anu Olorun yo to wa wa e ma gbagbe ipade tun di losan laago kan saago meji abo nigba te ma pade emi folashade ajala yi te mo si abeke atoluwa sina alaye ogwede te mo si alani lori eto kilarigbo titi dosan ohun awa ti anu Olorun oba yo se konge gbogbo wa amoriri yin o pe ngbo

All right. Njẹ ka ma kira wa ku dede wo gbogbo bi te tin lanfani lati ma gbo ikani. Ikani lagelu na ni lagelu 96.7 FM. Oke gajo ke ile fun balafele le ni le Ibadan. Oya kashe kashe. We go again. Laaro e. Mo tin wo awon eyan meje kan tin won o tun gbo pe bayi o. O wa lara won. Sugba o ti igbe igbese. Yes eh iwo. Wọ́n tó ní ṣe wọ̀ yẹn ó wà lára àwọn tí ó jẹ́ láàárọ̀ yìí ara àwọn méje tí wọ́n gbé wá fún mi lọ wà ṣùgbọ́n ọ̀dàgúnlá òun wòrà rẹ̀ ràn ó ti ń fi style style òfin rì lẹ́yìn tẹ̀ meanwhile ọkàn wọn náà láàárọ̀ yìí bí ijọ́ méjì mẹ́ta tó ti ń dàbí àjọ ọlọ́run ní kí wọn náà kó àjọ tiẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n láti akọ ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ gbèsè yẹn lọ wa kọ tó ọfẹ gbé yìí o lọ ń dàgúnlá wẹ baba dàgúnlá délẹ tọ ọkọ tó gbé gbèsè ọlọrun ní jẹ ká yóò fi retí wá sí àpínlẹ o ayé ò ní fi retí mi sàpínlẹ wọn ò ní fi tiẹ náà sàpínlẹ ṣùgbọn ò ní wura rẹ ràn ni o kò sí ń tọ́ka yé o.

0: ayé ọ̀ràn yẹn ń sẹ́ o ọgbọ́n tí a ní ayé ọ̀fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni ẹlẹ́dàá má sùn wọ́n ni ọmọ wo ààrẹ ràn o ayé burú débi pé bí ẹ bá pò nǹkan lẹ̀ báyìí tí ẹ sì pin téèyàn mẹ́ta lẹ̀ báyìí ayé burú débi pé ẹnìkan ṣe tán láti kó téèyàn mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ọ̀kan rárá kọ̀ọ̀ràn kọ̀ọ̀ràn wọn yòókù ní ẹ fi máa lẹ́ni ẹni tí ò sí ń lélẹ̀ ewúrẹ́ rẹ̀ bì kan nígbà kan nu ní ìsinyìí tí ò sí ń lé ewúrẹ́ rẹ̀ ò bí nkankan yóò ẹbí mo fi ọlẹ̀ sínú tó travel ó lóyún òní ọ̀ oyún tó ti wálẹ̀ òbí nkankan meanwhile ẹran tá a sì ń wí ti bí mẹ́ta o tó ti bí mẹ́ta àwọn ti kó ìlọ kàyé ìwọ ni ọmọ wòra rẹ ràn jàforí ara rẹ o nílò láti máa fẹ jọ́sùn o tó play cash ẹ àti ẹ̀ tí wọ́n ń play play mẹ́rin láàjẹ́ látijọ́ iná o tún fẹ jọ́sùn àwọn tí inú wọn ò wulẹ̀ dùn sí ọ àwọn máa tó ń discourage ẹ ni pé kí lọ́n wá ń bẹ ọ máa waste owó torí ọ ṣeéṣe kí wọ́n ti máa rí rìn pé yóò sì jẹ́ ń jọ kan o yóò fi máa láwa lójú tí ó fi àjẹun àsì ní jẹ ọjà á sì discourage ẹ èyí sọ fún yàn ẹyẹ sọ fẹ yẹ pé kò ń bọ ìwọ ẹyẹ tó wà ń bẹ náà kí ìwọ náà ń wò mọ sínú mọ síkùn awo ti jinlẹ pánpán ni a kàn ń bẹ káṣí ẹ ò lè gbọ́ nǹkan kan kódà àwọn sojú múrẹ́ yóò sì ti yìn níwìnkankan bọ́ bá wá múrẹ́ náà ni bí ó sì wá náà kò ní sọ bẹ́ẹ̀ nìkankan débi wọn ò fi ṣe yẹ̀yẹ́ ìwọ lọ ń fà á gùn kò lọ fà rárá bó ṣe ń fi lọ àwọn èèyàn ló fi ń fà á gùn àṣírí kan mo gbé ẹ débẹ̀ ni tactics ni ok *347*1004*#*347*1004#. ni ó gbé ọ débẹ̀ ẹ má gbàgbé wípé ọ̀sẹ̀ tá a wà á tún yí koto lọ́jọ́ friday téèyàn ó tún gbé mílíọ̀nù lọ o ṣùgbọ́n ó lè má ka owó tó pọ̀ mọ́ ọ lọ́jọ́ friday máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ láti máa dé gbogbo tíkẹ́ẹ̀tì ẹ̀yìn náà kúkú ń gbọ́ kò sọ̀rọ̀ tó pamọ́ gbogbo tíkẹ́ẹ̀tì látijọ́ monday tí yóò fi di friday ló máa ń wá eligible kò dẹ̀ di kò stop daily payment o kò stop yẹn o o lè jẹ òfin tíkẹ́ẹ̀tì yẹn jẹ láàrin ọ̀sẹ̀ yóò tún padà wúlò fún ọ náà lópin ọ̀sẹ̀ yóò tún wá padà wúlò fún ọ ní jackpot ti parí oṣù october 28 ni ẹ jẹ́ bẹ̀rẹ̀ mọ́dé yìí lórí 50k 080 léléyìí tá ní nọ́mbà yìí ọ parí pẹ̀lú 2984 50,000 naira tálẹ́ ní àkọ́kọ́ mi ò ṣàjẹ́ kọ́ gbà o. Ẹgbẹ́ kọ́ yìí o mi ò fi not respond there àbí.
1: Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available.
0: Mo pè lẹ́ẹ̀kan sí mi ìfẹ́ fi nọ́tà fi lè bù sẹ́wọ́ o mi ìfẹ́ fi sẹ́wọ́ o bá ń pè for the second time and for the last time.
2: Hello.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: A kú ojúmọ́ o.
2: Yes sir.
0: Ẹ kú òǹbí rédíò yẹn.
2: Ok sir, mo ti kú òǹbí
0: sà. Ẹ fẹ́ gbé kọ́ ọ wa tẹ́lẹ̀.
2: Mi ò sí nídìí kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni.
0: Níbo lẹ wà?
2: Mo wà ní ilé.
0: Ilé lẹ wà. Ẹ wá fi fóònù ilé ẹ wà ń ta.
2: Mo ń pọ mọ́tò lọ́wọ́ níta.
0: Ok
2: torí.
0: Ìyá ẹ pẹ̀lẹ́. Orúkọ àtàdúgbò tẹ wà sà.
2: Atẹlógun
0: lẹyẹ
2: ní
0: ọlọ́nkẹ́ ọlẹyọ. Ẹnì kan ló wá sáré pè yín pé mo fóyín rìn gàbẹ́yìn náà lẹ gbọ́.
2: Ó ń rìn mo rí pé sófù mi rìn mo wá sáré.
0: Ok ó dà bẹ́ẹ̀ sí sáré
2: lọ́dún. Mo lè gbọ́ gúbẹ́nísọ̀rọ̀ lórí rédíò.
0: Ẹ ń gbọ́ rédíò náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ dẹ̀ rí pé last number yín la pè.
2: Mi ò mo gba tẹ pe lẹ́yìn pe last number but gba tẹ wa n sọ̀rọ̀ tẹ ẹ máa fi lẹ́lẹ́kẹ̀jẹ̀ mo wá gbà mo sáré wọlé mo wá.
0: Àbí iná òkè ìgbà tí mo ní mo fẹ́ pè lẹ́lẹ́kẹ̀jì ẹ wá ní fún mi mọ̀ ní ìgbà bẹ́ẹ̀ mi wọ́n pè tí ń gbé lákọ̀ọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Wàhálà ọlọ́run ló ní ẹ wò ó pé àbẹ́ mi wọ́n pè tí ń gbé.

0: Mare.
1: Ma je ko tayo babo roku
0: njaye
1: oro le aye o sori eru tori ti mo ba wo yogun
0: ba ton foju wo
1: mi ton ti ba teju mo ju ma re ko to te
0: oroko
1: bo laye se ri be ibo laye yin lo gan
0: ibi abaye ni o
1: ta wa loko ti afi no we o
0: ta lo tun ku
1: ta fe fo ni tan oro ti mo nso yi o sele ni ipele ogun arabire kan to ni gbagbo to gbangban ninu woli re ni church to nlo o ba fe se nkan o ni lo o yo fi lo awon kan ti e wa to je pe bi won ba ti fi lo pastor abi woli won ni dawole nkan kan awon obirin ni iru ajere oro yi si mo lori ju awon kunrin na mi na wa o
0: sumo ko won po
1: okunrin o po to obirin ni eyen lo si eni boya ori oke abi kini kan
0: ona meta na ni to ba de obirin lo ba nbe to ba de church obirin lo po ju to ba da salatu obirin o po ju to ba dodo mi segun ta ba fa obirin lo ba nbe
1: opo ere ta mo obirin si nsa
0: to mi kan meji ni o meji ni o
1: omo atoko
0: oko omo atoko ni o
1: boya koko mo fe ya
0: mo fe ya o mi
1: omo o se ori re tori mo mo pe awon na mu jeju
0: ta ni jere omo
1: obirin ni jere omo
0: ala sa ma pe tokunrin ya
1: mo fe ke gbo alaye ti arabirin yi se te ba gba laye to se a wa tun gbo ida apa keji e na ko to di pa ku lori eto laaro yi ibo laye nlo gan ibo laye nlo e lo sori Facebook tori pe e lanfani ati ri the depth one Kenny mo ki e mo lo e logo enu o se to wa nbe abe ku ta nbe na ni o se to wa nbe
0: ti o ba nile ti o ba loko
1: eyan ni debe
0: gbogbo ore o sai se labe ku ta
1: eyan mo pe labe ku ta
0: o na ni mo so ise
1: mo pe labe ku ta
0: ko to ri tosun eyo kan mu ati mo ta be ku ta mefa
1: mo pe labe ku
0: ta
1: won mo mi labe ku ta
0: alo kare
1: so won ife won je ti mi o di no bi je pe awon nkan to ba sele nbe awon yo sare ronu be so ye omo tosun won na si mi lokan egbo arabirin se egbo agbe kale arabirin e je ki n lo ki n pada
2: omo buni doke kini
3: doke adekunle
2: omo buni
3: omo ogun state
2: ni bologun state
3: omo ogun ni mi
2: owu
3: be ni fo ni mo gbe
2: ki lo sele si omo yin ale bawo ni ye je pelu arakunrin
3: alagbajo mi ni
2: alagbajo yin ni
3: be ni sir
2: church won le nlo
3: be ni sir
2: omo yin na lo sibe
3: be ni sir
2: ki lo wa sele pelu omo yin
3: emi o ti enu ti si mi mo boyan kan wa laarin o kan di on the 8 january 8 mo kan ri pe mo lo si shop ki n to de mi o bo mo yen nile o sena mo ni ko lo pon mi we fun mi wa se ba kan si mi wa ba mo wa le pada le mi ko ma tele mi lo si shop lojo yi o de pada bo ki n to dele bata ma dele lale mo kan ri pe o mu bag square o dawe yen ni sinu e le o gbe o fi bag yen ko awon asu e mo wa so bi dale pa o ko ti mo ri o omo ti mo so pe o se pe ti ba di la ma ba wi mo ni o ma ti ku eru kuro ni nu ile ba se bere se ojo mo number ti ma ko pe igbara bayi number alagba mi ni mo kokko pe pe elo mo de phone yen ring titi doru ni mo fi pe won won pick e ba si le de mo won gba le wa wa won ni ki lo sele pa won ri ko mi sugbon phone awon o da lati gbe mo ni ko bayi bayi ni mo ri boya kabira sawa sodo yin tabi bakun pe ni mo fi ni kini sule mo bi pe number ona pe phone awon o re pa won o le gbe ni awon ni se ko so ni ko sa awon ori kabira awon ori kabira lodo awon koko si lodo awon iru rin wo lo wa rin yen mo ni mi o mo ko bye lo se ojo to de sese yen awon wa pelu mi laaro ojo yen to jade ajo wa be ni ti mo fin ba wi ko fin ni a pe die die o ti mama se pe fun omo o to mo ba ti se koko pe a ku awon kun ba soro na ko gboro nkan ko emi sa fi lo wa se nkan bi mo wa se fun yen so wa ti to kan to ye ko sa ku mi na be ri ko de se ru kan ni so se mo ko se ru nkan be yen ri pe omo to ngbo olohun kan kan ati gba yen ba se bere si ni wa ni yen ati damu wa tun wa ba mi shop mi yo somo yo pe na ni ma ni ko pe won lo sodo awon re ejo se ba won guro kabira won yen na won ori ko dagbere fa won ko ba su regun e ni mo to ohun tele isu ma ni so ba wa se yu kabira o ti pele ani ohun o ti ri ko pe wa tun wa sodo wa gba to ya sa ari pe a ri won laarin kan iyawo na tun wa bi emeji wa ba mi pe a ki ma ronu o bi pe oro e ma pada ja si ayo mana pe daddy awon gan on aranti awon lati wa sodo wa gba to ya oko mi wa ni ya isu oro yi
2: ke oko ni na lo ti church won na ni
3: oko mi o lo emi atawon omo mi la ma lo musu lo oko mi sugbon ko je ke ma lo church ni pe ki to ma ri kerubu ni mi bo igba ti mo ma ri muslim la won oko mi o nesi ko ko kirun mi de kan le joko mi mo run ki ta po nesi to nko mi ni kirun mama kirun bo ko ko mo run ki ko kirun ba dadje lo lesi dada ko to mo fa pe mi le joko ki ma se esi koko je ki ku pada si esi kerubu ti wa sa loro kan sa yàwó náà a ṣàwà àwọn náà tún wá bá mi bí tí mo ti ń tajà pé ọ̀rọ̀ ọmọ yìí máa padà já sí ọpẹ́ ni o pé kí n má ké nítorí ẹ̀ kí n má yẹ kó mi jẹ́ máa kọ́ lójú mi sílẹ̀ o pé bí ègún ló máa tún jẹ́ fún o pé a máa gbìrì láyọ̀ àtàlàáfíà o bó bó ṣe di ọjọ́ sunday tó lọ yìí bí ọmọ ṣáà mo wà nílé ìjọ ẹ̀ náà wọ́n wọlé má jẹ̀mbọ̀ ẹ̀mí mi ò lọ sí chọ́ọ̀chì wọn mo ṣáà wà nílé mi àti bàbá ọmọ ayájókòó sí pásíjì ó ṣe dẹ̀ kan bí fóònù mi ṣe rìn gìnyẹn mo kọ̀ lọ gbé ẹ ló ta ló ń sọ ó ní mọ́ èmi òun kàbírà ni ọmọ ẹ bú sígbe kàbírà kí ló ṣe ẹbẹ̀ mi náà bẹ̀rẹ̀ sí ní kéne ń bo lo wà látijọ́ ọjọ́ yìí tí mo ti ń wẹ ọ̀dájú ọmọ nìwọ ọmọ yìí kí ló dé kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ sakún lé o sí ẹ lè pè mo mọ nọ́mbà mi mo nọ́mbà dáàdì ẹ ó ní àkí má bínú mọ́ mi òun òun gan ti mí sí mi iye òun ṣe sọ ni bọ̀ kí má jẹ́ kí dọ́là mọ́ o ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kí má yẹ kí dọ́là mọ́ pé òun pè mí o ṣùgbọ́n nọ́mbà yìí kí má pè òun sórí.
4: Bó ṣe pè mí bẹ́ẹ̀ mi àtàǹtí mi ṣe lọ sí bẹ́ẹ̀ ni bàtà dẹ̀dẹ̀ kájọ là yẹn àwa pè pé àti dẹ́bẹ̀ tó ṣe yọ sí wa ni àwa padà rí ní chọ́ọ̀chì bí ti wọ́n gbélé.
2: Chọ́ọ̀chì bó ná gbélé.
4: Chọ́ọ̀chì yẹn wà ní kájọ là.
2: Tí chọ́ọ̀chì tí wọ́n kọ́ náà gbélé ni.
4: Chọ́ọ̀chì tí wọ́n kọ́.
2: Ok kí ló máa kọ́ ṣe bẹ́ẹ̀.
4: Wọ́n sọ fún alàgbà tó wà bẹ́ẹ̀ pé ọmọ òjò àwọn ni ṣùgbọ́n ó ní ìpèlè pé olùgbélé yẹn wà yìí pé kó má ṣe ìgbélé yẹn ní chọ́ọ̀chì àwọn ṣe mú wá sí chọ́ọ̀chì bẹ́ẹ̀.
2: Bí ọjọ́ mélòó lẹ fi ń wà.
4: Láti January 8 ló ti kú òní.
2: January 8 ìgbọ́lẹ̀ ìwà rí báyìí.
4: Aṣẹ̀rí ní Sunday
2: tó lọ. Sunday tó lọ yìí lẹ́ṣẹ̀ rí.
4: Monday kankan la
2: lọ. Ṣé ti lọ report to station nígbà tí ẹ̀ ń wà?
4: A ti lọ report.
2: Kí ló tẹ̀lé report to station?
4: Ìdí tàbí lọ.
2: Láti January 8.
4: Ìdí tàbí lọ report ni pé ìgbà táwọn òbí dáàdẹ̀ sẹ́ pé káwọn lọ report pé máa fẹ́ gbé pastor Mwana. Ìgbà tí tábà padà lọ sí rí tóun ṣe pé òun ni
2: òun lòun fún àbí ṣé ọmọ ilé wa sọ pé pásítọ̀ ló fún òun lóyún.
4: Bẹ́ẹ̀ni bàtà débẹ̀ báwo ló ṣe dé bí onídọ́là ló wá tọ́jú òun sí nílẹ̀ a ló lu ọmọ òun onídọ́là ló fún òun lóyún. Kí ló wá dé tó pè wá látijọ́ tó ti wá tọ́jú ẹ sí mi ó ní tó bá ti débẹ̀ ń máa ní kó òun bá pe mọ́mì òun tàbí dájú òun òun fẹ́ báwọn ṣí òun jẹ́ ni. Ó nígbà tó wá díjọ́ Sunday yẹn wọlé má jẹ́ ń bọ̀ pásítọ̀ tó wá níbi tó lọ gbé sí yẹn wá dà pé ó mọ̀ pé ẹni tó mọ sí ìbàyẹn ní sàmọ́ náà wọ́n pè pé ọmọ tó inú fẹ́ ṣe ìpele báyìí ilé tó mọ̀ wọn ìsọdọ̀ kó lọ ṣe ìpele tó wà tó kù lọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé kò nídìí wípé wọ́n fẹ́ mú un lọ ṣiṣẹ́ bí kò pásítọ̀ ni wọ́n ṣẹ́jú sọ pé kóun máa lọ sọ pé ó fẹ́ ra òbí ẹ̀ onílẹ̀tọ̀ wá wọlé má jẹ̀ òun ẹjọ́ Sunday ni pásítọ̀ wá fóun ní fóònù kó yàgò bí àwọn òbí ẹ̀ báyìí tó lè lọ bí tó wà ló fi wá pè wá láfi lọ́mú lọ́jọ́ Monday yìí Monday bàtà lọ mú tá wà lọ report to station pé báyìí
2: báyìí fi ní kọ́ lọ
4: bí ẹ̀.
2: Kí ló rúkọ ẹ Adékunlé Kàbírà ọmọdún mélòó ni ẹ? Ẹ? Ó yẹ kó pé 18 years. School ló wà. Ẹ? Ok. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Kí ló ṣe báwo ló ṣe báwo ni pásítọ̀ ṣe lájọṣepọ̀ pẹ̀lú ẹ? Kí ló ṣẹlẹ̀? Báwo ni pásítọ̀ ṣe kì í láti máa bẹ̀rẹ̀ sùn tí wọ́n lọ́dẹ̀ gbà fún wọn.
5: Ó yẹ pé àwọn lẹ́yìn tó ń kọ́ sọ́dọ̀.
1: mi o ma ri yin lori Facebook yi mi o ri yin ogbon se ri n to wa nti mo fe ka fa ogbon yo nu tin sele ni o mo fe ka fa ogbon yo ni o ko nse timeline o mean anything but n orin ajo to wa nu e gangan mo fe ka lo bo bo god
5: odua e
2: ba ko le so je ko awon eru e ko le to ko awon aso sinu ba to sa ko le pastor so be fun e ibo no wa mo e lo seriki ni bo ni ye eh
6: ni
2: for no abi ni for ni be wa o kina ko wa kina ko lo se nbe
6: ba
2: ti gbawo o ti wa nbe o de pe awon mommy o pe awon anybody pe to ni to ti pe awon daddy ati mommy e ona ko ma pe won
6: ni
2: gba olose wa pe mommy e ati daddy e gba olose pe won ta lo ni ko pe won Alors nous
6: comprenons.
2: Alors d'abord. Oh, les choses sont bonnes là. Non, c'est pas. Non, des fois, il faut qu'on coupe. Ouais, ok. Quel est le conseil? Avec tous les cas, vraiment, bonjour.
7: On laisse pas la tenue au lit de la forêt. Bawa labi amo e je ka ma so ara wa o ka ri pe a moju to awon omo wa papa awon omo obirin ko ma lo ko sowo lowo a ni sirin o

0: ayé.
1: Ẹ wá ìbòlówó
2: ìbòláyé làbí ìbòlówó lọ.
1: Ìbòlówó ìfẹ́ tó fẹ́ sì wà níbà yìí. Bọ̀sún sì yí orin ogún dé padà.
2: À lójú ẹsẹ̀.
1: Owó
2: pè mí. Mo fẹ́ lọ pawó.
1: Ìyẹn náà dà. Ìyẹn náà dà. Ẹ wá kíní tá a gbọ́ tán kò tán síbẹ̀ o. Kò tán síbẹ̀ o. Torí mò ń rò pé point in time wo ẹni wò lè màmá tí màmá máa ń ba búrúbúrú wájú ẹ̀ tí ó máa ń sọ ìrìn àgbé wọn máa ń ṣe ìrìn àjò gbé kinní kan point in time wo ni ọkàn ó lọ sí pé ọmọ kékeré ọmọ tí ò ti pọ̀mọ ọdún méjìdínlógún tó dé ọmọ màmá yẹn ọkàn wà lọ síbẹ̀ ara ó wà gbé fúkẹ́ odokun jin sa lọ́dà tó lọ́dà rẹ lọ́dà tó odokun jin kò tí ì tán síbẹ̀ o tá a bá tọ̀ jáde wòlé kókó explain tẹ̀rẹ̀ náà ó explain tọ̀dọ̀ tẹ̀ náà apẹ́ni tí ò gbọ́ tẹnu ẹ̀ ga
2: apẹ́ dá ń pàtó
1: apẹ́ yẹ ń pàtó.
3: Wọ́n ò sì fi inú hanra wọn ẹ ò fúnra pé wùlé yìí o nígbàlẹ̀ o.
4: Lagilu FM 96.7.
5: Javis PR I Care Foundation ló ń lọ́gun tata tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání $2,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ $2,000 péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 070-1015-2255 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
6: Beyond the Limits 2023.
7: Beyond the Limits. Àkókò iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
6: Nínú máa jẹ́ mú lọ́lọ́run tó pẹ̀. Pásítọ̀ sí Ọláyà. Yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ̀mú la kò rí tọdún yìí. Nínú máa jẹ̀mú la ó ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀. Ti máa jẹ̀mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi. Prophet Israel Jumbo. Prophet John Oluwapemi. Prophet Eseyi Bakare. Pastor Joseph Akiade. Prophet Laolu Sokubi. Prophet Isi Jayola. Prophet Ola Amonijo. Prophet Isi Ogunjobi. Prophet Israel Oluwole. Prophet Michael Anfolayan. Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Akiade Sanwóolé Jésù. Gòkè Bájọ wà. Sade Taiwo. Ìyanu Oluwapre. Elisa Voka. Ife Olubambo. Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí wákàtí náà ni wọ́n máa yọ̀ látọjọ́ Sunday 18 bíi Sunday 25th October 2026. Àyẹ̀wò lẹ́ràn ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ níjọ CAC. Gbaremu Center tó wà ní Leaders Junction. Tribune Ògùnlé Fọ́láfẹ́ òkè Àdó Ìbàdàn.
8: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin ju àánú.
5: Trinity Care Foundation àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láì sẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàgà ojú eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pìn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ́ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la. Ẹ kún wa lọ́wọ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kolasi Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 090-20-46-0004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
9: Body chance, Lotto money, Trinity jẹ́wọ́ Lotto.
0: to all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una deal with us, Gidiba. Golden Chance Lotto, they pay winnings, kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
9: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
10: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
11: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
12: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
13: Baba Ibaruba.
14: Opa Isara.
13: Oruko to lami laka ninu ise isegun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so maraye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni korun ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nje bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo woru mo to bi apewa jara re gba leyin le baba adedibu ni mo le teni badan opposite people's girls grammar school baba ibaruba ko re ni kankan se lo mo pero soko be ba ti wa ka jo fori kori ka jo so to nse yin o ona abayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa laguara 0803388108 tabi 0701821111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi ta isan n fese fe
15: igba ita o ma tu
16: Eni to wa owo lo to pade ola ti yi lona osuri le gba ai mo je ojo odun osu to ti fi wa owo kiri sugba gbogbo igba ni won ma ngo nipa cash e bedu to fi bi ko sala igbo nigba ti cash e ti gbe ola ti yi fun opo eyan to sumo ati awon ore re to mo ki wa lo ditu do we Ṣe tun fun ni ni ayo to gaju o se tan lati deni pe ke iwo na nu osuke wa yi lati abala oko ti e gbawe ni galo lawon eyan tin gbo pe back to back lele itokun fun owo ti opolopo awon eyan si njawe olubori wa yi o ma duro marose nitori pe oko oju rin na tun ti gbera lakotun iyen ninu osu otuba yi million gbe million kan ti cash e ko wa ninu osu yi iwo na gbodo gba ipe ti re ninu e bawo ni galo ninu osu october yi kan na ni ajoyo odun kokanla ati lajelu fm e wa wo bi ogoro eniyan se fowo se faje pelu cash e gbogbo ojo eti friday gan ni jawe oluburi onibeji be la

0: tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbangba. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo State Gaming Board ló fòǹtẹ̀ lu Cashier. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
2: Ọpẹ́ o!
1: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
1: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.
5: Ọ̀rẹ́ mi ní ibùdó ń lọ, ó ń lọ káàkà sí wáyà.
6: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fọ lójoojúmọ́ tọ́ ya láìlójútì olódùmarè òfìlé ayé lẹ̀ o. Gbogbo ń tọ́sán sí wa, iní ń sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kan kalẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ. O rí bí ìgbà tó wà léwe ni. Eegun rẹ̀ ń dínkù, agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́mọ sẹlẹ̀, ayé ti wà. Fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn, kágbà ó ṣe bí èwe, kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sílé iṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni, ó ń sán mi ń bì kan ni. Àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ, gbà pé kèrèsé ká dára o.
7: Kàn sí wọn ní nọmba 19 Emmanuel Onítìjú Crescent, Bello Police Station Road, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn. Pé sórí ago 08067918447. Kakashi Wire Integrated Services Limited. Ilera Loro.
8: Lágelú FM.

0: Kapye se lan. E de ka fagbon yon ni nou orotu wan le. E mou le bim ti wa. Se ki esodo ya nisha. Ebo ni oro iti wawa. Mou fe ka fagbon yon nou ni mou she mou waw. Bangbe, milo ni kagwe wa.
1: Meji lan ti totu rasiko.
0: Meji.
2: Hello.
0: Okay. Hello ma.
2: E karo.
0: Yes mami.
2: Asis mi bad loruko mi latoyo.
0: Eh seun.
2: Seri okunrin to ni e o fe ma boruko Olorun je. O loruko Olorun baje.
0: Olorun se baje.
2: Olorun mo jara won ni won mo baje. O loruko Olorun baje. Gbogbo eleyi na ni se kini da le loju pe ya gan ko ti mo fe ya na na.
0: Olorun sa tori ko mo ko sa ma mi ma
2: ji olopo awon obirin te riun ini igba fa so gbo ju olorun ba to da lo
0: be ni
2: ikunle ti won le kun foko won ini o so pon ni yo po won le ikunle foko won o amo bi pa so ba jamo odun meedogun yo kunle fun alagbajo wa ni
0: my father in the lord
2: evangelist gbogbo awon to olorun o pe
0: oluwa o pe ra won kapiyesi
2: awon koruko omo baje koruko re o ti baje bayi e kan so wi pe ebi tani seri problem ta wo opolopo ni ni pe a ma ni gbagbo ninu won ju ini je ko opolopo ma ku owo se ma pe obirin o ni gbagbo ninu baba yi ju
0: be ni
2: gege bi to obirin yen so ni ya re ni ti ya re so lenu o wa lo keep omo lomo oba so oloyun o wa n pe o n beru koko omo baje iwo ba fe koko omo baje to omo omo lomo to lo fi pamo lati ni osu kini odun se ya go ni ti bi jala jala
0: iluwa o
2: won ala won se ranse gbogbo awon to ye won mo gbale sosi o lo lu ji se kan la won
0: e se mo
2: bo ba won yen ko ye ko bo nbe
0: e se
2: o fe won dara
0: yeah what kini boni
3: hello
0: eru pelu pa
3: hello e ka ro sa
0: yes ma
3: e ku eto
0: olorun lo ni ma
3: mo ki babo ni roko na
1: njayo
3: laje lu oni baje o
1: ami o
3: ya elizabeth la tojo
0: ise
3: olorun ko sanu fun wa ebi na tun wa lowo iya o ye oju to ma wa to ma ba ti e ti jobirin e ma na ni so e ma so lowo e ma so lese iye ti bawo obirin je o si sa le fi gin awon iranse olorun koda gan ara wa gan le fi din won gbogbo enu mo ti afẹfẹ mo n sọ fun awọn ti ri iranse ọlọrun gẹgẹ bi ọlọrun wọn ko mọ nipa ọmọ yẹn ni
0: bó
3: bá yẹ pé wọn nífẹẹ dáadáa kò ní kò rú àwọn yẹ kí wọn kí àṣírí ó ti tú kó tó di pọmọ yẹn máa lóyún gbogbo àwọn obìnrin ká mọ nítọ àwọn ọmọ wa bí wọn ṣe ń ṣe káàkiri nìyẹn gbogbo kan dájọ tó bá yẹ nìkan ṣe fún kò lè borúkọ náà jẹ orúkọ ara wọn wọn ń bàjẹ wọ́n ta ló tó bẹ̀ láti borúkọ ọlọ́run jẹ́ orúkọ ara wọn ni wọ́n ń bàjẹ́ wọ́n ṣe ṣe káàkiri nìyẹn ọlọ́run gbà wá ká ṣe ilé ìsọ àdìkọ́dù
0: ẹ
3: máa fẹ́ tó bọ̀sán.
0: Ẹ ṣe púpọ̀ bá bọ̀sán ò ní gbọ́ kò ní gbà àbúrò ọjà náà ni ó yá lọ́jà
1: kọ́là ń ta
0: lọ́jà padà wá fàbọ̀ bá mi.
4: Mi ò máa bójú ogun láyé o.
5: Lagilu FM 96.7.
6: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
7: Ọmọ ti ya lórí òkè ìyanu ìlànà. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbù ju authority. Wòlíì ọdún Fẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 21st to Friday 23rd October. Wá bá tí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú iṣẹ́ òru mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní T junction àti Mojodé bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà lákọjọ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Bébí tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.
8: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí mú fo lójoojúmọ́ tọ́ ya láìlójútì olódùmarè òfilé ayé lẹ̀ o gbogbo tọ́ sọ sí wa iní sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́bá ti wù kọ́ mọ́ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo tọ́ bá rí kọ́ mọ́ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe ewe náà kó dúró bí èwe ẹ kọ́ rí sílé iṣẹ́ Kakasiwaya Integrated Servicing Limited àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ gbà pé kì í ṣe kádàrá o.
4: kàn sí wọn ní nọmba 19 Emmanuel Onitiju Crescent Bello Police Station Road Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn pé sórí aago 08067918447 Kakasiwaya Integrated Services Limited. Ilera lọ̀rọ̀.
5: Beyond the Limits 2026.
6: Beyond the Limits. Àkókò iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
5: Nínú máa jẹ́ mú lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ́ mú làkórí tọdún yìí. Nínú máa jẹ́ mú la ó ti máa gbàdúrà. Bẹ̀rẹ̀ tí máa jẹ́ mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi. Prophet Israel Jumbo. Prophet John Oluwapemi. Prophet Eseyi Bakare. Pastor Joseph Agade. Prophet Laolu Sokunbi. Prophet Isaac Jayola. Prophet Ola Awonijo. Prophet Aisi Ogunjobi. Prophet Israel Oluwole. Prophet Michael Anfolayo. Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Gani Sanwó-Ẹ̀dẹ́sì. Gbọ̀ngàn Bajọ́wà. Sade Taiwo. Ìyanu Oluwapure. Elizabeth Oka. Ìfẹ́ Olúb

0: tribune on les fallait faire qui a donné pas.
1: Javis PR Eye Care Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan badata gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni bata daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 2000 naira pere lowo card ofesi layewo oju o glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sa gbe kale Charity PR Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai sinira owo ke lo tun duro se oriran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Council building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 0701052255 oju lo bara oni dindo mo wa lagbari
2: arakunrin jowo fun mi lomi tutu kan orugbe ngbe mi
3: oga mi e gba omi showbox bottle water ke fi se bale okan yin
2: omi yi dara o gbayi koda o tuni lara pese o mo lolo oko mi bale
4: omi yo lo ta o
3: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o eyan omi showbox bottle water omi amololo ta pese lona ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadaki fun telu kuja fun mi mu gbogbo eniyan lajugbo ninu ile lofisi ati lodi ariya Showbox bottle water wa ni Owodi Estate second gate Apata Ibadan ofe la bayin gbedele itaja yin fun alaye lekunrere pe sori 090-351-04468 tabi 0089-510143 like si omi ko si iye Showbox bottle water omi to dara
5: Olorun atamata se o o se bebe
6: Olorun atamata se o alagbara
7: Abayoko lowo ogun wole kan be nilu Ibadan. Ti Olorun lo. Fun itusile ati ona abayoko lowo ogun. Gbogbo ojo Friday. Laago mejo owurọ 8 a.m. Lawọn eyan ma n kora joko. Lati gbadua la fẹ pe yi. Lẹyin aduwa. Laaye wọnọwọ kanseli ma n wa lati ri woli. O nilo lati sọrọ. Ọgbà tó o bá ti n kunlẹ. Lẹ́mi Olorun wọn ma tún àṣírí ogun ọjọ́ pípa pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn taarọ woli si Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akunrin àti obìnrin. Ẹyin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ́lú òyìnbó. Olúwa ẹgbẹ́ dání kẹ́ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Wòlé obìnrin jí o. Àti wòlé ọkùnrin IO. Ajílúrí atamátàsé. Bí Jésù gbé kalẹ̀ ń dá ọ. Èsì ẹsẹ̀ atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólùwọ̀ ń bàdàn. Friday ọ̀sẹ̀ yìí. Àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
8: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́ mọ́jú oṣù sọ́ọ̀tì.
9: Bí ti bò.
8: Ìdí ni pé dílà rẹ̀ òníjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ ọlọ́mọjì mú padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní táwọn lolúyọ̀lé ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní lọ́sọ̀ tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
10: Ìlera lọ́rọ̀.
11: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú al lara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara o mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara Pion Lime Oni San Mesan Ni
9: Okasi Isi Iwa Miko Ni Mokwe Kele O
10: Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikanni yi ni gbogbo ojoru Wednesday ni dede agogo meje si ago meje abo asale nibi ti a ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashaun of World Hope Ministries Badeku
12: akiyin ta bo si ori eto wa eto ye Jesu nikan
10: e ma pade baba Idowu Animashaun lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abu asale ni o ago meje si meje abu asale ni o Jesu nikan ma gbo o si di alabuku fun
9: Jesu iwa mi kan ni mo pe kele o
13: Lagelu FM 96.7

0: Hello.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ lẹ́ ta o. Ẹ lẹ́ ń bẹ̀ o.
0: Àwọn tó sọ̀rọ̀ ẹ̀ lè sísọ.
1: Àmì o.
0: Orúkọ tèmi ni Ògbóntádé Ṣèyáta Sọ́lọ̀ aka Ayànjì Lámbàwà. Ẹ wá dákun, ìyàwó orú tèmi kí ni kọ́ wá sí o. Ṣé ẹni pé anukú lóbìnrin eré ìráyè. Òun ra jáwé fún kọ́ ó dàkọ́ lọ jáwé fún kọ́ńbá tiẹ̀ lọ ni o. Ó ní kọ́ta mọ́tò ọkọ̀ rẹ̀ ta. Ó tún parí tọdún pọ́lọ kọ́kọ́ ta. Ọ̀wọ́ aláfòsí rárá. Ó sábà dùn kọ́mọ́dùn kọ́mọ́dùn ni. Ó lọ jáwé fún kọ́ńbá tiẹ̀ lọ. Àmójúṣe wọn lórí ọmọ yẹn. Kọ́mọ́ tẹ̀sí lórí ẹ̀ka wọn sí.
1: Ẹ fàrò jinlẹ̀. In his own opinion.
2: Hello.
1: Hello. Hello.
2: Kọ́lá. Hello, chula bhai.
1: Chosilo.
3: Hello, kọ́rọ̀.
1: Ẹ kò jùmọ̀ sá o.
3: Lájú ló ní ìbàjẹ́, àlàbà látòjú olóbi. Ẹ rí pé obìnrin ni ṣe yàn jìnnì, ṣé pé lóko máa ta gbogbo nǹkan ni. Kí arákùnrin ẹ lọ jáwé fún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi Ògbóntádé ṣe wí. Ní èso bẹ gidi rárá, ilé wo ni ilé
1: àwọn ẹgbẹ́ ṣe lọ. Ẹyẹ fò ẹ ṣeun.
2: Ẹ ṣọ̀rọ̀ òtí ẹ̀rí tó burú jù náà ọ̀rọ̀ yìí. Wọ́n ní àṣé ó tọrọ lọ́rọ̀ àwọn àgbàlagbà. Wọ́n ní ìyàwó ẹṣẹ̀ òun lọ fẹjọ́ ẹ̀sùn yẹ òun fẹjọ́ kàásùn ká ẹ foríjì mi o. Ẹ rí pé ìyá yẹn gangan ìyá burúkú ni. Ìyá yẹn gangan wọ́n ní ọmọ burúkú ṣe fẹ́. Àna burúkú ni ò ṣe é ní. Eléyìí fẹ́ ọmọ burúkú ó tún lànà burúkú tó orí ẹ̀ ló bá wa kọ́ lọ ń ṣàánú wa.
1: Burúkú déjì. Olúwa. Ẹjọ́ direct calls or whatever message lórí ewo ni ṣe tẹ gbọ́.
2: Àsìkò Simon.
1: Ẹ má bínú. Ẹ direct ẹ sórí 080 34 6 22
4: That is why knowledge is power.
1: Good.
4: Then about mo kini dada doju ami to ga mi se ma so o ma gbeyan debi ti o lapere ninu aye nkan ti mo wa se leni won ni pe mo wa so fun awon ara ile ipe to ga mi se ma so ni we have a good problem.
1: A good problem.
4: Because that's his story. Bye.
1: The moron.
4: Product you see, le bye. O sinle. Debi pe mo pe.
1: Debi last week na la n so.
4: Pa ma de o ma de o won bi wa. Ko da ti mo yin pe fe be la re ni ah. Nkan ti ma ba won fa. Ni tori e ni o se le wa. Ma ni je kin wa ko bada wi pe tori pe ko si product la se wa. But a se wa loju iṣẹ́ yìí ó ní pé orúkọ tèmi tó payọ̀ délé aṣojú iléeṣẹ́ multistream nípa ginger àti irú antiseptic soap nǹkan tá a tún ṣe tẹ̀bà ti kínní ni pé in the next year first quarter which is January February March láàrin yẹn product bíi mẹ́ta máa jáde tó jẹ́ pé ó dá lórí kọfí ọṣẹ mi àti àgbo mi àwọn kan ń bèrè pé kí ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ product iṣẹ́ tó ń ṣe pọ̀. Ìkan tí báwo la ṣe máa sọ pé product ṣiṣẹ́ fún gbogbo nìṣe nígbà tí mo wá break it down due to our body system ẹni ẹ wa ni okay I now understand that is why product ṣiṣẹ́ fún oríṣiríṣi ẹni tí wọn bá sì wá sọ́dọ̀ wa náà a sì máa gbàyàn níyànjú a sì máa gbàyàn lẹ́kọ̀ọ́ nípa product yẹn but product ò sí lẹ́yìn ò ní pé bóyá a ní ṣe seminar lọ́la a máa ṣe seminar lọ́la but product yẹn à ń retí ẹ̀ lé ní sọ́la òun náà la ṣiṣẹ́ wá fáfani àwọn tó bá wá lọ́la náà nípa ọ̀rọ̀ product pé àwọn tí ráwọn kan ti ń pè mí máa kan sọ pé wọ́n wà lórí stroke òun ní ìdè mo ní ní kú síbẹ̀ ṣùgbọ́n product ń bọ̀ láìpẹ́ òun ni pé ìdánilẹ́kọ̀ọ́ wa náà ṣì máa wáyé lọ́la ní òkè àdó tá a ṣe máa ń sọ ṣùgbọ́n àwọn kankan tá a ṣe máa ń dúró tí ọ̀rọ̀ product ni pé owó tó wà ń bẹ̀ ó kọjá urgent 2k ó kọjá pé báwo mi fẹ́ ṣe product yi company yi eyan le fi fund the business to ba won ko ma se tele mo pade orisirisi awon alajapa ni apo mi kiri ti mo lo awon ya yen ni tawon ba ri product yin gangan la ma se kini la won ma tun ku le tori pe tawon se believe pa business yin sugbon mi de le blame won tori pe eyan buruku ti ba eyan re e o ti beyan rere je won ni pe awo yi pada office wo yi pada bakan na se ni lati pe graduate ni undergraduate ni youth agbalagba mo law school mi o law school o le partake ninu seminar ta fe se lola yi nipa se ilese multi stream tm limited amako wata se npa eja kin se pe ka fun yan le jaje you can just stay on your own freelance lati ma sise multi stream iwo sa wa lola ama so to se je ti won na se ma pa o ni every blessed Friday to se ma so ni odo wa ni jimo loyin wa ko yi pada o ko yi pada bakan na awon to wa ni to si orita office ona wa nbe legbe olowo fun divismo shopping complex ko yi pada egbe le podof lola on na ni seminar wa ni ola ta ba tin bo lati molete lapa alafia wa ati mari complex yen o pe gbeke ile podof number ti a ma pe na ti yi pada 080 0804 65 65 22 25 0804 65 22 15
1: ẹkú yanju
2: afikun temi ni ni pe nijo Wednesday seminar wa ni okoto anu ni ago mewa njo Wednesday
1: by Wednesday yen office okoto anu nbe ejo ma binu gbo yin ti e pe tem bere jinja tan so pe o de yo de ti o ti de a de titi otola be se gbo lati
2: emi sola na lo ma de o tope ni eni si ola
1: emi dogbon so fun pe o
2: do tun da lodo e won abun aba nle biba logo to ani
5: ele o eye eyan mi nle nbe ti mo de soyo mo to so pelu oko tanu prof timatin sara lu emi gangan ni se a ma dun mi kin ri nkan kan to ran emi gangan lowo ki ma fi lo e lo fi je pe mo ba ti ri n to ran mi lowo igbele mi mu bonu ti fi je ke mo ikan tun re o en tin gbo jinja tori awe to mi ti pe emi na mo wa tori pe mo ri po wulo fun mi nbe ti gbo pe mi n gbowo nbe o ye keyin na o le ma gbowo mo se so fun yin pe emi o lo ogun ebo mo o jinja la siri be ngba te ti wa gbo un o wu mi keyin na o janfade to wa nbe ele mo fi ti n dawo pẹlu multi stream limited ti won se egboge jinja ti n toju ara ti se tun fowo si ni lapo e mo bo nigba gede opo to anu eja ajo mo ye je emi n je nbe keyin na o le je tori e mo se peyin pe eja ajo mo se ni gbogbo ojo Wednesday gbogbo ojo alaruba ajo mo pade latago mejila jinja mo ni won pe o se sise dada an to da mo oye mo bere won si ye mo yoju ibi to ti dun nbe ti an pe ade o fi bi korokoro han mo ke se ti de sori omo tocho opo to anu temi nta nti bi ti mo ba ti ri oye mo gbodo pa ke kẹyìn náà máa bọ káàdì ẹtẹ mi ń fi bí kòkòrò hàn mọ wọn níbi tewétewò 84 ló wà nú ẹ 76 kọ́hún ẹjí máa bọ̀ kẹ wá gbàgbọ́ yé ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán ni mo ṣe ní kẹ máa bọ̀ gbogbo ọjọ́ Wednesday ní gbàgede òkútọ́ àánú tó bẹ̀rẹ̀ nínú KS Motel Total Garden Agodi Ibadan gbàgede òkútọ́ àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ Wednesday kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún lera àti bẹ́ẹ̀ ṣe lè mówó jáde nínú ẹ̀. Adéfíì ọmọtọ́ṣọ́ ń pè ẹ má ṣe lágbọ̀ngbọ̀n tínú o kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni. Ẹ pe nọ́mbà yìí nọ́mbà gbàgede òkútọ́ àánú gangan 070 8167 4433 àsìkò sẹ́yìn nìkan ni o 070 8167 4433 tàbí kẹ́ ẹ pé Desoye Omotosho sórí 090 2376 0575 ṣe é gbọ́ dáadáa 090 2376 0575 tó yẹ yín a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá irin bẹ́ yóò jọ sójú wa ni.
6: Ati orí láti moba ile karun awon joye ba ba foro pilot para te le jayo ri yin kf motel sadanka tawon full security for property and your life with full air conditioner for all rooms mini rooms standard room executive room with suite ba kan na ni tijade ho lu wa fun gbogbo eyan to ba fe se nawo to ti gba odure eyan lai kan so 500 people to ti executive hall conference hall te le lo fun training seminar lecture and other activities kf motel you can enjoy yourself family couple and your friends kuda awon toke oku kf motel ni won lodge si bawo le se nfe si onje ti le ya bi toke oku pelu ti elerodo to mo kan ni balẹ lalafia ni kf bar ati awon kan panu lori sisi ti mu eke ni se soko soko terin to yaya takle takonle ohun awon sise wa fi nda customer lohun aye gboko si nbe pelu security to gayata are gugu lu ibadan o ni kf motel fi kale si ni total garden ibadan telephone 070-7399-2996 tabi 080-3251-3884 KF Motel is the place that you can enjoy your life.

0: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà a ní fi àìsàn a ní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fíafíà kúnlé fàgbèrè orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí iléeṣẹ́ emi one naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjèlé ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbani àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹn ṣe àfarabalẹ̀ onírúurú àìsàn tó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá a fínra orí ètò yìí lẹ́ẹ̀ ti mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹni kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí n bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ màá gbé wọn wá.
1: Tí wọ́n bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lòògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí dígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kà yára rẹ o Venitone Cleanser ni kò sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagun labi panko pi ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dòpépé Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kórósìn Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ emi one naturalist care ló ṣe Venitone Cleanser
2: òun láyé tún lò.
0: Tí wọ́n fi ilẹ̀ ẹ wo a tún mọ pàdé wọn tó a tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ kúnlé fàgbèrè orúkọ tèmi àìsàn kò ní fi àgọ́ ara èmi àti yín kò níbi ṣe bùjókò.
3: Èrò máa wá o ẹ̀dà gírí máa bọ̀ o sílé iṣẹ́ mi wà ń tó kalẹ̀ sójèlé kónílé ó gbọ́ o kálejò gbọ́ ẹ sọ fàdán kọ́rọ̀ fọ́bẹ̀ pẹ̀lẹ́ iṣẹ́ mi wà naturalist care limited ti kalẹ̀ kà sóje ọlọ́run ló kúkú dirí ẹwà fákùkọ tiwa gbogbo oògùn tó ń jáde nílé iṣẹ́ mi wà ń pátá ló wà níbẹ̀ lówó tí ò ga jara lọ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé lóníranran àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ níkalẹ̀ fáyẹ̀wò ara àwọn fi tó wa létí wípé àǹfààní ń bẹ fún gbogbo àádọ́ta ènìyàn kọ̀ọ̀kan 50 tí wọ́n bá kọ́kọ́ dé lójúmọ́ ẹ tara ṣàṣà máa bọ̀ ní àjọké plaza ní dojúkọ finish station tó wà ní tèmídìrẹ òjé ìbàdàn ẹ̀lọ́ ẹ̀ ló wa 08034051533 ẹ̀mí wa ló sọ wípé àní fàìsàn sọdún o.

0: yẹn sọrọ
1: ẹgbẹnu sí
0: mike ẹgbẹnu sí rọgẹdẹ
1: sọrọ rọgẹdẹ ẹgbẹnu sí
0: ẹ bá àwọn ọmọ nàìjíríà sọrọ
1: ẹ bá gbogbo ọmọ ara ayé sọrọ
0: kí lẹ rí nípa ibi tí nǹkan dé dúró lásìkò yìí lórí ọrọ bí nǹkan ṣe rí àti
1: ètò bẹ́ẹ̀ ṣe rí làwa náà rí
0: ojú wo lẹ́yìn fi rí
1: ojú tẹ́yìn náà fi rí
0: bó lẹ́yìn ṣe mọrú ojú táwa fi rí
1: ṣe bọ́lọ̀ ń da ojú fún àmì yéèjì
0: ibi tí kálukú máa gbàwo nǹkan yàtọ̀ síra wọn agbọn bo lẹ́yìn gbà rí
1: agbọn ibi tẹ kọjú sílẹ̀ ìmúná gbà rí
0: àwọn ò tí ì sọ ibi táwa kọjú
1: sílẹ̀ ibi tẹ kọjú sí nìyí
0: èyàn lè mọ gbọbàdàn kí ọpọlọ rẹ mọ wò èkó
1: ibi tẹ kọ mi ò rí ìyún ọkọ nọmà
0: ó lè nọmà
1: o tí ẹ bá ń wo ìbàdàn tí ọpọlọ ẹ ń wò èkó
0: tí ẹ bá ń wo ìbàdàn lọkàn báyìí irọ ọ nọmà o tí ẹ bá ń wo ìbàdàn lọkàn báyìí tó yẹ pé èyàn ronú pé mo fẹ́ sanwó fẹ́ nìkan lẹ́kọ̀ọ́ yóò ronú èkó tó sì ń wo ìbàdàn lọkàn tí ń wo
1: gun
0: ntí à ń gbé gbàtí sọ fún
1: yìí títí ẹ bá sì bèrè làwọn dáhùn
0: kí ni ìwòye yín lórí tí ń bẹ́ẹ̀lẹ̀
1: bẹ́ẹ̀ ojú tẹ̀yìn náà fi wò làwọn náà fi wò
0: ọ yẹ ẹ ṣàlàyé ojú yẹn
1: àṣẹ bẹ́ẹ̀ mo ṣe fi wò ó ṣe tún máa ṣàlàyé fún yín
0: ok ẹ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà gbọ́ látẹnu yín
1: ó ṣe jẹ́ pé ẹnu tèmi ti gbọ́dọ̀ gbọ́ tí wọ́n lè gbọ́ lẹ́nu tí yín
0: torí wípé ẹ̀yin làlejò ẹ jẹ́ kí wọ́n gbọ́ lẹ́nu yín
1: àìmọ́jó ò ní pé kálejò òjò bó ń lé bá lejò yóò jójó àlejò lọ ni
0: kí wọ́n náà fàní pé wọ́n á jàlejò
1: tí mò ń sọ nígbò yẹ pé iná lẹ́nu tẹ́ẹ̀sì gbẹnu tí ń fún alága
0: fún ẹ àwọn agbọ̀dọ̀ gbaṣẹ́ yín ṣe tá a bá ti wọ́n ń ṣàlàyé nísìn kò sí àlàyé kankan tẹ́ fẹ́ sí
1: mọ́ àsọpàlejò ní tí bá fi ń ṣàkóso ńlé ó ń lé ní òde ní nǹkan òde ti kan ti yín lónìí ẹ sọ ta
0: ó ń lé lè mọ́ ní tó dáa tó ṣe ẹ wọnú kọ́bọ́ọ̀dù ó ń lé ni.
1: àmọ̀ kò ní èmi fi làwọn ọdún rẹ́gílá rẹ ń lé yìí àlejò gbọ́dọ̀ èmi fi là dé.
0: olúwa mo gba àlejò láàárọ̀ yìí àbí lọ́sàn yìí o ọ̀rọ̀ a kò burú bóyá.
1: ọgùn tún ní lójú tó dúró yìí kí ni àlejò rí tó lò.
0: ẹyin ara ilé bóyá ìfọ̀rọ̀wánilẹ́nuwo àfilẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ni kan lè mí mọ́ o bí ó ṣe mọ́ jáde gbogbo gbanu àṣẹ́gun kí ni mo jáde ni. káwọn jáde
1: ni ṣọọṣì wa
0: àhọgbọ ó ní àbárí
1: ìsù ní ṣọọṣì wa lánàá gan lẹlẹmìí gorí òkè
0: pé kí ló sọ o.
1: bí mo ṣe wà yìí o tí ó fi di bíi 2027 o yìnyín gbọ́dọ̀ sọ nǹkan tí ó jẹ́ ìdàkejì fẹ́nikẹ́ni.
0: ọ̀rọ̀ bí àdúrà bí ire
1: àdúrà mo gbọ́dọ̀ máa ṣe
0: bí ìwúre ọ̀yà wúre
1: ẹlẹ́mìí ríran sí mi
0: ọ̀yà wúre
1: kódà odidi ọjọ́ bíi 21 ẹlẹ́mìí fi ń gòkè
0: tí ń sọ
1: kárọ̀ tìmí
0: nìkan ngòkè
1: tí ń sọ nánu
0: pé
1: kò wí nǹkan méjì
0: ire wulẹ̀ wá fẹ́ wú
1: báyìí yọ̀dà
0: kò ní bàjẹ́
1: kò ní bàjẹ́
0: àmì àmì ó lágbára
1: ti mú bẹ́ẹ̀ torí bí mo ṣe wá owó tí máa sọ lásìkò yóò mọ̀ sẹ́ni
0: torí pé gbogbo ara ti dà sẹ́ni.

0: si pe mo le so pe lo mi fun
1: tagbara yin 500 e gbe si na 500 din da ha bere lati
0: e won o ti ran mi
1: e jo ejise
0: won fi han mi ko ti clear pe se firi firi
1: pe
0: bi kuru kuru boju ojo guru guru boju ojo
1: lori 500 din e forward law now
0: ah ke se kuru ku to wo kan inu emi ni
1: e fe mi dari e fe mi lana
0: e fe mi tona ngba ti o be to bi 2027 e ja ma won ti o sele
1: ah
0: 2027 gba yo wa je bi bi osu keta
1: eh
0: di match
1: yo sibe
0: e bi match
1: eh emi yin na ti ji senu nta e ji se te je na re ni
0: ti ogbo nkan ti se tadibo kini tadibo
1: keji ti gbogbo kaluku eni ti o di eku da mo ti mo re en to menu obe to ge lowo
0: gbogbo wa di wo wo bi obe panu
1: tara kaluku ti bale o ti ye mi
0: dani ntan gbe wa fe mi yi o oro 2027 ati 2028
1: ileri
0: si 2030 iran
1: e mo ti so
0: ori Nigeria mo ri iran iran 2030 2050
1: lagbara olon katarati o mu
0: iran so wa mo to tu wa buru ni pe
1: 2027
0: ke se ye so on ka to je sirimu awon aran ti mo le jo bi 2030 2050
1: 2070
0: 2100
1: okay ni yo tare wa ja mi mo pe ngbo ni ran wa fe jo o mo da bi je so je fa mo sireli pe e ku ni
0: se o wa para jo
1: e wa pe
0: o de le le
1: o pe o pe ni
0: e ma fori jago jaju yo para ja na
1: o wa le ja won ran mi ni o pada wa de be ngbo ba ti pe ju iran gboro pe ju
0: e ran temi ri ya wa laje
1: ami eh
0: nti a ni kan ju
1: ami nta fe gbo lenu yin na nu iwoye yin yen ta wa fe gbo tele na na ti pada so ki o de te wa lagidi tele e lagidi o kan
0: en ti mi lopon pon ni
1: e lagidi o kan
0: under duress e be fi soro
1: e ti wa under e ti wa so under free will bi
0: emi o ti so kankan
1: ah en te ti so na aroro mo
0: iran ojo waju mori se se se
1: o sa ni eni
0: ke ma ma pade mi gboro pe be le ti riran
1: pe ariran
0: 500 iran
1: e ti so
0: iran ojo waju mo so
1: 27
0: 2030
1: 2028 2030
0: eyin ta ba ti dibo te ma
1: ti gbogbo e ti lo le
0: to ba ti di bi match
1: kiyesi elemi si njise you know that
0: ala elemi sabo wa ko ka wa ara le
1: emi ni kini ju emi mo jura won lo
0: eh
1: ah emi to ti ta ogboro sori laaro
0: ju merin na gboro ina je tin loju meji lo
1: iwo lo wa ri
0: e ba n loju merin
1: ewo eh iseta ati je fun yin ki eni to ba le ti kogbo nti emi nso fun jo oje e tun ku de di asiko ye kaabo sorry gudugbe royin ne kan ni lagilu 96.7 fm le fun balawu felele nile ibadan la se olohun oba mi dumare yo da o ko si ni ku bi kan abide mi lo ko temi akande lo ko baba to bi mi lo mo ro agba bi o ba se loro bo ba pe ti a mo se lojo ale e ka bo sori gudugbe royin
0: o da o e ka san lakotun e ku eti gbo wa ni bi yowu towo ja kan ni to nfe de ni asiko yowu te ba si wa nbe gudugbe royin la pe iroyin to je tibitire eta adale aye nibi ti elekun ba gbe nsokun ibe na ni alayo gbe nyo adura mi ni wipe aburu aye o kere o pin o bintin koni je ipin enikan kan wa o ati wa ko debiba fun toni boju ba se meji dada ni ko ran kedere atelese se meji arinan gija bebe di gan se meji ojo ko ti pan ati pe meji nika gudugbe iroyin fun toni okan ojo kan awon awe iroyin ojojumo le wa Nigeria won te fada ara si waju wa o ra bere se fin lawon belenja ori e osuka to su ati filae in la ko mo ri sonu na ku to di pe a bere si mo wa su e tabi wa leji lori re fun toni saaju on gbogbo temi tayo oye ladun aboro lo ko mi e je a pe gbon kan ba pe gbon jini jini bi eni ojuramu aboro to fun omo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa kakan je ko o si ni njebe koni talewa e ku eti gbo wa o ni ka gudugbe royin fun tosan oni
1: oda e wa ja mo se be ka mo mu awon kini ohun leyo ko kin ejija mo sabe tin le lanfani ati mo teti gbo wa ina le le mo wa o loju opo Facebook yin ati gbo kan ni bani dore pelu lagilu 96.7 fm iwe royin the nation ni ayin loko gurugbe royin akoko ni ayin won ni owo palamba awon agbesumo mi won ni ti won pe ni swap owo won mo segi o ni ipinle borono nígbà tí wọn gbìyànjú àti ṣe ìkọlù sí àwọn agbègbè kan wọn ní nígbà tí àwọn iléeṣẹ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà mọ bẹ́ẹ̀ rí o ẹ̀jẹ̀ kọ̀kọ̀ yọ wọn ní nígbà tí wọn gbéná wojú ẹkùn wọn 25 wọn náà ni wọn ṣe kanna búṣẹ bí ọsẹ ṣe sojú ká tó lajú ká tó dì í náà ni wọn ti pàṣọlẹ̀ ní fọnafọnso làwọn nàìjíríà wa ní iléeṣẹ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ìmátẹ ọkọ ìlọrọ ọhún bá dé o.
0: ẹ jẹ́ ká tilé kẹsàn-án lòde ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ìròyìn àkọ́mú tó ń bẹ́ wájú tèmi ti ń jáde o èyí tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ iná ti kéde ẹ̀ yanya yanya pé ọwọ́ ti tẹ àwọn afurasí adigunjalè ẹlẹ́ni mẹ́ta kan ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bíi tí wọ́n pé wọ́n gbá wọn mú ní agbègbè ìkóríta sùmà eléyìí tó wà nílẹ̀ ìbàdàn tí sololú ìpínlẹ̀ ọ̀yọ́ kí ló kọ àwọn tọwọ́ tẹ̀ nígbà tá a bá dojú agbami gúdúgbẹ̀ ròyìn fún tọ̀sán òní ibẹ̀ láti jà yín tán.
1: ọ̀dà o mi náà tún rèé nínú ìwé ìròyìn the punch níbẹ̀ ni mo kà mọ́ o kọ́ba òkè kọ́sà mo fi sú ẹ̀ sọ ni wọ́n ní àìgbélé ẹni ká fọrùn rọ̀ òwe ẹjọ́ ni o àfi kọ́ba òkè kọ́ mọ sàánú ẹni wọ́n ní ilé kan eléyìí tí ẹ̀ ní ìpínlẹ̀ rivers wọ́n ní ilé náà nígbà tí wọ́n sí tí wọ́n lọ rèé wò wé ìgbà tí wọ́n gbéṣẹ́ fáwọn àgbàlẹ́kọ bíríkìlà wọ́n ní wọ́n wò pé kò lè dín ní ọgọ́ta ọdún eléyìí tí wọ́n ti kọ́ ilé náà wọ́n ní lọ padà yálulẹ̀ tó sì dàwó o wọ́n ní èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ náà.
0: ẹ já lọ tààrà ká lọ sí èkó àkété ńlẹ ọgbọ́n arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ àrọ̀ dẹ̀dẹ̀ mọ́ jà á ọmọ mi yómi ọmọ odò yódò ọmọ olódò asan rẹ́rẹ́rẹ́ ibẹ̀ mo ti múròyìn léè tó ń wí pé ọkùnrin kan tó jẹ́ ọlọ́kadà tẹ́nikẹ́ni ò tí ì mú òkú ẹ̀ ó ní wọ́n ti yìnbọn pa wọ́n pé àwọn agbanipa méjì wọ́n pé wọ́n fura sí pé wọ́n yìnbọn pa onítọ̀hún lẹ́bàá ẹnu olóró ti ilé ẹ̀kọ́ Yaba Tech ìyẹn Yaba College of Technology èyí tó wà nípínlẹ̀ Èkó.
1: ọ̀dà ńgbà náà omi náà tún rèé o nínú ìwé ìròyìn daily post níbẹ̀ ni mo kà mọ́ wọn ní àwọn afurasí ọ̀daràn adokolókoru bandiiti wọn ní iná ni wọn mọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí àwọn òde agbègbè fijilanté ní ìpínlẹ̀ plateau kọ́ba òkè kọ́sà mọ̀ fi sọ ẹ̀ sọ ni o.
0: ó dá ẹjẹ́ kémi náà ó tún yá mẹ́lẹ̀ ìkòyìn pàápàá ìròyìn tó ń bẹ́ ń bì í ni ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé afurasí adaranjẹ̀ kan tí wọ́n ti sọra wọn di dáradára bàṣẹ jẹ́ obì tí so lẹ́rùn ó sì bá oko olóko jọ oko cabbage wọn ni tó wà ní ìpínlẹ̀ plateau tí yẹn pọ̀ lọ oko ọkọ̀ lóko náà torí pé àwọn àgbẹ̀ aládàá-ńlá ni wọ́n dá oko yìí tó lọ bí ọlọ́run sọ àdàdà wọn pe wọn sì wọn wọbẹ wọn sì ba ogbu ẹ jẹ níjọba àbílẹ bakinladi ìròyìn bọ lórí ẹ lẹkùn kẹkẹ o.
1: ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ omi ìrèé nínú ìwé ìròyìn the punch ló sì gbé mi tààrà sòṣè lọ sí ìpínlẹ̀ èkó wọn ní ẹnìkan rèé o tó ti fara pa yánnayànna o nígbà tí wọn ní ọkọ ayọkẹlẹ ni wọn ní tí ọlọrẹ dá bo ọkọ akẹrù ńlá kan wọn ní wọn sọgbó ní ìpínlẹ̀ èkó kọ́bọ̀ òkè kọ́sà mọ́ fi sú ẹ̀ sọ wa.
0: àmì àti àmì omi ìrèé tó ń bẹ ń wájú tèmi o èyí tó ń ṣàfọ̀mọ́ ẹ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ jigawa ó ní wọ́n ti mú àwọn afurasí méjì lórí pé wọ́n lọ rèé jí àwọn wáyà tàbí kébù iná tí ń lo ìtànsán òòrùn tó ń bẹ lẹ́bàá ọ̀nà street light wọ́n lọ rèé jí gbogbo ẹ̀ yọ ní ìjọba àbílẹ̀ gwaram ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ òní wọ́n tún pé wọ́n tún gbé ẹ̀rọ apínáká kan náà tó yẹ transformer ní ìjọba àbílẹ̀ oyolọ́hún òní wọ́n tún ti lọ rèé jí yẹn gbé ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: ọ̀dà wọn ní dẹ̀dẹ̀rẹ̀ kì í bá ní lágbà
0: tayo
1: èké ní ti máa bá wọn lọ o ní ààhìn ìwé ìròyìn the punch wọn ní ọ̀rọ̀ kọ̀ sọ o nígbà tí àwọn àjọ ilé tí ń gbógun ti ìlòkulò oògùn olóró ndlea wọn ni wọn ti mú ẹni ọ̀hún tẹ́lẹ̀ ìyá àgbà wọn wá tún mú yún rí arrest ni wọn pè é màmá náà tí ọjọ́ ẹni ọdún mẹ́tàlé ní ọlọ́run sànú ẹ̀.
0: ìyá àti jìngìrì bí àǹtà owó kínní wọn ìlú jọ ni wọn mú wọn.
1: wọn ní 83 years grandma fún pé wọn
0: ṣe ká
1: takara
0: wọn ìyá tí wọn tà bẹẹ.
1: Bàbá dìrẹ̀.
0: Ìyẹn ni Yorùbá máa sọ pé tààrọ̀ ni máa dọ̀sán.
1: Tọ̀sán wàá dìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọ̀dà.
0: Ìyọ̀dà lẹ. Kọ́lọ̀ kọ́ṣà.
1: Talẹ́hun délé. ti o ba wa sora
0: o ti da baku ba
1: ha so ese iku ni si gba so lerun eran
0: kala ko sa nu ni bi o ba si ti ku ewure obodo wese
1: be ni njo ba wese o be lo di
0: ni o da
1: o me wure o si se wi laye
0: opo lo si ta ka kala san olojo lo di
1: olojo ti de ni ibu ti be mi
0: iro e to be wa ju temi lo fi di oro mule bayi wi pe awon eso kan ti won so igbo eso asogbo yen forest guards o ni won pe won gbe mi awon afurasi ajinigbe meta ototo ni ipinle edo the nation in lo greater
1: ipinle edo na ni mo fe ko ti tese de mi ni inu iwe royin the punch ni ayin won ni ina omo rara in lo ti mu awon ibudo tajabi meje kan ni ipinle edo ko da opolopo awon nkan olowo oye biye na ninu ohun baje kojala ko ba oke ko mo se ruwa leru na o
0: adupe o oni iroyin tun be nwaju temi yi in lo nso bipe ajo tin re si owo feyinti awon ose Nigeria National Pension Commission PENCOM onu ope yo bere si ma seto lera ofe iyen fun awon to ti feyinti ti won to bi 200,000 sugba to je pe owo ti won gba wo da komu ni won pe bere lati osu kokanla 2026 gege bi ara igbese e ti won gbe lati ri pe itoju to pe ye wa fun awon ojise feyinti ni di se oba o ati lati ma je ki nkan o le kokoko mo won julo lakoko yi
1: iwe iroyin the nation ni ahin iroyin eleyi na ni ndamu so won ni ajo eleyi ti orisi mimo pale awon ikeni nkankan ti awon yan fi mu elerin dodo ti ba ti le so soju popo tori si mimo pale re mo mo tun lo fun kan mi won ni won ti ko awon ki ohun to nti awon wosiwosi re mi to to bi kilogram lona 3,000 kg won ni an kojo o nipinle eko ati nipinle oyo pelu bi ati ni won se ayajo ojo imo pale igbimo kajika wa ko mo kini sa
0: e ja re polo oja ka lo sodo bosun alayande
1: bosun kelebe
0: ni 1000 eka
1: okay se eka ni ge se plot
0: eka ni eka
1: njo lo we fun wa nile
0: se le wa boya ati eka royin to te lo so
1: bosun bosun soro ba fa me
0: ba le bosun ba ba dile ka polo oja wa gudu gbe royin fun toni on tesi waju ese on te n gbo
1: wa mu le wa o

0: bẹ ọgbọ̀nsán ní ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ní gbangba ní
1: plus times minus
0: kí ni fún wa minus
1: so minus times minus
0: that's plus
1: plus
0: yeah
1: bóyá kí minus ni wọn pọ̀ sí gbà
0: tí minus bá ń pọ̀ tó má ti wá jẹ́ pé multiplication
1: wọn bá yẹ àmà sí igi yóò da ayọ́nà
0: iná wà tán láàrò ọbẹ̀ wọn ni jiná ṣùgbọ́n aróbì kan ni wọ́n padà ń kí àwọn igi wọn pọ̀
1: bẹ̀rẹ̀ ó sì lọ di plus
0: yóò lọ mọ di plus bá a bá yọ nǹkan kan bì kan yóò lọ dín mọ́ bomi ni
1: ìṣirò yí ọpọ
0: ọmọ yọ ọdún tí mo lò ńlá tẹkí
1: kai wọn sì ọjìnà
0: 5 years course
1: adúpẹ
0: alihamudulila
1: orí ọdún márùn ún ẹgbọrọ gbọpọlọ gbóná lásán kó máa mú nǹkan kan
0: bọ òbí yẹn gan wò pé wòlá dánwò sí yẹn bá ti wá fowó ìsìndìí ẹ gan yóò mọ ẹyẹ yìí mo tún ta ó dilé yà sí.
1: ó bá jẹ pé wúrẹ gan ní sí tàbí àwọn agbó
0: yóò ti bímọ lọ rẹpẹrẹ téyìn ó ti ní agbó ẹran
1: lọkọ ṣàánú wa
0: bá mi.
1: ẹ ṣeun tẹ bẹ́ẹ̀ fún wa tẹ ń tẹ́tí sí wa tẹ ń bójú wa lórí facebook wa lágilu 96.7 FM òkè tó ga jòkè ńbàdàn ibẹ̀ ni ẹ̀yin ti ń gbójú wa tí àwa ti ń kà á tẹ̀yìn sì ń tẹ́tí sí wa bákan náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fún láwọn òròyìn gan sàn án ká kó àbàrá bó ṣẹkẹrẹ kó pọ̀tọ̀ fún ẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ìṣe tí a ní àyín ìpínlẹ̀ ọ̀yọ́ lèmi ó ti mú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí wọ́n ti mú àwọn afurasí adigunjalè mẹ́ta wọ́n sì gba ìbọn ìléwọ́ kan padà lọ́wọ́ wọn tó jẹ́ tìbílẹ̀ local made peace 2 ọ̀tá àbọn wọn ni kódà alùpùpù tí sọ̀kadà kan wọ́n gbà padà lọ́wọ́ àwọn adigunjalè táwọn yìí ní agbègbè oríta sumal eléyìí tó wà nìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti iléeṣẹ́ ọlọ́pàá fi ìta inú gbólò náà wọ́n ti pé àwọn afurasí yìí òun náà lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ yẹn dpo wọn ti olúyọ̀lé division ó ní wọ́n gba ìpè pàjáwìrì wípé àwọn kan gírígan kó adigunjalè ti wọ àdúgbò ọ̀hún wọ́n sì ń ṣọṣẹ́ wọ́n ń fọpo mọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá ṣàfọ̀mọ́ pé ikọ̀ tí ń wọ̀dé kí tó yẹ tọlọ́pàá olúyọ̀lé division lójú ẹsẹ̀ ni wọ́n fi hàn ṣọwọ́ sí ibùdó ọ̀hún àná sì gbéra pápápá àyábẹ́lẹ́ ọbẹ̀ ṣiṣẹ́ ni o wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yìí wọ́n ní ojú iná lè wòrọ́ wa hurun bí wọ́n kojú àwọn afurasí ọ̀daràn táwọn yìí wọ́n kó wọn ní apá ìyáká bí irin bá wá kanrin ìkọ́ padà tẹ̀fún kan ni wọ́n pé wọ́n mú àwọn afurasí adigunjalè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ àwọn tọ́wọ́ sì tẹ̀ tó jẹ́ afurasí yìí òun láti rí sunday ọbasọlá ẹni ọdún 29 káyọ̀dé bámi kọ́lé ẹni ọdún 28 àti dúródoyè ayọ̀bámi ẹni ọdún 23 gẹ́gẹ́ bí ìròyìn ṣe làákalẹ̀ àtẹ̀jáde yìí kò fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìpè pàjáwìrì dp ọlọ́pàá àti olúyọ̀lé division gbà pé àwọn tó jẹ́ adigunjalè ó ní wọ́n ti ń kọlu àwọn èèyàn àwùjọ wọ́n sì ń jà wọ́n lólè àwọn nǹkan tó jẹ́ dúkìá tiwọn wọn ni bó ṣe ń gba ìpè báyìí ni ló kó àwọn ikọ̀ rẹ̀ sọ̀dí léyìí tí wọ́n lọ sí ibùdó tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé kódà ara àwọn nǹkan tán gbà padà ó ní alùpùpù tvs tó jẹ́ ọ̀kadà ìbọn kan tó jẹ́ ìléwọ́ ìbílẹ̀ local made peace 2 wọ́n gbà padà àti ọ̀tá àbọn gẹ́gẹ́ bí ìròyìn ṣe tẹ̀síwájú o wọ́n pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ìní ọjẹ́ rí máa jẹ́ mìíràn ẹsíbíìtì tí wọ́n máa lò fún iṣẹ́ ìwádìí bó ṣe ń tẹ̀síwájú wọ́n ní ìwádìí tí wọ́n ṣe ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pé àwọn tó jẹ́ afurasí ọ̀daràn padà jẹ́wọ́ wípé àwọn ti ja ẹnìkan ló lè ń táwọn o ilé tó jẹ́ awa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ìyẹn tricycle tó jẹ́ mọ́rúwá tó ń ti àwọn èrò ibẹ̀ tó jẹ́ méjì bákan náà òun ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹni ọ̀hún ọ̀ngàn ó sì fara pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lásìkò tí àwọn jà lólè gẹ́gẹ́ bó ṣe ṣàfọ̀mọ́ ẹ̀ punch òun ló gbé ta.
0: ọ̀dà kí wàá ní ọ̀n sọ́ngbà tí ọwọ́ wa ti
1: wọ́n mọ̀ wò bí olè inú rẹ̀ kí ni
0: ọ̀pọ̀ táwọn baba wálé yorùbá ní omi ni ìbájọ́ ní àbáyọ̀ àmì
1: ẹni tá a ní kàkàkọ́ jalè
0: àwọn kúkú ṣiṣẹ́
1: wọ́n bá kú ọtọ́
0: bẹ́ẹ̀ni
1: adójú ti ní gbà ní nígbà kan ẹ bá jalè ọmọ fẹ́yìn wọn tàgbà ní
0: nígbà tí ojú ó lọ rọ́bọ̀n bu wọn
1: nígbà bá ti gbé ìdájọ́ kalẹ̀ wọ́n rọ́bọ̀n bu
0: ìjọba ilẹ̀ amẹ́ríkà gan náà tá a mọ̀ wò lọ kan wọ́n sì ṣe mo publication kan lè jẹ́ bẹ́ẹ̀ pé àwọn èèyàn àwọn ò fún ọ láǹfààní àti wàá wo ẹni ọ̀hún to yinba fa awon eyan ni tagbangba pe ngba won ba daban bo awon fire squad ti dajo re pe ngba tan fire squad yo ba yinba mo awon ka won eyan mo awon eyan wo bayi pe nre o iwo to ba tun gberu re ni gbese bi oro rufe ni be bi o ti ri nanu ewo iroyin eleyi iwe iroyin di punch mo ka mo o
1: kan le fi ri omo hawon mi
0: eh ko ba bo ba ni lerun gba o ko jo jera mo nu o oro hunhun ko mo gbenu elede ni o ko mo porta won ni dani dani e ba ni lagba keke ni ti ba won lo
1: iwa ti ya re ni so me
0: bora da da bo ti pe mo go iya to de je ni biri gan
1: eh
0: o si jala si ko lo ba ndele fi yan re so ara won iya ti mo tun wa ni
1: sorry
0: iya da da ni so re leyi won atan mare na won jowo royin
1: okay bo se be tan ni saka kagbo
0: mo won ni ko so mo ri ninu ogbon so a je pe iru omo to ba jade lara ru mama bayi na be na ni ama won si
1: ni omo
0: mo nbere ni se bi
1: iru lo fe ka koni wadi to se ngba to fe ka royin
0: wadi kini mo
1: se lati bi osu kan ko lo tin wadi
0: emi
1: ti wadi yaiki
0: ewo iwe royin di punch ni ayin na se se wadi alagbara
1: ni a to ku mo ku
0: wa nga mono ru mo lo eh ah alagbara
1: saka
0: won ni ajo ile tin gbogun ti mimo lo mimo ta ogun oloro ndlea te pe tawon mo gboro ba fa nkan tan won ni ti elomi nu won yo mo wo ibadan bi eni weko won ni won ti se be o won ti tun mo ma agbalagba kan eni odun meta le ni 83 years won ti tun mu o kori a mo je uloma uchechi Sunday won ni mama ohun ina ni afa lapa nyaka leyin to ye pe ke to bi o ke todun kan o ele ti won ni won gbe idajo kankan le lori ngba ti won mu ngba na lohun pe mama arugbo ni yo agbodo ni ke ma fi arugbo ara se won e ma se be mo o mama si ni esin won eyan omo mi won ni se be mo won ni koda gan obin kan ti ti omo rilede South Africa won ni won mo na o pelu ogun oloro cannabis kilogram oni iwon meta le ni ogbon odin die 33.74 kg ni ipinle Rivers won ni ajo won na sala yoro wi pe awon si aseyori la won se o ngbati awon lo re wonu awon ti an gbe egbogi oloro tan si jade ni ipinle Eko ipinle Taraba Kano Kaduna Edo Cross River tema ipinle Ondo won ni lasiko ti awon wa lo re se eyin imo topepin ni ipinle Plateau bakan na ninu oro re eni ti se agbenuso fun ajo ile tin gbogun ti ilokulo gun loro eyin Femi Baba Femi o fi oro na lede o wi pe afi bi eri ori itage ti awon wo awon eleri ori itage ina lo se je o ni ojo keje osu kewa odun ta wa yi nigbati awon lo re tun mama kan won lo re tun mu ni ile re ile tin be ni ijoba bile Obingua ni ipinle Abia won ni mo lo re fi ofin mu lapa iya ko hun ina lo waye o leyin ti awon ti gba won afin to ni kan jo pe a eni kan mo ta ogun oloro to si fi be si abete fun awon mo gboro pe iya yin nle ti mo se pade yin e wa fa yo ke wa mu yo lagbon odo hun ni ayin won ni se bi mama na eni won mu atohun ati omo re kan ni bi osu meji la seyin ti won si gbe lo ile ejo won nigba ile ejo dajo pe a mama e wa ti dagbaju ke lo ri mo fi aso pe npero oko oba lo ateyin atomo yin e mo ta se ni pe se e lo le lo ewon odun kan abi ki e sanwo tanran egberun lona igba naira 200,000 won ni ori ere ni e disare 280 igba nu won ti won si san owo tanran na won ni ejoba ni e mo lo omo mo dese mo won da so pe awon ti gba won ni se be mo won ni kilo pada si abete re si won ni ise re mo togun loro won lo tun wa fe loju si pe owo ta san fun awon ile ejo iya yin na lati pa pada won ni ide na si re o ele ti won ni nnu wadi alagbara lan bakaka mama yi e ni eti igboran bi eyin na la so fun ni jo ni pe ke mo se be mo won ni wo kioki won ni won sa ti fi ofin won ti gbe lapa iya atohun ati omo re na ni ejo pale mo lagbon be koda won ni opolopo awon eyan na ni won ton ka gbogbo loro mo lowo ni ti butoro orilede Nigeria ni ayin amo sa ori ijoba koko won ni won sa ti tun mama mu 83 years atomo won kan ya yin ewo sore o o yen tari e si oni
1: ewo mo
0: eh mama o so ko ni mama dada mama wa
1: mama dada e ba je kiru e ni ba ko pe on ba wo je 83
0: o le ju be kan lo ko je pe won
2: gbe kuri
0: ya da da ya wa o ni ku wa ni o so lu wa la ni ku pa ni
2: o le ma pe gbogbo e na ko
0: so ri tu lu mo ba ba jala isi a ro kuro awon o ma won ti o dun ju awon boys
2: awon
0: kuro ah
2: tru tu ma gba mi nbe
0: ah mama yen to ma n gbo ja fun asa
2: o le ma gbo won gba mi
0: o to si ni pe ah
2: ti mo si ma lo
0: e ba de pe grandma gba ara won o ba le won origin ni mu go ya gba ile se panu olodun sa
2: olodun ko sa nu
0: ba mi
2: o da be okan re tun be nwaju temi o kiledumare ma so wa ni o
0: en
2: ta n so ko so ro mu eledura ma fi a fun aye mu o
0: ase
2: iroyin lo fi de oro mu le pe okun kan re ti won pe awon afurasi agbanipa meji oni won ti e ma pa nitosi enu iloro ile eko yaba tech ye yaba college of technology to wa ni ipinle eko iroyin to be nbi lo fi de oro mu le bi pe oni tohun o na ni gun okada lo lagbegbe na lasiko ti isele sele enikan lagbegbe ohun to soro sugba to pe ka ma da ko to n tori po lewu ni in lo safo mo wi pe awon agbanipa yi won lo re da oniton lona ni bon se da lona tan bayi ti won ri ori re ti won si da iban bo loju ese lo ta ban jade lori le so be ile ose olopa na ana fi de oro mule fa won oniroyin pe wade alagbara o ti bere o si n lo lowo bayi lati mo in to ro mo bo se gbemi onitohun ati pe ki loruko eni ti won se fupa yi ile ose olopa fi kun bi pe oku onitohun won ti gbe lo sile igbokunsi o agbenuso le ise olopa ti ipinle ohun lohun to je ipinle Eko Abimbola Adebisi ona lo sa fomo pe won ti foro ton leti won ti mo kankan nipa re oni pe kete to ma ti gbo nipa isele ohun ta si se wadi e ohun obun gbogbo agbaye gbo ohun si nje kiti awujo disi ewe o pe titi di akoko yo ti won se n koro yin jo eti tohun o si disi isele na punch on lo gbe ta o
0: eja se be ka di oju oja baba ti parade gudugberun yomo te waje ku kale

0: dìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò ọyọ central dìbò fẹgbẹ́ òṣèlú apm apm nigeria first.
1: lórí òkè ìyanu àdúrà ń gbà
2: ó. ó tó ti yá lórí òkè ìyanu ìlànà bíbi tí arúgbó ọjọ́ yóò ti gbá gbogbo èèyàn lálejò nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory wá bá jésù pàdé bíbi tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wọ̀lé sáàbùjú authority wọ̀lé ọdún fẹ́mi òní ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá lúkà ọjọ́ pàdé wednesday 21st to friday 23rd october wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá lójoojúmọ́ free medical ìwòsàn ọ̀fẹ́ pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ ọ̀fẹ́ ní jíjẹ àti mímu ọ̀fẹ́ máa wà ní tea junction àti mojada bus stop ẹ̀pẹ́ gbogbo ẹ̀yà àti èdè òyà lákọjọ wednesday 24th to friday 23rd october lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́ níbi tí wọ́n lé àgbáyé ni prophet lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945 8718 jésù retí rẹ ìwọ ni ìyanu kan.
3: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin ju àánú.
4: Trinity Care Foundation àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la ẹkún wa lọ́wọ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Wheel Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá ilé-iṣẹ́ ìjọba ilé-iṣẹ́ aládàáni àtẹlẹyinjú àánú tó lérò ńgbà rere for educational employment and community development office address 21 Kọ́lásí layout up new Ife road Ìbàdàn telephone 09020460004 Trinity Care Foundation àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
5: Glory Prince.
6: Betway ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
7: Glory Print, put your message on display.
8: Ọ̀rẹ́ mi ní ìbòdò ń lọ, ó ń lọ káàkà sí wáyà.
9: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fò lójoojúmọ́ tọ́ ya láì lójútì Olódùmarè ò filé ayé lẹ̀ o. Gbogbo ń tọ́ sọ sí wa, iní ń sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́bá ti wù kọ́ mọ́ sí ọ́. O rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́ mọ́ sẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn. Kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sílé iṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó orú tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ gbà pé kì í ṣe kádàrá o.
10: Kàn sí wọn ní number 19 Emmanuel Onítìjú Crescent Bello Police Station Road Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Pé sórí ago 08067918447. Kàkàṣe Wire Integrated Services Limited. Ìlera lọ̀rọ̀. Ìlera lọ̀rọ̀.
11: Jẹ́ kó mọ̀.
12: You fit
11: fly.
13: Láì wòyí wọ̀hún mọ́ ọ̀gá
11: àgbà nídi ìbánisètò ìrìnàjò sẹ́yì kéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai tó fi mọ́ Morocco pẹ̀lú Turkey àti Italy whenever and wherever you desire to fly with your fit fly e-visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless visit us today at our head office block 8 plot 15 7 up road Oluyole Main Estate Ring Road Ibadan or call 090-1111-1190 website www.yourfitfly.com with your fit fly you can fly wherever you desire
12: Lagilu FM 96.7

0: Ko ye ko roko fe wa Nigeria mi te mo ko le lo fe wa hello
1: e ka so
0: e ka san
1: e san side o se a olo npe lati se
0: e se
1: ah abeke beke
0: aso le wale
1: ah hello
2: hello e ka san abe ni bo se nwo orogoro
1: yes sir iru awon obirin bayi po ngoro dada
0: emi o mo
1: ibu opolopo awon kunrin ti ri awon obirin lo si lu o baba yen to je pe won pada jebi ni ton ba do won a lo foko
0: ti o se gbe
1: ibu Nigeria bi gan Demola to ba ran Ruka ni university e ki ti o fe nbe nu campus
0: mi mo emi o mo ni
1: ke yo
0: bossman of mania on polish bata sile fe to fe wo ni mi mo
1: eyan polish bata sile fe to fe wo se ba ra po
0: mi mo e se e ko so bu ko san owo mi ki nde ma ba temi lo
1: ko san owo ko san owo
0: so rorun lati ma fi naira so wo si sabo
1: hello sir
0: hello e ka san
3: Oku ewo uruka wa roro e kan kan e no to ayin da
0: e se
3: seri ni olorun amun ni bu ni ran bi eni madam ko to se yi ku die ka ju ko se darara ko se ewe ti gbo ni je ni pe ko gbowe abi
0: mo fe gbowo mi mi o ni kankan ba se mo
3: eyin lawa eyin lawa ki o do ani pe ko ri be gbogbo opposition boss la ma ko wo be bolaji ajibola ajibola o ki la de lo
0: Eche. Hello.
1: Abe.
0: E ka san. Oruko yin lati bo.
2: O ti ele ona baba mi. Baba mi to ku ta fe so.
0: Hello.
1: Abe ke oburu.
0: Ki lo oruko yin sa.
2: Kini mo se buru mi? Buru si bayi.
1: Eche. Ni gbogbo nkan ta lakunrin se seri in to sele gan lase contract keyan to lo ru sele loni be ba debe ikan wa to je pe agbe lo ba yen pelu oko e won fera won ni bi won ni omo kan lowo ki so mo fun eniyan obi sita ni awa gbe pelu omo yen lo je mo to sele o si do nta o wa so pe o bi mo okunrin Gbogbo yẹn sá tọmọ yẹn ọmọ títí ẹ ló gbé sá gbogbo owó alákùnrin yẹn ló kú lọ. Nípa tí ó sọ kọ́ńtì mi ló wà tí ó bá àmọ́ kọ́ńtì tó wà ó ṣùgbọ́n torí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ló jẹ́ ká máa wò níran ni mo ṣe ní kó máa wò níran mo ní a máa gba mú àti láti.
0: Àìmí ìwòran ilé o. Mi wòran ilé
1: yìí. Ṣẹlẹ̀
2: kí ló ṣe dájú pé àwọn
0: ohun tí mo bá ní tí mo mọ̀ ní ma fi fìyà jẹ́. Ẹ ṣe sá.
1: Wọ́n yẹ kò rí ìgbà bẹ́ẹ̀ ẹ gbà rọ.
0: Wọ́n bí dá. Wọ́n bí dá. Àní bàbá yìí ò ní rí bi ilé dé sí hello.
3: Hello.
0: Ẹ káàsán.
3: Alhaji Amawe Ayila gbogbo.
0: Ẹ ṣe bàbá.
3: Ẹgbẹ́ kí ló ṣe sọ? Fẹ́ra ọkùnrin là ń fọwọ́ ara wa fa yọnu. Ibo wà nílẹ̀ yìí. Ẹ ń pẹ́ wọ́n ń pè ó ń lọ bí iṣẹ́. Ẹ wọ́n ń dà láàmú. Ẹran ẹ lò kí ọkùn. Ẹ wá oyè kìlómítà oyè thousands of miles pẹ̀lú jìnà síra yín náà lórí bó ṣe rí yẹn. Fúnra yín lẹ mọ̀ ń mọ̀ ẹ fọwọ́ ara yín lọ sí fúnra yín má jèlè ṣe.
0: Ẹ ṣe.
3: Bí ẹ bá ti wà Nàìjíríà tó fọmọ obìnrin sókùnrin ṣé ara alájò òkúta ni yóò wá wà
0: lọ́wọ́ báyìí. Mi
3: mo jẹ̀bi. Ṣé
0: àìṣe tó o dá. Ọkùnrin ló bá lọ ń gbà yẹn ó ti yé mi.
3: Kí la wá pè.
0: Ó ti yé mi ọmọwé. Ó ti yé mi ẹ ṣe gan. Hello. Hello ẹ ká san.
4: Adáfẹ́ Pétò Abẹ́kẹ́ Adékòdé rẹ̀.
2: Ọmọkùnrin
4: náà fẹ́ bùkún jẹ́ ìyàbẹ̀jì. Kánusọ̀hún ló ṣókùn díẹ̀ káàtó. Àti ti sọ́lọ ọ̀rẹ́ obìnrin ni ọ́. Náà ni àwọn ọkùnrin ó lọ́pọ̀ mọ́sá gbọ́n lọ́ọ̀lú èbò. Mo èmúyàwó iná ti yín lọ. Ẹgbẹ́ pọ̀pọ̀ ni wọ́n bá dọ̀ gẹ̀gẹ̀ gan kò bá láti wọlé Nàìjíríà.

0: ẹkú dédé àsìkò yìí o gbogbo ènìyàn ti ń gbọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Bosu King Properties Quarter Hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kun pẹ̀lú mi akọ àmójúbà wọn Bosu King ẹ kí gbogbo ọmọ Nàìjíríà tó fẹ́ gbóyin.
1: Ẹ kúlẹ̀ ọmọ ogun Nàìjíríà kújọ́ mẹ́ta o. Ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́lọ́run tó dá ayé àti ọ̀run ìnú ẹ̀yà júdà bá tó jáde ní àgbésí ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bá tó jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni fún

0: aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bọ̀sùn king property táwọn sí bọ̀sùn ọba igwe wa tí ń talẹ̀ tómi bàrẹ̀ tómi gbogbo nàìjíríà títí ọlọ́run ogo ni fún
1: ọ bọ̀sùn ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo lẹ̀ wà
0: kò sí ilẹ̀ olè tán ilẹ̀ olè.

5 acres.

0: 71 03 03 69 69 74 74.
1: Lẹ́ẹ̀kan sí ìwọ̀sùn ọba.
0: 08071 71 03 03 69 69 74 74 àti 070 62 81 78 78 06. Zero 070 62 81 78 76 06. Jẹ́ máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ oko. Torí bí Nàìjíríà ṣe rí ní sẹ́lá gbẹ́ má bínú o. Ẹlòmíì mọ bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tó bá ti fún ọ. Ó ba bẹ́ẹ̀ ni bí ò ní bá. Tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́ dé Èkó Badagry mo nílẹ̀.

0: yẹn fẹ́ ni tó bá máa tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú sikelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wú bá rogún sí lọ́wọ́ tó bá fi jogún fàájì àti sekárí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ẹ̀ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: Oní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: Bèbí mi, mo ti dì í sílẹ̀ fún ẹ, ẹ rù rè.
3: Pẹ̀lú atótónu mi sí ọ. 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì fóbìnrin.
4: Àìlákà sí èsì ìgbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé a rí mi lọ́la ni mò ń gbé. Aṣọ́rí mi ò pé.
3: Orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni.
5: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́ bẹ̀ kíní sá lọ́nà. Bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King Estate ni kò ti rà. Ojú táyé ló wà lóhùn rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. Àmọ́ sátó bára lé kan ní plot kan. Ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó, Àpáta, Eré-à-ń Bàdàn.
6: Ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì.
5: Kàn sí wa ní Crispo Building, Mobi Bus Stop, Odu Ọ̀nà, Àpáta, Nìbàdàn. Telephone 0706281 7806 tàbí 0807103 6974. Kàn sí Bọ̀sún King kò dolílé orókè tí rákùnkùn ẹyẹ.
7: Tó lórí ètò yín ètò wa, Bọ̀sún King Properties Quarter Hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pè ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá èèyàn níbi tílẹ̀ pọ̀ sílẹ̀ tó ń gbélẹ̀ mí 100 acres 1,000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni ti estate.
8: Èdè ẹ máa gbọ́ ẹlòmíà kan wọlé ó ní o bèrè lọ́wọ́ onílùú ó gbá lójú so possible ni ó kàn wọlé ó lọ mọ ralẹ̀ ó lọ ralẹ̀ fake adi wàhálà sí ẹlọ́run tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate gbẹ̀mí bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún ojúmọ̀ nínú ibi tó wá fẹ́ sí gọ́tí mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹlọ́wọ́ tó sì nílùú wà láǹbẹ̀ láì bẹ́ẹ̀ ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo nílé tí mo yóò bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi ó fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ ó fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ abilé mi wà tó rí tara rárá.
7: Ẹ̀ ń bá yàn talẹ̀
8: bọ̀sùn ọba rí abájọ́ládọ́ àdéhùn làájọ́ ni.

0: tó bá fẹ́ rí mi láti challenge
1: ọ́fíìsì pọ̀
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n dá mọ́ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta ó bọ́lẹ̀ ní odu ọ̀nà àpáta ni ó du ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn gbófàsì odu ọ̀nà ẹ ó rí sábòdù wọn bẹ pé bèrè bọ̀ sún ọba ń bẹ̀ ní christmas building lódú ọ̀nà lọ́nà àpáta ò ní dá àpáta o bẹ́ẹ̀ ni odu ọ̀nà ló ti bọ́lẹ̀ odu ọba ìmú bọ̀ sún ọba rí tó bá fẹ́ rí mi o 08070 7170 7170 6969 7470 7470 6 2 8 1 7 8 0 6 0 7 0 6 2 8 1 7 8 0 6 0 7 0 6 2 8 1 7 8 0 6 ara anugba o ara anugba
1: to tita jomejo te ti ma gbo mu wa lori eto yi to bo suke property kota wa wole akinmi lo ko
2: ìyẹn fẹ́ni tó bá máa ń tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe kárí mi kọ́mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mà owó tí ń bá fàájì lọ ò kéré.
3: o ní tèmi 500,000 tó promise mi lánàá ń kọ.
4: bèbí mi mo ti di sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
5: pẹ̀lú atótónu mi sí ọ 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bosun King kí ni wọ́n fẹ́ fi ṣe birthday fóbìnrin.
6: àìlákàsí èyí ṣègbésí ayé rẹ o.
4: ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé aṣọ́rí mi ò pé.
6: orí rẹ pé o ò lóní mọ̀ràn gidi ni.
5: Bosun King Estate ó ti wà láàyè tó dẹrun láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé Bosun King Estate ni kò ti rà á. ojú táyé ló wà lóore fi gbé pẹ́ẹ́lí 500,000 ní plọ̀tì kan o. àmọ́ sátó bára lé kan ní plọ̀tì kan ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bosun King Estate wà ní Bako àpáta eré àǹbàdàn. ayé wà bó fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. tàṣí wọn ní Crispo building mobi bus stop odu ọ̀nà àpáta àǹbàdàn telephone 070-6281-7806 tàbí 070-7103-6974 kà sí Bosun King kò dùn nílé orókè tí ràpù mẹ́.
7: Lagilu FM 96.7.

0: 96.7.
1: Bàbá Ìbàrùbá.
2: Ọba Ìsàrà.
1: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́, ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ṣẹlẹ̀ ọmọ pèrò sọ́kọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080 33 88 1008 tàbí 070 18 21 11 11. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
3: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀. Fún gbogbo ẹ bá nílò ẹ̀. Àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 070 1015 2255. Ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin ju àánú.
3: Trinity Care Foundation àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láì sẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka Ẹgbẹ́dá Local Government Nìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀pìn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la. Ẹ kún wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
5: Ìlera lọ́rọ̀.
6: Kara ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn. 08138855308 081388555308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
8: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
9: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
0: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
7: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.

mula lọrun tó pé pastor C Olaya yo ti rere agbara ninu ipàgọ ọlọdọọdun yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbẹdẹkẹ bẹrẹ lápọjọ sunday 18 october 2026 sísè ọlọrun nínú máa jẹmu la kò rí tọdún yìí nínú máa jẹmu la ó ti máa gbàdúà ní bẹrẹ tí máa jẹmu ìpẹrẹ lórí àwọn ìránṣẹ yóò ti máa ṣiṣẹ agbára prophet amos odeyemi prophet israel jumbro prophet john oluwapemi prophet eseyi bakare pastor joseph agade prophet laolu sokobi prophet isaac jayola prophet ọlá wọnìjọ prophet aisi ogunjọbi prophet israel oluwale prophet michael anfolayan prophet asimilayo yẹri àwọn olórin àmìbùkọ́lá agade sanwóolá jésù gòkè bájọwà sade taiwo ìyanu oluwapre eliza voka ìfẹ́ olúbàbọ̀ pastor c olaya wọn máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù wákàtí náà ló máa jò látọjọ sunday 18 bí sunday 25th october 2026 àyẹ̀wò lẹ́rọ ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn gbogbo ẹ̀ níjọ csc gbáremu center tó wà ní leaders junction tribune ogunlé falafel òkè àdó ìbàdàn

àjọ tó ń rí sí ìnáwó aláṣẹwọlé sí ilé ìwé gíga nílẹ̀ yìí jam ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn akópa ní tìbútòrò ilẹ̀ yìí láti mọ́ tẹ́wọ́gba ìlànà àti gbà ọ́ sí ilé ìwé gíga ilé tí ọba ní ṣe pẹ̀lú àjọ náà. Orílẹ̀-èdè Iran ló ti rọ olùkú rẹ̀ ilẹ̀ Saudi Arabia láti lo ìlànà ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè pẹ̀lú bí àwọn ìkọlù ṣe tún gògò sí lórílẹ̀-èdè Saudi Arabia. Lágbọn ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti ilẹ̀ yìí Super Falcons ni wọ́n ti tẹ́wọ́ gba àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ sínú ikọ̀ náà lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ bólórí jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Comoros. Ròyìn náà rí lẹ́kùnrin rẹ̀.

Adájọ́ àgbà nílẹ̀ yìí, adájọ́ Kudirat kékeré ẹkùn ló ti búra fún àwọn tí wọ́n mọ̀ nípa òfin eléyìí tí wọ́n tó 2.5 níye gẹ́gẹ́ bí amòfin àgbà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ayẹyẹ sáà òfin eléyìí ti ọdún 2026-2027 ìmọ̀ búra fún ni ọ̀hún ìlọ́wáyé lẹ́yìn tí wọ́n ti jan àwọn èèyàn 2.5 ọ̀hún ló ń tẹ̀ nínú ìpàdé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ náà ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn inú ìpàdé ọ̀hún tí wọ́n ti jan okọ̀ wọn ló ń tẹ̀ náà ni ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìn-lé-ní-àádọ́sàn irú rẹ̀ eléyìí tí ìgbìmọ̀ náà ń ṣe èyí ti kékeré ẹkùn tó sì jẹ́ alága níbi ìpàdé ọ̀hún nínú àtẹ̀jáde tó fi léde ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ilé ẹjọ́ gíga nílẹ̀ yìí ìyàn kábír ẹniọlá ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn náà ló kún fún àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò 77 tó sì ní ẹnìkan tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìwé ìyàn ọ̀jọ̀gbọ́n Nnamdi Onyeka òbí àrẹ̀rì nínú. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí NLC agbọ̀n ti olúlùlẹ̀wà ìlú Abuja ó náà ni wọ́n ti ta ẹni tí í ṣe alákòóso fólùlùlẹ̀wà ìlú Abuja ìyẹn Yẹ̀sọ Wike Láyà lórí àṣẹ ilé ìtọpa pé ẹni tí ọba ti ṣiṣẹ́ kò ní tẹ́wọ́ gba owó kankan pẹ̀lú bí àwọn àgbáríjọpọ̀ olùkọ́ ṣe ti da iṣẹ́ sílẹ̀ ní ìlú Abuja tí wọ́n sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdúnkòokò ọ̀hún náà ni ò bá ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà mu àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n ti pàláṣẹ fún ti kéré ti kiri àwọn olùkọ́ ní olúlùlẹ̀wà ìlú Abuja láti tàkìtì pàkọ́ sí ìwé mọ̀wábiṣẹ́ eléyìí tí alákòóso ọ̀hún ní kí àwọn giwa iléèwé kí wọ́n mọ̀ sí fún àwọn olùkọ́ láti mọ àwọn èèyàn lè tọ́ wa sí iléèwé ó ti wá rọ àwọn olùkọ́ láti jókòó sí ilé wọn kí wọ́n sì yàgò gédégédé fún ìdúnkòokò mọ́ni eléyìí tí alákòóso ọ̀hún ṣe nílùú Abuja nínú àtẹ̀jáde eléyìí tó fi léde àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àtẹ̀jáde eléyìí tí alákòóso náà fi léde ó náà ló run nínú jọjọ ó sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé dípò kí àwọn tí wọ́n jẹ́ alákòóso lórílẹ̀wà ìlú Abuja kọ́ wọ ojútùú sí ìbéèrè àwọn òṣìṣẹ́ ìṣe ni wọ́n tún ń dúnkòokò mẹ́mí wọn. Àjọ eléyìí tó ń rí sí ìdánwò aláṣẹwọlé sí iléèwé gíga nílẹ̀ yìí JAMB ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn akópa láti má tẹ́wọ́ gba ìwé àtìgbà wọ iléèwé gíga yan admission eléyìí tí ò bá ní ṣe pẹ̀lú ojú òpó eléyìí tí àjọ náà gbé kalẹ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé ìṣe ni kí àwọn olùkópa kí wọ́n mọ yẹ irúfẹ́ ìwé àtìgbà wọlé ìwé gíga náà wò lójú òpó náà àtẹ̀jáde yìí ni àjọ ń fi léde lọ́jọ́ ajé Monday lójú ọ̀pọ̀lọpọ̀ òpó ìtàkùn àgbáyé wọn tí wọ́n sì fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olùkópa. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní Lagilé 96.7 FM ilé ìfúnbalá fẹ́lẹ́lẹ̀.

ọ̀rọ̀ náà ní ọ̀tún bọ̀ mọ́ da ojú ọ̀rọ̀ rú sí ẹni tí í ṣe ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ní ilẹ̀ Iran Abbas Araghchi ni ló fi ọ̀rọ̀ náà tó ẹni tí í ṣe olùkú rẹ̀ láti ilẹ̀ Saudi Arabia Faisal bin Farhan létí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kán lo ìlànà ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè náà ló lè mú ojútùú dé bá ìṣòro ọ̀hún ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ní ilẹ̀ Iran ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ilẹ̀ Iran ti ṣetán láti gbìyànjú ṣe ohun tọ́tọ́ àti ohun tó yẹ nínú mímọ jẹ́ kí àwọn orílẹ̀-èdè méjèèjì kí wọ́n jọ ní ìbáṣepọ̀ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ kó sì ní ojútùú lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà ìyẹn super falcons ni wọ́n ti tẹ́wọ́ gba agbábọ́ọ̀lù tuntun àyíran mọ́kànlá níye sínú ikọ̀ ọ̀hún pẹ̀lú bí wọ́n ti ń gbáradì fún abala kejì ìfigagbága kojú orílẹ̀-èdè comoros láti mọ ta ni yóò lọ rí kópa nínú ìdíje olympics tọdún 2028 àwọn agbábọ́ọ̀lù tuntun ọ̀hún náà ni wọ́n kópa tí wọ́n sì fi ra wọn hàn nínú ìfigagbága kojú orílẹ̀-èdè comoros níbi tí wọ́n ti fi ìyà àmì ayò méjì sódò yẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ọ̀hún ní pápá ìṣeré ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù remo stars eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ogun lọ́jọ́ etí friday àwọn agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n fún ní àǹfààní láti sọ̀rọ̀ nínú fọ́nrán àkàlẹ̀ móhùnmáwòrán tí kò wá wọn sì ń ṣàlàyé bí inú wọn sì dùn tó láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè nàìjíríà ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní ká tó mọ lọ ẹgbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i adájọ́ àgbà nílẹ̀ yìí ló ti búra fún àwọn amòfin méjì dẹni àádọ́rin gẹ́gẹ́ bí amòfin àgbà nílẹ̀ yìí àjọ tó ń rí sí ìnáwó aláṣẹwọlé sí iléèwé gíga nílẹ̀ yìí jamb ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn akópa láti mọ́ tẹ́wọ́ gba ìwé àtìgbà ọ́ láti wá kẹ́kọ̀ọ́ ní iléèwé gíga eléyìí tí ò bá ti ní nǹkan ṣe pẹ̀lú ojú òpó eléyìí tí wọ́n là kalẹ̀ nínú ìròyìn ilẹ̀ òkèèrè láti ká fún yín pé orílẹ̀-èdè iran ló ti rọ orílẹ̀-èdè saudi arabia láti lo ìlànà tùbínùbí láti yanjú gbọ́ngbọ̀ngbọ̀n tí ń ṣẹlẹ̀ lẹ́yìn tí ìkọlù sì ń tẹ̀síwájú gbọmọgbọmọ lórílẹ̀-èdè náà nínú ìròyìn eré ìdárayá láti ká fún yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lóbìnrin ti ilẹ̀ yìí super falcons ni wọ́n ti tẹ́wọ́ gba àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá tuntun sínú ikọ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n fi ìyà àjẹbólóríjẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè comoros fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wáwájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ fi fẹ́ràn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilufm 967 ẹ bá wa dọ̀rẹ́ lórí facebook pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwọlò tùròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe chọ́chù abidemi akande lóníròyìn yẹn ṣe wọ́n tẹ̀gbọ́ wa ẹ mọ ìyí kúròmbẹ̀ ètò ṣọ́ọ̀bù mọ́ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn níwọ̀n balẹ̀ sórí agbègbè ẹ kú kalẹ̀.

0: ilé ijó náà ti jó. Ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátọ̀wọ́ náà ti máa ń pa á. Mo kí ń káàbọ̀ sórí àkọ̀tún ètò. So bú mọ́. Mo kí ń lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì tá a wà ẹ́. Lágelú FM náà ń pe bí 96.7 FM náà dẹ̀ ní ibẹ̀ làwa wà. Ilé funfun bálá fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ibẹ̀ la wà yìí. Lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébugi ni mò ń kí yín. Àti lórúkọ amójú ẹ̀rọ fún sáà ta wà yìí. Alàgbà Bọ̀sún Aláyàndé Bàbá Abẹ. Gbogbo ikọ̀ mi ń bẹ pẹ̀lú mi àwọn èèyàn tá a jọ ń ṣe, tá a jọ ń jẹ, tá a jọ mu. Bẹ̀rẹ̀ látorí Tóbi Lọ́ba Àjàyí ọmọ ìyá àfẹ́. Tóbi wá dórí bàbá oníbèrè. Ìgò yìí ni. Ọlá mi lè kan láwo Infinity. A tún ṣe ti wa lónìí bó ti wù kó rí, torí pé ilé ijó náà ti jó ilé aláyọ̀. Náà ti yọ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa á. Ẹ lórí ọ̀fẹ́ àti pè wá bẹ́ ẹ ṣe máa ń pè wá. Ẹ lórí ọ̀fẹ́ àti bi wá pé kí lẹ fẹ́. Ẹ mú béèrè àwa ó sì dá yín lò. Ǹjẹ́ ẹ fẹ́ náà nìyẹn. Ká tó lọ lórí ètò yìí, màá kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń fún wa lẹ́bùn. Ṣùgbọ́n Infinity kí àwọn ara ilé ká ṣe ojú òpó lẹ̀.
1: Ká tún kí káàbọ̀ sí gbogbo ojú ẹ Akinsori ìtùwà eré ìtùyẹ ìtùwà ṣubúmọ̀ fún ti ní ọjọ́ kejìlá oṣù kọ oṣù kẹwàá ọdún 2026. Bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ wa náà lẹ́tún máa gbọ́ wa ẹ máa mú béèrè ẹ máa jẹ̀bùn.
0: Bọ́ ṣe máa ń gbọ́ wa náà tún máa gbọ́ wa wọ́n máa mú béèrè wọ́n dẹ̀ máa jẹ̀bùn. Nọ́mbà tẹ́ fi dá sí ni 09123708675.

0: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣiṣẹ́ fún ọmọnìyàn. Láìsẹ́ lẹ́yàmẹ̀yà, Trinity Care Foundation, àjọ tó rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ́lẹ̀ màrí tí ó ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín òun. Onírúurú àrùn, wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ okó lágbára, wọ́n pín gàgà ojú, eyedrops,
1: Ẹ jẹ́ ń ṣe báyìí. Lọ́njẹ́ wo gbé. Mo ń bọ̀. Hello, ṣé ta káṣì ẹ̀ ni màmá?
2: Mo ta káṣì ẹ̀ sá o.
1: Orúkọ yín àdúgbò wo lẹ ti ń pè wá?
2: Níjẹ́ ìrànlọ́wọ́ ló ń pè o.
1: Látàdúgbò wo màmá?
2: Láti ilé tuntun.
1: Ṣé ẹ jẹrí?
2: Ìjẹrí sá o.
1: Màmá, mo láyọ̀ láti sọ fún yín pé ẹ ti jẹ 25,000 naira báyìí. Customer care máa pè yín kẹ má lọ rò pé online ni o. Elémi máa ti gbowó nẹ́tíwọ́ọ̀kì nígbà tó bá gbọ́ yóò mọ̀ wá rò pé online ni. Customer care máa pè yín, wọ́n máa pè yín. Ẹ jẹ́ dojú ọjà. Mo ń padà bọ̀. 50,000 naira tún wà nílẹ̀ o. Ẹ gbọ́ dáadáa o. *3-4-7*1-0-0-4*2#. Tẹ́ ẹ bá ti sẹ́ndì ẹ̀, á gbé yín bọ́ sí ìpele míì. Á bí yín lè rè béèrè pé mélòó lẹ fẹ́ ta. ₦500 lẹ́yọkan. ₦500 ni ẹyọkan. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá mú iye tẹ́ ẹ fẹ́ ta tẹ́ ẹ sẹ́ndì ẹ̀, á wá bí yín pé bò lẹ ṣe fẹ́ sanwó. 1 bank transfer, 2 USSD code, ẹ̀mú 1 yùn lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ní POS. Ẹ bá tún ti wá sẹ́ndì account number tán gbé wá lójú ẹsẹ̀ yẹn ẹ̀yìn lẹ́ní. Wọ́n sì ti sọ iye tẹ́ san bẹ̀. Ẹ gbọ́dọ̀ san iye yẹn kó pé torí fúnra yín lẹ mú mẹ́ta. Wọ́n wá sọ iye tẹ́ san bẹ̀. Tẹ́ ẹ bá ti gbé fóònù tán tó san, wọ́n á kí yín padà lórí fóònù yín pé ẹ kú oríire kẹ́ ẹ máa retí ìpè. Kìkìdá ká ti pè yín kẹ́ ẹ dẹ̀ gbé tó bá jẹ́ pẹ̀yìn lẹ́jẹ́. Ẹ wo tàbí www.kashe.ng. Ẹ bá gba bẹ̀ náà, gbogbo prọ́sẹ́sì tí mo sọ ni ó béèrè. Oya mélòó lẹ fẹ́ ta? Bó lẹ sì fẹ́ sanwó? Account number lẹ́dẹ̀ sanwó bẹ̀. Mo ń bọ̀ ná, ẹ jẹ́ ń dójú ọjà kí n tó wáyé 50,000 naira. Ẹ ṣe o, tẹ́ ẹ̀ ń gbọ́ wa.
3: Lágbèlúwẹ̀ fẹ́ 96.7.
4: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yin jùlọ.
0: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣiṣẹ́ fún ọmọnìyàn. Láìsẹ́ lẹ́yàmẹ̀yà, Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ okó lágbára, wọ́n pín gàgà ojú, eyedrops, eyedrops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Nìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára níbùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ́. Gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 090-20-46-0004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
5: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdó ọ̀hún ni pé kọ́lọ́mọ́jọ́ sùwòsọ́ọ̀tì.
3: bíi tí bò.
5: Ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ. Tokunbo Car àti Nigerian UC. Tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wá wo bí tó ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní? Táwọn àlùlúyọ̀ lè ń bàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti rà mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó bá fẹ́ mọ kúrò lé lára àárọ̀ lọ jókòó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí ní tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa. Dé ń fọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
6: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
7: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill.
6: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
9: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣé ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wín ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ̀ ìtókún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágélú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Gaming Board ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
9: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
10: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
11: Omi yóò lọ ta o.
9: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ra ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owode Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbé délé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
12: Ìlera lọ́rọ̀.
13: Àlàáfíà ta.
14: Tugas, Tugas, Tugas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé-iṣẹ́ Tugas Multi-Dynamic Concepts. Ilé-iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé-iṣẹ́ Tugas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé-iṣẹ́ Tugas Multi-Dynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọ jẹ̀dí ń dà láàmú. Tugas Herbal Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ogun wa ni NAFDAC ti nu lo nte gbogbo eyin te wa fe mo ba wa duwo po ile ise togas te fe mo ku ogun wa ni opo ku oyoku abeyin te fe mo ra leye yo tori wi pe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise togas multi dynamic concept ni akala express bravo bus stop nilu ibadan tabi ke mo pe wa ni ile ise togas sori 09032949024 ile ise togas lo ni ani fasan lugba gbogbo ti se oyen agbara igbogi bile ka
3: Lagilu FM 96.7

0: amu on ton o gba owo ri Facebook yen ma so ye sugbon e je nkan kan si oju opo le na nkan ti wa nbe. Hello.
1: Hello sir.
2: Hello sir.
0: Yes sir. Baba ko legba radio yin.
1: Mo ti pa patapata.
0: Baba mi dada, oni mo ti pa patapata.
1: Ele sir.
0: Eh ya.
1: Yes sir. Aku ataro sir.
0: Ataro ni o.
1: Ara ta muloko.
0: Oya.
1: Talawu mo so ara ta muloko.
0: Mo ngbo yin ma.
1: Mo fe mu bere ni.
3: Oya mu bere ma.
1: E fun mi ni bere karun.
3: Ibere karun.
1: Bene.
3: Won ni ke fun wa ni oro Yoruba. Maru. Si ami ori re to je Redomi.
1: Redo.
3: Redomi.
1: Redodo.
3: E fun wa ni oro Yoruba
0: marun ti ami e ri re pa Redomi.
1: Redomi.
0: Mama.
1: Ta.
0: Gbogbo bere ta n bere ti e ri tori pe boya won mi o ma na fi nru so po le Redomi Awolu.
1: Eh,
0: awolu. Eh, mo fun yin la pere ni mi so fun yin. Redomi, won wa ni eso.
1: Be le ti fun mi la pere awolu. Atolu.
0: Remimi ni yan.
1: Ah, remimi ni o.
0: Awolu, Redomi. Ajasan. Redomi.
1: Ajasan.
0: Emi mo so yan eso ti yin ni. Mami.
1: Akesan.
0: Deni.
1: Alala.
3: Redomi.
1: Alala.
0: Odimeji ati bayi mu.
1: Afala.
0: Redodo.
1: Afala.
0: Remimi.
1: Afala.
0: Ewo ni wo Olorun bayi. Ebi iro meta ni nbe, iro consonant, iro vowel ati iro ohun.
1: Beni. Afoju.
0: Remimi.
3: Te ba ti daruko sikan si
0: e. Ama, e ba ti so mi e ja felomi laye.
1: Oda.
3: Ha? Ati so meji.
0: Ah, on ti lo. Yo ya, ya ro pe ewo emo n de gbe fun mi po o so bu mo le to yi lagelu 96.7 fm le de tin gbo eh infinity n te yin o ba ti mo lodo eyan eyan o so po le ni
4: o ma le loju eyan na ni gbogbo awon bere ta won kan so po le o ni won tin down lori Facebook yi loji to akiri bakan na amo gbogbo e na a fi n keko ni ko se pe amo wa bi ogun lati ma je pe elomin awon mi awon ti won gbo wa nile ti won pe won po ju awon ti won pe lo elomin gan o yo iwe ati bairo ti eto yi ni to ma nko awon ibere ta ba mo wa sile lo bi fun wa lori ofe pe awon ba won kan ko sile la bi so pe
0: elomin ti en bere ibere ti ki se pa won la bere re
4: emi na ti rin bi
0: won tun wa nko si wa fun awon na bere bere o na wa down re
4: in ta bere ile ni yi bi evaluation ni ka tun pe ni bi revision ba se bi o se n gbo wa si ara ibere ta ti lori emu meta wa nbe ke de dance
0: eh nkan daruko studio manager marun wa daruko re eh lumi kaluku wa mu ibere ta we a n bo lori e na eh so lori ti cash e bayi mo ti fe 50,000 naira ah seju die lo ku mo ti fe 50,000 je n sare gba pe kin to yi 50,000.
1: Hello. Victoria Olapeju ni sa
0: lata adugbo bo
1: kaadi mi to lekan ni emi ni mo pe wole ti mo dan ibere sa
4: okay ki lo pari number
0: mama
1: sa
0: hello ma
1: sa
0: eh se bi number yin lo pari pelu 1959
1: bẹ́ẹ̀ni.
0: Oya infinity o kọ́lẹ̀ mama lórúkọ ìkànnì ti lágelu fm 96.7 gbogbo obere mete ta egba tan sugbon egbianju daada nbe be ni abi be ko
1: be ni sir
0: mama sugbon afun 5000 naira abi infinity
1: ah e se sa o
0: iya ngbianju ba tin ran won lowo won si tun ran won lowo won ti ko number yin le Olorun ni awon ti fun alebu le ki Amen amen
1: A ku mu lo dun mokanla wa wo lo ba wa se o
0: E mo e ti pe mi le to ten bi mi pe ta ta so ta so o ta so cash e ni lo ta Je gbo Anti e ti ja on ti gbo 5000 yan ya Ti awon ibere kan meme ti a ti mo
4: Abere ibere keta pe yàtọ̀ sí ga náà tá ń jẹ́ pé kí ni yorùbá tún ń pè ní ẹ̀pà ohun tí wọ́n tún ń pè ní ẹ̀pà náà ni ọ̀tá ìbọn
0: ọ̀tá ìbọn
4: ọ̀tá ìbọn wọ́n tún ń pè ní ẹ̀pà a lè bèrè pé kí ni yàtọ̀ tó wà láàrin wúndíá omidan àti ọmọge tàbí ọlọ́mọge wúndíá ni ọmọbìnrin tó ti bàlágà àmọ́ tí kò tí ì mọkùnrin wúndíá ni omidan ni lọmọbìnrin tó ti bàlágà tí kò tí ì ṣègbéyàwó àmọ́ tó ti mọkùnrin yàtọ̀ wà láàrin wúndíá àti omidan wúndíá yẹn ó ti bàlágà kò tí ṣègbéyàwó kò dẹ̀ tí mọkùnrin bọ̀ omidan ó ti bàlágà ntiẹ̀ ó ti mọkùnrin ntiẹ̀ àmọ́ kò tí ṣègbéyàwó tàbá ń sọ̀rọ̀ nípa but ọmọge yìí tàbí ọlọ́mọge
0: òun làwọn èèyàn máa ń lò bàbá kan ní mẹ́tẹ̀ẹ̀ta ìkan náà ni
4: làwọn èèyàn máa ń lò ṣe rí ọmọge yìí àti ọlọ́mọge yìí nínú ọ̀rọ̀ yorùbá àwa náà ní ọ̀rọ̀ àpọ́nlé adjetival word ni adjective ni ọ̀rọ̀ yìí wọ́n máa fi ń pọ́n obìnrin tó bá jẹ́ pé ó bá moge ṣe tó bá dùn rí tó jẹ́ arẹwà ẹ máa rí pé àwọn ìyá wa gan nílé gan tí wọ́n bá múra gbà máa ní wọ́n dàbí ọlọ́mọge azin wọ́n yọ́ lára oge ṣíṣe ẹni tí ọmọ oge ṣe o ni ọlọ́mọge tàbí ọmọge but tá a bá ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin tí ó tì í mọkùnrin wọ́n dí à ní ìyẹn tó ti mọkùnrin tí ò tí lọlé tí ò tí ṣègbéyàwó omidan lòun tiẹ̀ ìyàtọ̀ wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta
0: ẹ wo bó lójú òpó ìṣèwà rí báyìí mo ṣàdé fún yín pé gbogbo ibi tí ń bá kù sí ọlá màá dí gbogbo ẹ ẹ jẹ́ máa ń lọ báyìí lórí ètò fún tòní lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa kébúgì àti lórúkọ amojú ẹ̀rọ fún sàtà wàyí alàgbà bọ̀sùn aláyàndé adéọ̀sùn káyọ̀dé lórúkọ mi mo ti ń tẹ́ kò tí ì tẹ́ ní o màá dì lọ́la ẹ bá ló ń gbóhùn tó fẹ́ bá mi sọ 08034867571 ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí ń fún wa lẹ́bùn wálé ṣọ̀tẹ̀ ẹ ṣe anthony bodúrin anthony b bàbá àlùbáríkà bàbá ẹ ní tan ẹ dẹ̀ máa tan ẹ ṣe o abiola yariyari bàbá gbọ́jọ́ tẹ́ ẹ bá lò láyé ẹ̀ ní sẹ̀sìn àti gbogbo ẹ̀yìn èèyàn yòókù náà tẹ́ ẹ̀ ń bomi rin wá ẹ wo iná ò ní tanwọ́ yín ẹ̀ dẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní rí wàhálà àmọ́ lóore o àlẹ́mọ̀ dárúkọ torí àsìkò wa ó ti tó ó yá dágbére ká mọ̀ lọ.
4: Àwọn ìbéèrè ta fílẹ̀ lórí Facebook àwọn èèyàn tó ń dáhùn ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń dáhùn àwọn míì tàn mú mí mọ́ tèmi ni wọ́n mú mọ́ ẹni tí kò mú tèmi mọ́ àwọn tó jẹ́ pé kì í ṣàwàlà ládá àwọn ìbéèrè ta jẹ́ pé ọ̀dọ̀ wa mí balẹ̀ àti ìlànà ìpa àwọn ìbéèrè ta
0: bí. Pé àwọn ọmọ pa ní ìwé tá n kọ
4: sí. Ọ̀la ni kí ẹ tún pàdé wa ní kété tí wọ́n bá ti ka ìròyìn tán ní èdè Yorùbá ní aago mẹ́rin ọlá mi lẹ́kan ọlá owó infinity ló kọ mi.
0: Bàbá oníbèrè ire àtayọ̀ láàfin pàdé ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: Lagelu 96.7 Oke Gajoke.
1: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
2: Ó tún ti ya lórí òkè ìyanu yìí lára. Bébí tí arúgbó ọjọ́ yóò ti gba gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bíi wòlíì sáàbù ju authority. Wòlíì ọdún Fẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 21st to Friday 23rd October. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónú lágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní tea junction àti mọ́jọ́dá bus stop ẹ̀pẹ́. Gbogbo ẹ̀yà àti èrò yá lákọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Bébí tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bí àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.
3: Èsù ìwọ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
4: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bàdékú.
5: Akinyin káàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
4: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́.

ọ̀nà níbi kíbi tí ẹ̀yìn bá ti bọ̀ síbi ètò náà yálà láti ìlú Ìbàdàn ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù àyànfẹ́ ò gbọdọ̀ gbẹ̀yìn níbẹ̀ ayayaya ọwọ́ Ọlọ́run farahàn olóyún ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgán rọmọ gbẹjọ́ aláìsàn rí dandy àwọn ọ̀dọ́ wọn ń gba connection sínú ògo onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní sẹ̀lẹ̀ Ọlọ́run sì tún jẹ́rìí agbára rẹ̀ iṣẹ́ ìránṣẹ́

ọ̀sán sí aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday, aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn-án òwúrọ̀ náà ni Shiloh Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní Gbọ̀rọ̀ Mírò tó máa wáyé láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

0: 6401 ẹtún lè kàn sí wọn lórí email pẹ̀lú bí ẹ̀ ṣe Olayinka Agbègbè 494@gmail.com bákan náà lẹ́tún lè kàn sí wọn lórí òkè Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwani Summit òpópónà Àjàṣe Ìpo Agbeọla nílùú Oro nípínlẹ̀ Kwara James Lolúwa kò yí padà.
1: Lagilu FM 96.7.

0: Agelu 96.7 Oke Kajoki.
1: La Gelu FM, jaga bagu boleh tu, ma.

0: ṣe ń halẹ̀ tó nílé ayé tí mọ́fọ́ lójoojúmọ́ tọ́ yà láì lójútì olódùmarè òfilé ayé lẹ̀ o gbogbo ń tọ́ sọ́ sí wa iní sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́bá ti wù kọ́ mọ́ sí ọ́ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo ń tọ́ bá rí kọ́ mọ́ sẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe ẹ kọrí sílé iṣẹ́ kàkásìwáyà integrated servicing limited àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó orú tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ gbà pé kì í ṣe kádàrá o.
1: kàn sí wọn ní nọmba 19 emmanuel onítìjú christian bello police station road fẹlẹlẹ ìbàdàn pé sórí aago 08067918447 kaka se wire integrated services limited ilera lọrọ
2: agitundi ọrẹ mi afinju dila to boye lati gba to ti bere ise dila re yi adu akan pere mojo kina si ladu ohun ni pe kọlọ mojo su resort
3: bi ti bo
2: idi ni pe dila re oniju moto meji pere lo to kunbo kan ati nigerian uc to gbe ka gele lori po fe tai iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh ola moji kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele tu abo to fokan bale tunde ko si ni ti o soko re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so bed office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re peperepere to fo kan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 08169328487 le kan si 08169328487
4: lori oke yanu adura un ba
5: o mo ti ya lori oke yanu ilara bébé tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory wá bá jésù pàdé bébé tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáwùjú authority wòlíì ọdún fẹ́mi òní ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá lúkà ọjọ́ pàdé wednesday 21st to friday 23rd october wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́ free medical ìwòsàn ọ̀fẹ́ pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó ọ̀fẹ́ ní jíjẹ àti mímú ọ̀fẹ́ máa wà ní tea junction àti mojodé bus stop pẹpẹ gbogbo ẹ̀yà àti èdè òyà lákọjọ wednesday 24 to friday 23rd october lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́ níbi tí wọ́n lé àgbáyé ni prophet lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 07059458718 jésù retí rẹ ìwọ ni ìyanu kan.
6: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
7: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
6: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
7: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014 láìsí omi kò sí iye. Showbox bottle water, omi tó dára.
9: Sisi gbagada gbagada gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn.
10: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì wìtì.
11: Bàbá Ìbàrùbá.
12: Ó bá ìṣàrà.
11: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojúlé jà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì. Àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí àpẹ wa jara re gba leyin le baba adedibu ni mo le te ni badan opposite people's girls grammar school baba ibaruba ko re ni kankan se lo ma pero sopo be ba ti wa ka jo fori kori ka jo so ton se yin o ona bayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa lagu ara 08033881008 tabi 07018211111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi taisan fese fe
3: je ko mo you fit fly
13: laiwo yin won mo oga agba ni di ibanisheto irin ajo seyi ke yorilede ni you fit fly gbogbo aye ti gba be anfare ti wa sisile fun gbogbo enikeni lati seto e visa solede Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with you fit fly e visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With YouFit Fly, you can fly wherever you desire.
14: Beyond the Limits 2026.
15: Beyond the Limits. Akoko ise agbara tuntun lodun yi.
14: Nino ma jemu l'Olorun to pe. Pastor C Olaya. Yo ti rere agbara ninu ipako l'Olorun ye nibi to ti ma mu awon eyan ko ja gbedeke. Bere la kojo Sunday 18 October 2026. Sisi Olorun ninu ma jemu la kori todun yi. Nino ma jemu la o ti ma gbadua. Ni bere. Ti ma jemu ipere lori awon ranse yo ti ma ti se agbara. Prophet Amos Odeyemi. Prophet Israel Jumbro. Prophet John Oluwape mi. Prophet Eshe Bakari, Pastor Joseph Agade, Prophet Laulu Shokubi, Prophet Isaac Jayola, Prophet Ola Wanijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri, Awon Olorin Emukola Gade Shewolege, Doke Bajowa, Shade Taiwo, Iyanu Oluwapre, Elizabeth Voka, Ife Olubambo.

0: lọ́wọ́ ogun wòlíì kan ń bẹ nílùú ìbàdàn tí ọlọ́run lò fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọkú ọlọ́wọ́ ogun gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. làwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́pẹ́ yìí lẹ́yìn àdúrà láyé wọn lọ́wọ́ kánsẹ́lì máa ń wà látìrí wòlíì ó nílò láti sọ̀rọ̀ ọgbà tó bá ti ń kúnlẹ̀ lẹ́mí ọlọ́run máa tú àṣírí ogun ọjọ́ pípa pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀ àwọn tààrà wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú akùnrin àti obìnrin tó ti dé òfò márì ẹ̀yìn tó wojú ọlọ́run fún ọmọ rere àwọn ẹni òkùnkùn fi àìsàn dẹ̀mọ́lẹ̀ gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ́ọ̀lù òyìnbó olúwa ẹgbẹ́ dání kẹ́ máa bọ̀ lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. ajílúrí atamátàsé bí jésù gbé kalẹ̀ ń dá ọ́ èsì ẹsẹ̀ atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólùwọ̀ ń bàdàn Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
1: Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 0701052255 ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ gbẹ́gbẹ́ tùbà lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ ti Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò nínú gbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí lágelú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dìmí lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
3: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
3: se ma je niyan o de tin je be nomi ma je ki ebu ti eledumare je nke fun o kukumo ninu Mirale, ma bo wa se Splash FM Media Academy. Nibe la o ti gbe nu yebe yebe, ta si ma tun ero daada. Laarin ose mewa gbako, won a ko e bo se le di ogbon tarigi, agbon safefe. Oya, tete wa gba form ti e loni ni Splash FM Media Academy. Ile funfun balao felele ni lu Ibadan, ni won le ko si, pe won sori ero ibanisoro
7: 0807112 4000. 0807112 4000.
3: Flash FM Media Academy ti se igbelaruge fun iwa omo ilu abi ninu ise igboro safefe safefe
8: ilera loro
9: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye nlo ba oke fisa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igba pa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta iso fi se buba lara eda lo mu alara pe online mo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara pi online mo ni san mesan ni o kan si
10: Gode chance no to lanta Nigba kuga tabaje
11: Gbogbo ni bara Golden Chance Lotto eku aduro ti wa lore kore ni lesa Golden Chance Lotto yo ma tan lorun lori basepo yin pelu wa Golden Chance Lotto lesa kese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere eyi gan lo mo kan ni bara wa bale Golden Chance Lotto kete lati so ni bara doloro Golden Chance Lotto ilese ti wa afaye gbagba kuba laye akiso pe kan agent wa taja ma fi kan dikan ilese Golden Chance Lotto yato lesa kese la won sanwo to si han kedere faye lati gba yi wa waran sesa ni winnings Idire ti le se Golden Chance Lotto pe je asiwaju laarin awon akegbe
10: nigba kuga ta ba je lese kese lo sanwo
11: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
12: Trinity Care Foundation
11: ajo to dadu pelu atileyan Olorun lori ise anu sise for maniyan lai seleya meya Trinity Care Foundation ajo to ru awon opo eniyan lagbara to po eyan ti janfani e lati bi odun meta seyin te dumare tin satileyin won won ti pin won si pin ogun fun niruru arun won ru opolopo ko lagbara won pin gaga oju eye glasses eye drops peni ti oju nda laamu won ru awon akeko lagbara pelu begede obetebeti ro lagbara lo ti sele lopo igba nilu oloka egbeda local government nbadan be ni won ro opo eyan lagbara ni buso gboro nijoba abile oluyole sibe ajo yi si nilo onigbawo gbogbo eyan ti olorun baba da lola ekun wa lowo ise ranse yi ko tubo ma tesiwaju tcftc ajosepo pelu international inner wheel club lori awon obirin to lapere cancer la pelu itoju akanse eto be yo tun waye october odun yi o abere fun ajosepo ile ise nlanla ile ise ijoba ile ise ladani ateleyinju anu to lero ngba rere for educational employment and community development office address 21 Kolasi layout up new ife road ibadan telephone 09020 46 0004 Trinity Care Foundation. I got him fair on.
3: Lagilu FM.

WFM 96.7. La Gelu FM, jaga bago boleh tu.

0: Lagilu FM 96.7.
1: Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé-iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé-iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìwé ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé-iṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fakọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni, àwọn oògùn tí ń jáde láti ilé-iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wò, gbogbo ìwọ takọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni o béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé-iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀ kú. Àbẹ́yìn tẹ fẹ́ mọ ra lẹ́yẹ ẹyọ. Torí wípé àwọn alágbẹ̀ta fún gbogbo àwọn oògùn wa. Ilé-iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express, Bravo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ mọ pé wá ní ilé-iṣẹ́ Togas sórí 09032949024. Ilé-iṣẹ́ Togas ló ní ànífàṣán lùgbà. Gbogbo tí ń sọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ gbáwé ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágilú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágilú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
2: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
3: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
4: Omi yóò lọ ta o.
2: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ̀yìn, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyìn gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
5: Gbogbo ìṣòwò tó fi mọ́ ìnọ́jà, àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable, beginning from 120,000 naira. Bákan náà, àǹfààní àti fò lọ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí ní rọrùn gbẹ́rẹ́gẹ́dẹ́ pẹ̀lú Qatar Visa tó wò rẹ̀ bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jàrọ̀kọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit
0: Uvitfly lo mu kokoro e dani. Visit Uvitfly office today at Block 8, Plot 15, 7 Up Road, Oluwole Main Estate, Ibadan. Or call 090-1111-1190 or 080-8377-7877. Uvitfly, your sure plug to getting China Canton Fair Visa and Qatar Visa.
6: Beyond the Limits 2023.
7: Beyond the Limits. Akoko ise agbara tuntun lodun
6: yi. Nínú máa jẹmu lọ́lọ́run tó pé Pastor C Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣé Ọlọ́run nínú máa jẹmu làkórí tọdún yìí. Nínú máa jẹmu láwọn ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀ tí máa jẹmu ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakari, Pastor Joseph Agade, Prophet Laulu Shokubi, Prophet Isaac Jayola, Prophet Ola Wanijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Arfolayan, Prophet Asimilayo Yeri, Awon Lori Ami Bukola Agade Shewole Ages, Doge Bajowa, Shade Taiwo, Iyanu Oluwapre, Elisa Boka, Ife Olubambo, Pastor C Olaya, Roma Sotele Luruko Jesu. Wakati wakati na ro ma jo la tojo Sunday 18 this Sunday 25th October 2026 aye wo lera ofe pelu oje ofe wa fun gbogbo eyan gbogbo ele ni jo CAC bare mu center to wa ni leaders junction tribune road mole fala fe oke ado ipado
8: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meta NCUK Certified Advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
9: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
10: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
14: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000 0807-112-4000.
14: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Lagilu FM 96.7.

0: be ni olorun oba mi ki binu ko si ni gbagbe enikan sugbe se daada o olorun yi sa dede binu si yan be yan ba wu akolorun o binu si yo binu si o ni mi fi ma so pe ma se ika oda se ma se ika osun a ko se en ti o pa yale kun jaye ti o ni pada wa sunkun eni ti ba se aburu so malakeji olorun oba le binu si ah oladele sunday moyiwa won wa loju ero tagun agbaye ara ni yaya eyan ti a enle o alaji fatima lasisi omaleye e se adupe magaji sa karaji elegba o e ku atileyin wa alagba ina jade sola e se ya biji elegusi oni baba olowe eyin gan e mo weun e ba le mo oye mi e mo eya raifu tawakali to abiodun lati ilu osogbo iya abeji ahmed oka ese abidemi adisa lawrence olukunmi adeleke ese maje ko baje adekunle ambali ese adupe lati ilu oyo ni so lale yi iye maja kini iye maja gan fun rara re awon wo lo ni iye maja nje yato nbe laarin iye maja ati osun bi baba mi umekun mi baale gbogbo yemaja ka fata le badan awon lagba lalejo bon je ki baba wole
1: to mo ki ka bo sori eto yin eto lawujo eyin agbalagba e ba nda ko yin o
2: oruko temi ni umekun mi egbelade mo je baale yemaja ba ni ibana
1: to baba mi e kaabo baale yi maja ni tile toko ta ni yi maja o
2: yemu male ni yemu ja to je obirin to lo wa lati je orun pelu awon aye gbe re wa si ode isalaye ni yi maja o je yemu male lati je orun o si je obirin akoko ninu awon ọmọle to ro wa lati odi ọrun
1: o be ni yemaja
2: be
1: iran male obi akoko
2: be ni
1: to ro wa lati odi ọrun
2: o ya to si orisa
1: ohun to ya to so sa
2: osa
1: eh
2: eni orisa dani yen
1: eh
2: iran male awon ti iko iran se olodumare lati odi ọrun
1: e ri pe ti won ba nso nipa awon ọrun male ta ba won osa oni bi kan ti won gbadde
2: be
1: ni bo ni ye ma ja gbadde ntie
2: ya ba ri pe ibo ni ye ma ja pa gbadde a ma so pe e ri pe ife ki se fe ti sin yi o ife iwarun la mi ife iwarun la pe ki se fe oyi ki si se fe o dayi ife iwarun
1: ife iwarun
2: eto so laye to so lorun te je yi pe bi gbere fun o ti eni si to pe be ni amonu mole iku na ti mo rodi amonu mole ta bu ina ni si bi ogun iwarun lo ti ro wa iwarun lo ti ro wa ko to di yi pe o n kaluku o wa n si won bo si lu kan si keji si mi
1: e seun e ri wipe ta ba soro yemaja bene kan ba lo nri mi yemaja loni inu omi lo ti ri
2: be
1: ke lo bi to fi je pe nu omi la ti ri ohun
2: ngba to si se ti olodumare ran tan ton pada lo sodi o ami to fi lole ni ye pe eyi le mo fi ran ti mi na npe pe odi omi o kaluku won na lo ni isoro ti e nigba to ya e le pe ngba sango ni isoro ti e sango pada so
1: ben
2: e le pe ngba ti o ya ni isoro ti e o na lo wole ni lera
1: ben
2: e le pe ngba ti osun o se ti e o na odudu sugbon odu ti osun di ki se ko sugbo lodo ti e ti se igidi olo naa ti
1: igidi
2: ẹ lomi ti la wa to fi wa gbosogbo
1: se ke so ya lododo oya loni
2: to ya ile mo pe lo wa nlo koja to ya lo wa nlo koja o ile ra ilu re ni adubo lo koja wa
1: ni a fi ni e wole le ra
2: ora linu ora oku lo wa nlo rin
1: ẹni wípé ẹ ń sọ pé kálukú ló ní sòro rẹ bí ẹ ṣe wọlẹ kí wọn ní sòro tí ẹ máa já.
2: Ìṣòro tí ẹ ni wípé nígbà tí ó padà tó fẹ́ òkèrè tí sọba tí sì saki tó da saki lẹ̀ wọ́n jọ wíwọ́ fúnra wọn wípé ìwọ òkèrè wọ́n dé sí òkèrè ìwọ òkèrè gbogbo àwọn obìnrin tó kù ọmọ tí wọ́n já fẹ́ lè máa kalẹ̀ ń tiẹ̀. Wọ́n wá sọ fún yí pé sórí pé ọmọ òun ju tàwọn aráàlú kú lọ mọ́ fi ọmọ òun bú wọn. Ọ̀kẹ́rẹ́ náà wá sọ fún pé yàrá kan bẹ ọ nínú ayéré àwọn yìí o yàrá yìí obìnrin yìí wọ bẹ o ibi agbára àwọn wà nù ú. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kan òjùsú ọ̀kẹ́rẹ́ sáàsọ agbára rẹ̀ síta òjùsú gbọ́dọ̀ pàṣọ agbára wọn. Wọ́n wá wò pé bóòlù òun ó ti ṣe ojú ọsùn gbọdọ pa ìwọnjá wa mú aṣọ ó fi di ojú ọwọ àwọn igi ẹlẹmuga ọwọ fi gbé aṣọ ojú sí inú ayẹyẹ ibi tí ṣùgbọ́n bó ti ń gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀kẹ́rẹ́ mọ̀ ọ̀kẹ́rẹ́ sórí bọ̀ ọ̀kẹ́rẹ́ ògbọ́n kankan mí mọ̀ kí ló wá ló wí kò tiẹ̀ gbá láyé ó ní àwọn ò lè bọ́ wí inú ẹ pé ìwà abọ́mójú wa là ju wa láyé.
1: Ẹ tó fi ní kò gbọdọ̀ fi bú òun.
2: Lọ wà ní bú inú wa bí ìmọ̀já ìmọ̀já wa dìde ọwọ́ à ń sáré lọ ọ̀kẹ́rẹ́ wa rántí pé tó mọ̀ sí i ọmọ lágbára ọwọ́ à ń lè lọ wọ́n lera wọn títí títí títí nígbọ̀ ya tí ọ̀kẹ́rẹ́ ò lè lé bá tó náà sá lọ ìmọ̀já bá ṣubú tí ṣubú tí ó ṣubú lomi ń bá lọ́ba lomi bá ṣe. Àlọ́ òní lọ sí ọ̀kẹ́rẹ́ lẹ́rí alágbára òun náà wá yí padà òun náà bá di àpáta wọn lọ di ibi tó mi mú ọgbà kọjá ọmọ tí ìmọ̀já sì bí káàyàn òun ni sango sango wá gbọ́ ní ọ̀yọ́ ọlé wípé ha nǹkan báyìí ló ṣẹlẹ̀ lọ́wọ́ agbèrè lọ́wọ́ àdìdì sí níjọ́ sì ni sango ìwọ sọ ẹ̀wọ̀n ni máa dàbúra wá dé wọn wá mú ìwọn rẹ nígbà tó wá débi tíbi àpáta ń wà ṣàbí wá mú ìwọn ara rẹ ó wá tù ó wá fi fọ àpáta omi wá ráyè sàn ibi tó ti fọ àpáta là ń pè ní ìlà méje ní sẹpẹtẹrì lónìí ibẹ lómi tí ń wá ya lọ tó fi ya gba odò ògùn tó fi ya dán ọ̀nà ẹlẹ́yẹlé tó fi ọsẹ pé wá já sógun fani. Ọwọ́ ẹsẹ̀ wa lọ ọwọ́ di odò ògùn làbẹ́kúta mbọ̀ wá dodo ògùn làbẹ́kúta tó tọ́ wá kọjú ògùn ọwọ́ lọ òun àti ọ̀sà wa lọ́jọ́ pààlà òun àti ọ̀sà àti òkun ni wọ́n jọ pààlà tí ó fi di ọ̀sà omi nù.
1: Àwọn èèyàn fẹ́
2: ṣùgbọ́n láti ìgbà náà kò sí ọba tí ń jẹ ní saki kò gbọdọ̀ fojú kan odò ògùn wọn wá di lásọ ti fi kọjá ni.
1: Tẹ́ẹ̀dọ́ni torí ìṣẹ̀lẹ̀ ìgbà náà.
2: Ìṣẹ̀lẹ̀ ìgbà náà.
1: Bàbá mi baálé ẹ̀yẹ máa já àwọn èèyàn máa retí ìbéèrè kan ó sì fẹ́ retí ìdáhùn látẹnu yín ẹ rí wípé tá a bá ń sọ nípa ẹ̀yẹ máa já ìbáwò. Abala kan èèyàn abala kan.
2: Irọ́ ló wà mẹ́.
1: Irọ́ ni.
2: Kò sí ìtọ́jú ẹja lára òòsa ẹ̀yẹ máa já. Alára bí èèyàn bí tiwa ló náà wọn tí wọn wí ni wípé tó fi ń jẹ ìmọ̀já yíyí ọmọ ni là á pè ní ìmọ̀já yíyí ọmọ tọmọ àmọ̀já lórí ìṣòwò ọmọ tó sì yẹ yí pé ó ní kó tó di odò ogun tó jẹ ẹran omi ọ̀rẹ́ rẹ̀ ni wọn. So ìyàwó ọkọ rẹ̀ a máa fi bá wíńgbà náà ọkọ rẹ̀ tó kọ́kọ́ fẹ́ láyé rẹ̀ ó ní ọ̀bàtálá.
3: Lagilu FM 96.7.
4: Sisi bagada bagada bagada in the lekun. Ile sa gbo fin lojo kojo. Bagada bagada ni lekun ile ewosan. Nigbakugba. Awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni Lagilu FM ni Badan. Bagada ni lekun wa si ile. Gbogbo aye lo gba o. Polowo oja ko se kede on gbogbo to ba fe ni Lagilu 96.7 FM. Felele n Badan.
5: Oro re ojo. Wa si ma ta. New witty, witty.
6: Glory Prince.
7: Beto Edibo 2027 se n bo lona yi o se koko ka won oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo edibo kaakiri ilu Glory Prince ti setan lati je ku rorun pelu edinwo nigba te ba se printing sara aso fila bana ati bebe lo lodo wa 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún, Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Prints. E jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
8: Glory Prints, put your message on display.
9: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yin ju àánú.
10: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń ró àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dúmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pọ̀ yẹn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la. Ẹ kún wa lọ́wọ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kolasi Layout, Up New Ife Road, Ibadan. Telephone 0902046004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
11: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
12: Kára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
13: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

ẹ̀ka alẹ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀ka àbọ̀ sí ìkànnì yìí ẹ̀kú ìgbádùn wa látàárọ̀ èyí tẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ṣe dàda lẹ́dẹ́ tí aago mẹ́wàá bá ti lù láàrin aago mẹ́wàá sí aago kan lẹ máa ń lo ọ̀fẹ́ àti gbọ́ agbálẹ́tù pẹ̀lú délé adéyanjú èèyàn yín pàdé yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn kan ṣá. Admiral Dele Abiodun ni mo fi wọlé mo fi ṣíde ètò lálẹ́ yìí.

lálẹ́ ìní lábala kí wọ́n délé ìlú òṣogbo lájọ máa dé o a máa débẹ̀ fẹ̀rẹ̀ òṣogbo òròkí òròkí àsálà òròkí ìlú aró ìlú ọmọ ọba adéṣẹ́gun adéwálé the super ìlú bàbá mi ọ̀ṣun dàgbónú ìfàyẹmí ọmọ ẹlẹ́bùbọn òṣogbo lájọ máa dé fẹ̀rẹ̀ àwọn alágbára wà ńlẹ̀ yìí àwọn alágbára tó jẹ́ pé oríṣà wọn dá oríṣà kan làwọn náà tó jẹ́ pé alágbára ni wọ́n n tí ojú wọn rí tí wọ́n bá ṣàlàyé àwọn ọmọ ìsẹ̀yìn àwọn á ní wípé wọ́n á yímú wọ́n á ní rọ́ ni àwọn ọmọ ìsẹ̀yìn wọ́n á ní rárá wọ́n á ní science will back it up and it's not backed up by science and technology. Àwọn kan ò nígbàgbọ́ wípé ayé wà àwọn kan ò nígbàgbọ́ pé àwọn kan ni wọ́n ní agbára inú afẹ́fẹ́ kódà àwọn kan ò nígbàgbọ́ pé the spiritual controls the physical wọn ò nígbàgbọ́ pé the spiritual controls the physical ọ̀tọ̀ ní ayé physical ọ̀tọ̀ ní ayé spiritual ọ̀tọ̀ ní ayé celestial ọ̀tọ̀ ní ayé terrestrial ọ̀tọ̀ ní àwọn tó ní extraterrestrial àwọn agbára kan ni wọ́n ayé má ṣe mí ẹ̀yin àgbà ẹ má san mi ǹdí ẹ má bà mí wí wọ́n ní ọmọdé ò kí n mọ orí jẹ kó má yí lọ́wọ́ ẹ má jẹ́ kí orí yí mi lọ́wọ́ o ẹ má jẹ́ ń fẹnu kọ ẹ má jẹ́ ń ṣìṣọ́ ẹ má jẹ́ ń ṣìṣe ẹ má jẹ́ ń ṣìlẹ̀tẹ̀ ọkọ ọba àdá ọba ẹ má jẹ́ ó bà mí lẹ́sẹ̀ ẹ má jẹ́ ó bà mí lẹ́nu gan pàápàá ẹ má dà mí lórí ru o ẹ má jẹ́ ń dẹrù àrùká ẹ má jẹ́ ń wọlé àìsàn gbogbo tí bá ń dáwọ́lé kí orí ìyá àtorí bàbá lọ́rùn kó máa ṣàtìlẹ́yìn fún mi kí n má tẹ̀ láwùjọ àkàbà ogo tí mò ń gùn kí n má jábọ́ lójijì kódà kí n má jábọ́ díẹ̀díẹ̀ mi ìfẹ́ jábọ́ rárá ẹ̀yin ayé ẹ̀yin tó láyé ojú rere yín ni ẹjẹ́ máa rí ẹ má jẹ́ rí dàkejì yín èmi ò sínú àwọn tó máa sọ pé ẹ sí ẹ wà ọlọ́run dẹ̀ kó yín sí ibi ìṣàkóso agbára tó ga tá a bá ń sọ pé alágbára ò sí níbìkan àfọlọ́run ọba ọlọ́run kó lé ayé lé àwọn kan lọ́wọ́ ẹ̀yin ló kó lé lọ́wọ́ ẹ jẹ́ kó máa yẹ mí kó máa jú mi ṣe ń gbogbo ìgbà mojúbà mo ṣèbà mojúbà àwọn tó láyé

0: nítorí náà nítorí náà.
1: Ojú sílẹ̀ kò tó láyà, ìyàwó ẹ̀ máa bá yí èfì.
0: Kí èèyàn tó lè sọ wípé ẹni tẹ́ ẹ rán sí wọ òrìṣẹ́ jẹ́, kì í ṣoògùn ló ṣiṣẹ́ o. Orí ẹni ni, orí ẹni làwúre, orí ẹni ní tini lẹ́yìn. Mo ti rí tó nínú ayé, mo ti gbọ́ ìtàn tó ní agbára nínú ayé. Mo ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ àwọn baba nínú ayé. Mo ti mọ̀ wípé àfẹni tó Ọlọ́run bá kó yọ, nìkan ló lè ṣe ọ̀rẹ́ aráyé. Bó o bá rí jẹ, wọn á bu ẹ̀. Bó o rí jẹ, wọn á bu ẹ̀. Bó o bá raṣọ, wọn á bu ẹ̀. Bó o rí wọ, wọn á bu ẹ̀. Bó o bá jẹun, wọn á bu ẹ̀. Bó o rí jẹ, wọn á bu ẹ̀. Kò sí béèyàn ṣe lè mọ̀ rìn tó nínú ayé yìí tí orí ò ní mì, ayé á sọ tiẹ̀. Kò sí béèyàn ṣe gbọ́n tó àwọn tó fẹ́ dọ̀yàn wò wà. Èèyàn gbọ́dọ̀ máa bẹ ayé kí èèyàn máa bẹ̀ wọ́n. Ayé ayé àyèyèyé ayé àkàmàrà. Mi ò dẹ́rù bá ẹnikẹ́ni lálẹ́ yìí o, ṣùgbọ́n ìlú òṣogbo tí mo ní ká lọ. Ẹni tó bá ní àwọn ìsàlẹ̀kùn tó jìn díẹ̀, Tọ́lọ́run dẹ̀ jogun nǹkan tá à ń pè ní sense fún. Kí ni Yorùbá sense? Kí ni kí ni òyìnbó ọgbọ́n? Sense ni làákàyè. Kí ni ọgbọ́n? Wisdom. Òye ńkọ́. Understanding. Ọmọ Ọlọ́run ni mí. Bẹ́ẹ̀ni, kọ̀mọ́ndà ló kọrin pé wọ́n ṣoògùn títí ògùn ò jẹ́. Wọn ò mọ̀ pé ọmọ Ọlọ́run ò ṣe é mú.
2: Wọ́n ṣoògùn títí.

àwọn orin tí wàá fi ṣèwé ni iṣẹ́ bí wọ́n tó sọ wípé kò sóore ọ̀fẹ́ àti lo orin tó ti tó kìyàn jẹ́ ní tètè yọ. Dr. Sikiru Ayinde Barrister.

0: Dr. Sekiro Inde, barista.
1: Lagilu FM 96.7.
2: Kala o ji gbegbe ninu ekurere alaafia nikan le da vile se aseyori nipa afojusu e laye nloba o ke fi sa gbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi saye lọdọ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alárẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹsàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò báyìí báyìí aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹsàn ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 Bo ba n se o bi ojojo alara pe online mo nisan mesan ni o kan si
3: Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ máa nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 0701015-2255 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Ìgbà yí dá, ó má tún, ó lá.
5: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ láti yì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀. Ṣé tó ń fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkókò tí ń bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tùbà. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ̀ báwo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágilú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágilú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìnà ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Akíntúndé ọ̀rẹ́ mi. Afinjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojí ọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́jú oṣù wòsàn ọ̀tì.
0: bi ti bo
6: idi ni pe dealer re oni ju moto meji pere lo to kun bo ka ati Nigerian UC to gbe ka gele lori po fe tai iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break inu bayi eh ola mo ji mo pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso to ni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele tu abo to fokan bale akitunde ko si ni ti o soko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lorisirisi tan so bed office pelu ilana ntele ni di lokso to na ni moto ti won ta to je tutu ati tokunbo ti we re pepepe to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fun number won ko pe won 08169328487 le kan si 08169328487
7: Ọlọ́run atamata se o, o ṣe bẹbẹ.
8: Ọlọ́run atamata se o, alagbara.
9: Ọba ni tó ń fi ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun wòlíì kan bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Làwọn èèyàn máa ń kórajọ pọ̀ láti gbàdúrà lábẹ́ pé yìí lẹ́yìn àdúrà. Láyé wọ́nàwọ́ kánsẹ́lì máa wà lájẹrí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Ọgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mi Ọlọ́run máa tú àṣírí ogun ọjọ́ pípa pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn taarọ̀ wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akunrin àtobìnrin tó ti dé òfò márì. Ẹyin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ dání kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Wòlíì obìnrin jí o. Àti wòlíì ọkùnrin àì o. Ajílúrí atamátàsé. Ní Jésù gbé kalẹ̀ ń dá o. Èsì ẹsẹ̀ atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bá dọ̀. Friday ọ̀sẹ̀ yìí. Àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
10: Ọ̀rẹ́ mi ní ibùdó ń lọ, ó ń lọ káàkà sí wáyà.
11: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fọ́ lójoojúmọ́ tọ́ ya láìlójútì olódùmarè òfìlé ayé lẹ̀ o gbogbo ń tọ́sọ́ sí wa iní ń sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kan kalẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo ń tọ́ bá rí kọ́mọ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe ẹ kọrí sí iléeṣẹ́ kàkásìwáyà integrated servicing limited àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ọ̀nsánmíbì kan ni àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá àìsàn nínú ayé rẹ gbà pé kèrèsè kádàrá o.
12: kàn sí wọn ní nọmba 19 emmanuel onítìjú christian bello police station road fẹlẹlẹ ìbàdàn pé sórí ago 08067918447 kàkà ṣe wáyà integrated services limited ìlera lọ̀rọ̀.
13: lórí
12: òkè ìyanu
13: àdúrà
9: ń gbà ó. ọdún ti yá lórí òkè ìyanu ìlara ẹgbẹ́ bíbi tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory wà á bá jésù pàdé bíbi tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbù ju authority wòlíì ọdún fẹ́mi òní ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá lúkà ọjọ́ ìpàdé Wednesday 21st to Friday 23rd October wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́ free medical ìwòsàn ọ̀fẹ́ pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́n ọ̀fẹ́ ní jíjẹ àti mímú ọ̀fẹ́ máa wà ní T junction àti Mojodé bus stop pẹ̀pẹ́ gbogbo ẹ̀yà àti èdè òyà lákọjọ́ Wednesday 24th to Friday 23rd October lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́ níbi tí wòlíì àgbáyé ni prophet Lucas yóò ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 07059458718 jésù retí rẹ ìwọ ni ìyanu kan.
14: Kàràlẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí tẹ́sí ra odidi acre kan ní 6 million naira gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Footy Homes ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base one plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn your dream will come true.
0: Lagiliwa FM 96.7.
13: Kuda awon orin kan wa to je pe to ma te ba n play record won ko ni idi pe se n se introduction mo gbogbo aye ti mo en to n korin o ti se je pe a se ra awon kan to ma n gbede la bi odo fun Sunday Ade e se mo pa awon yen won o sabi o gete baba Ademola Onibun Okuta lo sogbo odo won la fe lo lale.

ìbẹ̀rẹ̀ ayé wọn wá sọ díẹ̀. Àwọn ìrìn tí wọ́n rìn lẹ́yìn bàbá dúró ládìpọ̀ olóògbé wọ́n sọ díẹ̀. Gbogbo àwọn eré orí ìtàgé tí wọ́n rìn tí wọ́n ṣe wọ́n sọ díẹ̀. Relationship wọn pẹ̀lú kábíyèsí ọba Dr. Lamidi Ọláyíwọlá Adéyẹmí Kẹta wọ́n tún sọ. Ìrìn tí wọ́n rìn dé àárín àwọn ṣe ìwin ni wọ́n àbí àwọn àjọ̀nú àbí àwọn ọ̀rọ̀ ogi nínú igbó wọ́n á sọ ẹ̀gbọ́. Àwọn náà máa sọ fúnra wọn kì í eléyìí kì í ṣe reported story. Story tó ṣẹlẹ̀ sí wọn náà máa sọ. Báwo ni wọ́n ṣe rí òkúta? Òkúta tó ń kọrin, òkúta tó ń lùlù nínú igbó. Mo lóore ọ̀fẹ́ àti fojúkan àwọn kan bẹ̀. Bàbá tó wá ṣe síá kan fún wa tó jọ kálukú lójú. Bàbá sọ nǹkan kan mọ́ adìyẹ lọ́rùn, kí ni wọ́n ń pè ayẹta àbí? Nígbà tí wọ́n sọ ayẹta mọ́ adìyẹ lọ́rùn, wọ́n wá dá iná ìbọn yá fún adìyẹ. Kàkà kí adìyẹ kó sorí kọ́ kí ẹ̀jẹ̀ kó fọ́n káàkiri gbogbo lẹ̀. Ṣé ládìyẹ sọ yẹ pèpè? Wàláì, ó ṣojú mi. Ọta ọba adìyẹ kì í ṣe ẹ̀kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin ni wọ́n gbìyànjú ẹ̀. Kò sígbà tí ọta àbọn tó ba adìyẹ. Tabari ẹni tó fẹ́ kí wọ́n try irú ẹ̀ lára òun ẹ̀ kàn sí mi. Tẹ mọ̀ pé ẹ lè gba ayẹta sí abíyá àbí sí orí àbí ẹ fẹ́ mú sínú. Ẹ má fi mo dákú ṣeré o, agbára wà níbi tágbára wà. Ẹrú tí ẹ wá ń bà mí kó má jẹ́ pé relationship kankan wà láàrin eré orí ìtàgé àti oògùn abẹnú gọ̀ǹgọ̀.

àwọn ọ̀kan òjọ̀ kan orin àti orin eré tí dúró ládìpọ̀ kálẹ̀ ń gbà yìí wọn ọ̀lẹ́ tí ń gbọ́ yìí gàgé wọn sọ pé bàbá Adémọ́lá oníbọn òkúta wọn ṣiṣẹ́ pẹ̀lú bàbá dúró ládìpọ̀ orin bàbá ògúndèlé lèyí.

Àwọn orin eré orí ìtàgé ni àwọn orin wọ̀nyí. Ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó ṣù ń gorí oṣù. Àwọn bàbá wa, wọ́n sọ di àwọn orin tí wọ́n fi ń ṣe ìrírí ayé. Àwa ta wá kéré láwọn ọdún yẹn, ẹ̀rọ a máa wá bà wá ta bá ti gbọ́ bẹ́ẹ̀ àti pé wọ́n fẹ́ sọ nǹkan kan tó wà scary, tó dẹ́rù bàyàn. Ẹ̀rù gidi ni o, kékeré kọ́ o.

0: ó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn kó gé kúrú, bí mo ṣe rí nìyẹn.
1: Ìjẹkújẹ ìmukúmu, kí ni àpẹẹrẹ ìjẹkújẹ àti ìmukúmu?
0: Àwọn iṣẹ́ ráhùn nísìnyí, ẹlòmíì oníjẹwọ̀bìà ni, ó dé patí onípatí nínú ilé ẹ̀ tàbí tó bá dúró fún rẹ̀ nísìnyí, bóyá kò lè mojùkò kan bíà lọ, wọn tó ti rí pé ọ̀fẹ́ ni yóò dẹ̀rà, ó wá rí pọ́fẹ́ ni ó fẹ́ mu mẹ́rin márùn-ún, yóò yọ ọ́ lẹ̀, kò sọ́gbọ́n tí ò fi ní yọ ọ́ lẹ̀. Àwọn oúnjẹ kan náà wà, pàápàá jùlọ àwọn oúnjẹ òyìnbó kan wà tábí mi ò lè dárúkọ fún ìdí kan sí ìdí kan tí ò yẹ kí èèyàn ó máa jẹ. Òyìnbó sì ní wọn ò kúkú fẹ́ pa wá pẹ̀lú ìbọn àbá ké, ṣùgbọ́n wọ́n fẹ́ run wá díẹ̀ díẹ̀. Arọgbọ́n ẹ̀ náà ni wípé wọ́n á ní ká má jẹ ewé, bá a bá ṣe ewé eléyìí, bá a bá ṣe ewé tọ̀ọ́, táwa sọ́ di àgbo, tá a sọ́ dàgbò mu, wọ́n á ní ọ̀dà, wọ́n á ní tàwọn ló dà. Ọlọ́run sì ni ó ti dá olúkálukú ní ìsọ̀rí ìsọ̀rí ayé. Ewé tó wù níwájú ilé ọ̀dọ̀ mi nísìnyí, kò ní wù níwájú ìta lọ́hùn yẹn tẹ́ ẹ ti yà sí ọ̀nà inú ilé, ẹ ní rí ńbẹ̀. Eré tó wù ńbẹ o, bẹ́ẹ̀ lewé tó wù ńbàdàn kò wù ńlẹ́ṣà, èyí tó wù ńlẹ́ṣà wù lóṣogbo, tó wù lóṣogbo wù lògbómọ̀ṣọ́. Ọlọ́run ti ṣé ní sọ pé ntẹ́ lò rèé, bẹ́ẹ̀ ṣe ẹ worú, wọ́n pe èso kan ní apple ní ìlú òyìnbó, àwa wọ́n dàrí à ń jẹ, àti ìgbín tèmi náà gbìngbìngbìn kò wù. Ntọ́lọ̀ fẹ́ fáwọn nù tí wọ́n ń jẹ lọ́dọ̀ wọn. Ìyẹn ò wí pé èso tó wù lọ́dọ̀ tí tàbó jẹ tẹ̀jẹ kémi náà ò mọ̀ jẹ, ẹ̀yin náà ò gbà tèmi náà, but Ọlọ́run ti folúkálukú pé bí ó ṣe rí lọ́dọ̀ ríjọ tiẹ̀ ríjọ náà ni Ọlọ́run ṣe síbẹ̀.
1: Ká má wà kó tiwa sọnù.
0: Ká má wà kó tiwa sọnù, àti ẹ̀ kó sọnù níì, à ń kó sọnù níì. Òyìnbó sì ní, bẹ́ ẹ bá wo oògùn òyìnbó, tí mo rí ni pé aládàlú lọ̀rọ̀ náà já sí, tó jàre ẹni tó jẹ́, torí ẹ ní oògùn kan tó òyìnbó ṣe kí wọn ó kọ́ sára ẹ wípé láti mú àìsàn tí ń ṣe ẹnìkan kúrò ńbẹ̀, bí ó ṣe pé tí wọ́n sọ ni wípé kó má bàa rí ìnira. Àwọn lérò pé àìsàn kan tí ń ṣe ẹnìkan nísìn tí wọ́n ti wò, àìsàn yẹn ni ó pa, bọ́ wọn ò wá ní sọ wípé ọ̀la ọ̀tún la ní òkú, ṣùgbọ́n kó mọ̀ nínira. Ṣùgbọ́n àwa ilẹ̀ aláwọ̀ dúdú, pàápàá jùlọ Yorùbá níbi tí èmi kan gùn sí, a ṣiṣẹ́ lórí ẹ̀ yóò kú òun bẹ́ẹ̀ yóò gbádùn irú ikọ́ ẹ̀jẹ̀ ní ìsìn tán máa ń wù.
1: Ikọ́ ọ̀fẹ́ àbí?
0: Ikọ́ ọ̀fẹ́ jọ márùn-ún péré ní ìsàn láre onítọ̀, kò sì ní wù mọ́, kò ní ẹ̀jẹ̀ òní kan bẹ̀ pé.
1: Ẹni ewé àti ìgbò tó máa ṣe lọ́wọ́.
0: Iṣẹ́ tí mo ṣe jù nùhùn, ẹ mọ̀, n tó gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò gbésí ayé mi ni láti wádìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nǹkan kan wà tó yẹ pé mo ṣe pé bó bá ṣe é ṣe ìyẹn mi ìfẹ́ sọ lójú aráyé mi, ṣùgbọ́n tó wúlò fún ọmọ èèyàn dúdú ni. Mo ti bẹ̀rẹ̀ ní títí mo ti ń wádìí ẹ̀, ó jẹ́ ọdún 22. Mo ṣẹ̀ṣẹ̀ wá ṣàṣeyege lórí ẹ̀, torí pé èmi ò ní gbàgbọ́ náà pé èèyàn já kulẹ̀, Ọlọ́run ìjà yẹn kulẹ̀, èèyàn ló máa ń járe kulẹ̀. Bá a bá dáwọ́ lé kinní kan tí wọ́n bá ṣe, àábà kú òǹbẹ́. Mi ò kú òǹdí ẹ̀ látọdún 22 sẹ́yìn.
1: 22 years.
0: Ní nǹkan bí oṣù méjì lọ́lọ́run wá ṣe é pètò, ọya mo fún ọ ṣe.
1: Àìsàn owó ni ló máa wò.
0: Kì í ṣàìsàn ni. Àìsàn kọ́ nǹkan àjàǹgbara ni.
1: Àjàǹgbara.
0: Téèyàn ó fi ṣe
1: ìṣọ́
0: ara ẹ̀. Tí mo sì yẹ̀wò lójú gbogbo èèyàn.
1: Ṣé bí oògùn ayẹta ni àbí tèwo?
0: O sáfẹ́ tí kábọ̀ mi lè
1: fi ṣálẹ̀ ní
0: òní òun ló já sí.
1: Ṣayẹta wà ni.
0: Tó dájú gan gidi, èmi náà ò ní gbàgbọ́ tẹ́lẹ̀ náà ni mo ń sọ.
2: Ó ti yá.
3: Ó ti yá.
2: Bẹ́ẹ̀.

0: n ba lo ilu Ibo lo lo awon okuta ti mo lu yen mo soro ko okuta na awon okuta ti mo fi play music national anthem ati iwadi ti mo se lori agogo oro nla ni nijo kini ana ti yen na gba mi lasiko omo mama e asoko kan lo wa laarin yen eruku ni won pe be apo won lo da be ko le eruku baba adaba ode kan wa nbo ode yen wa ri mi o ri efin o to wa o daru ode si mi emi na daru si apo bo lo se debi mo ni be na la bi ni mo debi na ni inu gbo iwon e de ko se nti oko ode ma yo le ni a jo de aba won ba tele lo aba ade aba awon omo meji kan ibeji ni won ikan wa ni owo to tobi won na ti se oke e mo ewe bayi e yo ewe kan pere na ni egun ewon la ma npe won pe n patamo bo won ko ni patamo ehn e se bayi se bayi e mo le be ko fun mi e fi si bi te ba fe ko tu ko to seju mewa owo tu iru ewo leleyi en to je ya ayan dapo ti mo wo mo ti mo lo lo ewo emi ori mo mori tori baba ayan dapo ti ku eni to wa fe lo da to wa mu mewa ne bo lo se denu go to wa mo lo mo osogbo ni mi bo lo se wa denu go mo ni lati kire ta le mo ni kire mo le ayan dapo mama kigbe eyin lo ga ma mi kankan mo eran wa ba se ko kale nu inu e awon eleyi wa mi kire iyawo mi o ni kankan ni mo ni iyawo ngba na na o won wa mi kaakire ni ya taju wa ran ni si taju ni taju taju wa oun lo oko gba ti oun wa won wa pe iyawo mi yi o lo wa wa mi kan na bo yen o lojo marun eyan gba na emi na wa mo tun pada si joko mi lodo awon eguru mo pada abe mo wa dagbere fun won pelu ibanuje mo ni lole awon na lo de ni mo lo se nkan ba se nkan ba se jawe bayi jawe bayi mo ba o de se won lo lohun o ya fi gbogbo nkan tin se mi ngba mo de dele eleyi ehn ba kan bo la wa lo lati jo ikan kan elomi o tun bo mi lowo titi to lohun fi ba mi yeju gbogbo oro bi ko opolopo won o mo di oro ngba na mo se pada lenu tori tele kan bi odun mejo mewa ti n ba fe wa nu ile ta wa yi bi ago kan ma ku ni badan loru kin le wole laarin oru ma to ti ji pada lo bi ti n ba tun sa lo be are se jenu ki se pa ja lo gbe mi ti gbogbo eyan ma ronu
1: e je ka so orun pa irire yin ninu bi te ti ri awon creatures eh awon eda te so ti e
0: awon okuta yen
1: so okuta ni won ni
0: okuta
1: ni won soro
0: ki se pe won soro won ni tonal scale
1: no awon te so kon wa ba yin te ni won so
0: e won soro eh ki so okuta eyan ni won bo tun oju bayi lo nle to gajo le jo bi mo si so wo lo
1: se eyan ni won bi ebo
0: eyan ni won be we ma le bora na
1: kini awon wo le bora
0: en to cheri en to sele ni wipe en ti mo fi pe won le bora ni won a lo ede won yato won a de kutukutu won a de po won kan joko kale ba won de ndanu je won se gbe won a gbo nje wa fun so mi koko le je ngbo ya mo nje ugbon ti o fi je bora ni wipe won le du won le je mewa mi nisin won de le po ra lowo kan na le mi ni ri won mo
1: se ti bemi ati yin ba jo joko te ri won so emi na ma ri won
0: adada
1: mo le ma ri won
0: e ri won dede ni e ri won
1: iro nje won ma nje se bi rice bi ewa
0: won o je rice obe omi obe lo poju atewe
1: awon ma nje
0: won sin jokele na
1: okay
0: won jokele le kokan won a lo soja lo won o mura won lo oja sugbon nkan ti o ti ye mi disin ni pe tan ba wa lo oja to pe won a ba mi ra we wa tin ba ni din kan won a ba mi ra wa
1: iwe
0: ti mo fi nkan sile tan fi ni oya ma ko won oya ma tun ni ru kan ba mo fe won a tun ni ko so won ara ba ro wa fun mi won ra we wa fun mi eri oro le aye nkan nla ni ati pe iti mo ro ni lati kekere mi nkan lagba ni tori pe gbogbo n to wu ta ba so loni e ja ranti pa lo gan ni olohun ngba mo wa lomode mi jo bayi lo mi ni jomodun bi 14 lo egbon eni ti won bi mi tele ati mi fali latu ohun o saisa a wa lo wo that was around 1947 48 lo ma ja si o si ku bi ose kan ti o lo le oko o wa saisa lo wo ni church yen wa ni ebi kan lo sogbo nbe ojo church yen pe olohun ti gbadun emi ati ya mi awale bi ti mo ti yi keke lo ni wo ho la kuku yi keke gba na soda mo ba mu egbon egbon mi lo kan o de ko sewo si mo ni ma bo loju koroju isenu ala yo ke mi ni kan nu sare ijo kan ti won tolo o wa sewo si mo sewo si mi lo ba fun mi lowo bi sile kan bi toro mi mo aye gba lo ba fi le mi lowo mo di mowo bayi mo di mowo bi o wure fun mi o wure faburo mi awa meji ni ya mi bi fun baba nti e o wure fun mi o ni o fe ri ore o ni sale o ni ki mo lo le lo pade o mo anu mi ti do anti mi ti da anti mi ti de oku re ni won gbe pade mi lenu ona ke mi na o to mo kun kan la ni ati kekere mo ti ri aramadan kan laye en kan lo n fe pe laye o fe pe oju re ko no mura oju re o ri o ile aye si je lo
1: so eni gbagbo pelu iriri yin pe ti oku ba ku won ma tun da lo fara
0: ho there is life after life aye si wa leyin aye e kaka ni sin boya eyan lala elomi a lala a wa nu gbo o le wa nu gbo ko ma geji ko ma se kini kankan kan ibe na ko jaju ki se nkan mi ndan to ri yen o ti wa lori ile alaye yen ri eyan nlo eyan nbo ni aye o pare aye o pare e wo gba ti won ba ta dele aye ni isin iyen na ni isin ni won o fi towo bonu oro kan lo aye o pare aye o pare nbo ni won ko wa lo baba si wa wonu bibeli bi jesu lo so pe to emi nbo lati wa ko yin lo si bi ti emi na wa pelu baba mi very there gangan nbo ni be e wa wo nkan ni isin o ni oro yoruba itan yoruba awon ti won ko itan lati bere nlo dori itakodo won baje ki de sa won na awon baba wa agba na e ri pe nbi mi loro kan ni isin mi fe natan titi teyin fi so fun mi wipe se aye ta ni emi o fe so ni gbagba be loro ja si ngba aye atijo ni fe oye bi ojumo rere ti mo waye na o ni asurere tete waye loruko ti won ko duduwa oh yes e ba gbo pe to olodumare fun ni edie oga ile ile meta si koko o de fi ewon aro bi ti mo lo ni mi ni fe so oro ju lori e ohun wa so kale o da yepe be sori omi lo ba ohun wo o fa die le a die lo bere si te ile ni won fi nfe si ile ti o fe nlo di le ife ibi ti won wa lo nu oro ire ile ti o fe ni ile ife no ibi ti won wa lo ni isin ohun o le so kale sori kini yen erunba o mu oga o fi le oga loga fi nse bayi ohun na so kale awon orisa yokun de ba nbe won jo nbo opolopo won lo duro loju ona tori ogun lo lana tan ngba won oba ti gbode awon ogun sagota won yi awon kan imo le saaju won ni be mi se nje ademola ni isin awon ran kan le ti wa tin jade mola ibi ti mo wa nlo re baba mi o ni wipe Neil Armstrong o da ko 1959 bi 19 eyin le ran eyin alakowe le ran ti yen ti o lo nu osupa to lo so kale sibe ko le so gravity o je ko so ko se ba o se ba sugbon lodi o ni e wa duro nta ti se sinu osupa nisin jesu si ni bo nbo ako wa boya be ni jesu fe ko wa si ta lo le so boya orun mi kan na tun wa sale re ta lo le so ngba ba wa debe sa so pe ni Namstroy ko lo kokko tebe lo sugbon gba ta won oyinbo de arumo loju awon baba wa won lo ba won bo le se de iru ni se kobo re bo le se de bo kobo eyin do ye ma bo olukaluku won do bo ni kapa ti wa ero o kobo po na le won ti bi ko ni won bi ase o lati nu omi okun ni o oyinbo n ko le won so di tan fun wa ibi ti gbogbo e ti daru dapo niyan bi ti wa lati denu
1: o je ko fi dabe ni pe a o ni tan
0: oyinbo lo ko fun wa e wo ru kini kan ni isin ni jo un ana n ta wa gbo tan baba wa so fun wa tawon baba lawo so fun wa emi o mo fa ṣùgbọ́n ìta sọ fún wa ni wípé wọ́n kì í fẹ̀ lórí kìkan pé ìfẹ́ òye ibi ojúmọ́ rere tí ma wá sáyé wípé òkun ò sí ní gbogbo ìfẹ́ níjọ̀hún àná àsìkò tó kùn bá dé òṣùpá ejí ó wọ́n ń pe kinní kan ló ṣùpá ejí òṣùpá ejí ó yẹn ni ló ń tàn mọ́lẹ̀ sílé ìfẹ́ òṣùpá ajé ọjọ́ náà òyìnbó dé wọ́n lọ bọ́ba àgbà náà lọ́n gbà wáṣẹ̀ àwọn ti rí tí òṣùpá ejí ó èmi rò pé dáyámánì ni òṣùpá ejí òun ọjẹ́ ó wá ṣe gíláàsì tán fi ń wojú ó gbé fún ọba ó ní kó wòwò ó wòwò ó gbogbo wọn họ sórí rẹ ní ìsìnjá mọ lọ dí òṣùpá ejí wọn dé dí òṣùpá ejí ó wọn ò ríra wọn òun gbé òṣùpá ejí lọ ó gbé gíláàsì lé wọn lọwọ ẹ má wo irú nǹkan bá wọn òun làwọn nǹkan wọ̀nyí torí pé irú èmi tèmi jókòó èmi sọmọ lámúrudù n ò sì wá láti íjíbítì odò àtàwí ìmọ̀lẹ̀ ayérayé ni spiritual personality ni ọlọ́run ló dẹ̀ràn lọ tẹbẹ̀ yẹn dó ó tẹ̀dó tán ṣùgbọ́n kò sí nǹkan kan lórí ilẹ̀ dẹ́ǹfẹ́ ilẹ̀ ń fẹ́ sí bẹ́ẹ̀ làwọn náà ń gbòòrò sí wọ́n ń gbòòrò sí ó débì kan níbi tí ó wà ń pè ní íjíbítì ó ní wọ́n sọ ní íjíbítì lónìí gbogbo ibẹ̀ lọ iṣẹ́ rí gbogbo ilẹ̀ ayé odua ló ní òun ló tẹ̀dó òun ló fẹ́ ló fi dilẹ̀ tí ó fẹ́ ẹ tún máa wòran nǹkan mẹ́bọ̀ èrò nísìnyí ńgbà tí wọ́n ja ogun kan ní nàìjíríà tán bí 1966 àbí nǹkan bẹ́ẹ̀ àbí lẹ́yìn ogun mo máa ma dìde pẹ̀lú àwọn èèyàn kan torí pé benjamin adekunle ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni nígbà ayé ẹ̀ mo wá lọ ìrìn ogun yẹn pé mo fẹ́ wo ọwọ́jà ogun àwọn òkú inú igbó kọ́ ni kókó ọmọ kan wá wà gbọ̀ǹbọ́ ló fà bí nǹkan kan lè bàbá tèmi náà tó fi kinní sí báyìí àpẹlẹ wo kankan kedu kan rí ẹkùnrin kankan ọmọ ìlú wo ni ó darúkọ ìlú wọn nílẹ ibo ọmọ igbí lànà lójú rẹ ikọ bàbá ti kú ìyá ti kú ohun ò rántí ilé mọ bẹẹ lọrọ odùdó àjásí àtàwọn ọmọ lẹyìn rẹ wọn kọ ọmọ méje lòdù àbí ọmọ kan ló bí ọmọ tó bí pọ káàkiri ayé ìsọrọ ọmọ kan ní ìsìn èmi ìsọmi ìsọmọ odùá àbí rẹ ìsọmọ odùá nígbà tí ọba kan jẹ ní òṣogbombi aláàfin ọyọ tó sinmi ọrẹ mi tímọ́tímọ́ tó lò náà gbà yí ẹ wádìí dáadáa ọdún kan ni mo ṣe nínú ààfin ọyọ kí ni mo ń ṣe ń bẹ gbogbo àwọn àtúnṣe iṣẹ ọ̀nà tẹ́ẹ̀rì láàfin ọyọ tó bá déwájú ààfin ọyọ tó bá mọ̀ tó níbi ọ́ọ̀lù títí gbàlejò mo ṣe àpáàdì owó ẹyọ kankan ni mo fi ṣe sí nílẹ̀ ni mo ṣe
1: tó ṣe wà ń bẹ́ẹ̀ dì sí
0: ó wà ń bẹ́ẹ̀ dì sí iṣẹ́ mi kan náà tó wà ń bẹ́ẹ̀ iṣẹ́ yẹn iṣẹ́ àkàndá iṣẹ́ nìyẹn ẹ̀ẹ́rẹ̀ẹ̀rẹ̀ kan tẹ̀ bá ti dénú ọgbà ó gbé àtùpàdá ní báyìí símẹ́ǹtì la fi ṣe ó wà ń ta gbangba ló wà èmi mo ṣe.
1: iyàn kì í ṣe eré lásán àbí. iyàn kì í ṣe eré lásán.
0: kì í ṣe lásán nǹkan ń bẹnu lẹ nǹkan ń bẹnu lẹ so ọdún kan ni mo ṣe ń bẹ̀ yẹn ọba kan wọn fẹ́ jẹ aláàfin wa dasi tó ra àmọ́ ń jà.
1: ẹyìn àti kábíyèsí
0: aláàfin. ẹyìn tí aláàfin dáadáa èmi ẹ máa ń jà ó kàwé pé ọ̀rọ̀ wa ṣẹ́mọ̀ nísìn bẹ́ẹ̀ ṣe wáyé èmi yín wọ yàrá n ta aṣọ ṣẹ́mọ̀ àwọn yòó ẹni ara àtà ògbọ́ a máa ń jà gan ó dẹ̀ ní dídí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ ọ̀fẹ́ la máa ń jà lé wọ́n wá jọba ńlẹ̀ inú ó wá ní eégún kan bàbá rẹ ló kábíyèsí ètùn ti jẹ wọn ti pin kò sí ní tẹ ẹ mọ̀tún fẹ́ jú mọ́dọ̀ wa abu yaba kí mọ́ra wa gan tọ́ kí ń dẹ̀ni ó máa ń dìjà wájú náà ni pé tó àwọn á ń jìjà pé ẹnìkan làgbà ẹnìkan lẹ̀gbọ́n kí lóde tó jẹ pẹ̀yìn tẹ rò pẹ̀yìn jẹ́gbọ́n ẹ̀yìn jọ́gà ẹ̀yìn jẹ́ lórí kankan kí lóde tẹ ẹ̀wọ́ ọjọ́ kan kẹ́ ẹ mú gbòógì kó jẹ́ kẹ́ ẹ fọ ọjọ́ kan sọ pé gbogbo yín pátápátá ń pẹ́yìn lọ ọmọ òdua èmi náà ó wà ń jọ́nà pọ̀ ọmọ òdua lèmi náà àbí ìrànà wo mo ti wá kí lóde tẹ ẹ̀mọ́ ọjọ́ kan tẹ́ fi máa rántí bàbá yín gan ẹ̀mọ́ ọjọ́ kan tẹ́ fi máa rántí bàbá yín ìgbà náà lẹ́yege
1: ṣùgbọ́n wọ́n ń ṣe ti ọ̀ràn yàn
0: gbogbo yẹn ò tó o gbogbo yẹn ò tó o ó yẹ kí gbogbo wọn ó gbárijọ ni
1: gbárijọ
0: gbogbo ọba tá n pera wọn lọmọ òdua tó bá lọmọ òdua lóhun kanjọ jókòó kanmọjọ kan tí wọn ó mọ ṣèrántí bàbá wọn ero odun to koja abodun melo kan ni sa won mo ti mo bi won se ojo bi fun mi eh eh won ra so fun mi won se gbogbo e won da bira won mu mi lebun orisirisi won fun mi ni moto ngba won o le lo moto ise temi se oje kini se ti se iwadi ni se mi mo ti ta ile meji ri mo ta kan ni osogbo bi mo ta kan ni badan mo ta kan ni sagbe mo ta kan ni le won ni yana kan ko le be ile ola lanpe nigba ti osogbo ti won o firin siwaju lori iwadi ti mo iwadi awukan ti mo iwadi nipa iwe nipa igbo nipa ajagbara nkan itori pe eni a fi joye awodi ti o le gbadi ere mo pe nkan la ni lowo lowo ni se mi ni national chairman agbe ko ya parapo kunle osode ni president omo baba adelakun jokini le lalupon oni general secretary wa kunle adelakun si de leyi emi o le emi o njoko lasan won joko lasan
1: na baba ninu awon yo nte ti so le bo ti ni ibere repete
0: o se koko
1: ti mo fe ibere tori mo fun yin laye lati soro e je ngoko mu lati ori kabiyesi alaafin ana oba labidi ademi e je yin won pe e ma nbara yin fa
0: a ma nbara wa fa
1: ni yewu
0: ni yewu
1: eni e de ti so pe se bi won ti pin kini kabiyesi ana n fe gangan
0: le tin fe
1: lori oro
0: lo ta won fe ni we pe ki won awon la won je olori nle yoruba oba lori ile yoruba le si se ri yen e ma ja tan ra wa je o jena so to emi o ni won yi sako bi ababi kan abi won bi won saarin sugbon nkan kan ni ko si bi omo o se wa da to lode aye ti o wa so pe onju baba on lo awon omo mi ni isin e to wa nlo ebo wa nlo ebo e to wa nigeria wa nigeria kaakiri aye won lo la won lowo ju mi lo omi ti kole omi lo moto ni eji temi o lo ti won ra moto ti n kole ehn se yo wa de lola awa ni onju mi lo ehn arin kan ni yen won mo fi man la kabiyesi lo ye ngba pe e wa ojo kan e jo joko e fojo kan le te fi ma ranti baba yin
1: teyin baba won so ngba yen kino ma fi fun mi lesi
0: de mo la o to gbo ma pa mi lenu mo sugbon oba ni o egbo oba lade emi o labidi ade emi keta ba ni o to ba je pe aye ti baje o ti dole orun loni in wo mi emi no lo ba njo kan aye fanlete ba tu familete tuto ni baje bi oba kan jo won na lode oyo na tori agbara amagun agbara nbe lowo e
1: en so in authoritatively pe oba de emi ni agbara
0: o ni agbara nbe lowo e okunrin ni okunrin lada ten to mo dani o emi mo na ma mi ajo mara wa
1: tete fi se odun kan ninu afin
0: e wadi be ba de nu afin
1: mo ti gbo be ri ni
0: e gbe nu afin odun kan mo se nbe aro atosan won ma je e ma se mo pe won po we kan laafin oyo pe won ni a rajekuro aje yo abi nkan la ma yo ehn aje kula ma yo n loro fe sugbon won rajekuro aro odide wure kan iran kan won sa pa fun mi sa be na ni lale mo wa gbonje iwa ta ba je a gba mu omo melo mo de ko lo ta jo se boya bi me fa melo kan sa ehn ngba ba je bo ngba ja akoko a down jenu bo mo wa ran ti pe to awon eyan kan wa nu afin eyan kule ni ti wa gbonje bo pe won wa gbonje yoku wi wa ngba won ni aje kula ma yo won si to ra je kuro abi kene ka ti se aron dale aye gba ni
1: baba ni oyo leni ta n soro ibayi
0: leni
1: lori ayelujara nti opolopo eyan so ni wipe igba itan ti oyo ma npa epo ti koja lo wipe oyo lo ni gbogbo le yoruba wipe ki oyo di oyo mu wipe ile ife gbogbo wa ti wa wipe ki kabiyesi oni wipe awon na ki kaluku di aye e mu nibi to joba le lori ngba to ti je pe awon ijoba alaga kansu gan lo n san owo so fun awon
0: lo dari won
1: oju o le fi wo iru awon awon oro bayi tori ki lo siwaju le wa ka ma kan ma wa loju kan na
0: seri ko ni da ko je pe nle Yoruba ni kankan o ti bere awa na la loro yen nti je eleya meya pe osun odu loto okan odu loto bi ran mo odu ani gbogbo won ja si iru re ni mo so nisin iru awon omo mi nisin won ni ai ka omo folo omo omo ti mo bi won je ogun ti mo bi gangan fun ra ni obirin merin lo okunrin mefa now ototo lo le ya to bi won na ipo to ba o si ni di ti mo fi bi ma to po so pe mo ni obirin merin la a n wa okunrin ati ti bokunrin lo jabi gbogbo won ni isin se won wa parapo ki won ni awon fe eleyi fe lo du ya e eleyi fe lo do du ya e o sogbo na gbogbo won wa na la fi jo siru ipade ta se gbogbo wa won to wa lo ebo nikan ni o wa ba mi se ajodun ojo bi mi lodun to koja ehn si de eleyi ni wipe ko le ko ni rogbo beyen bi o se bi pe ka gba wo ehn eduo e ri bi ti ara nti to n bata jere oro ti n sele lowo lowo lo isin lori orun ife ati alaafin enu ti gbogbo eni ti n soro awon n soro bi eni wipe oja ja keta ati owo ade ni isin oro de je mo beyen owo ade o le ba oja ja ogunwu sija ko aye o jena sira mo pupo nti mo so ko jena sira mo pupo ni pe title ori jori yen gan ni taba mo so lori pe nti je oni ofife ati alaafin o ti tan
1: ko ni se pelu awon
0: to joko sori apere nta awon eyan se lowo ti o muna oni ori oni fin ojaja o nko lori fin o ojaja ko lori alaafin fin alaafin ko lori ojaja fin bele ibare leyin fin loju emi ni isin n to sele ni wipe gbogbo Yoruba odudu wa lori fin o leyi oduwa lo na ri fin gbogbo wa lori fin papo ki se pe ojaja to wa be lomi o tun papo nlola se nikan lo fi ile iya to be tan se lowo ti o muna e gbogbo en ti o ba ti soro nisin bi mo de ti so won ti ba itan je popo ju e wo gba tan jaja Yoruba ba jaja Yoruba nko yes Yoruba nation Yoruba nation Chief Tolade ni Yakogun Baba Banji Akintoye Kunle Osodi won po won ke si mi si omo letu lodo Baba Akintoye gba na ni won wa ninu Yoruba World Congress ijo mu koko lo won ni ki soro Yoruba nation ten le Olorun je ko je nigba aye wa o Baba fe gba nkan meji la le fi gba ini pele kutu elekeji ogun ma ko ibi ti mo nlo oye won ohun lo dele pe a le gba lodun mewa loni ti mo do ngba na lodun tin lo bi meje nisin eyin wo Yoruba World Congress no wada Yoruba ni se kankan le ti omo mi ide Sunday Igbogbo all right a o le gba tori pe e ma woru kini kan nisin gbogbo àwọn èèyàn èmi kọ́ àwọn èèyàn ń bú Tinubu nísìnyí yíru Yoruba nísìnyí ó yẹ kó gbà kò lè ṣeéṣe kò lè dá nítorí pé ó jẹ́ Yoruba rárá Yoruba ló nìtàn ẹjẹ́ àmọ̀ bẹ́ẹ̀ bí kò débẹ̀ nísìnyí káwa ni kò pọ́n yí Nàìjíríà rárá bí wọ́n bá fẹ́ gbà wà gbà lé ọ̀dọ̀ rẹ̀ ò ní gbà ṣé lórí tiẹ̀ ṣó lé lórí ìran wa ni ó ti bàjẹ́ Yoruba ló sì nìtàn kò ní ṣe èyí tó ń fẹ́ ṣe lásìkò kan ló yẹ kó ṣe pé regional system ayé sì da ká padà sóko àárọ̀ mẹ́ta ni tẹ́lẹ̀ kó sọ di mẹ́fà bí méjì àbọ́gbọ̀n kólukálukó dá rẹ̀ mú láyà ìyá rẹ̀
1: baba ni bi mo bere bere kan e ti fun mi ni
0: idahun
1: yen daada now e je ki won mu lo bayi to ba je wi pe oro to waye laarin oni ojaja ati alaafin owade to ba je pe oro nipa apere yen ni ti o si nipa awon to joko lori apere
0: ayo
1: se yen tubo se pe to ba fe bere si ni so itan ka lo mu lati igba aye awon ara atijo ka ma mu ka yo awon ti local government abi impact ijoba ka yo kuro nbe ta ba fe didi pa
0: a pada si oko aro patapata ni
1: lati bere lati odo awon alaafin akoko
0: lati odo alaafin akoko
1: lati le fulani lohun
0: lati gbogbo lati le fe lati le ti o fete pe ni source ehn e a mu lati be so se ri en to patan je mo tun tenumo o n la won opitan akoko nisin o e de bi nisin e pele o demola iran male o ehn se omo ilu wo ni osogbo won de bi mi si ehn omo osogbo ni mi kin wa ronu pe eyin iyawo e ma bo ah mo tan fe se o boya won fe gbe mi lo ni bokuno bonu kin pe fun okay ele je bullet wa n to wa fa okun fa asise ni pe igba teyin o tan ko tin e reference lori mi elomi o tan ko o reference lori mi e reference lori teyin ton fi kun ibi ti gbogbo e ti baje run ko se ni to wa do pa pe eja lo wadi boro isirika e wo run kankan tin lo ta ba ni paro funra wa won sign treaty won se kini kankan kan lodun kan e wo asiri treaty bi to ja sinis pe treaty ta e wan wi ibi to ma re ki se lori gbogbo ile ka joko si e ri oro na ayafi ki iru ojaja to wa lori oye nisin alaafi ma ba jojoko ko lukaluku iru ojaja nko joko ko sese pe awon akoni awon to loye lori bi iru yin won won e joko boro se ri e wa awon ke tin jade lenu jo meta lenu awon agba lati otufe pe bayi loro ri baba to bi eleyi baba ti eni eleyi baba ti eri awon oba kan wa sodo mi ni ijeta mi dako yan rara o awon ba mi foro kan akuko mi wa nko mo ni kan won de ti sile kin la akuko yen tin ko iru e na ni e o akuko won ni kekere nke pupuru npu mo ni e fa te de ti inu yin e ta akuko so ni pe ta akuko ba ko eyin na de ti le leta baba e ta akuko wi ni wi pe iko ye so o e lo gbo dada o eri oro yoruba afi ko lohun tonto won kini yoruba gan yoruba ta npe ni yoruba kini tuma yoruba bo lo ti bere bo le de nti bere o le bo se bere elomi ni ede tapa elomi le de akusa elomi ni fulani ni olukaluku san so ti e whereas yoruba o bere latodo osopa eji ojo kini ti mo wi ara fe o won ro osopa lo to suba won o mo orun yo abi orun yo ojo yo orun ba se ma gba ti mo wi dada o orun ba labe orun won pe orun ba o yo o ba labe o iru osogbo nisin ani oso igbo n la gbo pe osun n lo pe olutime ngba ti n degbo ti n pa iran e oso igbo mo pe ran mi mo ehn ayi o di osogbo osogbo ta wi ko ni tumo oso igbo ni nkan lo inu won fi lo koko wi ni osun wi iya osun abo osun abe bora osun yen pe iwo gbo de to se kini kan oso igbo ma pa iran mi mo eh o do sogbo be na lawon oro yi orun ba orun lo ba labe orun to yo ti won be oro yen wonu oro wo oro yen wonu oro yen wa ile won wa de o di yoruba e wo ru e nisin eh 1992 won fi mi je are akoma are alasa akoma dede ile yoruba osun branch kin lo de fa ina na ni ru awon oro ba won won yi e wo ru oro kan nisin oba kan oran emewa re nise awon ogbifo e kan lo ba oyinbo ogba na n toyinbo ni se mo ti se bayi lori o ngba o debe oyinbo ni good good good good good ya ya ya ya ya ya ogbi for dele lodo kabiyesi ngba e don kelowi o oloyinbo se gudu gudu meje ya ya mefa good good meje ya ya ya mefa aso di yoruba kini wa ni agbaletu o se gudu gudu meje ya ya mefa kin oya kini tumo re gaga ni koko nisin ibi ta won kan ewo o de oyinbo o wonu yoruba ade so do be ba se na wo kan da bi kini ka agbaletu se ja matara wa o se gudu gudu meje ya ya mefa so ni tumo ni
1: se agbara si wa
0: nle yoruba
1: nle yoruba
0: to po gan gidi ni iru agbara wo ai ba mo
1: agbara ti eyin baba fi nse nkan agba
0: o
1: je pe esin se o person si de
0: esin de o ba nkan je
1: ehe se agbara yen si wa
0: agbara si wa agbara wa dada agbara wa
1: se awon agba se awon to ni agbara yen lo won se nlo e soro leko eni ko ba de emi ko oba ni
0: oba ni
1: ehe ngba ti ru won si nlo te pe awon to ni lo won ti ndagba to le pe opolopo awon eyan ti won ba tun pass awon agbara to je agbara yoruba si esin ti gba lowo opolopo se ere pe agbara yen se o se potent kin lo be
0: o ku sibi to ku si ti sin down ti sin je eri nisin iru e ni mo so nisin baba se tan nko mi o ni je ya sinu kini mo le danse kan wo loju yin ma ki ba mi loju yin ma yin si loju yin suba ebi oro deduo nigba mi ni pe ntara jo n fi gbe nkan lo baba to bi mi oya leke onebo okuta alade ijaya orun re o awon okunrin nu ta ba laye nigba ti a sugbon ti n ba bi baba mi pe wa o tori emi baba mi a ma n sawada gan won lo logun bayi lowo a lo ni yo de ran ti ilu to ti gba a ni bi bayi ni won ti fohun wa fun mi ma fun won a wa ni ki n fohun ni 1 guinea 1 pound 1 gba na ki si fi go snap kan le ma fun ni go snap pe ni ngba sugbon wo odo re o to fe gba yi o ni bo din mo san die dejo sile manu ni wo no de ma gba die die die mo de gba to ba wo nu awon iwe kan ko le awon ogun ti mo gba ni die die ti baba mi o ko fun mi tapo tori pe ojo kan owo da nu photo ma ni ta ba dudo nu palo owo owo kan baba mi ri bayi wa nu photo n bo si bayi bo si ri eleyi do bayi o ri bayi ah mo ma n wo n gba mo wa lomode mo wa bi anti mi kan mo ni rowo baba ni o ni be ni o la won ka koko lowo o lo de pa ada o lo de gbe lori kini ifa o de ge
1: o wa ra won
0: o de ge o wa fe fi si abedi mi lo fe lo o de fi si bo ko fara bale fi si e de wa le roju apa nbe so ara jo won o ge ori
1: won ge o wa ra
0: o ge bo de bo le o de mu
1: o de mu
0: o de so si bo mi wa by the time to so si ko fara bale je ko space o wa wa ra lo so bo se duro na nu bo e roju apa nbe ni problem mama wa bi no be ni a to bere nkan la ni tori baba to bi ohun o jagun iba baba ti e to jagun be ida ti baba re lo wa lo mi baba jagun won ge apa baba e igba ti o dele ni baba fa pa ipada baba ti e ni won no wa sise won won di pada leyin gba se mo ijo awon ana won yin won ni ba ifun o bo ta won ko fun won dani wo ko pada wo si pe pada yo de awo di
1: e le so pa gba awon agbara yen si wa ko simo
0: o wa bi o wa o wa o wa ibi to eh e se mo dupe e wa ri iru kini kan nisin won pe ni suju omo wo le wa fi le lowo to lu oni daran ijoba si re amune mo ogun nbo ba lo fi jale to ba fi lo fi sase mo se ta lo se fun won ni okan so ara yin o je ka won agbagba ti nkan ku sowo won kan lo ripo ke iwo gba le sowo e wo ru ogun ba lasan mo se bible nbe ti ne aturaka mo se aluwo kan fe nikan won wa bi won la won fe salu oda bẹ́ẹ̀ lo re o ọmọ dẹ̀ lọ wọn ò kúkú kúrò lóṣogbo tán fi ń tẹ̀sẹ̀ wò can you imagine that nítò ẹ̀tà fi ní kò súra kò mú ẹnìkan náà mo ṣe iṣẹ́ kan fún nǹkan kù nílẹ̀ yorùbá
1: nǹkan kù
0: nǹkan kù nbẹ tó pọ̀ gan ọ̀rọ̀ kan kò yẹ tún talubẹ̀ yẹn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní kírun nítòsí nbẹ lórí ọba àtọba pé wọn jọba wọn ó ṣe kíní kankan kan aráàlú ń dẹ̀ sọ pé tò ẹni tẹ́ tíjọba fẹ́ jọba ẹ ò ní wọnú ààfin láìláti lẹ́kọ̀ọ́ wọ́dì sí i àtọ ọmọdé àtàgbàlagbà ni wọ́n jáde sọ́jà padà wọ́n yìnbọn wọ́n ṣe gbogbo olúkálukú padà tọ ọlọ́pàá gbà wọn òrújútu ẹ̀ ọ̀rọ̀ ìdélẹ̀ la rò pé yorùbá nǹkan la ṣe mọ̀ pé yorùbá ló de orílẹ̀-èdè nàìjíríà mú lónìí mo sọ fún ẹ bẹ́ẹ̀ èmi mo wí bọ́n bá mú yàn kan wá gbé mi pé mo sọ bẹ́ẹ̀ ìdí ni ìran yorùbá ìran tiwa ni pé nísìn ẹnìkan ó lẹ̀kọ́ mọ́ mi bí mo jókòó sí gbà bẹ́ẹ̀ mi ò bá sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ sùúrù àmọ́ tọ́lọ̀ fi ṣe o ẹ mójú kúrò bẹ́ẹ̀ yorùbá nù yorùbá ìbínú bọ̀rọ̀ láti inú ilé nísìn gbà wọ́n tọ́ lùkọ́ wọ́n á rán ni lọ bẹ̀ pé àwọn sáwọn ọmọ kékeré ló ń sọkò sórí ibi àbágbàlagbà ẹ má sọmọ o ó rò mọ́ sọkò ó tó de gbà níjọ́ kejì ọdún tó bá díjọ́ kẹrin wàhálà lè dé inú ilé wọn dáadáa.
1: Nínú yorùbá tápà àbí fúlàní èwo ló ní nǹkan amúṣagbára tó burú jù.
0: Yorùbá ló ní gbogbo ilẹ̀ aláwùdá ẹ̀ lè fi yorùbá
1: wù. Àwọn tápà yẹn máa burú.
0: Wọ́n kàn ní ni ọwọ́ yorùbá ẹ ború kínní kan tí ó lọ nísìn ẹrù tí ń bẹ lọ́wọ́ fúlàní ìṣe kékeré látọwọ́ yorùbá ṣe gbọ́.
1: Ẹbọ yorùbá náà lọ ń tọ àwọn fúlàní láti lọ gbà tọwọ́.
0: Wọ́n ń gbà lọ́wọ́ wọn fúlàní ò lóògùn yorùbá rárá o. Ẹ jẹ́ mọ̀ èmi la kọ̀wé àgbà fún àgbẹ̀kọ̀yà ǹjọ́ kìnní àná ẹnu àṣìṣe tá a kàn ṣe ni pé olúkálukú ọmọ ogun wa iléyìí ọmọ ogun wa èmi la kọ̀wé àgbà tí ń kọ́ ọ lẹ̀ gbọ́n ọwọ́ bàbá tàfájòyè ni ìwé máa ń wà ọ̀rọ̀ ohun a máa ká mi lára dọ̀la lóríṣiríṣi ogun ẹ wo ogun àgbẹ̀kọ̀yà ǹjọ́ kìnní bó ló ṣe parí ọlọ́run kò fọrùn kẹ́ bàbá kì í ṣe pé bàbá kúkú lóògùn ju bó ti yẹ lọ ìrúwá ògiri wa ni o.
1: Ló ń dájọ́.
0: Ìrúwá ògiri wa. Ilẹ̀ ni wọ́n wọ̀ ẹni tí ó dojú kọ Yorùbá ó múra o síbẹ̀síbẹ̀ ó kàn jẹ́ pé àwọ̀ ò fẹ́ kó gun ó jà kí ó gun ṣe nǹkan rè. Nǹkan kù sọ́wọ́ Yorùbá.
1: Ṣó ní èèyàn tí oògùn ò ṣiṣẹ́ lára ẹ̀? Ṣó ní irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé kọ́ ń ṣe gan kò ní ṣiṣẹ́ lára wọn?
0: Ó ṣeé ṣe ara lo oògùn. Ó sì ní ìtumọ̀ kan bẹ̀ yẹn ṣe rí oògùn tẹ́ ń wò. Ó ní oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ó ètùtù ẹbọ ó ṣe pàtàkì ẹni tó oògùn ẹ bá tún jẹ́ lára ẹ̀ sẹ́wọ̀n pé yorùbá tún gbẹ́gbẹ́n wọ́n wàá ṣàjẹ́ ègùn ajígùn fún
1: ajẹ́gùn
0: ajígùn so oògùn ó mọ jẹ́ lára ẹ̀ yóò mọ jí oògùn tó bá fẹ́ tó nínú ilé tó ti bàjẹ́ á tún jìde ni yóò fi jí ó ń bẹ lọ́wọ́ àwọn àgbà òkú bẹ́ẹ̀.
1: Nínú kí èèyàn ṣe oògùn àbí kéèyàn ṣe ètùtù àbí ẹbẹ àgbà èwo ló yára láti dáyàn lóhùn jù.
0: Ẹ ṣeun ọ̀nà méjèèjì náà lọ̀nà mo pòwe kan nísìsiyìí pé oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló ní ọjọ́ gbogbo orí kí la fẹ́ ṣe fórí iná ètùtù náà la fẹ́ ṣe fórí orí mi mọ́ padà lẹ́yìn mi o báyìí àágbé tutù fórí àbí ikú làbábọ̀ káfọ́ òrìṣà lẹ̀ ìgbà tí kú ń pani kí ló òrìṣà ń wò so orílẹ̀ èyàn ó bọ̀ orí làbọ̀ oògùn dẹ̀ni bí mo ti sọ ọ̀nà yẹn jìn ó jìn nǹkan mẹ́jọ bíi mẹ́jọ ní dọmọ ìdá láwọn àtẹ̀mí àtìrẹ tó jókòó atoba ati joye igbekun epe esan orogun ma merin e ri igbe igbekun o wa nbe yes egun egun wa nbe egun la koko egun ni pe elomi le nise o duro bayi ni egun ni tin bo ja o le dide nwaju e pe ta lo fun gegun o gbagbe wi pe egun le baba ati ya mi o ni pe ka ma sori re laye egun le ya ati baba mi pe won o gboro faje se rere egun le ya ati baba mi won o gboro sase yori o po lo repete so awon kan po
1: but sir fun awon eyan to je pe won ti gba esin tutun esin christiani abi islam won ti nigbagbo pe gbogbo egun yen pe eje jesu ti wo e seyan ni gbagbo ninu eje jesu ni
0: mo ni gbagbo ninu eje jesu dada mo ko church
1: e ko church
0: dada ni badan o wa lo nbe do nisin do lojo sugbon kankan ni mo so fun le kan Olorun ti da aye ngbo dale aye yi kin laburo mo tan re ni je ewe egbo igi eso bye bye bye eyin le ni nte mo jenu ateran nu omi atile nte mo je niyan e awon baba wa to gba igbagbo na gba lona ti agbodo so pe won gbo won si awon na gba were mesin n lo idan to da ma lowo yi ah Oyinbo o fe ki Oyinbo eh nigba ti COVID-19 or whatever to de ilu kan wa nbe l'Africa bi boya Tanganyika bi nbi kan eyin ela ko ile ranti awon dokita awon won de se kini yen e ri pe lu yen lo olufa eni 0 point pe ko si iku kankan nbe won ni ka gbo ogun lo si world government this a se nkan wa tan won de oyinbo ni ka gbe wa won wa ni oda won ni koto koto tori kini won o fe a fe e mo pe a fe bu won jenu kini kan wa ta won eyan je tan fi so be lode oni mi won oruko e won ma danu obe apayan kan buruku le aye ni gbogbo mi o se lo lo ebo to laye mi won ibi to yinbo ti so sinu kini ta lo create e eni to se kini yen ni odun tin bo ni se 2026 no pe 200 years
1: to tin lo
0: kini tan so nu obe okay irun to wa laye ni isin lo wa laye ngba na lo Russia le niyan ba se gbo all right Julius le ruko e mo ruko to tonkun all right en to wa laye lode oni gbogbo nkan won e die ateja ni fi nbo awon eyan ko wa ka pe mo o lowo lowo o de lawo sise repete o wa ni ki awon scientist kan bo wo no laboratory kan phone ni idaya omi to test fun ade ateja bi nkan se waye nu ugun leyin odun 15 16 awon o ni immunity bi ti wa gbogbo asa to wa de loni te ko nu we yeyin egbe encyclopedia bi kan ti te ma ko te ko be diabetes stroke name it TB
1: cancer
0: all this kind of thing gbogbo e lo wa njo lara awon eyan won yen ah kin lo le ma bi awon e tan se gulutu e ti o ba gulutu e ti o se all right won da nkan yen pada si laboratory won wa ri pe lara nkan yen ni o wa won kansu re mbo ni won fe gbe soro order ti kunle tan ti market e na ni Europe won gbe wo Africa agbagbere e mesin won yi je lorun yen e ni ri ko yinbo ra kini ti mo so mo mi won ti gbagbe oko won ni awon oni soso be won ni je awa dudu na la to lo ra be angras leyin awa ni immunity leyin ogun odun o le marun belu ko ba se bo ba se mewe je si ni emi na nje o tin ba lo de bi kan emi inu le won ogboro se won ogboro dawo papa e bi yawo mi ijo kan mo nbo nbadan o mo pe mi ki nje o lo waju alate mo de wa leyin re mo tele ato won ato me to wa nule mo tele won leyin won a lo sanga a de dojo waju alate o ni e ba tete ba mo is kini yen tori baba ije won gba meji a de jo wonu ile emi gberu mi si yara mo bota o ti danu je o de gbo je kale mo ni mi je o lo ndaran kin lo daran foko si mo ni mo ti yo awon me le kile de gbogbo wa le mo ni ehn kele lo ra le kan ki mo bi atijo na mo bi odun marun nisin ko si le ri maginu le tori pe awon egbogi kan wa ta lo si powder ta le fi so be iru wa nbe ogiri wa nbe awon kan wa nbe to tun ma tun opolo se ti o tun eje se ti o di o se kosa kosa ah kabi se lo du mari gbogbo nkan buruko oyin bo ma ti se won pe kene kan lagira be mo ko le la ko we le ma ko uruko ta pe orisirisi nkan yin koko lele koko se se e gbogbo to si se agbara ko se ni won wa da wahala le sa wa lorun nisin won wa pe ni idakole staphylococcus mo se ri di to le kapa e ni o to mo so so o ti si se agbara ande re yo di dada ko re to ba se agbara ta jo simi be na loro loro le aye jasi
1: na pelu ise iwadi ten se lotun losi lotun losi lotun losi o ye ki eyin ati awon te jo nsise ke ti wa nkan ti ko fini si aisan bi cancer hypertension stroke diabetes ke ye ti ni ogun e te pe bo de se e ma se sinu agbo bi egbogi ti tawon yibo yan fe mo pe awon ile ti ja
0: e seun mi mo se n ba n soro lowo lowo mo ni gbere ti n ba a si sowo si nbi a si sibi eni ti n ba se fun ogbodo ni stroke ti e jade laye lagbara olodumare olohun ti fa se si yen
1: bere ni
0: bere ni inu ara ni o wa ina o ni nisin e wo be se so nisin mi o ma o mo ya nisin ba no ke jawo yara je san gbe o iro mo le la whereas ara agba ara agba wele mesin ni oyinbo ni gbogbo oyinbo ti ri injection lara yoruba ni yoruba ti ri injection won ti develop e laye awon kuru mi kankan be yen no se mo aake korofo gbe ni won fi se gbere fa won won joko ti won oyinbo oyinbo da awon joko ti won won ma sin ah kin de le won wo bayi okay all right won bo ebu si ngo ba di jo keta won o ri pe o ti san oyinbo o ni gba kesin o ni gbere idi ni yen to fi je pe oyinbo o ni wo stroke lai lai nitori pe nti je stroke isan kan wa nla won san tinrin tinrin bayi ni to ba ti di to ba sapo otun lo di si to ba se bi lo di ni ewo lu sibe ngba te je ogun lo sinu brain mo a lo ogun kan ta n pe ni ogun oyi ori gbigbe kin lo ogun oyi ri gbe ni pe se mo oyi ori oyi oju oyi inu eje oyi gbigbe kan awon oyi n wa but oyi ori gbigbe lo buru ju ori ni ti de moment of darkness ni eyan le duro si bi kan ni si yo ka so ni bi po ko subu ko so kan kan we ara eja jewo won fi stroke se yan aha won sa si yan o wa bo ba ti ni lara won ba sa dola o ti ni lara o ti ni la je ara ti wa nu ba ba ni a se so yin bo sin gbere be ba ni won o sin won awon ore mi kan wa to je pe onisegun ni won won se awon ewe egbo kankan si tablet emi o ni se naturalist le mi mi ni se mi ni se boya tin ba koja lo tan awon omo mi ti mo la ko le fun mo ba le se tori pe potency e yo ti ku o nbe
1: to ma so the tablets
0: eh
1: ti won ba so the tablets
0: ba so da yo ti ku o nbe extract won extract e lo ja si yen instead ko natural that you can e woru kenene se diabetes kene kan kan ben ah ajesare wa to je mumu bo to yin bo ni gba wa ni rara
1: sha awara wa gan sha gba
0: a gba so gba mo jo ajewo o lenu lolo lati ka bi odun kan meji seyin awon eyan ti n pada sile o e gbo won ti n pada
1: ni gba
0: won ti n pada le
1: gba sai san han awon ile
0: mo n gba gbogbo nkan de to bo se de yi olukaluku ti n gba pe ehn ba bi ogun oyinbo mi ni o da mi condemn e sugbon ti won aladalu to jare to je ni mo se so ti won ni wi pe ma ni inira inira lori nkan ti se oyi
1: that's management
0: gba yo ba ti won no won ko mo ba ni inira ni e woru ikọ asthma ikọ tb kankan ba nisin ewe nbẹ lọwọ mi obẹrin ti n ba se fun yan ma so fe ni to n pe to lẹyin ijọ marun to ba to kọ ẹja je pe mi mo fi se o e wa e so mi si court ko gbọdọ wukọ yẹn ma ko ni wu ma ṣùgbọ́n o tàwọn wọn ò máa manage ẹni wọn máa ẹlòmíì ara ẹni tó gbé asthma sára fọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ara oní ti bì jù bẹ́ẹ̀ lọ ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn lọ́ọ́ máa gbóògùn. Ibi táwọn kan wà.
1: Àwọn nǹkan tẹ́ mọ̀ wọ́n yìí ṣe àwọn àjọ̀nú yẹn náà ló fún yàrá.
0: Ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀.
1: Ẹ mọ̀ ṣáájú ìgbà yẹn.
0: Ní mo mọ̀ ṣáájú mo mọ̀ àwọn kan ṣáájú ǹgbọ́n tí mi ò kọ́ bí ara sí kí ni mo fẹ́ wá débi pé àyàn àkànlẹ̀kùn máa ń lórí pé kókókókókó ọmọ yìí inú rùn orí ń fọ́ kí ni mo fẹ́ wá débẹ̀ kí ni mo kí ni.
1: Ẹ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn yẹn tó máa gbàdúrà sí pé ní orúkọ Jésù kó jáde ṣe é nígbàgbọ́ pé orúkọ Jésù ó máa ń jáde ó máa ń lọ.
0: Orúkọ Jésù ó lágbára púpọ̀ ṣùgbọ́n ṣe é rí wòlíì tí ó gbàdúrà fún yà tí ó gbọ̀wọ́lẹ̀ nínú rùn lórí báyìí àbí orí ń fọ̀ tó gbọ̀wọ́lẹ̀ lórí tí ń rún ìrìn tàbí pómi ń bọ́ lójú onítọ̀ tó gbọ̀wọ́lẹ̀ lórí báyìí tó di wípé tó ọ wá ní kí ló ń ṣohun òṣè nǹkan mọ́ ó ti jáde sọ́rọ̀ rẹ̀ ṣe gbọ́ torí pé tí mo sọ̀rọ̀ mí lómi ò ṣiṣẹ́ ọ̀rọ̀ lábálẹ̀ sọ ọ̀rọ̀ lábálẹ̀ sọ mọ̀jà tanra wa jẹ ọ̀rọ̀ labalẹ̀ sọ ẹja sòdodo ọ̀rọ̀ gbọ́ kókó ọ̀rọ̀ nu kókó ọ̀rọ̀ ni pé nìkan ṣe kínní kan kò sí májíìkì ẹ̀mí kan jésù náà kẹ̀dẹ̀rẹ́ òun náà ti ṣàpẹrẹ nǹkan wọ̀nyí ojú fọ́ ó mú àmọ̀ ó pò pọ̀ fi tọ́ sí òpò ó lẹ̀ mọ́ ó ní ọlọ́fọ̀ ó tún mú ewé ó rà ó ní ká fún sí gbogbo nǹkan wọ̀nyí àpẹrẹ kan ni nínú bíbélì ò sáwà mbẹ revelation ìfihàn ló kàn gbogbo bible alright 22 verse 2 I think ó ní láàrin ìgboro rẹ àbí nǹkan ní àkíní kan lójó náà jégbé wà tí máa so ní rúṣuṣu èso a máa so méjìlá lóṣooṣù kíní kankan conclusion mo fẹ ó láwọn ewé náà sì wà fún mímú orílẹ̀-èdè lára dá ọwọ́ ajẹ́ wòlíì ọjẹ́ pastor ọjẹ́ bíṣọ́ọ̀bù ògbórí àgbà ẹ gbọdọ jẹ ewé ẹ gbọdọ jẹ gbò ìkànnì ìkàlélé ìbéèrè ṣé máa wò wọn lè pe ìkàlélé yìí because òun ga fún rẹ kí ló jẹ kó tó kúrò nílà rẹ o fún ìyàwó rẹ lówó kó tó mọ̀ bọ̀ nísìnyí ẹra ẹ̀fọ́ fún mi ẹra gbàgbá ẹra tẹ̀tẹ̀ ẹra ewé wúro ìgbín kó wà ń bẹ́ o ẹ bá mi fi dé sí o kẹ́ ẹ tó fi pamọ́ sí o kẹ́ ẹ tó fi kíní kan sí kí ló kó jọ àṣejẹ dáadáa ló ṣe kẹ́ ìbáṣejẹ ló lẹ̀ ṣe àbẹ̀wò làbúrò àparẹ́ pàpàrọ̀ fún rẹ lé babaláwo tó ṣe tó múgbè tó ṣe kí ló dé àṣejẹ ló wà pásítọ̀ jẹ náà ṣé nǹkan orújù.
1: Sculptor ni ẹ máa ń gbẹ ìgilé rẹ ẹ ti sọ mọ́rọ̀ wípé ní ààfin
0: aláàfin ọyọ
1: wípé àwọn
0: gbogbo tẹ wo bi artistic embellishment àfin.
1: Now ṣé gbogbo igi tá a gbẹ́ lére ló jẹ pé ó lè ṣe àfihàn pé ọ ló lè represent wípé àfin bọ̀ ríṣà àbí ó ní agbára yorùbá tá a gbé sínú.
0: Ṣe rí báyìí ni lásìkò kan nígbèsè ayé mi nígbà mo wà ń bàdàn. Mo lójú bọ̀ ṣàgó mo ní tẹ̀sù mo ní sìgínì kan àbẹ́òkúta màmá lọ bá wọn sọdún sọpọ̀nà nǹkan kan bẹ́ẹ̀ káàkiri mo máa ń lọ káàkiri èmi náà ń bọ́ lójúmọ́ èyí tí ń pẹran fún èyí tí ń padìẹ fún àgàgà nígbà tí mo wú òkúta jáde tí mo fi lu tí mo fi ṣe musical instrument yẹn wàhálà wá dé mo lórí ṣàdé ṣùgbọ́n nǹkan kan ni mo wá lọ ìrìn àjò kan ọmọ bàbá dúró ládé pọ̀ wá lọ́dọ̀ mi àkọ́bí ẹ̀ ni Akintunde ọmọ yẹn ti sinmi kọ́ ló bá ń fọrùn kẹ́ ọ̀dọ́ mi lọ́mọ ń wà mo wá lọ obìnrin mò ń bọ̀ lálẹ́ nìbàdàn inú ilé tí mò ń gbé lálẹ́ mo dé mo bá rí tẹ́nì yẹn daṣọ funfun bora ó daṣọ funfun borí bọ̀ ká tó fọ ìgbọ̀gà nígbà àyà mi ìbọn gbogbo èèyàn sáré dé gbẹgbẹgbẹgbẹ láàrin orí kéré kankan láàrin ọjọ láàrin ọgbọgbọn ọjọ àwọn èèyàn wà ń bẹ́ẹ̀ di sí àwọn ẹlẹ́rìí wà ń bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí ò lókun ń di èmi bá wọn sọ wò làwọn èèyàn dé ṣé bá òṣà báyìí kọ́ ni mo kàn rẹ́ meanwhile ń bá lé ẹni yẹn lọ ṣùgbọ́n mo wá rò wípé àbákan ani ni tó rọ́mọ yẹn strong díẹ̀ ń gbà yẹn ń bá lé mo dake ngo dijo keji won ba ni ki ja lo si church ba bo ri awon eleyi yi kin ka lo church won ni a lo gbadura le gbe kura se kini ka ma foro mo tele lo ade waju church abi adodo ni church o ni nkun le mo ni waju e o je ma

0: Aṣẹṣẹ ajuwọn lọna o, aṣẹṣẹ ajuwọn lọna. Igba iro rẹ o, ko to kan aparo. Aṣẹṣẹ ajuwọn lọna o.
1: Àìgbélé ìtravò.
2: Eléyìí ló tóbi jù ní gbogbo ẹ̀ rí.
1: Ọ̀ ló tóbi jù ní gbogbo ẹ̀, òun ni bàbá àgbà.
2: Sound wo ló máa ń mú jáde? Bí ṣe bí.
1: Kò ní sound mi ta tí mi ń lò fún láti ṣe bákò kankan pápá. Mo kàn gbélé oníṣẹ́ tí ń ṣe lọ́tọ̀. Ọlọ́run jáyé wọ́ dàrú. Orí òkè tèmi máa ń gùn. Òkè tèmi máa ń gùn. Ayé wọ̀ lọ́dà. Bá ti gorí òkè wọ́n gbàdúrà wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn ìgbọràn